0: sùn bí mo jí wíwòye Èlùmàrè ló ń ṣe mí ní kàyéfì lọ. Tóbi lọ́pọ̀ ọba ìyanu.
1: Ẹnìkan sọ̀rọ̀ kan fún mi lọ́dún kan.
0: Ìmọ̀ ọba faṣẹ́ sọ̀rọ̀. Ọlọ́run ni nǹkan tó dé sí kó wá.
1: Ẹni tó wíjọ́ náà láde ibi sí.
0: Kò létí lé mọ nígbà tí.
1: Inú mi wá dùn pé ẹni yẹn tún wà ń tún mi wò lónìí pé mo mọ̀ ṣe mistake.
2: Olódùmarè sọ ìdígí.
1: Ọ̀rọ̀ kan ni mo dá sí. Lọ́dún náà tí mo wọra mi bí èèyàn. Ẹni nǹkan wò mí ni ó wò mí gà. Ṣé kí kálukú wọn náà bẹ́ẹ̀ ló fi dá sí tá à ń sọ sáà pè ọ́. Ṣùgbọ́n lónìí ọlọ́run. Mi ò síbẹ̀ wọn ní kí ó dé tí mi ò wá. Ìwọ tó wà ló yàrá yanjú o. Ọba tí tó ta yẹ ni kọ mo yàn o. Mo ti rìn láti arimọ. Arimọ. Nítorí pé mo fẹ́ jẹ́ǹjẹ́ àárọ̀.
2: Kábíyèsí Olódùmarè.
1: Àǹtí mi ń gbé ẹlẹ́rẹ̀ níwájú odò ọba.
2: Kábíyèsí o.
1: Aago márùn gérégé.
2: Látàrí mọ.
1: Wọ́n kọ́ bá èrò àkọ́pẹ́.
2: Díẹ̀ lẹ́ bó lo ṣe gbà àwẹ̀.
1: Díẹ̀ gbàgbọ́ ẹ̀.
3: Olódùmarè.
2: Ọ̀nà mọ̀ jẹ́.
1: Bí ń ṣe rìn tí ń fi lọ jẹun àárọ̀ lọ́dọ̀
2: ṣé di ara rẹ lọ gbà ní
1: àárọ̀. Àní ò já bobẹ̀
2: o.
1: Ṣùgbọ́n lónìí ọlọ́run. Nínú kò sí kò ka Nàìjíríà. Àwa náà wá rántí àwọn kan yẹ kí wọ́n ti jẹun
3: fún
1: wọn. Ẹ̀gbọ́n mi Ebele ọmọ rẹ̀ lékè mo kí yín. Mo kí Mọ́gàjí Ọlá Olúwa Owólabí Ọlápọ̀lẹ́yìn XAM. Àwọn ti sálé wá ní New US mo kí yín. Àwọn ti New York City. Mama Ọláyínká Ọlájídé. Jájẹ̀sà mo kí yín. Olóyè Abídèmí Karim. Mọ́gàjí ilé agbọmọlà Olúṣọjílódé Ajínlá Ìbàdàn mo kí yín. Mo kí bàbá àti ìyá ìyàwó. August 1st. By God's grace, inshallah.
3: A dupe riri je. A dupe.
1: Alaji ati Alaji Abisere yo. All the way from London. Ilorin afanje ni duju yo. Ilu tobi to bayi won o legun ese. Legun won. Abiola yale yale mo kí. Alaji Sọ́lì Ọládẹ́jọ́ Canada ń torí ń sọ. Àmọ́ Dikinesi Fúlúkẹ́ Ayáderùn mo kí. Dr. Alhaja Ọláìdí Rahim mo kí. Ẹ ṣeun ti àbátọ́jú ń nu ojú òní dẹ̀yìn náà láyé yín. Ọlọ́run ní ṣe ní ẹ̀yìn nìkan. Kọ́lá yìí tá a fún oníṣẹ́ ńlá Nabi Muhammad sallallahu alaihi wasallam.
3: Àwọn olórí wa.
1: Alhaji Sajudeen.

0: so fun baba mi na e je so fun won arabere igbera e je bi nchan wi fun mi o won lawon lo baba won daddy afeki e mo je ndako e bu je nti odo yin wa sodo si shop mi yen mo ri pe oko te na owo oko yen fe po die
1: o gara die
0: tori na mo fe ko koma wa gbe lodo wa fe koma wa gbe lodo wa so so fo ko re an kan ni ma ba re wa an kan ni ma ba re wa o da din wa ro daada din ro o ba se je won pe o lori ero oni ko pe ko jina won pada pe awon won pada pe awon pe yoju si mi yoju si mi omo mi yoju si mi oro wa wi leyin igba ti awon lo baba awon tan ba won so fun won pe in le pe ko mo mu lo sugbe jo nitori olohun jo nitori olohun samojutu omo idada samojutu e dada ti nba ni ko mo mu lo yo dabi nkan mi lokan re samojutu e dada samojutu e dada olohun to niyin to se le mi na yo toju gbogbo wa o da won ni bo se ri pe awon mu aburu awon awon mu sodo re gbogbo eyin ti e npe mi te npe agole ise eto je o ka pe pa be eto de bi kan e lo si comment se je ki mi ro kan yin ati pe ibolo de duro tori pe owo pe ife po
1: iro an fe mo boya mo re na ti clear o si ti clear ise o ti
0: hello
2: hello o ko te ni e ja e bi o ko yin ni
0: so ti da
1: yes sir
2: o ki agada ban
0: Bit yẹ loke na
2: loke
0: ni se ri pe aburu awon o wa n gbe lodo awon re won fi aworan aburu won yen nigba to lodo won fi aworan re won fi han mi ni waju olorun ateyan yẹn bá ń pẹ àrímọ̀ lè lo àwò padà sẹ́yìn bẹ́ẹ̀ ni àbúrò bẹ́ẹ̀ ni arábìnrin yìí gangan bó ṣe di pé wọ́n jọ ń gbére wọ́n jọ ń gbé ọdún kìíní o wọ́n jọ ń gbé ọdún kejì kò tó di pé wàhálà wa wọnú ilé wa ọ̀nà wo ni wàhálà gbà wọnú ilé ọ̀nà wo ni wàhálà gbà wọnú ilé bó ṣe ṣẹlẹ̀ gẹ́gẹ́ wá rèé arábìnrin ní púpọ̀ ọgbà tí àyà bá ti wà ní ṣọ́ọ̀pù tó bá ti tó bí aago mẹ́rin sí márùn-ún rọ̀lẹ́ oyinwọ́ olóòsì keje nínú ṣọ́ọ̀pù àwọn tó jọ mọ iṣẹ́ bọ̀tò ń jàbúrú àwọn bọ̀tà aláwọ̀mọṣẹ́ mẹ́fà òun sì keje báhùn.
1: Nọmba 7 ni.
0: Kò sí ẹnì kankan tó kọ̀ǹpléyìn nípa rẹ̀ rí. Ọlọ́run sì wá ṣẹ́ ní in tó tètè mọ̀ dáadáa tó tètè yé ó jẹ́ kí inú àwọn odò pé iṣẹ́ ìyọmọ yìí ó sì farabalẹ̀ wọ́n lọ́ máa àbúrò àwọn yìí ó ń wálé yóò wà tó lè ṣe yóò wà àwọn bá ti bí aago méje méje àbọ̀ àwọn ọmọ bọ̀ ń lé báwọn ọ̀pọ̀ ìgbà yóò ti dáná lẹ̀ wọ́n ní gbogbo ayá tí àbúrò àwọn ètí wà lọ́dún àwọn ọ̀pọ̀ àwọn wá pe àwọn pé alágbájá ó sì wù mí kọ́ mi ò kàwé mọ́ṣẹ́ tí ń ṣe abakúkú tó nítorí náà wá báwọn ọmọ tí a náà ṣe ń lọ ilé ìwé wẹ́rẹ́ abakúkú ẹ̀kan tó náà bá tún lọ ilé ìwé tó tún kàwé sí pé yóò tún jẹ́ wùrí fún wa wọ́n náà wá sọ fúnpa àwọn pé ẹ wò èyí tẹ́ ẹ ti ń ṣe yìí ó ti wà ókè oṣù ní parí kẹ́ ẹ mọ́ náwó sáwọn òbí àwọn ọmọ àwọn ọmọ àbúrò ohun tó ń bẹ lọ́dọ̀ ọ̀hún ẹ wò ẹ yé ilé ìníkọ́ lọ́hún jẹ́ ó ṣe láṣeyọrí tán ko lo e ko no lo establish tara ti e na olohun so na re ni rere won ni ru okan ta won ta won so foko awon nu won la fi bo se wa ya won ni awon ta won ko kesi ni pe ege bi obirin Mr. Olupo ti omo obirin ba ti n rokunrin Emma, ago ti o lu atago ti o pada de awon kan ro ninu opolo tawon gege bi obirin ni o asi gboju ku nbe bawo se nlo samani lori lai bu se dijo kan sele aburo ni sele si arabirin kan to ni shop legbe awon eleyun ta rice tutu ewa tutu nkankan o wa je alajo se atalajo gbe awon alajo rin awon
1: ti oro rin o jo papo
0: olohun lo wa pe an pe mi lagbaja omo yi se wo dada so mo yo fera kusa won ni fera ku ken
1: Bolo te ra ni.
0: Mo la kara. Wa wo pe doki ni doki ja won o ti eriro. Won jo ngba di doki tara won pe ah. Lagbaja wa yara won. Afeli o. Joko. Won ni bi pe ko wa yara won pe an fe ri yen pe o fi bakan.
1: Won was logish.
0: Wa bele pe igba wo. Lo ti ri nkan so re gbeyin. Woni sa n wo le ni n wa won le ma. Are you okay? Ki no be un be so oro ta won jo n so. Answer me now. Ma se ni oku o. Ko le fara pa won fe n ti o we lai lai.
1: Beeni.
0: O da na bo so.
1: Abisi Olodumare
0: won ni be la won ti pe ah o mo ti loyun
1: o je boli ni
0: igbe mi o se so
1: won ni ba ti je boli seju melo o le to fe pasi
0: won ni
1: o je boli
0: won ni ba n se so fun tan loyun loyun ton ah ah
1: o je boli ni kan e pe loyun
0: fun ni bo se di pe
1: da kankan mo
0: awon orinu awon baje gan lomo tawon fe se ni amuyan gan ah oni bi awon sa dale tori pe awon fe ki oko awon awon fe ko mo
1: ah pe omo
0: pe nto mi idanwo leleyi
1: ye boli
0: oni bo se di pe àwọn sá ilẹ̀ mọ ẹ bó ṣe di pé àwọn wò pé ọyá lọ́wẹ̀ ṣọ́ọ̀pù yá wọ́n láwọn dé ṣọ́ọ̀pù lẹ́wọ́n amúṣọ́dọ̀ ọ̀rí àwọn tí ó sọ fáwọn bí ọ̀sẹ̀ kan sẹ́yìn pé ọmọ yìí
1: pé à
0: dákùn lé nọ́ọ̀sì wo ni ó mọ̀ àbílẹ̀ ìwòsàn wo ló tiẹ̀ mọ́ wọ́n ní bó ṣe di pé àwọn lọ ilé ìwòsàn rí ilé ìwòsàn ni wọ́n ti wá sọ fún wa pé Eh, Olorun o so laya ta lafia o.
1: Omo ti je boli bo pa o.
0: Eh, ni o gbe nu se so.
1: O je boli ton tun fe pale. Omo bo niyan ba ri boli. Yo to bi daada ko ba ti fe pa.
0: Iru agba oro ti npe nikan lekun.
1: O ba de fe pa te.

0: ọ̀rọ̀ burúkú sọ̀rọ̀ kan ni o níbẹ̀ ọ̀rọ̀ burúkú sọ̀rọ̀ kan bílẹ̀ bá sà ìyàwó sáwọ́dé aṣọ tí wọ́n fi gba géèsì a tó bíi 12
1: ìjọ́ lè yọjú sí yìí o
0: kí n tó wá ẹjọ́ sádádì a tó bíi 12

ẹgbọn ṣe gbéra rẹ o náà bá gba ilé àwọn lọ kúlú bọ́n ṣe wọlé báyìí wọ́n ní fálọ́ làwọn bá àbúrò àwọn lórí ẹ̀kọ́ wọ́n ṣe kínní kan ni

0: 50-50 bẹ́ẹ̀ni ha hey, doctor wa sọ fún pé ẹ ṣe jẹ́ obi ṣe kò lọ tó lóyún fún ni ẹ jẹ́ àbò doctor wa béèrè pé èyí tó burú jù ni pé ṣé ẹgbẹ́ ẹ ló fún lóyún wọn ni kì í ṣègbẹ́ ẹ jẹ́ kó tó rẹ̀ tẹ́tù máa fi máa rù for that 9 months a tún ti gbọ́kàn dáadáa sí ọmọ ìjáde ilé ìwé àkótó ni pé ilé mẹ́wàá kọ́ ojú ara ọmọ yìí o kò gba ká méjì débi mẹ́ta
1: kábíyèsí olódò
0: níntàsí fẹ́ ṣe ń bẹ̀ ọwọ́ pé àkàtì ẹ̀yẹ bẹ́yìn náà ni bó ṣe ń pariwo sọmọ tá a ṣe fún un ó ga o. Àwọn tó jẹ́ oníṣègùn òyìnbó. Dr. Mrs. Ọláìdíra Mukin. Olúbàdàn of Texas. Àwọn ọ̀jìnínú.
1: Amẹ́ríkà ni.
0: Àwọn ọ̀jìnínú iṣẹ́
1: ìṣègùn. A dá sí gan lálẹ́ a kò.
0: Alájítájú ni oyè ọmọ ìwọlé àwọn tí ń mọ̀ nípa ètò ìlera dáadáa nu. Alájà bìsì rí yù dáadáa. Òkè yẹn kò múra.
1: Wọ́n
0: ní bó ṣe ni pé bàbá yìí sọ fún ọnu pé ìyẹn dókítọ̀ pé kẹ́dẹ̀ tribe mi. But òun o.
1: N tó ń rí.
0: Ogójì ọdún rẹ̀ tó ń ti wá nídìí iṣẹ́ yìí. Àwo òun ò sì fọ́rí.
1: Tó ń ti mẹ́fà wo òyìnbó.
0: Ọmọ yìí ẹ jẹ́ kó bí ni. Ẹ bá ṣe wàá mọ bòmí. Ẹ lọ. Ṣùgbọ́n ò ní jẹ́ ẹjẹ bí o.
1: Kábíyèsí olódì.
0: Wọ́n ní bó ṣe di pé àwọn kò léwo sẹ́yìn. Arábìnrin tó gbé ètò ìwá wọn ní ẹkún làwọn sun bàbá àwọn ọmọ máa ó máa burú àwọn ó mú lọ lé àwọn bọ́nu ọkọ̀ àwọn aráàlú ọkọ̀ ń sọ pé arábìnrin kò sí tó le tí ò ní dẹ ẹkún tó ń sun yóò dà ẹkún púpọ̀ ju ojú ni máa fàbọ̀ sí
1: ṣe lójú a máa dán ni
0: o. Wọ́n ní bó ṣe di pé àwọn sáà ń nu ojú nù rèé ibẹ̀ lẹ́yìn àwọn pé ẹ dúró dóhùn ó pé.

0: osekeji oseketa wo roko wo ko ni won ori oyun dagba e mo gbo o ngbo ya ko pe yawo e lo mo pe on ti sase sugbe isu ni
1: abisi olodumare
0: ah nijo dajo isu ina ni
1: abi
0: isu ni lo yin o
1: oun na la ko gibo
0: isu si ni le mi na lo gbo lodo lo ati gbo wa
1: ni le mi na
0: bo se di pe ara ko ni isu ni ko wa jo mo se mi kan lese yi si ayi beta aburo mi gangan gbo bi temi na nte e wale kojo ah mi le wa sunbo lo mba pa pada rira a pada rira bo pa won se lu phone pare pa won lu phone pa bo lo mba pa pada rira a pada mo para re o eto dai o tan o ba si para re na wọlu wa mọ tori ejoba akoko tori bo nfa soju opo le kawon eyan o pesi daada
1: ba da si
0: nto wa sele re oyu I dagba o ope titi aboyun osu mesan kare asike wa
1: e bo lodumo re ni
0: omo bere bi mo yi lai sisi abe kankan
1: layo atalafia
0: sugo gugu obi ti won de nchan so ni pe ibada ki pe ise abe ni o fe tun je mo gan sugbada ni waye to mo tan kaluku
1: baba eru e to ba
0: arabirin omo bere bi mo yi o bi mo te je pe gemi ta gbo won ni ki bi ta be so fa pe gbogbo ju are gan fe fa ya tan to le bon pe ni tears won ni bi se pe awon pe o bi mo iyan egban won ni la so lo kan pe e ro mo ipa kini nbo wa mu laye kini nbo wa se omo ta ni o je won ni be ni awon tun ro pa pe ma won pe mama won ti won omo ti waye ti e ti waye ti e na ko ma worry awon o gba ma won awon o gba awon to bo lo nse pe oro ta won bo lo nse po ta won nu
1: ni bo lodumo re ni
0: ha
1: bo ba pa ni yo ni to a ti fun je si
0: tu wa mu kore oduri agbagbere won ni oko awon won ni oko awon in send owo nje o ti gba transfer ko ni le ibadan bi o ti lo ilu kan tori joba apapo ni n ba sise ti gba transfer won ni wa send owo nje awon omo re ranse wale won lawon o so fun po me si pada bimo awon o so fun ki la n fe so fun si to redu okan ta won ni pe anise omo igboro pada bi o ti wa itan ki lo mo yo ko nu ebi awon se awon fo mo ile iyawo ta ni won je ya le fa fa buru ohun ni abi bo emi na gbo se mi na n kaye fi
1: abi
0: ide se pe ninu e na baba so mo e noruko buluwa ti fe ni daye se e gboruko daada
2: Oluwa ti fe.
0: Oluwa ti fe.
1: Me daye se.
0: Me daye se. Leyin oloyin won fi obinrin won fi soko. Ko lebadan. Sugbon omo nbe. Lakata mama won. Won ni ko wa sijo kan laye tan ba ti romo yi. Inu awon edun ayo won si kun. Leyin odun kini odun keje odun keta lo. Leyin odun kan ni pe awon. Awon to ko awon ojo soro mo. Awon o ti e wule pe. Tori bo ti da irin ajo aye awon atebi awon o ti daru. Wa lati wa. Ni won pe awon pe aburo won pe awon pe oko awon o osubu ni station to wa won si tin gbe bo nle tori pe ko soro owo kan atese kan ti lo ha won na wa so se oka won pe iku na le ri ese ile da gbe bo ti je ti fi le le ti pe in to si le le o na lo fo wa re fa eyin te ra aburu yawo yin mara is my daughter pele pele o kini nkun arin awon alakowe dada ti won gba awon aburo yawo laye awon yo serve won to mi kini kan buki ba mi se leyi ti won fi be pa yawo ti won gan ti en party
1: no ngba yawo gan na raye dana mo raye dana mo o ti ro mo odo ti ro mo odo ni se be ni ba si se be na oun lo bere edun lo lenu
0: fun ni oko se gbe oko awon won gbede o won gbede nigba ti en gbede awon awon gba ti en de won o ti lo se na nu ko se lodo to won o oun ko lo won o tewo gba ile baba re ni egbin lo awon mo le bi oko pe oun pe aye lagboja oun pe won ru ka wa ruru ebile e na ni o ba jele re nko ebe mo se filele e ki wa loju oriri ah n to ba pe n toju oriri n ba ni e je won ojo keta to n ba ki oro isita ni jo kini ana toro ise re gege to ogbe won ni o wa di si sugbon wa se ni ki aye ko ma ba aye awon mo awon je fun won atebi hun e wa so fun pe kini o se ri laye o ba sele ri ebi yin na lo ti sele ohun ni tewo gba sugbon eyan lo yan pada tewo gba na ni to n ba ti lo shop yo wa nle awon ti eni ko mo lo awon ogun ti eni ko mo lo won ni ko se le won ni ahan e na ton lo ko le soro dada won lo ma so fun pe so ori n to fowo re fa nkan seju kan sori bi to bode muni ma ti wa lo sele bayi won leyin ore yin oko awon jalaisi oko awon jalaisi oko awon jalaisi woni pupo inu awon amole bi oko awon lori awon je bi ka kilu wa mu koro yo wa de ta bayi e wa mo gbo o ẹnu gbàgbé wípé ọmọ yìí bolúwa ti fẹ́ mídàyé ṣe ó tó àkókò kan wọ́n mú kó làkàtà àwọn òbí arábìnrin nítorí ojú tí arábìnrin fi ń wò lẹ́yìn ìgbà tí arákùnrin kú tán àwọn mọ̀lẹ́bí wa n tó jẹ́ kọ́rọ̀ òdo afẹ́fẹ́ rẹ̀ o ẹ̀ wá gbọ́ amọ lebi ni kiara kiyari wa awon o lo pre ko lo produce omo ti aburo re bi fun omo awon
2: ke ba omo wa
0: pe laye won o ni je ki won o foju kan laye ko si ni je ti won ko si ni je to na oro ti wa oro ti wa o ti di wahala bayi de bi pe mo fe le on ko ninu ile o ti gogun ogigogun ti pe o ba sele o sele o sele na kini ko won o se bayi sugbon o lokan tohun laye dudu ni abi fufu abi pupa won o ni foju kan mo ohun laye mo ni arabere to wa bi mo yin ko mo lo ti wa le oko mi omo Nigeria
2: oro re o
0: kini karabere o se
2: odo
0: awon ebi oko ni ko foko nso ko produce omo omo yin ko produce e fa won e bo yin o se se nokan ni ana
2: me bo lo fo omo si o
0: to o la ti se o hello hello
3: hello hello
2: hello sir,
0: hello, sir.
3: E ma ku eto eni damu
2: eto ni o baba ju ni ti o
3: nko ni sele si ran wa
0: ami olodumare
2: ami olodumare
3: aye oni ti omo le si won ni ti danja
0: ka ni aye ami o ami o
2: ami ati na o
3: o la ko ti ni ma abe ri pe yan gba ko tin ti abe se lo nko di se na ni
0: ko produce
3: ko da ko ko ma gbadu a ko ma omo ku ni o ran mo le bi oko o tu gbe ona bu mi yo o le ti fe le le o produce ko ku togo to le da si ma o le ba je o tori elomi o si ni epu ewu
2: e se we epu ewu baba o pele
0: hello
4: hello baba
0: hello sir gbo soke
4: hello
2: hello sir
0: yes sir
4: wa yan ko na o
2: ami
4: ah ele o so so bu yo ti o ah o ko ja je mo fe ma ju re o oruko mi ni Dauda ti sele lati ni parliament
0: oro re wa
4: ni da mo
2: pele
4: e ma bo te wo e ma ba bo
2: e se
4: ah
0: hello hello
2: hello
0: yes oruko yin
5: yakub abdulami
0: oya
5: nda ki ti ma lowo mo so den
2: eh
5: e so we ti ko be si
2: ben
5: ko be si
0: ko po ye ko se ko produce omo yen yin so
2: ko mo
5: mo ko lo be si
2: abi
0: ah le aye
2: seun oju ni ti o
0: hello
4: hello kan yo
0: to ko juma o
2: yes sir
0: sir
4: e ba be yan yin ku so mo si le to olohun ni olohun mo jo olohun
2: abi si olodumare
4: olohun mo jo igi po ni do ko se ni ka to je igi je ni le o
0: eto olohun ni
4: awon awon ajo je ka mo pe gugu ata wa loni a wa lana a si na lona
2: abi si olodumare
4: pe awon to je awon apa pa wa e je mo ni ba ni baba tun din be ya
0: ti ko si be ko si wala
4: gbo ko se ko be ko mi tun din ba ka wi ni to mo bi te ko ba mu
2: e se oju ni ti o
0: hello
2: se o
0: hello hello
6: hello
0: sir
2: hello sir
6: hello ba lo ko
0: hello ma
2: ye njebu
6: ma
2: re o awon eso
0: oya oro re o
6: ko si nkan to ma se o ma fo mo e nle na ni ugbo o ti leju ko si nkan to ti o ti la aye yi ti o ju o se yi o ti je o ni bi e ti se leju o ti je ku leju gbogbo wa la yen ga pelu nkan to to toko e nwo o pa oko e o ti o leju won ma so to ba fi ogbon e sile won ma pada le ko lo oko ni o ko ba ko pada le se ke toro ni o
0: oda
2: ja ese ni se o ni ti o
0: hello
6: o olugo
0: sir ba
6: ta ko
2: yes ni o
5: ọmọ sọ́sí ni ẹnu gbogbo yọ̀ sí iṣẹ́ òṣè pálá yìí ṣe
0: púpọ̀
5: ọ̀dọ̀ ṣíṣe kọ̀sáì sí bàbá ọmọ ọlọ́lọ́mọ ó yóò kùlẹ̀ lọ́gbọ́n ma fáwọn òbí ọkọ rẹ̀ ni torí pé ọjọ́ iwájú bọ́ ní wọ́n fẹ́ fọmọ sí ta bàbá ta ni wọ́n fẹ́ so èèyàn ni kí ya yẹn ó rò ní kọ́mọ ìjọ wọn lé òun kúrò nù lé bàbá ṣe kóbìnrin ní ìnìkan nígbà tó ti lọ lóbìnrin ó ti kó pọ̀ nù lé orí pé nǹkan burúkú wà nígbà àwọn ọkùnrin náà ni wọn kọ ọmọ wọn sùn ọrọ burúkú ni kò ṣe máa gbọ
0: ọlọ́sàn-án
7: ọlọ́run
0: bá
7: wọn ṣiṣẹ́ máa bẹ̀ wọn. Ẹ̀lọ́sàn. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o.
0: Ẹ̀kú
7: àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́
0: o. Ẹ̀kú
7: àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o.
0: Ẹ̀kú
7: àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú
2: àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́
7: o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú
0: àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú àjẹ́ o. Ẹ̀kú
7: ṣe gbogbo táwà ẹjọ́ táwà ń dá yìí ó yọ ọlọ́ ẹwọ olúkọ ọmọ bólúwa ti fẹ́
2: lédàáyéṣe ni
7: gbogbo eléyìí ọwọ́ alákanlẹ̀ ṣe fún ọba àdéjà ẹwọ olé ẹwọ ọ̀dọ́dọ́ ní mẹ́ta tí wọ́n lọ ẹwọ tí wọ́n ṣe ọmọ ṣùtò wá bí láyọ̀ àtàlàáfíà
2: àrí
7: táwà ń gbá owó yìí ó yàtọ̀ bí ọlọ́ awúwá
0: o
2: ẹ ṣe o ẹ ṣe ojú ni ti lágbára olódùmarè iṣẹ́ òun ikú
0: ló ń
2: gbàrí
3: àwọn. Olùkọ́ ẹ̀yìn ọkùnrin àti bàbá àjẹsà.
0: Sọ́bìnrin lẹ́yìn ni.
2: Àbí sọ́bìnrin ni òrè ni kẹ̀yìn sọ́rọ̀.
0: Àbí àwọn ọgbọ́n kẹ́yìn fi pín. Hello. Hello sir. Yes sir. Ẹgbẹ́ òsókè o.
2: Ètò ni o bàbá.
0: Hello.
2: Nba sọ̀rọ̀ sókè díẹ̀
0: bàbá. Orúkọ yín sà.
8: Adédáyọ̀ Kari.
2: Yes sir.
0: Oya.
8: Tí mo fẹ́ sọ fún mo fẹ́ yín ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ayé ọmọ ẹni. Ìgbà tí bá ń bí bá fẹ́.
0: Àgbọ̀ yín sà. Àgbọ̀ yín.
2: Bàbá
0: sókè. Hello sà.
9: Olúkọ.
2: Bàbá.
9: Ẹ̀kú ètò.
2: Yes sir. Olúkọ
0: ló mọ̀ mi tó.
9: Orúkọ tèmi ni gani ọlọ́ngá látàbẹ́kìta.
2: Àyà ìpẹ̀lẹ́ o.
9: Obìnrin yẹn ó kókù o. Ìdí tó fi kókù rè é. Ọmọ yẹn tó ń bínú ẹ̀ ọmọ yẹn kọ́ ló ṣẹ́ o. Kò yẹ kó bínú ọmọ yẹn rárá kò yẹ kó máa rí ọmọ yẹn bínú. Ó yẹ kó mú ọmọ yẹn mọ́ra kó dà mọ́ ọmọ ẹ̀tọ́ ni. Tí ò bá bẹ́ẹ̀ fi ọmọ yẹn lẹ̀ fún wọn, wọ́n máa lé kó nù lé. Àdìtú lọ́lọ́run.
2: Bẹ́ẹ̀ni.
9: Àwa táa sùn sáájì àmọ́ bí ọ̀la ṣe máa rí ọlọ́run nìkan ṣe olómọbẹ.
2: Bẹ́ẹ̀ni.
9: Èmi tí mò ń bá ní sọ̀rọ̀ ẹmọ kò tí mo wà ọdún kẹtàlá tí mo ti wà ní rè. Èmi nìkan mo dáwà náà ní tí mo wà. Ìyàwó ti lọ ọmọ ti lọ. Tẹ́lẹ̀ kan bá sọ fún mi ní ìyá tí pásọ́nà kàfíìn wípé tó bá di ìyá tí ìyá tí ìyá kàfíìn àǹfọ̀ tí o ní rí náà ẹ máa gbé tàn ṣe pè mí. Orí ni ló ti ṣẹlẹ̀ mọ́tò ńlá ni mo wà. Àti kó dàra kóbìnrin yẹn kó dàra mú ọmọ yẹn fún wọn yẹn kọ̀ọ̀kan ẹ̀ẹ́kejì kó fẹ́ràn ọmọ yẹn bó ṣe kórìíra ọmọ yẹn ọmọ yẹn kọ́ ló ṣẹ̀ wọn
2: o. Ó wáyé tiẹ̀ ní.
9: Níbẹ̀ ní tó gbé kó kórìíra ọmọ yẹn ọlọ́ngàn lè nà ń pàṣọ.
2: Kábíyèsí olódùmarè.
0: Ẹ ṣé.
9: Ọlọ́run lè nà ní pàṣọ nítorí pé ọmọ yẹn kọ́ ló ṣẹ̀. Ẹ máa tètò bọ àwọn
2: àpẹẹrẹ. Ẹ ṣé o bàbá ojú ni ti ìhun ìpẹ̀lẹ̀.
0: Hello.
9: Ẹ
0: káàárọ̀. Mo ń gbọ́ yín.
2: Ẹ bá wa sọ̀rọ̀ sókè
0: sá. Orúkọ yín ẹgbẹ́ òsókè.
8: Orúkọ mi ni Ẹ̀sìnba Adékúnlé láti Olódó.
0: Ó yá.
2: Ẹ̀sà.
8: Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ̀sà. Ẹ
0: Mm-hmm.

0: ti n ba gbo eto mi ba e ti n ba gbo wa siwaju mi
1: a ma won pe bo ni fe se be
2: oluko so number re le meji in ti ge ti e pada o
0: o da yin pe yin tutun pe ta nisin hello awon yen ki fi number ta 09123708675 fe yin te fe pese le se lagelu niyan o 09123708675 number to wobi hello
3: oluko
0: sir
3: eba pe to come late chief is so la lo soro lati awe
0: baba mi nko o
1: pele sir
3: wo wa mo wa se ri me gbe de si gbogbo nkan ta mi yan wa nso sugba ka fi siru ara wa mo ni ibase pe pe gba bibeli so bi pe gbogbo aiso dodo ese ni mo ko ba de kuro ninu le ti mo le kuro ninu le se yuru ni ajo je iri ajo kiti ni abi so ye ka lo gogo nkan ka lo so da o lo ma je ke lo se da ba ke lo o ti na jo re ko to to ye da
1: o ti so ko le bu le o re na ti ku
3: ngba to ko re ku bo awon family oko ti won an bere ti won bere ye mo a se la kai le rubbish ni patapata ẹni wọn tó ayé àlọrọ wọn tó ń béèrè ọmọ irú ọmọ eléyìí wọn béèrè ijú ọba jẹ ẹgbẹ ká gbé ìgbésí rẹ wọn ní ìbá ṣèwọ ẹwọ jẹgbà níbo ni wọn gbé ṣe ń rẹ kó má fọmọ yẹn lẹ kó má fi ọmọ yẹn kó má fi sílẹ
0: kó má fún ara
3: kó má fún wọn tó bá jẹ bíi eré àtẹjẹ ni àní fọmọ yẹn lẹ mọ àjẹ ní fojú fọmọ yẹn mọ ṣé ìtẹgídí nìyẹn. Ẹgbọ́n tí arábìnrin yẹn tó sọ pé tó bá ti ẹ̀ jẹ́ wípé lára àwọn ọmọ sí òun lè múrì àjò yẹ tó bá ṣẹlẹ̀ sí.
1: Kó ti aṣàkóso
3: rẹ̀. Nígbà ìṣojú jẹ ẹsẹ̀ ní kí wọ́n lè kúrò nínú ilé tí wọ́n bá lè kúrò nínú ilé kan.
1: Ògbẹ́ni ọkọ bàbá
3: àbúrò àbúrò ọmọ ìyá kan náà wọn bàbá tẹ̀lé ṣé gbogbo àwọn àtàwọn sọ̀rọ̀ àlùbáru rẹ̀. Táyé kẹ̀
0: hello.
4: Hello, oluko.
0: Sir.
4: Eku eto.
1: Yes, sir. Eto ni jare ipele, sir.
4: Sulaiman Akin pelu. Akika ka ko loro.
0: Loro ba gbo ki loro o so.
4: Dada awon eyan ti so pe asejo obirin po, obirin po. E je ka fi se mo wo na. Itelomi o je gba ni mo so pe itelomi o ko se o ti leju, o le lu. Se ko ni sele lowo ni ko le fun won ko ma ba se lo kilode irun kan ba yen se so wa da ni awon family to han so pe awon fe omo se won mo ibere won mo lati gba toro ti bere
0: won gbo
4: e gba won wa gbo se irun kan ba yen wa da a so pe eto olorun ni eto olorun ni
0: e se sir
1: e se
4: eto olorun so ni pe ngba si na da
0: hello
5: hello, e karo sir.
0: My sister.
1: Sister mi.
5: Yes sir.
1: Oh, hello. Hello.
5: Yes sir. Ipo
1: afere o.
5: Yes sir.
1: So,
5: sister to sele si. E karo mo kiyun. Number 1 e kokolo nu durunu. Tori omije orisun ara lo si man wa.
1: To
5: ba de ti poju, o ma nfo yan loju ni. Ni number 1 number 2 ni wi pe sheri tin kan ba oni wa pe laye oju oni ribi
1: nkan lo ni a fo
5: tin kan ba de be se wa yi eyan nla ni eni tin nkan nla ba nsele si tin kan ma ba yen ba nsele si eyan nla ni e lo e kokko lo gba fo lohun bo lohun se fe ko ri yin eni oju ninu e ma sunkun mo bo lohun se fe ko ri yin e wo rin ajo tetiri ọkọ tún lọ sí ọlọ́run fi ó fi ó mọ̀ọ́mọ̀ ná ní pàṣán
1: èèyàn
5: nǹkan tó ṣẹlẹ̀ láàrin àbúrò yín àtọkọ nígbà tó ń ṣẹlẹ̀ ọlọ́run nìkan ló mọ̀ torí àárín àwọn méjèèjì dẹ̀ ló wà bọ́ ọlọ́run ti na òun gangan fúnra rẹ̀ ó ti nà ní pàṣán kò sẹ́ni tó máa ṣe tí ó máa lè gbá lóòótọ́ ẹ ṣẹ́ ó ifá kò sẹ́ṣẹ́ yín bẹ̀ rárá yín kò sẹ́ṣẹ́ yín bẹ̀ bọ́ ọlọ́run ṣe fẹ́ kó rí yín sẹ́rí number 1 mi mọ yọmọ tẹ ti bí síbẹ̀ o
0: mẹ́ta
5: ẹ dẹ̀ sì kéré ẹ sì kéré o possible e si ma remarry. So o possible e si ma kuro ni ile yen. That's number 1. E koko lo mo yen. E koko e si ma kuro nbe because e si tere. E ma remarry now. So ona yin si jin. To ba je wi pe ni ma to ba je pe remi ko si nkan ti o sele ri o omo yen. Ma koko gba omo yen na. Any if mo ma so taburo mi gangan to ba bi mo foko mi. Emi lo bi mo fun omo mi ni ma gba omo yen lowe lowa buro mi gangan go ma gba omo yen number 1 because omo yen gangan ge mo bi to ma de e mo so e lowo itan bo lati nubu iya to nse ye le ni o ko lo bi now
6: ben
5: so ti yin so omo yen ma koko gba omo iru awon omo ba yen won ma ni tan itan won ma nga omo yen di fe wa ye ni so ti yin ba so omo yen ma koko so do omo mi na I awon to na o fe gba omo se on le toju omo ni on le toju omo so to ma ni pe awon omo yen in fact mo le e le gba sakata yin ko je po wo yin gangan lo ma wa but on le ma fe je ke gba tori fe tin e tin ri be pe omo yen ko o e koko gbe kuro bo lo se fe ko ri niyan bi oruko e so e gbe kuro lokan yin e dari ji aburo yin gan bo irin ajo yen bo lo se fe ko ri niyan ko easy o because ti mo so yi ko easy bo e koko gbe kuro e gbe kuro lokan e dariji aburo yin omo yen gangan na e dariji e wo birin ajo yen se ri en to je kini gan se ko ti ku ni bo ton ma so pe tori omo yen pa won fe gba omo yen e ma fun won lomo yen e ma fun won lomo yen because omo yen iru awon omo ba yen o le si lo bere si oro omo yen kan so pe omo yen afi ko wa lakata won so mo o ti lo wa di omo yen ni awon omo kan wa be ton ma didi fe waye olohun de mo o ma gbe gba ona to je pe e ma ma won pe oro omo yi bo se ri yi o ti yin e ma ma wo iru awon omo ba yen bo ibi ton ma gba wa niyan e wo gbogbo ona te ti gba pe ko mo yi le ma waye se ko pada waye ni so omo yen to ba je pe omo yen gan le wa lakata yin gangan omo yin ni eyin so omo yin ni o omo yin ni o e je ko omo yen e ma je ko kuro ni sakan si ni ka akata yin o omo tin ni ton ma wa je pe tori e na si fe le yin kuro nle e je ko ma ki lo se ba mo nkan to pa yin po niyan oko to pa yin po gan na se bo ti lo omo ti won ni ko moju to so mo bo se je ni se tu to ta won mo bo omo bo mo se so bo se ri yin e ma gbo mo fun won ki na fe gbo mo fun ki ni sin ngba to mo ti wa nbe bi son bere o ti lo n wa je omo yen o ti n tona wa je so e ku eto kelo mi lo lera yi
6: so she sister thank you so much
0: hello
6: ishiro
7: hello
0: hello sir
7: e ku eto lopo
6: e so ni baba
7: e ma re tesoro
6: wa ami
7: e no yo le gbo
6: ami ami
7: akoko na se ri ko si tese laye ti bi o ti ri o ko se laye tun jo re to fi jada bi kan lu ati gota na bi kan e tun fe te gota do ati gota na bi kan mo fe oga e niyawo so ona da fe ko joko sa nu wa ta mi e ko popo wo ni owo ni
0: ko je buya wo ko je buya wo lu
6: e je kinu le ma dun so mo ni ataburo re
0: o da e se gan sa
6: e se baba oju ni ti o
0: hello
8: oluko mo binu
0: binu
8: eni damu
6: ami o olodumare ati na ati na
8: o so fun baba kan ni ise ngba ta soro mo ni olohun le je ori o sele si ran wa
0: ami o
8: I to bere lo pari wa re o ye ko ti giyan be lohun le won ba je won oju ala won ba po ma lo ṣugbọn ni ise bo si wa nkan ko boro so mo ayo sole no
0: ben
8: keje ko ko sentiru yo sele ji ko le sele ti ran mi o ku le ni sele lai lai
0: mi ati mi na
8: o ya wo ti clear re ko ni di wa ni o n fa gun oluwa ti oluwa o ni nfe fe ku be ba o da o
0: e si
8: o le gba de o
0: hello hello
7: hello ni jeje le e ku se
0: yes
7: eh o bi ni komo fun le mo ni
0: komo fun won
7: Mm.
0: ibi tí ọmọ ti ẹ̀ wá wà gan obìnrin gan ò fojú kan mọ gan ṣùgbọ́n ó mọ ibi tó wà ó gan ò ti ẹ̀ fẹ́ rí ó gan ò rọmọ yẹn ó gan ò torí ọ̀dà ní wàhálà ẹ jẹ́ kí n wo kankan tí mo lè ṣe.
9: Ẹ̀kejì ọ̀dà àti nọ́mbà yín.
0: Ọ̀dà ọ̀dà
6: ẹ ṣe
0: ẹ ṣe. Ǹjẹ́ ẹ mọ kínní kan arábìnrin gẹ́gẹ́ ò fẹ́ fojú kan ọmọ yẹn láyé ọ̀rọ̀ ti dá ọ̀wọ́ lẹ̀gán nu ẹbí wọn gan láàrin màmẹ́ àtìyá tó bímọ yìí. Hello.
9: Hello, káàárọ̀ ẹ pé ètò.
0: Yes.
6: Ètò níta.
9: Tẹ̀ní tẹnu gbóbi ọwọ́.
6: Àmì àti iná o. Ìṣe.
9: So ọmọ yẹ. Ṣé pé ọmọ ló ṣe ọmọ dẹ̀ ti wáyé ọmọ ti fẹ́ jẹ ti ìmọ̀ àjẹ láyé. So kí arábìnrin yẹn gbá gẹ́gẹ́ bí ọlọ́run ṣe kọ ìrìn àjò ẹ̀ and then kó fi ọmọ yẹn lẹ́sọ̀dọ̀ ààrẹ because ọmọ yẹn àmọ́ tó lè dìrì yín ọjọ́ ọ̀la. So kó gba kádàrà gẹ́gẹ́ bí ọlọ́run ṣe kọ ìrìn àjò ọkọ kó ti kú ọkọ tó ṣe.
10: Olúpo kò mọ̀ nílẹ̀ yẹn o.
6: Àmì olódùmarè àti iná.
10: Bàbá bọ́ọ̀lì àfẹ́pà.
6: Ojú ni tí ń jàre.
10: Bàbá àjẹsà.
6: Ojú ni tí ń jàre.
10: Àláfíà fún ẹ̀tọ́.
6: Ọmọ wa gbé ń gbagajúmọ̀.
10: Ọmọ bá gbé ń gbagajúmọ̀ yín rè o.
6: Mo ti rí bẹ́ẹ̀.
10: Ọ̀tẹ̀ gbàdúrà tì í dára Ìbàdàn.
6: Ó ní dárun mọ́jú ní police
10: station.
6: Ẹ
10: máa
6: mọ̀ ṣe
10: é máa sọ̀rọ̀. Lágbà a ní ètò tá a bá lọ ọmọ tábí yẹn ní ètò ló bọ́ wá sí láyé rẹ o torí kò sí tẹ́lẹ̀ lè gbà wọ́n lé ayé gbọ́dọ̀ tí wọ́n kọ́kọ́ ọ̀nà dọ àbúrò woman yẹn ló máa gbà wá lé ayé kí wọ́n lè lọ sí jàǹkà tó ní àwọn lára ìyá yẹn ká jẹ́ kọ́mọ yẹn wà lákàtà ẹ̀ kó dẹ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ dáadáa ọmọ tó padà wúlò fún lọ́jọ́ iwájú ni o pẹ̀ àtẹ̀mí àtẹ̀mí àbúrò mi ṣẹlẹ̀ sí ìdílé wa.
6: Àmì olódùmarè.
10: Àláfíà fún ẹ.
0: Ẹ ṣe. Hello.
9: Hello, ẹ̀ka rẹ̀ ẹ̀ka àjò.
6: Ẹ̀ka àjò ní.
9: Ọ̀gbẹ́ni Ìdòwú ló sọ̀rọ̀ láti lè ṣe.
0: Ọ̀yà.
9: Gbèrò sí ni ẹgbẹ́ kan gbé fún àwọn ẹ̀rọ òbí ọ̀rìn ọkọ.
0: Ọ̀dà.
6: Ẹ ṣe.
0: Hello.
11: Hello.
0: Hello.
6: Hello, ma.
11: Hello,
6: ma.
12: Hello. Ẹ̀yin tí ẹ̀ ń ṣe ètò fún wa yìí ṣe mọ̀ wípé ọ̀rọ̀ gba nǹkan gbìn mi ìjẹ́ ilé rìn àṣọ wa wípé tó sẹ́yìn lè gbarú rẹ̀ ẹ dá mi lóhùn ẹjọ́
0: ẹ jẹ́ máa ronú sí
12: àhó
6: ẹ ṣe
12: ẹ̀yìn tí wọ́n bẹ́ẹ̀ ni wípé bólúwa ti fẹ́ bólúwa ti fẹ́ tí wọ́n ń bí hun ìfẹ́kùfẹ́ nìyẹn kí arábìnrin yẹn kó mọ̀ fi ọmọ yẹn lẹ̀ ó ti wáyé ná ṣùgbọ́n wípé bọ́lá àwọn nọ́ọ̀sà tí wọ́n ń bèèrè ọmọ yẹn mọ̀ sí làákàyè torí pé ìbáṣepọ̀ ìwọ́jẹ́ gbà àmọ́ èèyàn wa náà tí wọ́n ń bá wọn kábí wọ́n léèrè pé wọ́n lè gbà kí wọ́n sọ wípé kírú rẹ̀ ó ṣẹlẹ̀ sẹ́gbà ló mẹ́ta wọn ìtí ò bá dá kágbó ìgbésí rẹ̀ yóò bá là wá àwọn èṣẹ́ rẹ̀ kí ra ẹ pé tó.
0: Ìbéèrè tẹ béèrè lọ́wọ́ mi bàbá béèrè ńlá ni. Hello.
9: Hello.
6: Hello sir.
9: Ẹ kú àìsàn o.
0: Yes sir.
9: Ara ò ní mi.
6: Àmì àti iná o lágbára olódùmarè.
9: Ọ̀rọ̀ yìí ṣe rí wọ́n ní kíní yọ ṣẹlẹ̀ rí àfẹ́ńdẹ́rù bọ̀ lọ́rọ̀.
6: Bẹ́ẹ̀ni.
9: Bẹ́ẹ̀ni kò sí dójú òrí àjọ́bí ni kò sí dójú òrí kò sì sí dójú òmí rí.
6: Bẹ́ẹ̀ni.
9: Ṣùgbọ́n tó burú ni pé ojú tó ń rìnà tẹ́lẹ̀ kọ́ má rìnà má ló burú jù.
0: Aláfúà.
9: Ṣé wàá rí
7: nto se le pelu omo dan so yi iru re ti se le ni family ke ni ri o sugbon na to gbe ototo ni o oluwo le ni ilu bada to loruko tin bada ko re gbogbo tin gore de won mo iba to fe yawo se n gbo mi to fe n to je anti tawa
6: an gbo yin
7: o fe fun bi odun mewa awon aromo bi won mo aromo bi bo ya anti wa pe wa anti ti ri to lowo ni oni ti ja dopo wa aburo mi mo fe ese o de fe o ti dino meta fun anti ti ma de ni
6: abi
7: anti le adon je omo gbogbo yi pe ko se le ri e ro bo lo o ti yen lo kan kuku ko ye ko ku fi ikorira
0: o ti sa ju
6: o da sa
7: a ti ju ni ji ngba ji nbe tan fo kokan na
0: bene
6: e se
0: on be lo ni
6: bene a ri ru eleyi afin deru bo loro ni

0: Hello.
1: Bàbá olóko.
0: Yẹ n jẹun.
1: Kùmọ̀sí nǹkan tó ń dá lókè sílé òòṣà ìgbà.
0: Bẹ́ẹ̀ni jàre iye mi.
1: Ẹyin àwọn àgbàlagbà ti ní ojú òrírí eléyìí rí irọ́ mọ̀ ni.
0: Irọ́ ni ẹ̀rù la fi ń dàbọ̀ lọ́rọ̀.
1: Ẹgbọ́n jẹ́jẹ́ tó mọ bì yẹn máa gbọ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ọmọ yẹn ó ti dá wàhálà lẹ̀ láàrin fámìlì wọn. Ohun tẹ̀lú fà á tó jẹ́ kó dá wàhálà lẹ̀. Ó kè ń sìn. Wọ́n ní olóhùn olè ọmọ yẹn sójú. Kí ló dé tí ò ní rí sójú?
0: Àbí?
1: Ṣé bó máa rí rẹ̀ ni?
0: Àbí?
1: Nǹkan ìlú lóko ò lè jábọ́ láyé bí kọ́lọ̀ máa mọ̀ sí ọlọ́run tí ni ó máa rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ náà
0: nìyẹn. Àbí ìyá jẹ̀bú.
1: Ilé tó ń fi ọmọ yẹn kó gba ọmọ yẹn mọ́ olóhùn olè lé ọmọ yẹn. Ṣé ọmọ nǹkan tọ́mọ yẹn máa yà lọ́la ni? Kò mú nǹkan tó máa yà lọ́la kó gba ọmọ yẹn mọ́ra kó jẹ́ kí fámìlì wọn kó jẹ́ kí inú wọn kó dùn sí kò sí bó lè ṣe rí ọmọ àbúrò ẹ náà ni lókè tó bá dé bó kó ń gbà yẹn ń kọ kí ló fẹ́ ṣe.
0: Ẹ jẹ́ ká làáfíà wà nínú ẹbí ni
1: ọ. Ẹ jẹ́ ká làáfíà wà kó gbọ́ ọmọ yẹn mọ́ra.
2: Ó dàbọ̀
1: kó gbọ́ ọmọ yẹn mọ́ra.
0: Ẹyin jẹ̀bú ẹ ṣé o ẹ ṣé ẹ ṣé o ẹyin dárun mọ́jú lọ́gbà ẹ̀wọ̀n àti police station.
2: Hello sir.
3: Hello.
0: Hello sir.
3: Ẹ kú ètò.
0: Ètò ni o bàbá.
3: Ṣé àǹtí wọn yẹ fún nípẹ́dọ̀ mú àbúrò wa
2: bẹ́ẹ̀ni
3: torí kọjọ́ lọ́rọ̀ wọn àṣìṣe kí ó kó gbogbo ẹ̀kọ́ kó ti lọ kó fọ́ síbìlẹ̀ ẹlòmí ìyẹn yàtọ̀ gẹ́gẹ́ gbé kẹrí ti ọmọ
2: ó yàjọrọ yaba díà
3: kó mú ọmọ yẹn kó mú lọ sílé fámìlì ọkọ ẹ̀ ni kí wọ́n lọ tọ́jú ọmọ yẹn ń bẹ̀ torí pé ọmọ yẹn nǹkan ọ̀gbọ́dọ̀ ṣe kò tọrọ ni o ọmọ tí mo yàn yà lọla o ẹ da sbo yẹn nílùú lọ sọrọ
0: baba ṣe mo lọ pẹ sà.

0: Hello.
1: Hello, Father.
0: Ekojumasa.
1: Ẹgbẹ́ mi bèrè ní ìwé rẹ̀ bí i ṣe.
0: Ẹ pápápá.
2: Ìṣòro sókè bàbá mi.
1: Ó yóò da ọmọ yẹn fún àwọn òbí ọkùnrin rẹ̀. Màbí ìfún fẹ́ pa jẹ, ilé tó jẹ.
2: Àbí? Ẹ ṣé o.
0: Hello. Ọdún
2: ni etí.
0: Hello. Ọ̀dọ́ yín ni o. Hello.
3: Hello.
2: Hello, sir.
3: Ẹ káàárọ̀, ẹ kú ètò.
2: Ikú ojúmọ́ bàbá.
3: Ẹ rí ètò ṣẹlẹ̀ yìí.
0: Mo fẹ́ kí àwọn obìnrin ó pèsè orí ètò yìí, kó ẹ̀wọ̀n kò tí ì tó. Hello, mà ń gbọ́ sà.
3: Ní èrò tèmi, àárín eléyìí.
2: A fi bẹ́ẹ̀rù bọ lọ́rọ̀ ni.
3: Bá a fẹ́ ṣiṣẹ́, oníkòsọ́ náà tí ó gbégbá. Ọlọ́run fi ó fi òpè dààmú ọlọ́gbọ́n ni.
2: Bẹ́ẹ̀ni, ó wà nínú ìwé mímọ́ bẹ́ẹ̀.
3: Ọlọ́run fẹ́ràn yẹn wálé ayé, wà ní kò sí ibi tí ó jókòó sí.
2: Kábíyèsí Olódùmarè.
3: So ní èrò tèmi, ní òye tèmi, tí obìnrin yẹn ti fa wàhálà sí ọrùn rẹ̀, ní ẹ̀kẹ́ni, àṣìṣe ti wáyé, agri. Ǹjẹ́ nǹkan kan lè ṣẹlẹ̀?
2: Kí ọlọ́run máa mọ̀ sí. Ó ṣe ìrìn ewé kan ò ní jábọ́ lórí igi kó lòdùmọ́ rẹ̀ máa mọ̀ sí.
3: Bẹ́ẹ̀ni, torí ọ̀nà tí ọlọ́run sọ pé ọmọ yẹn ó sì wá ayé tó ti wáyé
2: yẹn. Kábíyèsí Olódùmarè.
3: Ìṣẹ́ yẹn ti kó fún mi pé ọkọ rẹ̀ yẹn ti ó ti kó ọkọ rẹ̀ yẹn ní àyàjẹ. Tí ọkọ sì lè sáré fún. Àbẹ́ ń gẹ̀ẹ́tì ni. Ọmọ mọ̀ sáré fún mi. Ó ṣeé ṣe kóbìnrin yẹn ó jẹ́ ẹni tó burú. Ó ṣe é ṣe omi ìsọpọ̀ burú. Nísìnyí wọ́n ti wá táàgì ọkọ̀ mọ́ arábìnrin yẹn báyìí. So ọkọ̀ ti kú.
0: Hello, sir.
3: Yes,
0: sir. Kí lè rọ̀kan ti?
3: Èrò ọkàn mi ni pé kó gbé kó fún àwọn òbí ọkùnrin yẹn ní ọmọ yẹn.
0: Mo wà là.
2: Ẹ ṣe.
3: Ọmọ yẹn ò gbọ́dọ̀ kú.
2: Ojú ò ní tì yín o. Ẹ ṣe gan ni o.
0: Hello.
2: Ẹnì ẹ̀dá àwọn ọmọdún ní police station.
4: Oyún ẹ̀sìn kò ṣe é fẹ́ láyéláyé. Ohun tó máa ń sì wáyé wá ṣe yóò ṣe. Ọlọ́run lọ́rùn wáyé.
2: Bẹ́ẹ̀ni.
4: Ibi tí ó sì gbà wáyé ló ti gbà wá.
2: Kí
4: nǹkan kan ọ̀gbọ́dọ̀ sọmọ kó mọ́ máa ń lọ ju àwọn òbí ọkọ.
0: Ọ̀dà.
4: Ẹ̀dọ̀ yìí ní ìyẹn sọ.
2: Ẹ ṣe bàbá.
0: Hello.
2: Ẹ ṣe o.
5: Orí ọ̀rọ̀ yìí. Bá a ní kó lọ sọ́dọ̀ ní kí ìyá àti bàbá ẹ̀ tó bá sọ fún lórí ọ̀rọ̀ yìí torí àwọn ló mọ ìṣẹ̀lẹ̀ bí ọ̀rọ̀ yìí ṣe wáyé.
0: Hello, sir.
5: So ìgbà ní kó.
0: Ọ̀rọ̀ yẹn ti scatter ẹbí. Ọ̀rọ̀ yẹn ti da ẹbí rú.
6: Hello, sir.
2: Hello, sir.
6: Bọ́mọ ó ti wáyé ló wáyé o. Kò sì sọ wípé òun ó padà pa ọmọ mọ́. Kò pé òun ó padà pa ọmọ mọ́.
2: Lóun ò fẹ́ rí.
6: Ọmọ ó wà níbi tó wà, ìbáṣèwọ̀ ẹ̀wọ̀ jẹ́ gbà, ọmọ ó wà níbi tó wà, ìrègbòre kọ́ nìyẹn. Ẹni tó bá lè gbarú rẹ̀ ló lè gbarú rẹ̀.
0: Hello.
7: Hello.
0: Hello, sir.
7: Ẹ káàárọ̀.
0: Ẹ sá ojúmọ́ èrè o.
7: Èdè ìjà o.
0: Ó ga.
2: Gbogbo ntí o.
7: Orúkọ mi la Rúwúlò iṣẹ́ àkàtọ́ Alámísì Kìláṣí wo.
0: Ìwo olódò ọba rè.
2: Ọmọ atẹ́nigbọ́ rẹ.
7: Ẹkú jẹ mẹ́ta, mo mọ ń gbé tòun ìdí wọlé ni o.
0: Ọya.
7: Nígbà tí padà sí orí fẹ́fẹ́ báyìí.
0: Ọya.
7: Kò ní bàjẹ́.
2: Àmì ìwé tí ò ní lẹ̀kùn tí
7: o. Àbájọ fún wa ní Sandi Engineer. Wọ́n jọ ra mọ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ bí ṣe lọ tẹ̀tẹ̀ lẹ́yìn ẹ̀.
0: Ẹ ṣe.
7: Ó tó di pé wọ́n tún fọ́ kàn pé ní.
0: Ẹ ṣe.
7: Àtàtì ẹ̀rí gbọ́, ó kílíà ní wo.
2: Ẹ ṣe.
7: Ó wà pa o.
2: Ojú mi ti o.
7: Nǹkan tó ń lọ báyìí. O ní pé mọ̀mọ́ yẹn. O kún bọ̀ lọ́wọ́ sọ pé kọ́mọ yẹn gbà lórúkọ jẹ́ lọ́dọ̀ àwọn òbí ẹ̀. Kò dẹ̀ gbà lórúkọ jẹ́ lọ́dọ̀ àwọn ẹbí ọkọ ẹ̀. Ló tún fẹ́ dà.
0: Ẹ ṣe.
7: Ibi Jákọ́bù ibẹ̀ gbọ́n àtọ̀ àbúrò náà ló fẹ́ nínú Bíbélì. Bí ọlọ́run ò mọ̀ sí. Ọmọ yẹn ò dẹ̀ ti pa. Tọ́wọ́ ti pa ni wọ́n ti sẹ́yìn yẹn pa. Ẹ̀rọ kò lè. Ní ẹ̀sọ́ inú òkun yóò tún padà wá sí.
2: Kábíyèsí Olódùmarè.
0: Ẹ ṣe.
2: Ẹ ṣe o.
0: Hello.
2: Ojú ni ti o. Láti wo Olódò ọba.
0: Hello.
8: Hello, Olúko.
0: Yes.
8: Tí obìnrin yẹn bá ń fẹ́ ayọ̀ fún ara rẹ̀, ó kọ́kọ́ nífẹ̀ẹ́ ọmọ yẹn dáadáa. Ó dẹ̀ nífẹ̀ẹ́ yọ ọmọ yẹn.
9: Hello.
0: Hello.
2: Ẹ ṣe.
9: Olúko.
0: Sá.
9: Ẹ̀ka àbí ẹ̀pá ẹ̀sùn.
2: Ẹ̀sùn ni o, bàbá. Ojú ni tì í.
9: Orúkọ tèmi ni Akeem Sábìtì. ẹ̀rí gbogbo ètò tó ẹ ọ̀rọ̀ tó
0: bá ṣe látàtà rẹ̀. Ẹ dákun yẹ ká ṣe pápá pàtó ní pé ọjọ́ yìí ti lọ.
9: Ọ̀rọ̀ náà ni.
0: Kí lẹ̀yìn wá fẹ́ báyìí?
9: Ẹ tó ń járo ọjọ́ wájú sọmọ yẹn náà.
0: Ó dà.
9: Ọmọ bùrí ọmọ ọlọ́mọ jẹ́. Ó dà. Mo bá sọ pé kò ló kúrò ìbábọ̀ ọmọ lọ́lọ́mọ.
0: Ṣé
9: bí ọjọ́ wájú ọmọ ìbú ni fọmọ yẹn náà? Ẹ jẹ́ mo gbé ọmọ sún àwọn akata bàbá ọmọ.
0: Ẹ já wo kinní kan o. Àwọn ọmọ tábìnrin ti bí fọkọ mẹ́ta. Ọmọ àbúrò ẹyọ kan ní ọjọ́ iwájú ọ̀tá ni wọ́n ṣe ní àbọ̀ rẹ̀ èèyàn méjì péré ìbéèrè ni. Hello.
10: Ọlọ fóyà tó bi gangan tó dábùrò èmi máa pe olúwẹ ọlọ fóyà ó ní ọmọ bí ó ti lọ fún àwọn òbí ni.
0: Ó dà
2: ẹ ṣe
0: ẹ ṣe ẹ ẹ bí hello.
2: Yes sir. Bàbá ìpẹ̀lẹ̀.
11: Bàbá Abiola NKO wọ́n fẹ́ obìnrin kan obìnrin méjì ní ilé kan bíbá lábẹ́pá bíbá
0: ọmọ ilé kan náà. Àwọn èèyàn ń fọ ẹ̀lọ́ sà àwọn èèyàn ń fọ lájiyọ̀ ni ṣe ṣe àwọn ẹwo kinní kan o ṣe rí a máa ń wo nǹkan kan lókèrè tá ì wò ń sálẹ̀. Ẹ̀lọ́.
12: Ẹ̀lọ́
2: ọ̀nà. Ẹ̀lọ́ sà.
12: Mo sọ ní ìṣẹ̀tìmọ́sọ lẹ́ẹ̀kan mo ní kò sí ìtúnṣe mi kí o tójú òwú.
2: Bẹ́ẹ̀ ni.
12: Jákọ́bù ìsìn o fẹ́ tẹ̀ fọ́tà burú.
0: Ó dà.
12: Obìnrin yẹn gba kádà.
0: Ó dà ṣe. Ẹ̀lọ́.
13: Ìyá yẹn ò lè jẹ́ káwọn ọmọ ẹ̀ pẹ̀lú ọmọ àbú ẹ̀ pè jẹ́.
0: Mo ní jọ ṣe láyé láyé. Ẹ̀lọ́.
12: Ẹ̀lọ́ sà.
0: Ẹ̀lọ́.
2: À ń gbọ́ yín sà.
12: Kò dá lè tán kò dá fún òun kò tó sẹ́ńtò lè gbárú ẹ̀.
0: Ọ̀dà.
12: Ìgbà tó ti wá ti wáyé náà nìyẹn kó gbà kánú.
2: Ẹ ṣeun. Kó gbà kádàrá.
0: Mi ò ní ààrẹ ọ̀fẹ́ àti gba ìpè kọ̀ kankan mọ́.
2: Ẹ ṣe.
0: Mi bá lápẹ̀ rẹ̀. N dára rẹ̀ nù.
2: Alẹ́ wa.
0: Wà á ṣe ọ̀la. Ẹ jẹ́ máa relé. Ebe ẹ lọmọ eleke mo dúpẹ́ lọ́wọ́ yín.
2: Ṣé o.
0: Mọ́gàjì Ọlá Olúwa owó labí ọlá pò lẹ́yìn SAN mo dúpẹ́ gan ni.
2: Ṣé o.
0: Robert Kempt nílẹ̀ Amẹ́ríkà mo kí yín.
2: Ẹ̀yìn làbí
0: ọ. Àǹtí Sálẹ́wọ́ ní New York ẹ ṣeun.

0: what?
1: Olóyè Abídèmí Karim Mọ́gàjì Agbolé Agbọmọlọ́lú sọ jílò dájẹ́lẹ̀ wà ní ṣun. Bàbá àti màmá ìyàwó mo kíyìn Alhaji àtàlájà bìsìrí
2: yìí.
3: Báwo ni ẹ tún wo àná?
1: Abiola yaleyale mo kíyìn.
3: Akọ̀wé ni ẹni ọ̀ṣọ́
1: Alhaji Solu Ọlálẹ́jọ́ ń tòrò ń tò mo kíyìn. Màmá Dikinlẹ̀ ṣe fún Lókè Adéró mú. Dr. Rahim Ọláide mo kíyìn.
2: Alhaji Jalaro gbogbo rẹ̀ láti ọ̀.
1: Alhaji Ìtájúdé Oyè ọmọ Oyè wọlé ọmọ Afọkọlájà Bíbùn sí ẹṣẹ́
2: o.
1: Olúbàdàn of Texas ẹ̀gbọ́n mi Dr. Pastor Olúfẹ́mi Ọláyíwọlá. Àrẹ̀mọ Olúbàdàn mo kíyìn. Bàbá mi John Ajibọlá Olúwọlé mo kíyìn.
2: Àná Àjẹsà ni.
1: Alàgbà Fọlábídé Aró Ibrahim. Alhaji Ambale Asis.
2: Ambale Asis ilẹ̀ ọ̀ táyé ṣe.
1: Ókè mọ́gàjì ilé afọ́nkà olóyè Saidi Akintunde. Àwọn náà ni òkú sì di àtúlù àná. Alhaji Sirajide Ayinde Ọmọláwa. Ẹyin tẹ́lẹ̀ fẹ́ mọ nọ́mbà mi 08054035746 lẹ́ẹ̀kan sí 08054035746 bóyá ní ẹ̀kan tẹ́lẹ̀ bá mi sọ lẹ́yìn ètò yìí ẹ lóore ọ̀fẹ́ àti pè mí tàbí kẹ́ ṣe sí mi ní whatsapp nọmbà mi náà nìyẹn títí ọjọ́ mẹ́jọ tẹ́tù gbọ́ mi ìmí ètò ń bẹ́ ó òun náà tún kà sí ara.
2: Tó kẹjẹ gbẹ.
1: Ajibọlá.
2: Ẹlẹ́. Ọmọ adébísí lomi pè é ni.
1: Títí ọjọ́ lọ́jọ́ ọ̀hún mo kí ẹlẹ́mìí ọ̀hún.
2: Ojú ni ti ọ.

0: 107.7.
1: Asiko ti to lati gbadura fun gbogbo abiyamo o baba alabiyamo to fe gori afefe
2: lodi ojo tuesday won ni bere lowo re pe sowo re lo fe abi emi re abiye si olodumare ba mi opo mulero aye ati orun o olori aye gbogbo pomo pomo ti o je kese mo wole aba mi kabiti kabiti jara jara o gbogbo eniyan pariwo go go go go go
3: go go go go
2: aso fake ye mane baba labi amanyin ti gori afefe o anu to san wa iwa atomore e ma ba pade lo se yi gbogbo awa ta ri radio to ni gbe ja kira wa ku orire nitori leni wo lire a ma tu asiri lopolopo awon wo lo wa nilu asiri yi awon to ja kiyesi wu pe gbogbo le ku ti timo won ti won fogbo orisi ti won fi iwe ti won ka fi si tugo ti ko pada si awon ti won ma woju orun ni gbogbo gba wi pe oluwa ibo loju re wa ani eyin le ni asiri ti ma ma tu ni oni se iwo to ti lo le adua orisirisi to ti lo sunkun nibe nitori obi omo meje ko si kankan to sanu mejeje ohun to wa woju olorun pe kan ninu won boya yo ti edide ti oni omi jo renu ani wo lo ni asiri ti ma ma tu ni aro yi yes awon ti won ti ji se oro fun wi pe won le bi mo laye eyin ti ore ti ko sile ti ebi ti ko sile nitori iji to ja iwo ti aye ti na kaabu ku si wi pe se ku wa tan bayi awon ti doctor ti so fun won wi pe o ku odun melo kan tan ma lo laye awon ti la koja ti tiko giri to ti de gogo imu won awon to je pe po ti won bara won yi bo se n gborun loju won lo n gbo mi je loju won awon ni won nilu asiri ti mama tu leni iwo na wo nigba ti jesu lo ni ilu jericho ni batimo wa foju gbo pe jesu koja loju ese ni yere so ko pariwo wi pe jesu ma nasare ti wo mi san ko pariwo wi pe jesu ma nasare ti bo loju re wa ko pariwo wi pe jesu ma nasare ti ranti mi ikejo kan lo tenu mo wi pe jesu ma nasare ti janu mi nitori o mo wi pe anu lo gun ku ninu ipo to n wa ye nitori o mo wi pe anu nikan lo le je ki jesu o wa yin wo ohun laarin opo eniyan nitori o ti gbo nipa iroyin jesu wi pe aba laanu ni nitori o ti gbo wi pe jesu ki ko yin si abi anu o n wo wi pe to ba je omo nasareti ti wa iroyin re lo n koja yi dandan ni o gbodo foju anu wo ohun lẹsẹkẹsẹ bi jesu ti gbọ igbe to n bere fun anu ki aga jesu si dẹsẹ duro o n wo pe ta lo n kigbe fun anu nbẹ yẹ o n wo wi pe kẹnijan to kigbe fun anu ọrọ rẹ ti doju rẹ o n wo pe nkan to jẹ kẹni ma kigbe fun anu ìyẹn túbọ̀ sí wípé ó ti mọ àṣírí pé òun ò kì í kẹ̀yìn sí ẹ̀bì àánú bá mi àṣírí tí mo fẹ́ tún fún ọ̀nìyàn lọ kọ́ bí wọ́n ṣe ń bẹ̀rẹ̀ fún àánú nítorí kò sí ni ní ìrìn àjò ẹ̀dá láyé àkókò kan máa dé tó jẹ́ pé àdúrà àánú nìkan ló lè gbà ọ́ là àánú dẹ̀rẹ́ kò ní í jẹ́ pẹ̀lú ẹni tó mọ̀ dúró àgbàjì àánú dẹ̀rẹ́ kò ní í jẹ́ pẹ̀lú pé mo mọ̀yàn bí mi ò mọ̀yàn ìwọ tó dẹ̀ ń wá kọ àánú ò ní í jẹ́ pẹ̀lú bóyá ọlẹ́wà bó ọlẹ́wà àánú ló ń jẹ́ kí èsì tí lágbẹ́járí kó yàtọ̀ sí tàmùdò àánú ló ń jẹ́ kó oríṣẹ́ tí wọ́n gan mọ́ bó ṣe ń ríṣe àánú ló ń jẹ́ ká wọ sùsùsùsù tálọ́ ti dágbà sí i àánú ló ń jẹ́ ká wọ ìgbésí ayé rẹ bíi pé ọlọ́run ṣòjòrọ́ àánú ló ń jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀dá kó rú ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ lójú àánú ló ń jẹ́ ká nìkan ó kalẹ̀kùn fún ọdún mẹ́wàá tí òṣìṣẹ́ nìkan dẹ̀ kan láàrin ìṣẹ́jú kan tó dẹ̀ sí i àìsàn ìṣòro tí àánú jésù ò bá lè yanjú kò tún sàn tó lè yanjú rẹ̀ bóyá ògbó eléyìí jẹ́ ìtútù sọ òṣùwọ̀n àánú tí ọlọ́run bá fi wọ̀ ọ́ lé oṣù ibi tó dé láyé òṣùwọ̀n àánú tí ọlọ́run bá fi wọ̀ ọ́ ló máa sọ bóyá o máa pẹ́ lókè tó wà yẹn àánú tí ọlọ́run ò tí fi wọ̀ ọ́ ló jẹ́ káwọn èèyàn máa fojú ọ̀lẹ wọ̀ ọ́ àìsàn wòlíì lè gbé àánú ti sórí ṣùgbọ́n tí ò bá rí àánú tí ó fi lò ó àwọn ènìyàn bẹ̀ sí wò wípé àánú ti orí rẹ̀ dàbí tàdí ni ẹni ìpè á padà dé ẹni ìkanra àánú ló ń gbé ẹ̀bùn ọmọ ológun jáde àánú ló ń polongo ọmọ ológun fọ́ lóore àìsàn ọlọ́run a máa bí ìbùkún àánú ọlọ́run a máa bí ìwòsàn àánú ọlọ́run a máa mú ìbejì jáde lára ẹni tá ayé ti pè lágàn tó bá ti di ọ̀rọ̀ àánú dé kò sóhun tó kàn pẹ̀lú ìdájọ́ jésù ta ti sọ wípé àánú ní ṣògo lórí ìtẹ́ ìdájọ́ èmi ò wá mọ ibi tá ti dájọ́ òdì fọ́mọ rẹ èmi ò mọ ibi tá ti dá májẹ̀mú òfo fọ́mọ rẹ èmi ò mọ ibi tá ti dájọ́ májẹ̀mú àṣìṣe fọ́mọ rẹ jésù ọwọ́ sódò rẹ pẹ̀lú ẹ̀bì àánú pé nínú ìfẹ́ rẹ kó o bá wa fi àánú parẹ́ ìwàásù lórí àánú ìmọ̀lọ́ máa parí ẹ̀rí kọ́lá omi òkúta fẹ́ pínlẹ̀ ní àádọ́ àánú ni mo ti ní ká gbà sí i sọrí ìlàkọjá tó lẹ tí wọn gẹ rò pé kò lè ṣe jẹ́ gbèsè síwájú ìtẹ́ àánú láàárọ̀ yìí káwọn lọ jókòó ká lọ dúró di èsì iwo gan ma jeri si wi pe rere ni oluwa so wa ri mo gba se lowo oba laaru pe ko sanu re leni anu yanju sore wa ta ma re to to jade laaro ya anu olorun si waju re se kuku so wi pe anu olorun ni ka kuro lori wa ta mo re nigba gbogbo anu to jo won ninu iran re o tori re o bere anu gbe omo re ro anu fa omo re soke anu ti o da bi alale ti awon elege o ya gba omo re gba gba abba mi fufu bala ko ni je ka fi dudu bu omo re male igbo re ona re omo re oni wo gbogun owo je koko omo re oni wo owo ti o aye omo re ko ni dolobiri yipo omo lola lo omo re ko ni rele o iya oni je to omo wa aye oni yan omo re je o Psalm 72 verse 7 oluwa yo gba tomo tomo Jeremiah chapter 20 verse 11 ogun ko ni bori wa tomo re ara ko la so gbegi loruko je tomo re oni wa kisa ara yo fe kara ru ka so loruko je tomo re ma se rere ni le alaye abi ama ye sami aye oni rojo lodi lodi wa ki olori omo nu le o adua mi re mo kawo mi so ke ran lowo ojijo ya ko yo si o en ojo Tuesday iyi ati omo lu abi wa tomo re oni sonu Jesu oluwa wa ẹ̀yin ara ilé ọjọ́ Sunday ni mo ma ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wípé ọmọ sisi yẹ̀sọ́ ti ń wọ́ fún ọdún mẹ́ta àánú mà ti dá padà sílé ìwọ náà bá mi gbọ́.
0: Mo dúpẹ́ o nítorí pé ìpè yìí ó sọ ẹ̀gọ́ mi dògó sọ yẹ̀yẹ́ mi di ayẹyẹ ó jẹ́ kí tọ àwọn oníyẹ̀yẹ́ kó gbẹ mọ́ mi lára. Mo ti wá ọmọ mi láti bí ọdún mẹ́ta tí mo ní sinmi sọ́lá kúrò lé mi ò rí tí mo sunkún lórí òkè gbogbo ilé aládùúrà ilé ìwòlì mo wá dúró lórí ìpè bàbá mi alábíàmọ́ bàbá mi Fákẹ́yẹ ó sọ yẹ̀yẹ́ mi ti ayẹyẹ ọmọ mi wọlé ní tíde ló kọjá láyọ̀ àtàlàfíà
4: ó ti padà sílé
0: ó wà bí báyìí
4: sọmọ yẹn gan wá bí
5: ọmọ bàbá yìí
4: ṣáǹtì ọ̀hún lélẹ̀ yìí ọdún mélòó lẹ́ẹ̀ fi rí wọn mà
0: ọdún
5: mẹ́ta
4: àtàbọ̀
0: bẹ́ẹ̀ni tọ́mù lọ
4: málì
0: bẹ́ẹ̀ni
4: fúnra ẹ̀ ló wálé àbí
0: bẹ́ẹ̀ni sà ọlọ́run Fákẹ́yẹ ló mú wálé o
4: gbogbo ẹ̀yin tí ọmọ yín ti há sí ìrìn àjò ọlọ́run kò ṣàwárí ọmọ rẹ jáde.
5: Amen.
4: Kí ló dé tó kì í pe màmá láti málì.
6: Wọ́n gba fóònù mi ni.
4: Ọmọ ọdún mélòó ni ọdún gbà tó lọ?
6: Ọmọ ọdún 16.
4: Kí ló dé tó gba fóònù ẹ?
6: Gbà tí mo pe mọ́mí mi tí mọ́mí mi ń sunkún. Ẹni tí mo wá lọ bá ń bẹ̀ wọ́n dẹ̀ sọ pé kí n má pe mọ́mí mi mọ́.
4: Iṣẹ́ wo náà ló ń bá wọn ṣe?
6: Iṣẹ́ àwọn tó ń ṣiṣẹ́ bá.
4: Lótẹ́ẹ̀lì ojú rẹ ti rí kò ṣe é sọ nílé o.
6: Bẹ́ẹ̀ni.
4: Èló náà ń fún ẹ lóṣooṣù?
6: 20,000.
4: Ó kéré o.
5: Ní Mali ìlú òyìnbó.
4: Ilé òyìnbó. Báwo ló ṣe ráyè padà sílé?
6: Mo sá kúrò ńbẹ. I have injection in my hand.
4: Who gave you the injection?
6: The woman.
5: What's the injection for?
6: She said I cannot born again.
4: Ó lò di mama for 5 years.
5: 5 years.
4: Ẹ̀wọ̀ egbò lára ọmọ ìkẹ́.
5: Jésù Kristi Olúgbàlà.
4: Tọmọ yín bá náà fẹ́ lọ ìlú òyìnbó. Ẹ bèrè irú ìlú òyìnbó tó ń lọ o. Ìlú òyìnbó ó jura wọn lọ o.
5: Ó travel out.
4: Ibo ló lọ ni kò jẹ́ agbọ́ o ká gbọ́ fàdúrà tí kò padà sílé láyọ̀. Orin ẹ̀ ń sìn oníwọ̀n fún un lábẹ́rẹ́ pé kò má lóyún. Mo tiẹ̀ bá yín dúpẹ́ màmá. Ẹlòmíì ò rọ́mọ tiẹ̀ mọ́. Ẹni fẹ́ gbàbẹ́rẹ́ pé kọ́mọ rẹ má lóyún láyé fún ọ.
5: Olúwo!
4: Ẹni fẹ́ màmá bá tọmọ rẹ jẹ́ sórí ìdúró. Tí ẹ bá ti náwó lọ́kẹ̀ mi ọmọ tí mo lè ṣe mọ́. Lórúkọ jẹ́ ọmọ rẹ ò ní gbàbẹ́rẹ́ má lóyún o.
5: Ẹgbẹ́ o.
4: Oríṣiríṣi la tẹ̀ máa ń gbọ́ lórí abiyamọ lójoojúmọ́. Mo bá yín dúpẹ́ pé ẹ padà rọmọ yín o. Ọmọ yín máa lóyún o. Ó ti padà dọ́dọ̀ Jésù. Iṣẹ́ abẹ́rẹ́ yẹn bàjẹ́ lẹ́ni.
2: Gbogbo èèyàn tó bá ti ń bọ̀ ní kọ́lálẹ̀ ni a máa mú ìgbálẹ̀ kọ̀ọ̀kan dání. Máa ná ètè wá lọ fi gbá ilé àti ṣọ́ọ̀bù ẹ fún oṣù mẹ́fà tó kù yìí. Bọ́ọ̀lẹ̀ ní kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Bẹ́ẹ̀ nìyẹn bá gbàdúrà àánú dandan ni ó gbọ́dọ̀ rúbọ àánú. Ọrẹ ti tẹ̀lé bọ́ lọ́rùn bá ṣe mí sí ọ ni kò ṣe fi ránṣẹ́. Èmi jẹ́ àgbàgbọ́ wípé kò sí ọrẹ tí ènìyàn dá tó dá àdánù. Ọwọ́ tó fẹ́ fi da tẹ̀ síwájú. Àánú kò bẹ ṣe ọwọ́ rẹ wò. Ọwọ́ tó tẹ̀ yìí ó yá lọ fi gba àánú o. Ọlọ́run bàbá alábìyamọ o.
5: Ààyè ló wà.
2: Hallu yá o.
7: Hello, hello, prophet. 090 60 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
2: Abiyamo.
8: La la la la gelu FM jagaba gbogbo rétíò máa.

ọdún 2026 7th of July ọjọ́ Tuesday ẹ̀yí kan ni màá sọ pé ẹ jẹ́ ká jọ gbé ohùn orin ọpẹ́ sókè láàárọ̀ yìí ẹ jẹ́ á jọ fi inú ẹ jẹ́ á fi yin ọba àwọn ọba ẹ jẹ́ á jọ dá orin yìí ẹ jẹ́ á jọ fi iyè sí iṣẹ́ agbára rẹ̀ àfi tí ò bá dá sí ọni o ṣùgbọ́n tó bá dá sí ọ ìwọ náà lè dá orin kan nínú ilé èmi náà máa dá orin kan bí ẹ gbọ́ bẹ́mi ti dá orin tèmi ìwọ náà lè kọ tiẹ̀ fúnra rẹ àbí kò kọ ìtí mo kọ ẹ ṣe lọ bá ẹ̀yin mata

0: Iṣẹ́ apostoli orí kẹta ẹsẹ̀ kíní sí ẹsẹ̀ kẹjọ ó sọ nípa ìtàn pétérù òun Jòhánù ìbéèlì ò sọ pé pétérù àti Jòhánù ó ní pétérù òun Jòhánù because there is bond between them kò sọ pé pétérù àti Jòhánù ó ní pétérù òun Jòhánù torí pé ìsopọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì agbára ìsopọ̀ the power of two ọjọ́ mẹ́rin ni ẹni tó rán mi ní àfigbà mo ti rí ẹni tó ní ògo bí ka sí nǹkan sàtánì ò ṣe méjì fún ohun ẹyọ kan náà ni pé ẹjọ́ mọ̀ dárè níjọ tí ádámù ti rìn pẹ̀lú olúwa kò mọ̀ pé òun wà ní ìhòhò ṣùgbọ́n ní ọjọ́ tí ò lè dúró pẹ̀lú olúwa mọ́ tó ti bẹ̀rẹ̀ sí í bẹ̀rù ẹ̀rú bà mí ńgbà tí mo gbóhùn rẹ láti ọjọ́ náà ló ti di wípé ádámù kò lè rìn ní àárín àwọn ènìyàn láì kíyèsí pé òun bẹ ní ìhòhò ọ̀gá bí wọ́n bá fẹ́ kí ìrìn àjò rẹ kó lọ bí wọn ò bá fẹ́ kó yá wọ́n á mú ènìyàn kúrò lẹ́yìn rẹ wọ́n á ní o mọ́ dáṣe wọ́n á ní o mọ́ dárí àjò rẹ rìn wọ́n á ní o mọ́ dáyé rẹ gbé ọ̀pọ̀ ẹni tó ń gbọ́ mi báyìí ní ọ̀rọ̀ yìí ń bá wí o wo bí eléyìí ju pé mo lọ́kọ lọ eléyìí ju pé mo níyàwó lọ ènìyàn lè lọ́kọ káyé rẹ̀ wà ní ìhòhò ènìyàn lè níyàwó káyé rẹ̀ wà ní ìhòhò bí ènìyàn bá ń dá rìn bí ènìyàn bá ń dá gbé bí ènìyàn bá ń dá ṣe ayé ìhòhò nìyẹn ọ̀gá báyìí ló máa ṣe mọ̀ in tó dé bọ́ ọ lọ́wọ́lọ́wọ́ báyìí èèyàn mélòó lórí pè tí wọ́n dìde níjọ́ wo lẹnìkan tiẹ̀ ti gbẹ́rù rẹ lérí tó wáá fa tiẹ̀ dání ọlọ́run àwọn bàbá mi o iṣẹ́ apostoli orí kẹta ẹjẹ́ kankan ẹsẹ̀ bíi méjì ńbẹ kí n lè wọnú àdúà pẹ̀lú ẹ̀yin ọmọ ọlọ́run ẹjẹ́ ńbẹ láti ẹsẹ̀ kẹta màá ka ẹsẹ̀ kẹta àti ẹsẹ̀ kẹrin màá dẹ̀ kò mẹ́ nígbà tí ó rí pétérù òun Jòhánù bí wọ́n ti fẹ́ wọ inú tẹ́ḿpìlì ó ń ṣàgbé pétérù sì tẹjú mọ́ pẹ̀lú Jòhánù ó ní wò wá ẹ̀mí àwọn wòlíì ẹ̀yin kan wà ń bí wọ́n ti mọ odi mọ́ tẹ́ḿpìlì dáradára tó yẹ kó wà ó di ọjọ́ tó o bá pàdé agbára méjì agbára ìrànlọ́wọ́ power of help and that is power of two agbára ìrànlọ́wọ́ kó o tó lè wọnú tẹ́ḿpìlì rẹ ẹ kíyèsí sà ẹ gbà mí gbọ́ kìí ṣe pé yíyarọ tí ọmọkùnrin yẹn yarọ ó ní tó burú nínú ayé ẹ ṣùgbọ́n nǹkan kan ni ayé ṣe mọ́ta kò lè wọ tẹ́ḿpìlì dáradára ẹ kíyèsí sà bó mo ṣe mọ̀ bíbélì sọ pé ní kété tí ẹsẹ̀ rẹ̀ múkùn tán níṣe ló ń fò kò dẹ̀ lọ bí méjì kò dìmọ̀ pétérù tó gbé dìde kò dìmọ̀ Jòhánù bíbélì ní níṣe ló fò ó ń fò ó sì ń lọnú tẹ́ḿpìlì ìgbà tí àwọn ènìyàn rí inú tẹ́ḿpìlì wọ́n wá bèrè pé àárọ̀ tó máa ń dúó ní ìta yẹn kọ́ lélẹ́yìí Elsa eyin kan gbo mi aye o ko bi ara si o nitori pe o ni enikeji aye o mo pe o gbogbo waye tori o re ni gbi odide Elsa bi omokunrin yo ba dide ko le wonu temple emana berubia daya be kadas emi o man ta fi da ojoko oga gbagbe nti o nse olowo lowo injo ti ran lowo ba kan nbe wa mo pe oju be lo ninu we joanu ori karun bibeli so pe omokunrin kan nbe leti odo be saida won o de daruko e bo won fun ni oruko ojo won fun ni 38 years pe e mo pe ni 38 pe o ti wa nbe fun odun meji di ni ogoji ko de le dide igba ti jesu ri jesu wa fe mo bi pe kiti e lo fa to fi le dide omokunrin so pe ogbe ni mo mo gbogbo nti o nsele nbi tan ba so pe miracle I have been experiencing miracle or I have been witnessing miracle for 38 years. Mo ti ri ise iyanu fun odun mejidinlogoji. Mo mo ti won pe ni iyanu. I have been witnessing the acts of angel. Mo ti ri ise awon angeli fun odidi odun mejidinlogoji. Tori angeli a ma digba wonu omi lododun koda mo ti pe nbi debi pe mo le so fun iru akoko ti angeli ama wa Jesu ki lo wa si o to wa le gba itura egbo nto mokunrin ye so oni ko si nkan meji mi o ni eni ti ba gbe mi so sinu omi miracle ko ni problem mi eni to ma gbe mi ni Esa ninu bibeli kan na bibeli so fun wa wi pe omokunre kan o ni arun Esa won te sori akete awon ore re merin awon ni won gbe lo si bi ti Jesu wa ohun ri eni ti yo gbe un Esa e ba ka itan ye tan e ri pe omokunrin ye pada ni itura ara re pada ya o ri eni omokunrin ti odo be sada ti mo so yi ohun tenumo pe Jesu mi o ni eni ni o ko si eni ni o Jesu wa so pe to ba je be emi re mo le duo bi iyanu mo tun le duo bi oluran lowo bi akete re ko si mo re Esa loju ese o dide o de bere si rin eyin kan wa nbi a fe gbadua Oluwa ni omo ni ki awon eniyan gbadua pelu eyin meji wo bi Isa enikan ni se mo le se abi ko wa ni tutu irufe ito ba ri nbe sugbon ma gba oniyanju pe ko ma je sise ko le lu ojo pipe ni owo re a fe gbadua ni e ma fi eyo kan si owo otun ati eyo kan si owo osi eyin kan wa bi e meta ni ma gbadua ni aro yi ma de ma lo si ibi to ba tele iyen ni ola eyin te ba le gbadura pelu mi papa julo eyin ti won ki silekun iran lowo fun eyin te ki joko laari awon oluran lowo eyin ti e ki ni iriri iran lowo e ba mi gbadura papo laaro yi ke si wa jeri si agbara oluwa e pi oruko Jesu e pi eme mema latone lo ami oju kan faye mi le ami oju kan faye mi le ami oju kan oya dua
1: oruko je
0: na ya baruba ni agada ya gaba ami latone lo ami oju kan faye mi le ami oju kan aye bele ami oju kan aye bele
1: aye mi aye mi
0: aye oju kan da baria badage baru bana
1: aye mi le
0: ami oju kan re ba le baru bali abada me kozo bali adada ami oju kan ami oju kan ami oju kan ami oju kan ami oju kan ami oju kan faye mele faye mele faye mele faye mele faye mele ami oju kan faye mele ami oju kan faye mele ami oju kan faye mele ami oju kan faye mele ami oju kan faye mele faye mele faye mele faye mele faye mele aya ba no ba le ge ba lu ba la da da
2: faye mele
0: re ba le be ru ba le be ru abada ge da la da da re ba le mo na ba ru abada ge da la ba da ba ami oju kan faye mele o ami oju kan faye mele o ami oju kan ami meta jesu Oluwa wa
1: amen
0: iwo ti wa gbe ni oju kan pe to ise re yo ti wa wa ni oju kan pe to omo re yo ti wa gbe ni oju kan pe to ti omi ba ti pe ju loju kan esa a bere si baje lati bi rirun le o ti mo e wo bi omi funra re le bi baje funra re o le bi kokoro esa o le bi on to buru to ba ti peju loju kan when there is no movement in to buru ni aye eniyan ni esa eyin kan wa nbi won je ke susa eyin kan wa nbi won o je ke ruwe rara e o le ta

wà pẹ̀lú yín òun ló máa lead wa wọnú ìpàdé 1414 nígbà tí n bá ń gbàdúà ní òru òní màá máa sọ àwọn àṣírí ìrànlọ́wọ́ tí mo rí tí ayé mi fi sáré wo bí onílù ẹ o mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí darapọ̀ mọ́ WhatsApp prayer group wa nọ́mbà tí mo fẹ́ pè ní kò mú ìwọ náà rí pé o wà ní ìkànnì láàrọ̀lá kò jù bẹ́ẹ̀ lọ ẹ lè pè mí sórí nọ́mbà yìí àbí kẹ́ send message pé ẹ add mi sínú group yìí 090-2520-2724 090-2520-2724 thank you.

0: kwa bi de godo nesataya baba ye ni fun odidi ojo marun leyin gba to ku Jesus City ni won fi nwa ti won mu owo ti won yo gbugbe ya ara re ti won replace ye iyan tumo si pe to ba ku ni Jesus City loni to ku a tun wa si wema lola a tun wa be lotun la yoku to di Sunday titi won mo tun aya ara re se spare part e wo nkan o fi 1000 le e wo to fi da o fi gba millions now wa wo nkan o 7000 mo ni orubo re nisin olufe ka fi sise olohun to ba le se ke si se dandan to ba le se na o ke se se o bo iwo na sa fi nkan kan dashi engineer e je pelomi ka mo sare mun leyo osoka
1: mommy e sun mo waju e kaabo e da ko yin
2: Abigail Malomo Adewunmi.
3: Nice.
2: Emi ni won wa si odo yin ni Wema.
3: Ni Wema nbe yin.
2: Be ni sir, pe mu fe travel lo si Canada.
3: Ah, mama re o. Anawo e ko ni pe to wa ba mi po nlo si Canada. E woju mama bo se fine.
2: Sheri bi e se gbadura fun mi ni Wema. Eni ma ri anu ma ri ojure Olorun eni ma ma lo ma ma bo
3: aya
2: mi ti eni ri diwo kankan ngba ti ma wo moto ti mo de Eko bi mo se nbo ero ti po won wa ni ibi kan tin to eru nkan ni eya fun grama
3: eya fun
2: e ma bo e wo bi grama se nlagun won tun mu kini won tun
3: fun to nfe yin lategun ba
2: eni sadi
3: eyo nu toto laye yo si nibi ta won custom awon immigration oju otoju won na kankan na we ibi won ti di awon kan lona wa koja lo pelu be sida
2: so eru mi ngba ti won wa gbe sori won o wa poju
3: o koja aske
2: mo ti mu ororo mo ti anoint
3: e to anoint eru o
2: ngba ti won ma de okunrin yen kan pe mi ni mommy e wa e mu etu ninu yen ton lo wuwo yen
3: etu si keji
2: ko je iketa ba dupe bi mo se lo gba ti ma de odo awon omo mi ni Canada igba yen ni bag de yin sumo to si
3: ni last year yen o tun ti sumo bayi
2: be ni gbogbo program ton se nile
3: a se mbi
2: ni ati aro emi na
3: won ni e ma wo
2: mo kan joko sibe ni awon omo mi ania ma omo baba e pa
3: mo
2: come for you go and look baba e pa from
3: go and see your baba
2: thank you ma love e mo sa se gbogbe mo yi wa yo bi kan ni yara tan fi mi si mo bo si pa lo mo yo pepe
3: e yo pepe n Canada
2: ma wa ma yira oluwa nkan ti mo fe re o mo fe ka awon omo mi ko le fun mi kan ra moto fun mi mi o fe le mi rent mo fe di landlady loruko Jesu bi ojo ori mi ti e se pe to asiko iwo Olorun loju mo mo yi pe iwo Olorun o se ngba to wa di February 25 ni
3: ojo bi
2: mi
3: birthday ti
2: be ni sir won wa pe mi pa ni mommy eyin e wa lo e lo le o e le duro gbigba tan fun yin e lo si Nigeria ke lo se
3: birthday
2: nbe a fe surprise yin mo ni te ba ti win won ba mu mi wa si Nigeria gba ti ma dele won wa pe mi won ni grandma e mo re yin kan dani mo ni soke mi lo re won ni mommy ti joko ti mo ni okay oya o ba tele mi a ba n lo apata gba ta ma de owo de awaya nibi first gate awusani abade ibi ile yen won ba ni mommy mo ni baba abeji ta lo wa nnu ile ta la fe ki ko se eyan nbe won ni e sa wole si
3: e wole
2: e jo e gba kokoro ile tara fun yin ni
3: church lawo e o toro ko le sise kan na àmì yóò jáde fún wọn náà ẹ kígbe bàbá èmi lọ́kàn sídà.
2: bàbá mi mi ò lè ròyìn yín tán o ẹ jọ sà ẹ máa ń sọ kinní kan àwọn tó máa ń jalamba ẹnu pé ń ṣoògùn ẹ má bínú mọ́.
3: kí mọ wò wọn ràn.
2: Mo yín jẹ́ wàhálà ń ti wọn.
3: Mo
2: jẹ́ fún mi o,
3: ojú
2: orí mi. Ọlọ́run ó kọ́ ilé àrà fún mi dádì, àfínní.
3: Àfínní bẹ̀rẹ̀
2: ni òwòde.
3: Ilé yín wọ́n gbé sí yìí. Ilé.
2: Bàbá mi ó ní o. Ẹ wò ó, ẹ wò ó.
3: Kọ́pọ̀lì yìí ni.
2: Bẹ́ẹ̀ ni bàbá mi, bẹ́ẹ̀ ni.
3: Náwó ẹ kígbe ní ẹgbẹ̀gbẹ̀. Báyìí lọ́dún wọ́n wí. Torí kọ̀ bá màmá yìí yọ̀. Inú mi sì ń dáadùn. Kì í ṣe gbogbo èèyàn la fún ní orí ọ̀bẹ yìí. Mo sọ lẹ́ẹ̀kan náà, ayé yóò bọ̀ yọ̀ sí tiẹ̀ náà. Ṣídá. Òrè. Wọ́n ní wọ́n sọ rẹ má jẹ̀mú. Òrè. Kí n labẹ́ bọ rẹ má jẹ̀mú 25 lé báyìí. Màmá kan ti ronú lọ. Ìjù ló tó fẹ́ kàn mí báyìí. Má máa ronú kínú mọ́. Bí ẹ bá bi màmá pé sáwọn náà ronú irú ẹ̀, wọ́n sọ fún ọpá àwọn òru. Ọba ṣèkan mọ́kù lọ. Ẹ bára rẹ lo léyẹ. Màmá ẹ̀mí yín yóò bù. Ẹ nìkanjú kú o. 120 is your year. You will never have less. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìmí ò tún kọ́ mi fún yín.
2: Mo ní orin o.
3: Ebe kọrin.
2: Bẹ́ẹ̀ ni bàbá mi.
3: Ẹ jẹ́ ń gbọ́.
2: Mo ti bá Ọlọ́run rìn.

0: kò ní padà lẹ́yìn òun náà ni ọmọ gbénu yín ẹ ní sáìsàn ó dàṣẹ lónìí
1: next ó dọ̀là ẹjẹ́ lọ Jesus ti mú gbogbo testimony tiẹ̀ náà bó ṣe gbóhùn ara rẹ̀ rè ẹjẹ́ padà pàdé aago mẹ́jọ ni ìpàdé yóò bẹ̀rẹ̀ láti ìwúròdù ni ẹ ti wọ mọ́tò ìkirè sweet ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní yànà kò yí pé wọ́n bá ń bọ̀ láti gbogbo ọ̀sùn combined service ni tí ó fi wọ Sunday gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi ó sì lè wá bí wẹ́mà bí pen apple méjì méjì la fi break pẹ̀lú ẹ̀yin méjì méjì ó sì da aago méjì gba àwẹ̀ yìí lágbára ẹni tó láyé àtọ̀run ẹ jẹ́ ń ṣe báyìí ẹ̀yin wo lẹ lè gbọ́ràn ó ní bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ó lẹ jèrè ilẹ̀ náà tó o bá lè gbọ́ràn sí ti ń bẹ ńlẹ̀ ìlẹ́nu ó di dandan kí ìyípadà ńlá kó dé gbogbo ẹ̀yin tẹ́ ẹ lè gbọ́ràn níbo lẹ wà mo ní ẹ̀mí olúwa ní ẹ̀yin tẹ́ ẹ fẹ́ sun ọrẹ májẹ̀mú san gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀yin 77 tó o lè ru ẹ̀bọ 7000 lónìí on the 7 pé ẹ fowó mi polówó ẹ fowó mi dá ṣíṣe ọlọ́run ẹja wo tí bàbá mi ológun àjọ bó mú jáde account number church ni 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International First Bank bí ìyẹn ọba wa wọlé lo eléyìí 1966 36 38 73 1966 36 38 73 Comfort Life Mission International nìyẹn ló gbé jáde Access Bank wà nìyẹn and kí n tó mọ lọ gbogbo lé ẹsẹ bíbélì tá a fẹ kà lónìí ó ní ìwé Jeremiah chapter 31 títí wọ 36 Jeremiah 31 to 36 ìmọ̀ tán lọ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ọyẹ wa kúnlẹ̀ áńgẹ́lì rẹ kọ́ wá bí èèyàn ẹ̀yin tẹ́ máàkì wedding anniversary yín áńgẹ́lì yín kọ́ wá bí èèyàn kò so nígbọ̀wọ́ yín in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ̀jẹ̀ loud kó neat 080-88-71-65-66 It is well. God bless you.

kú ojúmọ o ìròyìn àfẹmọ́jú ni ó ń dé sí ti gbọ̀yìn láti ìkànnì ti lágé lu 96.7 FM òkè gájòkè tá a ta kàn mọ́lẹ̀ ẹ̀sùn lè fún bala ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ ìbàdàn adékúnlé yusuf lóníròyìn ìṣáájú ẹ̀gbọ́kókó tó wà nínú ìròyìn náà gómìnà ìpínlẹ̀ rivers mínílàyè fúbárà ló ti jẹ́jẹ́ àtìlẹyìn tó gbọ̀ngbọ́n fún iléeṣẹ́ ọmọ ológun àwọn olùkọ́ ní olúlẹ̀wà ìlú àbújá o náà láti pagidínà ètò ìdánwò fún àwọn òṣìṣẹ́ tó ń lọ bí 1000 níye ogun lọ́gọ̀ àwọn ọmọ ogun ilé ìtàn kópa níbi ogun àgbáyé àkọ́kọ́ o náà ni wọ́n ti ṣe ìdámọ̀ wọn fún ìgbà àkọ́kọ́ báyìí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti ghana náà ti bẹ̀rẹ̀ sí wá akọ́nimọ̀ọ́gbá tuntun lẹ́yìn tí carlos queiroz tó kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ lẹ́yìn tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún kúrò nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tó ń lọ lọ́wọ́ ní báyẹn gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ gómìnà ìpínlẹ̀ rivers mínílàyè fúbárà ló ti jẹ́jẹ́ àtìlẹyìn ìṣèjọba rẹ̀ fún àwọn ọmọ ológun orílẹ̀-èdè yìí pàápàá jùlọ ní ìpínlẹ̀ rivers tó ti àwọn ọmọ iléeṣẹ́ elétò ààbò yòókù gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ wípé ìbáṣepọ̀ àwọn pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò òun náà ni mú kí àlàáfíà kó túbọ̀ mọ gbogbo sí i ní ìpínlẹ̀ ọ̀hún tó sì mú kí ìgbélárugẹ kó tó bá ètò ọrọ̀ ajé wọn gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ nínú àtẹ̀jáde eléyìí tí ẹni tí ń ṣe lórí lẹ́ka ètò ìròyìn àti ìkànsí aláròótọ́ fi léde ní ọ́fíìsì ẹni tí ń ṣe akọ̀wé ìjọba ìyọ̀n juliana masi gẹ́gẹ́ kan bó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé gómìnà ló jẹ́jẹ́ ọ̀hún níbi àṣálẹ̀ ghana eléyìí tó wáyé ibi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé ètò ọ̀hún náà ló wáyé ní ìlú port harcourt níbi tí gómìnà similalaye fubara ẹni tí ń ṣe akọ̀wé ìjọba tó ṣojú fún bẹ́ẹ̀ ìyọ̀n dókítà dagogo wakoma níbi tó ti ń jẹ́jẹ́ àtìlẹyìn tó gbọ́ngbọ́n fún iléeṣẹ́ ọmọ ológun ìyọ̀n ẹkùn kẹfà eléyìí tó wà ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ìpínlẹ̀ rivers òun náà ní í ṣe àwárí àwọn tó bá ní ṣe pẹ̀lú ètò àlàáfíà táwọn ó sì máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo ìyọ̀n ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn kò ní fàyè gba ẹnikẹ́ni láti da omi àlàáfíà ìpínlẹ̀ rivers rú eléyìí tí ó sì mú kí àwọn máa ṣe àtìlẹyìn tó gbọ́ngbọ́n fún gbogbo òṣìṣẹ́ elétò ààbò eléyìí tán wà ní ìpínlẹ̀ ọ̀hún látara bó ti jẹ́ wípé àlàáfíà òun náà ni mọ́ ń bí n tó ní ṣe pẹ̀lú ìgbélárugẹ lẹ́ka ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè láti ẹ̀ka ọ̀dọ̀ ẹni tí ń ṣe akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bó ti ń jẹ́ kó di mímọ̀ nínú ìròyìn yìí ni mo ti ṣàlàyé wípé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ṣíṣí àpò àsùnwọ̀n pẹ̀lú báńkì àpapọ̀ wọlé wa nàìjíríà eléyìí tó jẹ́ ti ẹ̀ka kan eléyìí tán pè ní ayédèrú ẹ̀ka eléyìí tó ń jàrìnrìn nínú àwọn ìròyìn lọ́wọ́lọ́wọ́ báyìí eléyìí tá a mọ̀ sí ẹ̀ka tí ó ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba àpapọ̀ lórí tó ní ṣe pẹ̀lú ìdásí ilẹ̀ òkèrè tó ń ti ìgbélárugẹ rẹ̀ eléyìí tá a mọ̀ sí PFIPC eléyìí tán ṣàlàyé ọ̀rọ̀ wípé àjọ ọ̀hún kò ní àpò àsùnwọ̀n kankan pẹ̀lú báńkì àpapọ̀ lẹ́wà nàìjíríà

tu iba koda ye iba sheda orun iba panla to sole ayero iba baba ati iye to so loko mi wa saye iba won soro soro ati awon pedepede to tin pede kemi o tun ma pede iba fo ba mi tun ni ko mi o kun ma wo lowo lowo ba mi tun pase ko mi osa o dake roro ta lo le mu si olorun mi ko si to ra fefe to fe ko seyin re be ni ojo ati orun to ran fo malayo no seyin re ta ba wa ni o ma sami ese olorun ta lo le duro ko si o tori e le mi fi le so ni gbogbo wi pe there is no one like my God to adekunle yusuf loruko ti mi omo lu abi pedepede yin na re pedepede ni mi lawujo awon elede bi o tin fi ede pipe igba ede lowo elede je bi ede olorun oba mi lo kori be o mo tun ki kabo sori akotun etun yin eto wa ta pe ni eko ojumo ojumo leto yi o tun ti lete nbo lori ikani ti lagelu 96.7 fm oke gajoke ile fun bala on fele lele ibadan fun fun ne yin te se ngbo eto yi fun gba akoko abala meji le to ma npin si abala akoko nbe nibe lati koko ma nwuri owuro akoko gba dua laaro bayi na tori pe baba ti lanfani ati ji aye o oro wa tope o dodi dede ka fi ope fun olorun to ji gbogbo wa saye ati saye rere leyin igba ta ba wa wuri owuro tan a wonu abale lekeji lo eta pe ni abala oro siti abala oro siti mu ti mo fun yin ni awon oro ta fi mo sodi mo aye wa e ti mo wi pe mi e fe ka wonu aye lo ko mo ne kokoro oro kan ta mo lo ta mo dani ti o mo guide wa tabale lekeji wa funu oya ni papapa tori ijoba akoko eja wonu eto ngangan ni sansan eja wuri owuro papapa ko to di pa wuri owuro e lo ri darapo mo lori ikanni abando ti facebook lagelu fm 96.7 lagelu fm 96.7 e like e e share e drop comment e je mo pe ti de laaro yi eyin ta jo mo seto ida e je mo pe ti gori wole oya ni bayi oni ni ojo keje o osu keje odun 2026 ka tun to riru ojo oni ododun tin bo bi lekun ti si lojo oni ta wonu ojo oni pelu ayo ati alafia na la fi laaja bojuma ti mo laaro ojuma ayo ni femi ati yin ojuma ogo ojuma adona ojuma iselogo ojuma idapada ogo bẹ́ẹ̀ ni ó ṣe rí ó yá ẹ fọwọ́ gba orí yín mú ẹ sọ wípé orí mi ò ní gbà bọ̀dẹ̀ gbogbo ọ̀nàkọ́nà tán máa ń gbà fi àbọ̀dẹ̀ lọ orí èèyàn orí mi ò ní gbà àbọ̀dẹ̀ kú ni àbọ̀dẹ̀ wàhálà àbọ̀dẹ̀ bí àbọ̀dẹ̀ ẹkún orí mi kọ́ gbogbo ọ̀nàkọ́nà lójú oorun ni lójú àlá ni tán máa ń gbà fi àbọ̀dẹ̀ lọ orí èèyàn nínú ayé ara nínú ayé ẹ̀mí orí mi kọ́ àbọ̀dẹ̀ ẹkún àsundà orí mi kọ́ bá a ti ń jáde wọnú ayé lọ láàárọ̀ yìí àní jáde lékun lọ́wọ́ o ìtajà là ń wà nípàdé tí ó jẹ wà alákòóbá ò ní kó bá wa alákòóró ò ní kó ràn wá ẹtí tiẹ̀ ti jóná ò ní kó ná mọ́ tiwa ó yá láàárọ̀ yìí mo sọ̀rọ̀ yìí tàṣẹ́tàṣẹ́ gbogbo àwọn tá a ti rán sí wa láti ṣe wá lóore kan rántí wá sí rere láàárọ̀ yìí àwọn tá a ti rán sí wa láti ràn wá lọ́wọ́ kan rántí wá sí rere láàárọ̀ yìí àwọn olóore aláàánú olùrànlọ́wọ́ àyànmọ́ ògo kan rántí mi àti ń sí rere láàárọ̀ yìí orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ àṣẹ ọ̀rọ̀ gan torí pé àṣẹ tá a fún nọ́bà yìí ní fi jò èyí tá a fọ̀rọ̀ ní fi ràn èyí tá a fẹ́mi ni mò ń lò nínú ilé agbára láàárọ̀ yìí àwọn áńgẹ́lì tí ń bá òwúrọ̀ ṣiṣẹ́ ti darapọ̀ mọ́ mínú ilé agbára wọ́n ní tí ń bá ti wé láàárọ̀ àṣẹ gùn bẹ́ẹ̀ torí ẹ̀ ló jẹ́ kí n mọ wí torí pé àṣẹ tá a fún mi mò ń lò èyí
tí mo ti wí láàárọ̀ yìí àṣẹ́gun bẹ́ẹ̀ ẹ ń bá sì takò ó ti takò ẹ̀mí ẹ̀ gbogbo ìwọ tó ń sunkún àsun ìdá gbọ́ mi dáadáa láàárọ̀ yìí ọlọ́run tí ń rẹni lẹ́kún yóò rọ̀ yóò rẹ̀ ẹ́ lẹ́kún gbogbo ohun tí ń bọ̀ ọlọ́kàn jẹun ọlọ́run wa ojútùú sí èyí tó dàbí òkè ìṣòro rẹun tó wò bí ẹni pé sọ́ọ̀sì gun òkè ìjà báyìí ọlọ́run bọ̀ rẹ̀ lẹ̀ ta ní ìwọ òkè níwájú ṣerú bábélì ta ní ìwọ òkè níwájú adẹ́dá ṣẹ̀dá ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́ ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí o lè wọlé wá gbogbo òkè òṣòro rẹ láàrẹ̀ lẹ̀ láàárọ̀ yìí ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ojúkójú ò ní wọ̀ ọ́ fún bí o ojúkójú ò ní wọ̀ ọ́ fún bànújẹ́ ẹ ń bá dárí sọ ó ti dárí sọ lọ́hùn bẹ́ẹ̀ ni ó ṣe rí ó ní kú ọ̀nà bí èéfín o àbáyé ẹni jẹ́ ò ní báyé rẹ jẹ́ ó ní jìyà ìmọ̀dí tó ń láǹfààní àti mọ sàmí bó ti ń sọ láàárọ̀ yìí aṣí fèrèsé ọ̀run sílẹ̀ fẹ́mi àti ẹ̀ fèrèsé ọ̀run aṣí sílẹ̀ fẹ́mi àti ẹ̀ éfrátà ìwọ ọ̀run sí ọ̀run èmi àti ẹ̀ kó sí sílẹ̀ láàárọ̀ yìí òjò òbùkún kó sì rọ̀ sórí ilé èmi àti ẹ̀ inú ayé èmi àti ẹ̀ mo pàṣẹ ìrọ̀rùn àti àṣẹ ìbùkún sínú ẹ̀ torí pé láàárọ̀ yìí a ti ṣí fèrèsé ọ̀run ẹ̀yin tó dàbí ẹni páyé yín wà lójú kan náà ọlọ́run kò máa yẹyin tẹ̀síwájú ẹ̀yin tẹ̀ ń wá èso ògbéyàwó èso ọmọ rere mo ní ọlẹ́ ayọ̀ kó sọ́nù yín ẹ̀yin tí ń fa ìdíwọ́ àti dènà ọlọ́run kò mú kú ọlọ́run tó fún sara lọ́mọ ọlọ́run tó fún anna lọ́mọ kó fún èmi àti ẹ̀ náà lọ́mọ bẹ́ẹ̀ ni ó ṣe rí àṣẹ èdèmàdì ó ní kò ní ṣe tí ó yàgàn láàrin èmi àti ẹ fún díẹ̀ yìí o ò ní yàgàn o ò ní yàgàn gbogbo ni o ò ní yàgàn ọmọ o ò ní yàgàn rẹ o ò ní yàgàn àṣeyọrí irí ò ní jẹ́ ìwò èmi àti ẹ oríire ò ní takò ọ ẹ̀dá rẹ ò ní takò ọ ibi tó bá yẹ kó o ti ríire àti àánú àti ayọ̀ gbà oríire ò ní takò ọ mẹ́rin o ti rí bẹ́ẹ̀ o ti ṣe bẹ́ẹ̀ àṣẹ ọ̀run gan-an bàbá ògo láti sọ́ọ̀mẹ̀ ojú òní tì aláàjì kàbí òjálárúurú ẹ mọ̀ ṣe ń gbogbo ògbà mi wọ́n ti jí pèmí láàárọ̀ ojú òní tì yín ìyá àbejì ẹlẹ́gùsì ìyá mi dáadáa god bless you látorí facebook taovic akeem bánúsọ ojú òmọ̀ní tì yín ọmọlára ìyá kọ̀ mọ̀ rọwọ́ yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti ń láǹfààní àti darapọ̀ mọ́ mi láàárọ̀ ẹ̀ máa drop comment ẹ̀ jẹ́ ìmọ̀pẹ́ ti dé torí pàjọ sí làárọ̀ yìí ni igi kan ò ní dágbó ṣe ó yá ní báyìí ní pápápá mo fẹ́ wọnú abala ọ̀rọ̀ sí ti lọ kí ni ọ̀rọ̀ títí ta fún mi láàárọ̀ yìí ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí pé kí n fi bá yín sọ̀rọ̀ ó bá ọmọdé wí ó bá àgbà wí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi láàárọ̀ yìí ẹ gbọ́ làbárí ẹnu mi ọlásìndẹ̀ àbíbù ká mọ dúpẹ́ ẹ ṣe ojú òní tì yín o láti gbági ìbàdàn aláàjì abbas ajénifújà ojú òmọ̀ní tì yín nureni ìbíkúnlé elegant ẹlẹ́ran ẹ mọ̀ ṣeun bẹ́ẹ̀rán lẹ̀ ń tà ní kémi náà wá gbẹ̀ràn tèmi náà ọlámilẹ́kan adélékè ojú òní tí yìí mo rọwọ́ yín bẹ̀ ògbósọlá michael ìyá mi dáadáa ìyá mi jẹ lẹ́gùsí mo tún ti rọwọ́ yín bì náà ẹ ṣe ojú òní tì yín o ó yá ní báyìí ní pápápá kí ni ọ̀rọ̀ títí ta fún mi láàárọ̀ yìí náà ọ̀rọ̀ títí ta fún mi láàárọ̀ yìí ó ní mo pè ní àjòjì lajẹ́ láyé ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ ó ní mo pè ní kíni àjòjì ń lè mi àti ẹjẹ́ láyé sórí bá ti ń láǹfààní àti máa identify ara wa wípé èmi ni adékúnlé yusuf mo jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè nàìjíríà tàbí sílùú ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ lóòótọ́ àti lódodo ni tán bá fẹ́ rí fáì rẹ̀ bí wọ́n ṣe bá a náà nù mi kúkú ṣe àtọ̀húnrìn wá
ṣùgbọ́n kí ló dé tí mo sọ pé mi àti àjòjì la jẹ́ láyé tá a wà yìí. Kódà àwọn àbá àbí ọ̀ṣọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn orílẹ̀-èdè tó ti làmìlaka lágbàáyé. Àjòjì ni wọ́n náà jẹ́ láyé. Ayé tá a wà yìí kìí ṣayé àwa máa lọ. Kò sí bó ti wù kó pẹ́ tó títí tàbí bó ti wù kéèyàn gbìyànjú tó títí yóò padà fáyé ilé ìjọ kan náà ni. Gbogbo jàn-jàn-jàn kókòókò mólé gòkè mólé sọ ìjọ kan ní òpin o. Torí pé ayé yìí ò lọ títí ayé ò sì lọ bí ọ̀pá àbọn ìlójẹ́ ń sọ pé èmi àti ẹ àjòjì la jẹ́ ayé o. Bẹ́ẹ̀ yẹn bá sì jẹ́ àjòjì ibì kan ó ní bí ó ti máa sí. Àjòjì a máa yọ ilẹ̀ tẹ̀. Àjòjì kìí ṣe gíragíra. Àjòjì kìí ṣe kankankan. Kìí bá àwọn ọmọ onílùú dulẹ̀. Àjòjì ò lè mọ̀ sí bí àjòjì. Kódà bá fàyè gbàjòjì jù tó bá sí bí ò ṣe yẹ wọ́n pè tán ìpòrípòrí bàbá rẹ̀.

0: ọgọlọgọ àwọn èèyàn náà ti fàyè yìí sílẹ̀ pó dìgbò ṣe. Ǹjẹ́ wọ́n ti ẹ̀jọ́ kó ń jọ̀kan tó ronú wò wípé ẹ dákun àwọn tán ń kú yìí ibo náà ń lọ.
1: Bí a bá ń jìyà, bí a bá ń mú mi, bí a bá ń mú mi.
0: Olówó ń kú, tálíkà ń kú.
2: Ọ̀rọ̀ rẹ̀ ó ara.
0: Àìsàn ń pa ẹlòmíì, mọ́tò ń pa ẹlòmíì. Ajínigbé ń pa ẹlòmíì, ẹlòmíì sùn ní òjì mọ́. Gbogbo àwọn èèyàn táwa ń dágbére fáyẹ̀ yìí pó dìgbò ṣe ibo náà ń lọ ná. Ẹjọ́ tí ẹ fìgbà kan rò ó wípé àwọn èèyàn tó ń dágbére fáyè yìí àwọn èèyàn tó dàbí kán mọ́ ti lọ yìí àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn wà yìí tá a ti gbàgbé yìí ìbò gan náà ti ẹ̀ wà gan. Sọ orígẹ́ sọ kínní kan fún ọ láàárọ̀ yìí èmi inú rẹ tí ò mí sókè tó mí sódò ìwọ kọ ló ní o torí pé ńgbà tí adẹ́dá ṣẹ̀dáadáa yàn tán ó wò ó pé kí ni ó fi máa sẹ̀mí ayé. Ó wá mí èmí ìyè kan sínú ẹ̀ ló já máa mí. Nígbà téèyàn bá sì ti dẹ́kun àti máa mí ohun tóun ó ti dágbére fáyè yìí pó dìgbò sínú. Ó tún dojú oorun, ó tún dojú àlá, ó tún dárìnà kò. Àbí bò náà ti máa ń sọ. Orí ẹ ó di ewúrẹ́ jẹ́lẹ́jẹ́lẹ́ àgùntàn jẹmọ̀jẹmọ̀ kìí ṣe gbogbo èèyàn ní di ewúrẹ́ jẹ́lẹ́jẹ́lẹ́ àgùntàn jẹmọ̀jẹmọ̀ o. Ṣùgbọ́n tí mo fẹ́ kó mọ̀ láàárọ̀ ni pé ń bá ti kú ó ti tán náà nù o. Gbogbo ọlá tó orí kò ní owó tó orí kò ní ipò tó orí kò ní. Àti polo jẹ́láyé. Kò sí àwáyé máa lọ kankan. Kò sẹ́ni tí ò ní fayé yìí lẹ́ǹjọ́ kan. Fún díẹ̀ èyí tẹ̀ ẹ́ jẹ́jẹ́. Ìwọ lọ́wọ́ tó ń gbọ́ mi láàárọ̀ ìtẹ̀ ẹ́ jẹ́jẹ́ o. Ǹjọ́ kan ń bẹ tílé ọ mọ̀ tí ó sì ní sú lẹ́yìn rẹ̀. Ilẹ̀ ọ mọ̀ ǹjọ́ kan tó jẹ́ pé tí ò bá sú báyìí ò ní sí ń bẹ̀ mọ́. Ilé ẹjọ́ kan ó wàá sú tó jẹ́ pé tó bá fi máa mọ́ ǹjọ́ kejì ò ní sí ń bẹ̀ mọ́.
2: Ìbálọ́run ti wí.
0: Ìwọ tó rọ̀ wọ́rọ̀ rí láwùjọ ìwọ náà gbọ́ ilé yìí.
2: Tàkà máa gbọ́ o.
0: Ìjọ kan ó bẹ̀rẹ̀ tí wọ́n kí ọ káàárọ̀ ṣùgbọ́n wọn ní kí ọ káalẹ́.
2: Gbogbo àgbáyé ẹ máa gbọ́ o.
0: Ayé tá a wà yìí kìí ṣe ayé kan tó lọ títí.
2: Ọjọ́ ikí gbogbo ẹni tó ń jà.
0: Báyé ò fi álẹ̀ á padà fayé lẹ̀ náà ni.
2: Máa mọ̀ wípé yẹpẹrẹ ni wá bí ewéko.
0: Kí la wá ń ṣe báyìí sí? Àwa tá a jẹ́ àtìpò láyé ó yẹ ká máa ronú ara wa rò lóòrèkóòrè. Kò sí ní tótó ká para wa lé lórí. Kò sí ní tótó ká fìyà jẹ ọmọ aláìṣẹ̀lẹ̀ lórí. Ọ̀pọ̀lọpọ̀ alágbára ló ti ṣe agbára lò nígbà tó wò pé òun lòun tó báyìí òun lòun gàgà tó ń góńgò tó báyìí. Ó lu agbára tó ní pẹ̀lú àwọn agbófinró ó sì fi fìyà jẹ aláìṣẹ̀. Ẹ̀mẹyẹ èèyàn ti ń bẹ lẹ́wọ̀n tó jẹ́ pé ẹsẹ̀ tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ló gbé débẹ̀. Ṣùgbọ́n látara pé ń rí pé mo fìyà jẹ ìjì ó mọ̀ wípé èyí ẹsẹ̀ sírù mi kó lọ bẹ́ẹ̀. Ìjì ó mọ̀ pé ń bá juni lọ́lẹ̀ juni nù. Ó ti gbàgbé pé torí pé ó wà láyé ló fi rò pé ó jẹ èèyàn kan lọ. Àjòjì lèmi àti ẹ jẹ́ láyè. Sorí ayé tó wá yìí ó fi lẹ́ǹjọ́ kan náà ni. Nígbà tá a bá bímọ tuntun sínú ayé wọn ó fi ẹ̀rín kí káàbọ̀ òun ó bá ẹkún wọlé.
2: Ìjà mi nínú àìrí jẹ mọ́.
0: Ṣùgbọ́n nígbà téèyàn ó bá kú báyìí ẹkún oní wọn ó fi sìn padà lọ sí àdúlé ọ̀run.
2: Ìwà fẹ́ pa mi mẹ́tì jẹun ò sí ń bẹ̀.
0: Ẹ̀mí tí ń mínú ènìyàn tó bá fẹ́ jáde tó jáde tán ìbò ní ń gbà á lọ.
2: Tí ò rí jẹ o.
0: Ǹjẹ́ ojú òkòkò ti ẹ̀rọ orí láyé rẹ?
2: Àwa wí ó ní.
0: Aṣèrè èèyàn ni ó mọ̀ sọ pé ò sọ́lọ́run.
2: Àwa wí ó ní.
0: Aláìmọ̀kànmọ̀kàn ni ó ní ò sí ọlọ́run. Tó bá jẹ́ pé àìkú láyé ni síbí ìbá ti ẹ̀ da. Torí ìdí ni wípé ajìyàjìyà a ṣiṣẹ́ ṣiṣẹ́ a gbìyànjú gbogbo jẹ́jẹ́ kókóòkò kálíba àjẹyàn láyé. Ọ̀pọ̀lọpọ̀ wá jẹ̀yàn ń tán náà wọ́n dàgbà wọ́n dògbò wọ́n fayé yìí lẹ̀ gbogbo tán jìyà fún tán jìṣẹ́ jìyà fún wọ́n dà á lẹ̀ ó padà dàtọ́wọ́ ẹlẹ́ǹjọ́ kan náà ni. Ọ̀pọ̀lọpọ̀ wá jìṣẹ́ jìyà báwọn àwọn ò tiẹ̀ tún rí nǹkan kan mú láyé wọn à jẹ́ nǹkan kan wọn àti ìjàmọ̀ nǹkan kan tó ti fàyè yìí lẹ̀. Ìyẹn túmọ̀ sí pé ìwọ tó bá jámọ̀ nǹkan mọ̀ páànú lórí gbà á fún ọ lórí ọ̀fẹ́ láti jámọ̀ nǹkan láyé ni. Ipò kípò tó bá sì rí kó dé láyé kìí ṣe mímọ̀ sí rẹ̀. ati polo je laye so re to fe fiya jeun ati polo na je laye
3: aye yi
0: awon temi won towo re bon ati pola won na je laye bo wule pe titi na bo pa won na won pada ku laye yi ni so fun die yi iwo to n gbo mi dede asiko yi mo fe ko ronu ara re wo laaro yi o igbo lo bi orere aye osi lo bi opa abo ajojile mi ateje laye kilo n waye mo ya fun ajojile mi ateje laye kilo n se kankan nu aye fun ori pe won se ranka dede ti e n lo wa ko wo ri re ni ojo mo pa joji lo je laye mo jaja mo wi pe eni ti o rowo ri ni o ti e wo pe kaye yi ti e pare
3: aye oro
0: eni ti ya nje ni o wo pe bo n ba fe ku ko n ku jare o le ri en to da fun to je eyan laye tin gbadun aye to fe lo mo o se ri na no be eyan ba fi orilede ti nko ti mu yanyan to ba lo so orilede ti aye ti gba tin gbadun tin je eyan tin sese mi bo ti ye ko se ki mu e fe ku nbe mo sugbon se bo pe titi na se alejo ni ku nlu ko ni lo le mo nigba ta won to wa South Africa lawon lo le mo lati gbadan ti debe sawon mu nlu o le won ku o e mo gbagbe ngba ye Ghana must go na si bo ti wo kaye gbo to lajo o mo ran ti ile o pada njo kan njo ti e wo pe e ti e do na bo se n pe mi leyan tan fun mi lo ko yi bo gan mo se je gan ta ni mi gan ta ni mi emi ti mo du e gan ta ni mi be n ba lo si bi eto sinku eru a ma ba mi tin ba ri pe ah o si tan fe ni na nu nigba ta ba fe se eto sinku fun yan tin ba wa nbe ma ro pe ah awa ta si tun sunku yi na oku tun sunku oku na ni tori pe njokan njokan emi na won te emi na le bayi ti emi na o ni mo kankan mo ah aye yi o tan njokan bayi o pare loju re iwo ku onu e njokan atemi ati e ajoji laje laye yi o ko si bo si ti wo ka jo o dun to on ka lu ko pada si le dandan ni bo ba ko bo lo pada le aiso odo pada le bo ba ko bo lo pada le ogbo yo do pada le o ma dari run atun ma dayan pada le aye oni demi re le gbodo fun die yi nu gbogbo to ba mo se nu rin ajo se mi aye ma rati pe ajoji lo je laye o ko si si bo ti wo ko ri

0: oba to lana oba to loni oloni ofuni olola ofola oba ti gbogbo aye nbo oba to ju gbogbo aye lo bi mi sulumi oba so won a pe ni ala bi kristeni oba so won a pe ni olorun awa maridi bi awon onisese oba so won a daruko re awon no pe leledumare olorun kan na ni gbogbo won toka si sugbo baba mi lo ran mi si o laaro yi gbogbo eni to nsami loruko jesu ipo ola to wa a o ni so edene lele gbogbo eyin omo olorun pata ni aaro yi mo fi olorun be yin egbe igororo kan e pade mi lori facebook mo ma wa lori facebook ni agogo meta abo loru egbo dada o ni ogajo oru agogo meta abo lori no more war prayer mountain ni ogajo oru agogo meta abo si agogo marun abo ni idaji mo pe ni oru awon angeli bẹ́ẹ̀ náà ni lórí TikTok ẹ máa pàdé mi lórí TikTok lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain ẹ jọ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wá eré kan o fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtara rẹ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín.
1: mo dé láàárọ̀ yìí tẹ̀lú májẹ̀mú ọlọ́run mo gbàdúrà o gbogbo ẹ̀mí tó ló ń sọ ẹ́ di akọ̀rìṣà gbogbo ẹ̀mí tó ló ń sọ ẹ́ di àtẹ̀lé òkùnkùn lẹ́yìn lórúkọ jésù lónìí ẹ̀mí yẹn padà lẹ́yìn rẹ ní ọ̀sẹ̀ tuntun yìí mo gbàdúrà ọmọ ọlọ́run mo gbàdúrà fún bíbélì wípé inú Psalm 16 nígbà tó dé fa sọ ó ní ìbànújẹ́ àwọn tó ń tọ ọlọ́run mìíràn lẹ́yìn yóò pọ̀ tó ìbànújẹ́ àwọn tó ń tọ ọlọ́run mìíràn lẹ́yìn yóò pọ̀ tó gbogbo agbára tó sọ wípé kó o máa tọ ọlọ́run mìíràn lẹ́yìn gbogbo agbára tó ní kó o di abọ̀rìṣà gbogbo agbára tó ní kó o padà lẹ́yìn Kristi mo gbàdúrà lónìí agbára yẹn tẹ̀rí bàbá yìí gbogbo ẹ̀mí tó fẹ́ sọ ẹ́ di ìdàkudà láyé mo máa wo àwọn ìránṣẹ́ ọlọ́run.

ẹ̀sọ́ ẹ̀dí tòkùnkùn láyé agbára yẹn kó tẹríba lórúkọ jésù ò ní di tòkùnkùn lórúkọ jésù ò ní di tòkùnkùn ẹgbọ́n ọ̀sẹ̀ yìí olúwa ní kí n bá ẹ̀ ní ìdílé ẹgbẹ́ ọwọ́ yín ní àyà yín gbogbo ẹni tó ń gbọ́ mi ọfà ìdílé ó yá kó jáde lára rẹ ọfà ìdílé ọfà fi àkókò ẹni ṣòfò ọfà ìdílé bóyá kò yẹ yín sà má dòní bọ́ títí ó lò ń lọ sẹ́kọ̀ọ́.

orúkọ Jésù, ó ya ogun yẹn lana láàárọ̀ yìí. Ẹgbọ́n ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi láti ìṣẹ́gun lọ. Ẹ̀mí afara sínú kú, ẹ̀mí afara sínú kú. Akọ aláǹgbá ó máa ń lérí ni. A ló ń fẹ́ ṣe báyìí, ó ń fẹ́ ṣe báyìí. Bọ̀ tí ó fi kú láyé kiri sí. Ẹ̀mí tó ní kó máa dára nínú, ṣùgbọ́n tí ò jẹ́ dára níta. Lórúkọ Jésù, lónìí ni o. Ẹ̀mí yẹn fi ayé ẹ sílẹ̀. Lónìí ọjọ́ ajé, mo pe ire sọ́nà rẹ, mo pe àánú sọ́nà rẹ, mo pe ìyanu sọ́nà rẹ, mo pe ìgbéga sọ́nà rẹ, mo pe ìbùkún sọ́nà rẹ. Látòní lọ, ìbùkún kó dáná rẹ. Agbára tó ló ń fẹ́ sọ ẹni abọ̀rìṣà, ó yẹ kó tẹríba. Bẹ́ẹ̀ ló máa rí, ó rí tí ẹ ṣe, ó rí tí ẹ ṣe. Ọ̀sẹ̀ yìí ó máa múre wá fún ọ. Ẹ máa pariwo kẹ́ ẹ máa sọ báyìí pé ìwọ ọ̀sẹ̀ tuntun yìí darí ire ńlá sí mi. Mọ mímí mà bọ́ yẹ lérò owó kan ń bẹ̀ yẹn kẹ́ ẹ mú owó yẹn. Ẹ mú lọ́wọ́ bẹ́ẹ̀ bá lè rí mú lọ́wọ́. Ẹ̀yin náà lẹni nǹkan yín sà. Àní ẹ mú lọ́wọ́ tẹ́ ẹ bá ti mú lọ́wọ́ ẹ máa sọ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń sọ tẹ́lẹ̀ yìí, ẹ ní àmọ̀ǹtì ló lè jẹ́. Ẹ sá mú lọ́wọ́, ẹ máa wojú owó yẹn báyìí. Bẹ́ẹ̀ bá ti ń sàmí, bẹ́ẹ̀ bá ti ń sọ̀rọ̀ yẹn, kẹ́ ẹ máa fi kan ẹlẹ́dàá yín. Ẹ máa sọ báyìí wípé ìwọ owó níbi gbogbo tó o bá wà láyé máa bọ̀ lọ́dọ̀ mi. Owó iṣẹ́ mi ayé ò gbọdọ̀ fi dùn mí. Ẹ̀tọ́ mi ọjọ́ pípẹ́ ayé ò gbọdọ̀ fi dùn mí. Níbo la gbé ire mi pamọ́ sí? Ẹ̀tọ́ àwọn bàbá mi dà. Áńgẹ́lì Olúwa ò máa gbébọ̀ sọ́dọ̀ mi. Ire ọjọ́ pípẹ́ tó ti sọnù, ìbùkún tó ti sọnù ti pẹ́ máa padà bọ̀ sọ́dọ̀ mi. Ìwọ áńgẹ́lì ìrànlọ́wọ́ máa bọ̀ sọ́dọ̀ mi. Ojú rere Ọlọ́run, sáré tètè kó o wá mi rí. Àánú Ọlọ́run, sáré tètè kó o wá mi rí. Ìrànlọ́wọ́ Olódùmarè, sáré tètè kó o wá mi rí. Láti òní lọ, ìwọ owó o gbọdọ̀ dọ̀tá mi. Láti òní lọ, ìwọ owó máa sọ̀rẹ́ mi. Ẹ sọ pé owó tútù, owó gbóná mọ́ wa, kò ní náwó gbóná láyé rẹ. Ọ̀pẹ owó tútù, ẹ̀sà tá ń gbéyàn tá ń gbéyàn tá ń gbowó lọ́wọ́ wọn náà sọ̀rọ̀ gbowó rinu. Sọ pé owó tútù máa bọ̀ sọ́dọ̀ mi. Ìbùkún Ọlọ́run, àánú látòkè, ojú rere tí ò ṣe é dá dúró máa bọ̀ sọ́dọ̀ mi. Láti òní lọ, èmi yóò sin Ọlọ́run. Láti òní lọ, èmi yóò ní ànító àti ànísẹ́pù. Ayé kan tí mo wá yìí, owó ò ní sá fún mi. Mọ́mí ẹ̀dẹ̀ sọ̀rọ̀. Ayé kan tí mo wá yìí, ìbùkún ò ní sá fún mi. Àánú kò ní sá fún mi. Bẹ́ẹ̀ ló máa rí. Màá náwó dọjú alẹ́ mi ni. Mo máa lówó dọjú alẹ́. Mo máa náwó dọjú alẹ́. Ìpinnu ọ̀tá ò ní ṣẹ lórí mi. Lórúkọ Bàbá, Ọmọ, Àtẹ̀mí Mímọ́, lórúkọ Jésù, irí ò ní sá fún ọ. Ó rí ti ẹ̀ ṣe ó ti rí bẹ́ẹ̀. Nípa agbára tó ń bẹ́nu ẹ̀jẹ̀ lọ́gùtàn, gbogbo bí ọba yà sí, ìrìn àjò àánú ló máa bá pàdé. Gbogbo bí ọba yà sí, ojú rere ló máa bá pàdé. Gbogbo bí ọba yà sí, rere ló bá pàdé láyé rẹ. Ó ti ṣe bẹ́ẹ̀ lórúkọ Bàbá, ó ti ṣe bẹ́ẹ̀ lórúkọ Tọmọ, ó ti ṣe bẹ́ẹ̀ lórúkọ Tẹ̀mí Mímọ́. Mo wú eléyìí sí yín lọ́sẹ̀ yìí, ẹ rí ti yín ṣe, ó ti ṣe bẹ́ẹ̀. Ẹ da owó yẹn pọ̀ mọ́ owó yín, ẹ rí pé ìrànlọ́wọ́ ó dé dìde fún yín, ó ti ṣe bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa, kẹ́ ẹ tó so ohunkóhun lónìí, ẹ ka Psalm 1. Ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn nímọ̀ àwọn èèyàn búburú tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́sẹ̀ tí kò sì kókò ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Ṣùgbọ́n dídò náà rẹ̀ wà ní òfin Olúwa àti ní òfin rẹ̀ ló ń sàṣàrò lọ́sàn àti lóru. Yóò dàbí igi tá a gbèsè tí ipa odò tó ń so èso rẹ̀ jáde lákòókò rẹ̀. Ó ní ewé rẹ̀ kì yóò rẹ̀ dànù, àtohun gbogbo tó bá ń ṣe ni yóò ṣe déédé. Àwọn èèyàn búburú ò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n wọ́n dàbí èèyàn gbòǹta fẹ́ẹ́fẹ́ lọ. Ó ní nítorí náà ni àwọn èèyàn búburú yóò ṣe yóò lè dúró ní ìdájọ́. Bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́sẹ̀ kì yóò lè dúró ní àwùjọ àwọn olódodo. Ó ní nítorí pé Olúwa mọ ọ̀nà àwọn olódodo, ṣùgbọ́n ọ̀nà àwọn èèyàn búburú ni yóò ṣègbè. Ẹ ka Samuel yẹn nígbà mẹ́ta kẹ́ ẹ tó jáde láàárọ̀ yìí. Eré àti àánú kò ní sá fún yín. God bless you and you will never go down in the name of Jesus. Tó bá di àárọ̀ Thursday, gbogbo ọmọ Ọlọ́run pátá ẹja jọ pàdé nílùú Ìbàdàn ní challenge. Oh my God, program yẹn ti ní agbára jù ní challenge ní aago méje àárọ̀ sí aago mẹ́wàá àbọ̀. Wákàtí ẹ̀mí mímọ́ ni. Ẹ̀mí mímọ́ ń sọ̀kalẹ̀, ó ń tú ayé àwọn èèyàn sílẹ̀. Brother, ìwọ náà máa bọ̀ pẹ̀lú pure water ẹyọ kan lọ́wọ́ rẹ̀. Ìbádẹ́jẹ́ bottle water ló lè gbé lọ́wọ́. Máa bọ̀ láàárọ̀ ọjọ́ Thursday. Iṣẹ́ agbára tó ń ṣe, Olúwa ṣe ń tú sílẹ̀ tá a sì ń fi ọ̀nà ìgbàlá han àwọn èèyàn. Lórúkọ Jésù, ìyanu ó ti ṣẹlẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé ẹ fẹ́ bá bàbá lọ sí Jerusalemu oṣù kẹsàn-án ni o, tètè pè kánú àwọn nọ́mbà wa, kò tètè join, yóò dára fún ọ. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa, àmì àmì àmì, lórúkọ Jésù, ayé kan tó wá yìí.

0: ti lè jẹ́ ìránṣẹ́ ìrìn láti ọ̀run wá tí ó kalẹ̀ sí oríta dọ́là àyíká mi ní Ìbàdàn àti ní alábàwá kájáyé Ìbàdàn. Ìránṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ náà Emmanuel Folúwaṣọ́ yóò sọ agbára Ọlọ́run di mímọ̀ fún ọ ní àkókò yìí. Jésù yóò sì bá ọ pàdé.
1: Hallelujah. Ọlọ́run ògo ni forúkọ rẹ̀. Adúpẹ́ fún àǹfààní àgbà ìyanu tí a tún ní nìkan ni. Ní òní ọjọ́ Ìṣẹ́gun lórúkọ Jùlọ àgbà ọ̀pẹ wa jẹ́ kí ọ̀rọ̀ ìyè yìí kó yí ayé àwọn èèyàn padà kó tà ìmọ́lẹ̀ sínú ayé wọn láti fún wọn ní ìyè. Ẹ̀yin ẹ gbogbo ẹ dalàyè nípa ọ̀rọ̀ náà. Jésù Kristì Olúwa Olùgbàlà wa. Amen. A ti gbàdúrà, mo gbàgbọ́ nínú àdúrà náà, ó ti gbà fún ọ. Ǹjẹ́ o jẹ́ mọ̀ nǹkan tó yẹ kó wá ṣe báyìí? Tó bá fẹ́ kí àdúrà kó ṣe fún ọ, o gbọ́dọ̀ fi wájú Olúwa sílẹ̀ nítorí pé o léwu. Ǹjẹ́ ẹ wo à ń sọ nípa Jonà? Ní orí kìíní Jonà, ó fẹ́ ka ẹsẹ̀ kejì. Orí kìíní Jonà ní tí wọ́n ti bá sọ̀rọ̀ pé kó wá lọ láti lọ sí Nínífè, kó lọ wàásù ìgbàlà fún àwọn ènìyàn tó ń bẹ nínú ìwà búburú wọn torí pé Ọlọ́run kò fẹ́ ibi àti ìwà ibi. Ṣùgbọ́n ẹgbẹ́ ẹsẹ̀ ìkejì. Ṣùgbọ́n Jonà dìde láti sá lọ sí Tarsisi kúrò níwájú Olúwa. Ó sì sọ̀kalẹ̀ lọ sí Jópa. Ó sì rí ọkọ̀ kan tí ń lọ sí Tarsisi. Bẹ́ẹ̀ni ó sanwó ọkọ̀. Ó sì sọ̀kalẹ̀ sínú rẹ̀ láti bá wọn lọ sí Tarsisi kúrò níwájú Olúwa. Ṣùgbọ́n kúrò níwájú Olúwa. Ìwọ ará olùfẹ́ ohunkóhun tó gbé nígbèsí ẹ̀ níwọ̀nba tó kù lọ́dún yìí tó fi kúrò níwájú Olúwa kò ní dé bá ọ. Nítorí pé léwu ní kété tí Jonah ṣe ìgbésẹ̀ yìí kò mọ̀ pé n tó léwu ni fún ìwọ́ wú ẹsẹ̀ kejì ní orí kejì wọ́n tó wí ẹsẹ̀ kejì. Ó ní ó sì pé èmi kígbe nítorí ìpẹ́jù mi sí Olúwa òun sì gbóhùn mi mo kígbe láti inú ipò òkú ṣùgbọ́n ṣe ìwọ́ sì gbóhùn mi. Ìyẹn pé ní kété tó bá ti kúrò níwájú Olúwa ibo lóde ipò òkú ló ti dé yẹn wọn ní ọ̀run àpáàdé. Arákùnrin àtàwọn fẹ́ mọ́ ṣe jẹ́ kí ajínigbé tẹ̀mí kó jíwọ́ náà gbé lọ́dún yìí. Ìyẹn ni wípé Adam àti Eva ajíwọ́n gbé níwájú Olúwa wọ́n sì gbé wọn lọ sí inú ipò òkú. Ẹnikẹ́ni tó bá ti kúrò níwájú Olúwa ó ti dé ipò òkú nìyẹn. Nítorí náà Jésù Kristì ìdí tó ṣe wá sáyé nìyẹn. Ó gbé àgbélébó rẹ̀ kalẹ̀ láti já àwọn èèyàn gbà kúrò nínú ipò òkú yẹn ní ọ̀run àpáàdé wá sí ìyá ẹni pẹ̀kun. Arákùnrin arábìnrin fẹ́ tó bá gbọ́ ọ̀rọ̀ tó ṣe gbàgbọ́ ṣe ìyanu ṣẹlẹ̀ inú ayé. Nítorí náà mo fẹ́ gbàdúrà fún ju ṣetán láti wà níwájú Olúwa. Ohun àkọ́kọ́ ohun mẹ́ta tí mo fẹ́ kó ṣe ni tó bá fẹ́ fún ara rẹ̀ níwájú Olúwa. Ìkíní ni pé o gbọ́dọ̀ kọ́kọ́ gbàgbọ́ pé Ọlọ́run wà pé ó sì ti rán Jésù Kristì Olúwa wá láti ṣe ìlàjà láàrin àwa àtòun kó lè mú wa padà bọ̀ sípò. Èkejì ni pé o gbọ́dọ̀ lè jẹ́ kí Ọlọ́run tó gbàgbọ́ nínú rẹ̀ yẹn kó o rú sókè yẹn pé kó o fi gbàgbọ́ rẹ rú sókè yẹn pé kó jẹ́ kí Ọlọ́run kó mọ̀ pé o mọ̀ pé òun wà. Mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ìgbàgbọ́ tó gbàgbọ́ pé Ọlọ́run wà fún Nàìjíríà yìí yóò ṣiṣẹ́ fún wa ju bá ti lérò lọ nítorí pé mo ti rí ìmọ́lẹ̀ Ọlọ́run mo sì mọ̀ pé ìmọ́lẹ̀ náà yóò tàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáyé bí a bá gbàgbọ́ nínú ìwàláyè Ọlọ́run. Èkejì ni pé tó bá ti wá gbàgbọ́ nínú ìwàláyè Ọlọ́run ìkejì ni pé kó o lè gbàdúrà kó o lè bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ̀kẹta ni pé kó wá bá Ọlọ́run sọ pé òkè Olúwa kí ló fẹ́ kí n ṣe nínú àdúrà rẹ. Ìyẹn ni pé you must be specific about what you want God what God wants you to do and what you want to decide on God. Tó o bá ti lè ṣe nǹkan wọ̀nyí pé Olúwa kí ló fẹ́ kí n ṣe kó o sì gbàgbọ́ nínú tí Ọlọ́run kò ṣe ọ̀nà rẹ yóò là. Nítorí pé gẹ́gẹ́ bí a ti dá gbogbo ohun tá a jí gbé nínú ayé Dáfídì nínú ìwé Sámuẹ́lì kìíní orí ọgbọ̀n tí a dá aya rẹ̀ padà àtàwọn ọmọ rẹ̀ àti ilé rẹ̀ àtẹ̀tọ́ rẹ̀ tí a tún dá padà lé Bíbélì pé nílépa bíbá ó gbà gbígbà ó gbà pa nítorí pé òun náà ṣe ìrúsókè ìwàláyè Ọlọ́run a sì ṣe é lógo nítorí pé a dá gbogbo ìkólọ padà. Mo gbàdúrà pé gbogbo ẹ̀yin tó gbọ́ ọ̀rọ̀ yìí a dá ìkólọ rẹ padà pàápàá jùlọ bó ti pin láti fàyè rẹ fún Jésù Kristì Olúwa ẹ̀jẹ̀ Jésù yóò ra ọ padà yóò sì dá ọ padà síwájú Olúwa ó ra àánú ìgbà. Bẹ́ẹ̀ni àìsàn rẹ tán ìbànújẹ́ dópinu ayé rẹ bí a ti múra fún gospel festival ti ọdún yìí ní August 1 mo gbàgbọ́ pé Jésù ó bá ọ pàdé. Ìròyìn ayọ̀dẹ gbà kó o sì rí ẹ̀rí ayọ̀ náà. Ogun forúkọ Olúwa Jésù Kristì Olúwa tó gbàlára amen.
0: Ìṣẹ̀lẹ̀ náà yóò máa tẹ̀síwájú títí di ọ̀sẹ̀ tó ń bọ̀. Máa wà lábẹ́ ọ̀run tó ń ṣí sílẹ̀ fún rere rẹ̀. Àmì ẹ lè pè fún àdúrà tàbí ìyànjú sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803587635 tàbí 0805106331. Ẹ lè kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára Facebook Emmanuel Folúṣọ́ email theofegbonatahoo.com WhatsApp 0803587635.

gbọ́bù gọ́lẹ̀ de wa Naija o àti gbogbo etí tó ń gbọ́ ìkànnì yìí bó gàdà se máa jẹ́ nìyẹn torí kì í ṣe èèyàn ọlọ́run ọba ni ó yá pápápá láti bẹ̀yìn àsìdègò o ẹ jẹ́ agbéra ká bẹ́ẹ̀ látọ́lẹ́dẹ̀ wa Nàìjíríà olùkọ́ni Eric Charles ó ń po iṣẹ́ kan pọ̀ lọ́wọ́ ẹ mọ́ gbàgbé wípé wọ́n ti gbé iṣẹ́ ọ̀jẹ̀ wẹ́wẹ́ ikọ̀ ọ̀jẹ̀ wẹ́wẹ́ tọ́jú orí wọn bẹ lábẹ́ ọdún mẹ́tàlélógún ìyẹn dream team under 23 nìyẹn o ẹ mọ̀ pé wọ́n ti fi kún iṣẹ́ fún olùkọ́ni Eric Charles nígbà tí wọ́n ń fẹ́ iṣẹ́ rẹ̀ lójú ẹ wá mọ̀ gbọ́ o olùkọ́ni Eric Charles gẹ́gẹ́ bí àlàyé tó ṣe ó jẹ́ òdi mímọ̀ wípé ikọ̀ under 23 àwọn náà ni wọ́n máa tàtàpọ̀ láti inú ikọ̀ yìí máa dikọ̀ ti super eagles fúdú èyí ikọ̀ yìí ó gbọ́dọ̀ jẹ́ ikọ̀ tí ó mú yányán tí ó fi jẹ́ igbe láti bẹ̀ òun náà làwọn tí ó máa bọ́ sínú ikọ̀ super eagles yóò ti máa jáde fúdú èyí òun gbọ́dọ̀ jẹ́ kí ikọ̀ yìí kó fìdí múlẹ̀ dáadáa kó dúró tán yányán lára ìgbésẹ̀ tí olùkọ́ni Eric Charles wá ń gbé ni wípé bẹ́ẹ̀ bá gbàgbé

ijo meta Naija gbọdọ kopa ninu idije Olympics iyin e kini elekeji iko jewewe yi ona wo won gbe gba ti won e qualify oluko ni ari chede ti wa bere ise bayi o ti wa o ti fi oruko awon agbabolu ti nlo bi 35 ni ye 35 players sugbon gbogbo awon 35 yi oke oku pata oni gbogbo won wa o foreign base ni won oka uruko won ilekun bo ti aje igbe ko ti fi sowo si ajo NFL sugbon nu royin ta wu gbo ibo lati gbo pe Umar Abubakar lati nu iko Famalika o o wa lara awon to fo ko won nse Promise Meliga Christian Nonzon Bakana Mubarak Sulaimon Slavia Praga lo n gba ball fun Afis Umaru lati Coron Rams lolede France Emmanuel Michael LASK Bakana Emmanuel Godwin lati Padubaize o tun foruko Ape Victory lati Zalagdisbag o foruko ti e na si e wa mo gbagbe o agba ball kan be to ti e ti je gbe oruko ti won ti hale ko ti lale hu gan baba n so nipa Zadok Yohana omo to go re jade tan lenu jo melo yi e mo gbagbe pe iko Brighton and Hove Albion awon ti gbe kan mo omo yi wa lara awon oruko ti oluko ni Eric Charles ye sowo bakana agba ballu ninu ko RB Leipzig kan Sonny Sulaimon o na wa lara awon agba ballu yi gege bi oluko ni Eric Charles gege bo se wa nja godi mo ni pe se fe gbo eyi ohun o ni risk nkankan lapo odo tohun o ohun o ni risk nkankan igbe eyan ti e ma risk nkan gbe eyan ja ma risk eyan oni ko si ntojo Olohun o ni risk e o. Ohun o ni fowere en mu lati le. Tori n tosa ko ba fun Naija. Ta fi qualify fun DJ fi eye agbaye niyan o. Nipa fi fowere en. Nipa fi fi mu igbese commerce oyo. Oni mlodo tohun. Atokere bayi lo loju jiji tohun o ti mekusun. To pe eni yowu ti won ba pin si sori olede Nigeria. Bubu Sani Hai. Omode won ba pin so ohun. Bubu Sani Hai. Agbalagba won tari zohun bubu sani ai debi gbe ohun o so iko 23 di ajadi gbolugi teni keke oni duro de oni nton fe se nu ko ni je gbe ngbo wa ku fi gagbaga meta la ma calculate en ti bene ba na kotogo titogo wa draw pelu Cote d'Ivoire ta wa wa ri bi ta wa wa le go merin against Ghana olohun o fe gbogbo calculation permutation yen to ngo ko ngo pari se to ngo pari koda ti fi ko to di pe fi gagbaga pari qualify a pari ko ngo ti mo bi ohun lo oro to niyan o bo se je niyan o latodo Eric Charles o ya papapa lati be ya si de go je n dari wale si agbe ti Ibadan South West Ibadan South West local government e wo gbogbo awon agbarijapo agbarijopo oluko ni agban ti Ibadan South West won ma ti sagbe kale re o tori pe won ni ogbon ogbe bayi o na ni awon be fi se kini ohun o ti o fi je pe awon agba ballu lagban ti Ibadan South West na idije o je won ya e ma yi pe competition na ni ma munu agba ballu dun agba ballu ti ba nlo training lojojumo aye ti o si tournament ti o si n ballu kankan ti n gba ko ni pe su won ti a fori kori won fukun luku won to fi aya lu aya won fi eyin lu eyin gbogbo awon agbarijopo oluko ni ti Ibadan South West won ti wa gbe league kankan le bayi o won pe ni Ibadan South West Super League Ibadan South West Super League todun 2026 ele ti agbarijopo Ibadan South West coaches Ibadan South West coaches association ti won se agbekale re lori owo yen papa sere Liberty o na ni won ma lo papa sere Liberty won ma lo e mo pe feed ya pa nbe yen boya bi feed bi meji abi meta o na ni won ma lapa be yen sugbon lowo lowo eyin eje n gbe yin debe se ri gbogbo eyin te wa ni agbon ti Ibadan South West
àbí nílù ìbàdàn gangan àwọn olùkọ́ ni wọ́n nílò ìrànlọ́wọ́ yín o ṣe mọ̀ pé gbogbo nǹkan láyé kò sí bẹ́yìn ó ṣe ṣe owó ni kò sí bẹ́yìn ó ṣe ṣe owó ni ṣe rí ìwọ tó bá fẹ́ gbélé iṣẹ́ rẹ lárugẹ àǹfààní rèé láti wá ràn wọ́n lọ́wọ́ bá wọn kópa o lè ṣe ìgbélárugẹ fún ọ láì jẹ́ pé kí ẹ jẹ́ bí onígbọ̀wọ́ fún líìgì kí líìgì kó lè ta sánsán káà ó fi tiwọn wọn ó fi gbé tiyín lárugẹ ẹ̀yìn ó fi tiyín gbé tiyan lárugẹ àwọn náà wàá fi tiyan náà gbé tiyín lárugẹ torí pé kò sí bí wọ́n ṣe máa dárúkọ líìgì yìí tí wọn ò ní máa dárúkọ léèṣẹ́ rẹ náà mọ gbogbo ẹ̀yìn ti ìbàdàn southwest ìyẹn àpapàá jùlọ gbogbo ẹ̀yìn iléeṣẹ́ tó wà ní agbọn ìbàdàn southwest ẹgbẹ́ lárugẹ mo promise yín pé ẹ̀ ní kábàámọ̀ nínú tiẹ̀ bá wọn gbìyànjú àwọn èèyàn bíi mélòó kan tí mo mọ̀ lágbọn bí kọ́lọ̀ ń jẹ́ kí ẹlẹ́dàá wọn rọ̀ mọ́ ni o ẹ mọ̀ pé ọ̀rọ̀ àwọn olówó bá méjì ni bí ẹ bá ti ń lọ bẹ̀ ó tún fàdúrà náà lérú pé ọlọ́run jẹ́ ń bọ́ ojú àánú wọn pàdé o ṣùgbọ́n ẹ ń gbìyànjú agbára tèmi náà torí pé gbogbo ohun tó bá ní í ṣe pẹ̀lú ìgbélárugẹ bọ́ọ̀lù aláṣẹ̀gbá lẹ́sẹ̀ kùkú a gbọ́dọ̀ fojú tẹ́ḿbẹ́lẹ́ tẹ́ḿbẹ́lù rẹ̀ o ibi àwa náà ti jáde àwa náà gbìyànjú díẹ̀ ká láàárí bí àwọn olùgbọ̀wọ́ ń gbà náà dáadáa ni ṣùgbọ́n adúpẹ́ fọlọ́run o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lọ́jẹ́ wípé ẹ̀bùn yẹn padà parẹ́ mọ́ wọn lára náà ni kò yẹ kí wọ́n máa lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ gbé ìgbésẹ̀ pàápàá jùlọ lẹ́sẹ̀ kùkú ṣé kí mọ́ tẹ̀yìn ẹ̀bùn ń bẹ ní ẹsẹ̀ kùkú o ṣùgbọ́n ìgbélárugẹ ló kù ẹ má fọ́ lágbára lọ́wọ́ ọlọ́run á gbé ìgbésẹ̀ mo sì nígbàgbọ́ wípé ìbàdàn southwest super league yìí yóò jáde ní kọ̀pẹ́kọ̀pẹ́ bó ṣe jẹ́ nìyẹn gbogbo ẹ̀yin olùkọ́ ní ìbàdàn southwest ẹ lọ fọkàn balẹ̀ yóò jẹ́ ṣíṣe ó yá pápá láti bẹ yá àṣìdẹ́gò a mọ̀ rojú ọjà ẹ jẹ́ rojú ọjà ṣùgbọ́n ká tó lọ káṣẹ́ we go again ẹ wò ó lágbára ọlọ́run àwọn èèyàn ó tún gbowó láàárọ̀ yìí o lójoojúmọ́ lowó ń gbígbà ẹ̀yin yẹn fi tí ó pin ọ̀sẹ̀ ẹlẹ̀ owó tó pin ọ̀sẹ̀ ọ̀tàn nìyẹn kọjá wípé ìyẹn tiẹ̀ ó dúró sẹpẹ́sẹpẹ́ half a million ni ẹni giant tó wà ńbẹ̀ jackpot tó wà ńbẹ̀ half a million ni ṣùgbọ́n lójoojúmọ́ a pín rárá ní ìkànnì yìí tó bá ti dago mẹ́wàá kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bíi 1.6 1.7 ọ lọ star 347 star 1004 star 2 ash ni ó sì gbé ọ débẹ̀ má pọ̀ ọ̀gbọ́ o star 347 star 1004 star 2 ash ni ó gbé ọ débẹ̀ wàá mọ̀ gbọ́ bọ́ ọ bá ti sẹ́ndì kóòdù yẹn wọ́n dá padà tó bá ti sẹ́ndì kóòdù yẹn star 347 star 1004 star 2 ash bọ́ ọ bá ti sẹ́ndì kóòdù yẹn wọ́n dá mẹ́sẹ́jì padà fún ẹ wípé tíkẹ́ẹ̀tì mélòó lọ fẹ́ rà ọba ti ra tíkẹ́ẹ̀tì ẹ tán tọ́ ọ sẹ́ndì ẹ wọ́n wá bí ọ lè rèé pé ṣe transfer ni àbí ussd code transfer yẹn ni kọ́ tẹ̀ kó lè rọrùn ọba ti tẹ transfer wọ́n sẹ́ndì báǹkì tó ti ra tíkẹ́ẹ̀tì fún ọ kò lẹ́jọ́ kẹ̀kẹ́ nú bọ́ ọba lọ́wọ́ lórí bank app ẹ o lè rà direct bí ọba sanwó ń bẹ̀ mú káàṣì lọ́dọ̀ àwọn oní pos wípé wọ́n bọ̀ san sínú àkáǹtì yẹn bọ́jẹ́ méjì bọ́jẹ́ mẹ́ta bọ́jẹ́ mẹ́rin bọ́jẹ́ márùn 500 sáàni tíkẹ́ẹ̀tì ẹ̀yọ kẹsà kò jẹ́ bó ṣe lọ́hùn-ún ọ̀jẹ́ ojú ẹsẹ̀ tí wọ́n bá ti bọ́ ọ sẹ́ni àmẹ́sẹ̀jì ọ̀ dàn lórí fóònù ẹ pé nọ́mbà rẹ ti wà eligible wàá mọ̀ gbọ́ àlàyé tí mo ṣe kalẹ̀ ẹ tó bá dàbí ẹni wípé kò yí ọ dáadáa pé nọ́mbà yìí 020-13-306194 020-13-306194 ṣe bẹ́yẹn bákan náà whatsapp call eléyè tàbí ọ chat wọn 090-26-02-6314 bó ṣe jẹ́ ní ẹjẹ́ rojú ọjà ká lọ pa àkádé bàbá tójú ọjà dé ká wá gbéra wá débẹ̀ ẹ̀yin olùkọ́ni ìbàdàn southwest tọ́ba di lọ́sàn-án ọ̀la ẹ fojú kàn mí pápá ṣeré mafelọ́ọ̀sì ní training àwọn àwọn training pẹ̀lú ní nàìjíríà sportsman football academy ẹ fojú kàn mí ẹ jẹ́ ń sáré jẹ́ àyínsáwọn kankan.
kasari si pa bo se je niyan lagba be yen e ja roju oja ka padade e ku kale.

0: ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogun Gbogunmi International. Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apostle ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. JD Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ̀wá bá wa yọ̀.
1: Aha! A tètè sun la tètè jí. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ dé hajj 2027, ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Iléeṣẹ́ alálàájì tó ṣe é fọkàntán, Al-Hidayah Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀, wípé September 15 ọdún yìí ni gbogbo pépè pé ó wá sópin lórí owó sísan fún ìgbaradì hajj 2027. Ni Al-Hidayah ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe hajj ọdún tí ń bọ̀ láti yá wa gbé ìgbésẹ̀ kan mọ́kíá kí wọ́n fò kọ́lẹ̀ kí wọ́n sì parí gbogbo owó sísan wọn. Kótó di ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀, ẹkún ti mọ ti Al-Hidayah. Wípé ìdẹ̀kùn alálàájì àwọn kékeré lọ́dọ̀ tiwa, ètò ilégbé ìrọ̀rùn tí ò jìnà sí haram, oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè, tìyára sí gbogbo àwọn àyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà. Ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kìí yẹ. Ẹ̀yà agbéra báyìí kẹ́kọ̀ọ́ sí Al-Hidayah Hajj and Umrah Services ní number 2 Adedimu Shopping Complex opposite Bufas Filling Station Iwo Road Ibadan. Tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Al-Hidayah Hajj and Umrah Services sórí 0806-244-0572. Àǹfààní sọdíẹdíẹ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìnàjò Umrah olóṣooṣù. Al-Hidayah Hajj and Umrah Services. Hajj ìrọ̀rùn ni tiwa bíznílàì tààlà.
2: Màjọ́ ni tèmi o, màjọ́ kẹ́.
3: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrin Chadol tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o, ọ̀fẹ́ ni ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Years ago, the biggest radio raffle hit we ever saw.

0: Ní di ìbánisètò ìrìnàjò sí ìkéyìí orílẹ̀-èdè ni You Fit Fly gbogbo ayé ti gbà bẹ́ẹ̀. Àǹfààní ti wá ṣí sílẹ̀ fún gbogbo ẹnikẹ́ni láti ṣètò e-visa sórílẹ̀-èdè Tanzania, South Africa, Singapore, Qatar, Uganda, Egypt, Dubai, tó fi mọ́ Morocco, pẹ̀lú Turkey àti Italy. Whenever and wherever you desire to fly with You Fit Fly e-visa, your traveling is a done deal. You will also enjoy premium accommodation, airport transfer, and all other services that will make your trip seamless. Visit us today at our head office, Block 8, Plot 15, 7-Up Road, Oluwale Main Estate, Ring Road, Ibadan. Or call 090-1111-1190. Website www.youfitfly.com. With You Fit Fly, you can fly wherever you desire.
1: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalex International ni. Jitalex International ríro ní lágbára, lílé ìṣẹ́wọ̀gbẹ́, dídádúró digbí, láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International. Lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Martin Tech Industries, àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, jock mold and nylon machines. Jitalex International, àṣírí okòwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà, Jitalex ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Jitalex International, ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
2: 2 years ago, the biggest radio raffle hit we always

recycle àti tomato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tomato ní cash and carry no delay Dr. Stop ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà Dr. Stop ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and do one lori tweet

0: kan kan tun wa nbe yen lo lagbara
1: ji
0: hello hello
1: hello
0: e ma bi no ze
1: number se to sai kan ni
0: o ni o ma yin lo mo jamo lori okada
2: abi grandma lo mo be so fe grandma gbe so fe mi ni
0: e wo in ah be jit lo school
1: tuku awon mo mi ba ko gokada
0: o ma yin jamo lori okada ni won si ni a lo wo mo eje mo lo
2: emi go je je ti ya be ji pon lewe
0: àwọn epo tó ọgbà tí ẹ ní ọmọ wà mọ́ àwọn ọmọ bó ti
2: bó ti rí bò mí bó ti fẹ́ mọ yíwọ́ wọ ẹnu géètì lè gbọ́dọ̀ ẹ̀sán bó yẹ ti bẹ̀ kó ṣe
0: fún
2: ẹtì géètì
0: ó tún ti dé obìnrin
1: ti ṣe ẹtì
0: géètì ẹ̀tì ẹ̀bí ti ń gbá àwọn epo wọn ti lé
1: wọ́n
0: wá pé pé ọmọ rẹ̀ jábọ́ lórí
1: ẹbọ ẹ lọ kọ́ kì í sí
0: ẹjẹ ẹwọ ọba tèmi lọ aago mẹwàá kùsẹjú mẹẹẹdógún àpadà ọbọ lórí ti cash yẹn star 347 star 1007 star 2 àti títí ìgbà yẹn títí láyé akínsọlá àti sínú aláyọ wàá gbé yín débẹ ẹkú kalẹ.
3: Lajiliwe FM 96.7.

0: pẹ̀lú ilé-iṣẹ́ ẹbu ìfọpo Dangote àti àwọn alágbàtà epo pé bí iye tí wọ́n ń ta epo rọ̀bì bó bá ti ń wálẹ̀ lọ́jà iye tẹ́ẹ̀ta faraàlú Nàìjíríà ẹ mọ̀ jẹ́ ó dúró sókè ẹjẹ́ kó náà máa bọ̀ ńlẹ̀ bẹ́ẹ̀.
1: kó mọ̀ wálẹ̀ lọ́dà pọ̀ gbogbo àwọn tí mo jẹ lówó lè pọ̀ tí wọ́n jẹ́ pé tán bá ti rí tí mo tanná tí mò ń bọ̀ lọ́ọ̀kan lóhùn pé gbàgbà ẹ̀bọ̀.
2: kò sí petrol dísù ló wà.
1: wọ́n ní ká kò sí petrol lẹ́mọ̀ dísù nìkan la ní. àfi sùúrù ọlọ́run kò kó wa yọ. ó fẹ́ sọ́wọ́ ẹgbẹ́ òṣèlú ADC nínú ìròyìn tí bẹ ní ọwọ́ mi o. wọ́n ní lórí ìgbésẹ̀ kan ìdájọ́ tí ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà dá tí ADC náà wà nù rẹ̀ pé àwọn ẹgbẹ́ òṣèlú kan ẹyọ ọkọ wọn kúò pẹ̀lú àjọ olómìnira elétò ìdìbò ilẹ̀ wa nàìjíríà. wọ́n ní náà wá gbéra o ó di ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn. wọ́n ní lónìí ni kò ní dọ̀la o ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ó bẹ̀rẹ̀ ìjókòó lórí ìgbẹ́jọ́ tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún àti ẹgbẹ́ òṣèlú ADC gbé lọ láàárọ̀ ẹ̀ náà lẹ́sìn gbọ̀ nínú ìwé ìròyìn Vangard tó jáde fún tòní ibẹ̀ náà mú kàmú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bọ̀ ní kò pẹ́ kò jìnà yìí.
0: nínú ìwé ìròyìn The Punch ẹni tó jẹ́ olórí òṣìṣẹ́ fún ìjọba fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Fẹ́mi Gbàjàbíàmílà òun ló ti dúnkokò wípé òun ó gbé Adéyẹmí lọ sí ilé ẹjọ́ tó òun ó sì lọ rí bèrè owó ìtanràn eléyìí ti ń lọ bíi bílíọ̀nù mẹ́wàá náírà 10 billion lórí ìgbésẹ̀ ìbanilórúkọjẹ́ èyí tí ń gbé lórí ọ̀rọ̀ òun pàápàá lórí bó ṣe lọ rí dá iléeṣẹ́ àjọ kan tó jẹ́ ayédèrú sílẹ̀ ó pé bó ṣe ń ra okun ọ̀ràn bọ òun lọ́rùn tó sì sinmi yìí àfàìmọ̀ kí ilé ẹjọ́ má bá wọn yanjú ẹ̀.
1: àlìmọ́dún sheriff tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà fún ìpínlẹ̀ borno lọ́mọ ti sọ̀rọ̀ sókè wípé ẹgbẹ́ òṣèlú tí ò ní jẹ́ kí peter obi kó di ààrẹ ń fi bẹ́ẹ̀ lẹ̀ ni ẹgbẹ́ òṣèlú tó wá wà yìí lẹ́yìn ààrẹ náà ló tún kù ẹ̀yìn kọ́ yìí nínú ìròyìn fún tààrọ̀ tòní lẹ́tù ti gbégbọ̀.
0: ìjọba orílẹ̀-èdè nàìjíríà òun ló tún ti náwó ọrẹ sí àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ yìí ti ń bẹ̀ ní orílẹ̀-èdè south africa nípa wípé àwọn ò gbé ìgbésẹ̀ tí ó jẹ́ parí kege ẹ̀ láti kó gbogbo àwọn tó ṣẹ́kù ń bẹ̀ wá sí orílẹ̀-èdè nàìjíríà ẹ̀ ń bá bá ọkọ̀ nú àtàsìkò yìí rìn kọ́ mọ̀ wípé kò tún padà wá lẹ́ẹ̀kejì mọ́ o èyí táwọn bá rìn yìí òun náà ni ó jẹ́ òpin rẹ̀ lásìkò yìí o bákan náà ni ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè nàìjíríà nans ni wọ́n fún àwọn ọmọ orílẹ̀-èdè south africa ní gbèdéke pé káwọn náà yá tètè kí wọ́n kó ẹrù wọn kúrò ní nàìjíríà firi jangan kí wọ́n padà sílẹ̀ bàbá wọn o.
1: ṣé ọmọ ọmọ bíi tá a mọ south africa ń gbé nàìjíríà.
2: a kì yóò sọ àwọn akẹ́kọ̀ọ́ tó tó fún.
1: àfi sùúrù sá kọlọ́run ọba gbà wá ń bẹ̀ o lórí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 tó kọ gbogbo orílẹ̀-èdè nàìjíríà gbọ̀ngbọ̀ngbọ̀n wọ́n ní aliyu ẹni tó dẹ́ pé ọwọ́ ọ̀tún àtiku abubakar ni ó gbéra pa ó ti bọ́ sínú ẹgbẹ́ òṣèlú apc o wọ́n ní ẹgbẹ́ òṣèlú adc ò ní nǹkan kan eléyìí tó jẹ́ gbòógì tó fi lè yọ ọmọ orílẹ̀-èdè nàìjíríà kúrò nù ọ̀fìn wọ́n kàn ń janu lásán ni ẹ mọ̀ gbọ́ láti inú ìwé ìròyìn daily post tó jáde fún tòun.
0: lẹ́yìn tí wọ́n ti dìbò gómìnà lẹ́kìtì tí wọ́n ti kéde gómìnà abiodun oyebanji gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí gómìnà ọ̀hún òun ló mọ̀ rin ìrìn àjò kan nírọ̀lẹ́ àná ọjọ́ ajé monday níbi tí ó ti lọ rèé kàn sí ẹni tó jẹ́ olùdíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú african democratic congress adc nínú ètò ìdìbò gómìnà èyí tí wọ́n dì kọjá ọ̀hún nípínlẹ̀ èkìtì ambassador dáre bèjìdé ní ilégbèé rẹ̀ tó wà nílùú adó èkìtì níbẹ̀ ló ti ké sí wípé láti jẹ́ ká ní ìpínlẹ̀ èkìtì tọ́ga gàrà tó dé ìpele tí gbogbo wa ń fojú sùn ìṣọ̀kan la nílò kájọ sí àjọṣepọ̀ òun nìkan ní ọ̀nà àbáyọ.
1: òbí ti sọ̀rọ̀ sókè sí àwọn orílẹ̀-èdè wa nàìjíríà rẹ bọ́lá tinubu wípé ẹ ti kùnà pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bó bá ṣe é ṣe fún yín ẹ lọ rèé gbàwé ẹ kọ̀wé ká ẹ fi poyín lẹ̀ pé ẹ ṣe tán ẹ ṣe mọ́ ẹ jí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà mọ́ o eléyìí tẹ́ ẹ fi ń pè wípé kí wọ́n dìbò fún yín lẹ́ẹ̀kejì ẹ̀ẹ̀kejì kẹ̀ lórílẹ̀-èdè yìí òbí sọ̀rọ̀ níbo ló ti láǹfààní láti sọ̀rọ̀ nínú ìròyìn fún tààrọ̀ tòní láti gbé gbọ́ ìròyìn ọ̀hún gàn mọ́ ni ẹ gbọ́ pẹpẹ rẹ̀ láàárọ̀ tòní ìwé ìròyìn Nigerian Tribune ló yọjú ẹ̀.
0: lórí ọ̀rọ̀ ìdásílẹ̀ ilé-iṣẹ́ kan tó jẹ́ ti àjọ ìjọba àpapọ̀ tí wọ́n pe wọ́n dá sílẹ̀ t to si je ayederu won ni orisirisi awuyewuye ohun lo mo tin jade lori oro ile ise ohun ta mo si presidential foreign intervention promotion council PFIPC won ni oro ohun o tun feju keke si lana ni o nigbati office eni to je ayewe owo agba ati olusiro owo agba lorilede Nigeria accountant general of the federation o won ni to boss ita to salaye wi pe ohun to ohun o ohun salaye gogo ipa eleyi ti won le mo so po ohun ko lori oro ohun oni won ni be o na si ni eni to je agba agbejoro kan eyi tin ja afeto omo niyan Femi Falana n lo so di mimo wi pe won lo re fi owo osinku ofin mu en to je baba okunrin afurasi ti won pe ohun gangan lo pe ra re ni oga agba ni le ise ohun ati awon kan ti won pe won be ni ilu ogbomoso ti an je adari ni be won pe oro ti won so yi patapata irogbu ohun lo wa nbe o esun ti won fi kan awon ko ri be
1: lori oro pe sowere bota lori ero ayelujara tako agbaye to si n tako to oro eleyi ti owe ti gbo si aro ilede wa Nigeria pe odana ni are eti won wo lo sile ejo ta won DSS ni oni duro won ni lana won ti bere iwe ipejo ni waju ile ejo o lori pe n o je bi esu ti won fi kan mi tori awon agbejo ro re tele won mo soro gan ni sile iwo ko yi won ma wo are lohun e mo gbo laaro e na ninu wero yi Nigerian Tribune ile to jade
0: iroyin eyi the nation loko won pe ile ise ajo to n sakoso ina mana mana lorilede Nigeria NERC ohun lo mo ti soro wi pe awon orilede bi Togo ati orilede olominira Benin to n ti orilede Niger Republic oni won mo kuna lati san gbese owo ina mana mana eleyi ti won ti je orilede Nigeria ni abala akoko odun 2026 ta wa yi first quarter of 2026 owo yen ni won pe o din die ni million metala dollars eyun $12.66 million lowo na ti won je Nigeria ni awon orilede mete ta won yo
1: e ja lo soke lohun lodo bimbim ama baba sadik ka lo re won ti isele nbe ha bo ni o ti se ri kilo lo sele lohun
2: eyin ko yi
1: iwo ko yi ja lo
3: Ẹ̀dọ̀ kí ìròyìn.

0: second chance lotto vogue ma sun piye be ranle ma gora e mu number ta la ola to la o di mi muse ta golden chance lotto vogue game aro kutu ta poruko re ni vogue golden chance lotto vogue ni gbogbo aro ojo anfani wa fun o lati je owo tabua wo sa ti ta golden chance lotto vogue ta ta je ke ran pe ke anfani be ni pe to ba je ninu eyi o wu awon game wa o le gba winnings ni eyikeyi golden chance lotto payment center wa kilo tun duro de lo si eyikeyi golden chance lotto kiosk to wa ladugbo re golden chance lotto vogue owo aro kutu fully high ale morning ale cash sha lago mesan koja seju meedogun owuro ago mesa abo aro lo gbesi osi mago mago ta golden chance lotto vogue ko darapo mawo ebi olori re golden chance lotto
1: golden chance lotto vogue lagbe dode
2: Ní West Midlands Open University, àmú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún méjì àbọ̀ náírà. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbó lẹ́ndì, NCE. HND A level to fẹ wọlé pẹlú direct entry o rọrun pẹlú WMOU kan si wa nilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704 700-0167 tele wa lori ikan ibanidore @WMOU Nigeria West Midlands Open University so Fojú sùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
1: Lẹ́bẹ̀ẹ́kẹ́ Allahumma lẹ́bẹ̀ẹ́.
3: Assalamu alaikum. Wọ́n ní bẹ́rù bá dúpẹ́ orí àná yóò gbà mí rẹpẹtẹ ni. Èrèdí ẹ̀rẹ́ tí gbìmọ̀ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀yọ́ State Pilgrim Welfare Board. Ṣé ń fẹ̀mí ìmúre hàn sí Ọlọ́run ọba àlá. Fún tàṣeyọrí Hajj 2026. Bákan náà la tún ránṣẹ́ ìdúpẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹnjiníà Olúwaṣeyà Abiodun Makinde FNSC. Fún tàtìlẹyìn tó gbọ̀ngbọ́n tí wọ́n ṣe fún wa. Tó fi mọ́ gbogbo alájọṣe pátápátá. Ẹ ṣe àmọ́ lóore. Ọlọ́run ọba ò ní dùn wá ńlá dáẹ̀. Bá ṣe wá ń dúpẹ́. La ṣe wá ní ká tún kéde. Wípé ètò Hajj 2027 ti bẹ̀rẹ̀ báyìí. Gbogbo àwọn tó ń sanwó díẹ̀ díẹ̀ àti gbogbo ẹni tó fẹ́ bá wa ṣe Hajj 2027 ìparí oṣù kẹsàn September 2026 ní gbogbo pèpèpè ó wá sópin o. Ajẹ́ pé gbogbo ẹni tí ó bá bá wa ṣe Hajj 2027 ẹ tètè gbé apá báyìí. Kẹ yọjú sọ́fíìsì alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ Hajj Camp Olodo Ìbàdàn tàbí kẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp number yìí. WhatsApp message ni kìí ṣe pípé o 0913806 4502 kó tó di parí oṣù September pẹ̀lú ògùn Ọlọ́run ọba àjọ ṣe Hajj 2027 ni bí ìdíni láìta lá.
1: Àjọ ni tèmi o, màá ṣọ́kẹ́.
4: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Ìbàdàn àti agbègbè rẹ̀ ọjọ́ kejì oṣù keje ìyẹn Tuesday July 7 yóò tún fa kíkì yàtọ̀ nínú ìpàdé àdúrà Ọlọ́run aláṣẹpẹ́ ọlọ́dọọdún ni èyí tí Ọlọ́run ti ọwọ́ wòlíì rẹ̀ gbé kalẹ̀ Prophet Ṣẹ́gun Àlùkò JP tìjọ CAC Covenant of Grace tó kalẹ̀ sí kúpọ̀ ìyàrá àfòní nítòsí ìyàrá àgbàlá Adégbà nílùú Ìbàdàn pẹ̀lú àjọṣepọ̀ Christ Ambassador International Prayer Arena. Ọlọ́run ti ṣèlérí àṣepé ìṣẹ́gun ìgbédìde àánú ààbò tó dájú tó ti bùkún rẹpẹtẹ lórí iṣẹ́ àti okòwò wa. Ọjọ́ Ìṣẹ́gun Tuesday July 7 ìyẹn 7-7 ni yóò wáyé bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn-án òwúrọ̀ sí aago kan ọ̀sán. Níbẹ̀ ni Ọlọ́run yóò ti máa lo Prophet Dr. Sunday Babatunde JP, Prophet Oyèbámijí Ọpẹ́olú JP tó ń ti ọ̀pọ̀ àwọn wòlíì àti ìlúmọ̀kọ lórí ẹ̀mí ní CAC Covenant of Grace tó kalẹ̀ sí kúpọ̀ ìyànà àfòní nítòsí ìyànà àgbàlá Adégbà nílùú Ìbàdàn. Bàbá wa Prophet Ṣẹ́gun Àlùkò JP, Bàbá Covenant of Grace lolùgbàlejò, wọn ò gbọ́dọ̀ ròyìn rẹ̀ fún yàn.
2: Ẹ̀dọ̀kí ìròyìn.
3: Ẹ káàbọ̀ padà. Ẹ̀dọ̀kí ìròyìn wá gbéra tọ́ba yìí. Ní pápápá tá à ń ṣe ní pápá ká má bàa farapa. Àrọ́jọ́ Mùsọ̀lókun o, Ẹ̀sìn White Ògbéra. Tó wọ́n ní ẹni tí ṣe olùdíje lábẹ́ àsí ẹgbẹ́ òṣèlú NDC Nigeria Democratic Congress Peter Obi lọ́mọ̀ tó ti sọ̀rọ̀ ègé sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé bóyá kó kọ̀wé kó fi ipò rẹ̀ sílẹ̀ ju wípé kó máa kéde rẹ̀ pé òun fẹ́ lọ fún sáà kejì lórí àpèrè o. Pẹ̀lú ìnàkásípẹ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà kùnà láti ṣe ohunkóhun lórí ọ̀rọ̀ ètò ààbò èyí tó jẹ́ pé kinní ọ̀hún tún gùn ń lọ sí lórí bí wọ́n ti ṣe kó àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn ti ń bẹ ní àkàtà àwọn ajínigbé títí di àsìkò yìí iyún ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti a níbi tá a wà yìí o. Ọjọ́ Ajé Monday eyín lánàá òun náà ni Peter Obi tó láǹfààní àti yọjú ọ̀rọ̀ síta wípé ẹ jẹ́ wò ó ká tútù wò dáadáa. Ó ti lé ní 50 ọjọ́ èyí tí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn tí wọ́n ti wà lákàtà akọ ajínigbé tó sì jẹ́ pé títí di àsìkò yìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà kùnà láti lè kó àwọn èèyàn ọ̀hún jáde kúrò lákàtà àwọn ajínigbé. Peter Obi sọ̀rọ̀ ó mà tún tọ́lẹ̀ là wípé ìwà ìjínigbé èyí tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ yìí ó tó ohun tí èèyàn jókòó ti ronú lé lórí o. Ó ní tiẹ̀ rí i nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ òun láǹfààní láti jókòó pẹ̀lú ẹni tí ṣe gómìnà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lójú ọ̀nà àti bá a dárò pẹ̀rú kí a ló ṣẹlẹ̀ yìí lẹ́rú nífẹ̀ẹ́ àsìkò báyìí kọ́ ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Anambra ọ̀hún ló ṣe é lálàyé pé òun balẹ̀ bàgẹ̀ láti ibi tó ń wà lùlú lẹ́wà ìlú Àbújá wá sí ìlú Ìbàdàn tí a níbi tá a wà yìí lùlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ kẹta oṣù keje ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí o. Eléyìí tó sì ní ń ṣe pẹ̀lú Pátù Tómì làwọn méjèèjì jọ gbéra wá rí gómìnà Ṣèyí Mákindé lẹ́yìn bí ọ̀sẹ̀ bíi méje tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ló ṣe ni láàánú nígbà tó láǹfààní àti máa gbé jáde lórí ẹ̀rọ ayélujára ìtàkùn àgbáyé ti Facebook rẹ̀ tó sọ pé
4: kini ọna abayọ si isoro eto abo eti joba apapo nilede Nigeria dagun lasi oni gba ti awon lanfani lati ma soro pelu gomina se makide oni o soro ilekun o lohun wa je ko mo bi pe nigba ti are olusegun obasojo ati umar musa yaradua to ti gulo jonathan ti won wa lori ipo isakoso gege bi are orilede wa Nigeria won ma tete ko giri mo ro eto abo pelu awon gomina lati fikun lukun pelu won o lo se ni laanu wi pe are orilede wa Nigeria ko lati pe gomina se makide nigba ti isele sele pe gomina mi o mo ku jo meta bo loro ti se ri won mo ni awon gbo wi pe won ji awon omo gbe ni ipinle oyo ke a lo nse si lati joyi won ni are ko kokan ko pe gomina se makide ori se ru re aye ko ri be nigba to ye pe o ye ko tete so fun gomina ohun ti o se lori bi won ti se ji awon omo ohun gbe ni oni ta ba wo isele to sele si awon akeko ti chipok ngba na won ni awon gomina awon are to wa lori ipo isakoso nigba na to ohun na fi wa lara awon gomina o loju ese ni won tin pe awon gomina yi pe kini ka se si o oni bakan na loro seri nigba ise isoba are jonathan oni ko dagun la ko dake lori oro ijinigbe ati iwa igbesumomi to ti oro eto abo oni won mu lokokudu nigba na lohun o oni se mo pe ijoba apapo lo wa ni gbonu lati mojuto eto abo emi ati duke ara ilu papa julo bi won ti en ji awon akeko gbe to tun sele nipinle oyo yi o ti won ji akeko lo pelu awon oluko won oni sibe sibe ijoba apapo ti ri nkan kan se si titi di asiko yi won da ijoba ipinle oyo da oni ko ye ko ri be o ohun wa so fun ijoba are Bola Tinubu ewo be ba ni we iwe me lowo ti wa a mu we wa sodo yin e ko we fi ipo yin le ele te n bere fun sa keji lori apere un ko ye ori be n se di e ko we ka fi ko le o tori pe lagbara lati mojuto oro eto abo tin lo lowo lolede wa Nigeria to di fi agan fi agan e fe ka oju iwe kerin iwe ro Nigerian Tribune to jade fun toni ibe mo ka mo ekunrere re wa e ka so waju si
5: akoko mu iroyin eleyi temi no mu on lo wa ni oju iwe keta iwe iroyin Nigeria iwe iroyin The Guardian timbe ni waju mi laaro yo nibe n lo ti se lalaye wi pe ijoba apapo orilede Nigeria n lo mo pe ipade alagbara kan lana eleyi to se pelu awon ekan ti je alagbata epo bentiro ati awon eroja re yoku lorilede Nigeria nibi to ti se atenumo re wi pe ohun ti ohun fe ko waye oni bi adinku yo se de baye ti won ta awon eroja epo bentiro ko si le je pe yo wa ni bamu pelu nkan ti oja epo robi agbaye ti nwi gan ni gbogbo asiko de asiko lai je pe iye ti won ba nta epo loja epo agbaye o wale ti o wa je pe oke na ni owo ti won ta epo ni orilede Nigeria yo tun wa gbenu si o ipade na oni won se lati ri wi pe won wo ona ti won gba lati mu adinku de baye ti won ta epo bentiro ni ti butoro orilede Nigeria nitori bo se je wi pe iye ti won ta epo ni oja agbaye eyun epo robi o ti ja wa sile o dinku pupo pupo ju ni asiko ta wa yi o ninu ipade na oni eni to je are fun egbe awon alagbata epo ni orilede Nigeria Ipman Elijah Shetima lo ti fi owo idani loju soya wi pe koni pe koni jina awon ri pe adinku o de baye ti won ta jale epo bentiro nile Nigeria ipade ohun oni awon ekan ti won be ni eka to sakoso epo bentiro ati robi lapapo lorilede Nigeria NMDPRA eleyi ti won pe ni ilu Abuja to si je wi pe awon ekan osise oba ati awon eyan mi ti won kopa ni eka epo robi lorilede Nigeria oni won wa ninu ipade na ti anjo peju pese sibe nigbati yo ma soro saju ko to di wi pe ipade alatilekun morise ohun o bere oni o ba awon eyan toro kan lo ba won soro ni eka epo robi eyun minister keji fun oro epo robi lorilede Nigeria Henikin lopo biri o so di mimo wi pe ipade eleyi ta won se ohun oni awon foju esun ona lati jo foro jowo láti lè jẹ́ kí àwọn èèyàn tí wọ́n jẹ́ olùkópa ti ọ̀rọ̀ ẹ̀ka epo rọ̀bì ọ̀hún tọ́kàn jù lórílẹ̀-èdè Nàìjíríà pé káwọn ó jọ rí wípé àwọn jọ forí korí fikùn lukùn lójú ọ̀nà àti rí dájú wípé àdínkù ó dé báyìí tí wọ́n ta àjálẹ̀ epo bẹntiró lórílẹ̀-èdè Nàìjíríà ó wá ṣe àtẹnumẹ́ wípé ipa tí iye tí wọ́n bá ń ta epo bẹntiró lórílẹ̀-èdè Nàìjíríà tí máa ń ní lórí àwọn ẹ̀ka ètò ọrọ̀ ajé yòókù wípé kò kéré o bí ti mọ̀ wù kórí ó ní ló fi jẹ́ pé ìjọba máa fẹ́ kí iye tí wọ́n tà á kó mọ̀ gara jù kó mọ̀ bàjẹ́ pé yóò di ẹrù wúwo lé àwọn èèyàn tí wọ́n jẹ́ aráàlú lórí o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mínísítà ọ̀hún sọ ó pé ó ṣe pàtàkì báyìí káwọn ò jọ jókòó káwọn ó sì jọ fi eegun òtòlù tó ọ̀rọ̀ ọ̀hún káwọn jọ forí orí ìkokò sọ́ọ́dún lórí ẹ̀ ó ní káwọn ó sì wora àwọn lójú sọ̀ọ́tọ̀ ọ̀rọ̀ fáwọn lójú ọ̀nà tí àwọn lè jọ gbà láti rí wípé àwọn mú àdínkù débà àwọn aráàlú débà iye táwọn aráàlú ń ra epo bẹntiró láì jẹ́ pé ó pa àwọn alágbàtà lára tí orí ò sì ní ta aráàlú ní àtajù bẹ́ẹ̀ òun náà ló pé àwọn gbọ́dọ̀ rí o pé iye tí wọ́n bá ń ta epo ní orílẹ̀-èdè Nàìjíríà ó gbọ́dọ̀ wà níbàmù pẹ̀lú iye tí wọ́n ń tà á ní ọjà àgbáyé lòpò bírí ń lo sọ́ di mímọ̀ pé ṣe bí nígbà tí epo gbẹnu sókè tó wọn tó lọ òkè lálala tí wọ́n ń ta epo rọ̀bì tí wọ́n ta garawa rẹ̀ ẹyọkan nígbà náà tí wọ́n ń tà á ní owó tó dín díẹ̀ ní ọgọ́fà dọ́là $118 lásìkò ọ̀hún ó ní ṣe báwọn àwọn òdi ẹbí ro àwọn alágbàtà pé kí ló dé tí wọn fi gbowó lè torí pé gbogbo àwọn mọ̀ wípé epo wọn lọ́jà ńgbà náà ó wá pé ní ìsìn tí ó ti wá dàbí ẹni wípé gbogbo nǹkan wọ̀nyí ó ti ní àdínkù lórí iléeṣẹ́ eléyìí tó jẹ́ ti elépo rọ̀bì tá a mọ̀ sí Brent wọn ni iye tí wọ́n ń ta epo àgbá epo kan níbẹ̀ báyìí wọn ni ó dín jọjọ sí $70 per barrel ò ní wọ́n ni wọ́n ń tà tó jẹ́ wípé láwọn bòmí gan wọn ni owó rẹ̀ ò tó bá ní ibẹ̀ pé ń wò yóróyóró lábẹ́ $50 ni ò ní ẹ wá wò ó ńgbà tó ti rí bó ṣe rí yìí tí nǹkan kú ò ní $118 ó yẹ ká ti rí wípé owó ọ̀hún náà iye tẹ́yìn náà mọ̀ ta jálẹ̀ epo ní abẹ́lé lórílẹ̀-èdè Nàìjíríà ó gbọ́dọ̀ wálẹ̀ ó ní ṣùgbọ́n òun fẹ́ kí wọ́n mọ̀ pé wọn ò rí ọ̀rọ̀ kankan sọ ò kò sí àríwísí kankan kò sí ọ̀rọ̀ kankan tí wọ́n fẹ́ wí àròyé kankan tí wọ́n fẹ́ máa sọ wípé ó mú kí iye tí wọ́n ń ta jálẹ̀ epo kó sì wà lókè láti ìgbà náà títí di àsìkò yìí o gẹ́gẹ́ bó ti wá sọ ó pé òfin eléyìí tí ń ṣàkóso epo bẹntiró lórílẹ̀-èdè Nàìjíríà ó ti fún ìjọba ní agbára o láti mọ̀ jẹ́ kí àwọn alágbàtà kí wọ́n di ẹrù tó wúwo lérí àwọn aráàlú lórí iye tí wọ́n bá ń ta jálá epo ẹ dín iye tẹ́ ń ta jálá epo bẹntiró kù nígbà tó jẹ́ pé iye tí wọ́n ń ta epo rọ̀bì lọ́jà àgbáyé ó ti já wálẹ̀ ó ti fẹ́ẹ̀ dé ìdajì iye tá à ń rà tẹ́lẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ dínkù níjọba.
4: Ẹni tí ṣe olùdíje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC tó tún jẹ́ gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni ọmọyẹlẹ ṣòwòlẹ́ òun náà ló mọ̀ lọ síwájú ilé ẹjọ́ ní ọjọ́ ajé monday àná nù láti lọ bèèrè sí ní sọtẹnu ẹ lórí ẹ̀sùn etí ilé ẹjọ́ fi kàn pẹ̀lú àjọ dss wípé ó ń sọ̀rọ̀ àlùfànṣá lórí ẹ̀rọ ayélujára sí ààrẹ bọ́lá ahmed tinubu wípé ọ̀daràn làárẹ̀ wọ́n ní ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sí olúlulẹ́wà ìlú àbújá ló láǹfààní láti máa gbọ́ ẹjọ́ ẹ̀sùn ọ̀hún o wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè fi ẹ̀sùn kan ṣòwòrẹ́ wípé ó bọ́ sórí ẹ̀rọ ayélujára àtàkùn àgbáyé àti iléeṣẹ́ rẹ̀ èyí tó ní ń ṣe pẹ̀lú ìgbóhùn sí afẹ́fẹ́ àti kíkọ ìròyìn jáde sahara reporter ó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àlùfànṣá sí ààrẹ bọ́lá tinubu wọ́n ní sọyẹ kórí bẹ́ẹ̀ wọ́n ní ilé ẹjọ́ sọ wípé ó ti jẹ̀bi ẹ̀sùn èyí tí wọ́n fi kàn án o nígbà ìwádìí ọjọ́ ajé monday lórí ìtẹ̀síwájú pẹ̀lú ẹjọ́ tí àti ẹ̀sùn tí wọ́n fi kan ṣòwòrẹ́ ṣe é gbàgbé wípé látàrí ẹ̀sùn yìí òun náà ni ṣòwòrẹ́ ló lọ rèé fi pamọ́ sí inú ẹgbà wọn ti kùdé o kó tó di pé wọ́n yọ ọ́ jáde ẹ̀ sì tún mọ̀ gbọ́ báyìí wọ́n ní ẹni tí ṣe agbẹjọ́rò rẹ̀ wọ́n nígbà tí yóò pe àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́rìí síta tó ló sọ fún wọn ilé ẹjọ́ pé òun lẹ́lẹ́rìí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lórí n tó fi mú òun láti pe ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ní n tó òun pè é wọ́n ní nígbà tí ẹlẹ́rìí àkọ́kọ́ jáde ló di gbajúgbajà agbẹjọ́rò ni tó fi olúùlú lẹwa ìlú àbújá ṣe ibùjókòó ìyẹn dèjì adéyanjú wọ́n ní ni agbẹjọ́rò sowore olúmìnde fúsíkà ló bá jáde ló bá ní kí ẹlẹ́rìí àkọ́kọ́ yábọ́ nù gí wọ́n nígbà tí yìí ó sọ̀rọ̀ ó ní ẹ ṣeun o òun dúpẹ́ o eyín òdèjì adéyanjú ní sọ̀rọ̀ báwọn o ṣé a rí fúnra ara ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá tinubu òun náà ni wọ́n sọ̀rọ̀ nígbà tí wọ́n lọ sí ìpínlẹ̀ benue tí wọ́n sọ̀rọ̀ pé ẹ wo ẹ̀yin òṣìṣẹ́ elétò ààbò ẹ fi ẹnikẹ́ni sílẹ̀ kó sọ̀rọ̀ bó bá ṣe wù sí mi ẹ fi ẹnikẹ́ni sílẹ̀ kó takò mí ẹ fi ẹnikẹ́ni sílẹ̀ kó pè mí lórúkọ oríṣiríṣi tó bá wù torí pé ààyè wà fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti ṣẹtẹnu rẹ̀ nínú ètò ìṣèjọba àwarawa adéyanjú ní ẹ wò nígbà tó ti mú ààrẹ láti sọ̀rọ̀ báyìí tó sì sọ tó tún tẹ̀síwájú wípé ṣé wàá rí ilé-ẹjọ́ ẹ̀ka ètò ìdájọ́ ó wà fún àti máa jẹ́ kí àwọn èèyàn mọ ojú òpópónà tó yẹ kó tọ̀ kì í ṣe pé láti máa dúnkokò mọ́yàn pé máa fi ilé ẹjọ́ dúnkokò mọ́yàn pé a sì ran lẹ́wọ̀n ni o ní dé mọ́ láéláé ni wọ́n ní ráírá wọ́n ní kò rí bẹ́ẹ̀ o dèjì adéyanjú ń tẹ̀ sí ọwọ́ iwájú nígbà tí ó sọ̀rọ̀ débì kan ló bá ní pé gbogbo ọ̀rọ̀ tóun sọ ìwọ́kọ́ yìí gbogbo ọ̀rọ̀ tóun sọ yìí ó ti pọ̀jù ẹ wò fọ́nrán rè níbi tí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ti sọ tẹnu rẹ̀ ni pé n tó bá wu kálukú ló lè sọ sí òun àwọn sì wò wípé nígbà tí ààrẹ ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ti jáde àṣẹ tẹ̀lé nu báàrẹ̀ bá sọ pé n tó bá wù ní kẹ́ ẹ sọ sóhun òun tó bá sì wu àwọn làwọn sọ sí ààrẹ ń gbòjẹ́ pé fúnra rẹ ni ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde wọ́n ní ṣé ẹ gbàgbé wípé níjọ òní tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ tí wọ́n gbé sowore lọ síwájú ilé-ẹjọ́ ní pé tààràtà ó di kùdé o kọ́lọ́dé fi pamọ́ síbẹ̀ níwájú onídàájọ́ mohammed umar wọ́n ní nígbà tí wọ́n mọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí agbẹjọ́rò wọn akinlolu kehinde náà ló ṣàlàyé fún iwájú ilé-ẹjọ́ o ni pé kí wọ́n fi oníbàárà àwọn tóun rojọ́ takò tóun rojọ́ gbé kí wọ́n fi sílẹ̀ àmọ́ ilé-ẹjọ́ ní rárá bẹ́ẹ̀ kọ́ kó tó di pé wọ́n láǹfààní láti fi sílẹ̀ yóò sọ lọ́ọ̀lọ́rẹ̀ wọ ẹnìkan tó ní owó kan tùlùtùlù tí ń bẹ tó ń jẹ́ bíi mílíọ̀nù lọ́nà ìgbà náírà tó ní ìdání yóò sì wá mú pásípọ́ọ̀tì rẹ̀ ìyún ìwé ìrìnnà tí ń gbé lọ tí ń gbé bọ̀ láti orílẹ̀-èdè nàìjíríà lọ sí orílẹ̀-èdè míì yóò fílẹ̀ fún iwájú ilé-ẹjọ́ wọ́n nígbà wọn dé wọ́n fẹ́ kú òní ilé-ẹjọ́ ń jọ́nà náà ni àwọn agbẹjọ́rò tó pàdípọ̀ tó sọ̀rọ̀ tó sì lọ rè bádájọ́ wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o ẹ láǹfààní láti fi sowore lẹ̀ fún wa yóò mú pásípọ̀tì rẹ̀ yóò mú wá gẹ́gẹ́ bí àwọn ṣe ní orúkọ níwájú ilé-ẹjọ́ ṣé rí ti owó ẹni tó ní owó tó lọ bíi mílíọ̀nù lọ́nà ìgbà náírà pẹ̀lẹ́pẹ̀lẹ́ láfi máa yanjú ọ̀rọ̀ yùn ṣùgbọ́n kò ní ju agbègbè ilé-ẹjọ́ yìí lọ ó ní wọ́n fi sowore lẹ̀ ńgbà náà ilé-ẹjọ́ wá ní títí dìsì ẹni tó lówó lọ́wọ́ tí bẹ́ni àpò àsùwọ̀ rẹ̀ ti mí bíi mílíọ̀nù lọ́nà ìgbà náírà tí wọ́n sọ pé kí sowore kó lọ rè wá wá ní iwájú ilé-ẹjọ́ wọ́n ní sowore ò tí kó owó sílẹ̀ wọ́n sì sọ ní ẹjọ́ lánàá nígbà owó ọ̀hún gan àwọn retí báyìí kò tí ì fílẹ̀ pásípọ̀tì náà wọn ò rí kó fílẹ̀ àwọn agbẹjọ́rò bá ní ṣe rọ́rọ̀ ti pásípọ̀tì kékeré lélẹ́yìn torí pé ibi táwọn ò ti gba pásípọ̀tì wọ́n ń ṣe àyájọ́ ńbẹ̀ ngba wọn sì ṣàyàjọ ńbẹ kò ṣeéṣe fún ẹnikẹni láti dá wọn lóhùn ngba tí ó bá di ọ̀la yún lẹ́nì àwọn ọmọ pásípọ̀tì sowore wá sí iwájú ilé ẹjọ́ kò níbi kankan ti sá lọ kò lè lọ ibì kankan wọn ní lójú ẹsẹ̀ nínú ẹjọ́ gbé ọ̀rọ̀ sí ọjọ́ kẹtàlá oṣù keje ọdún 2026 tá a wà yìí o pé ó tún padà wá síwájú ilé ẹjọ́ ṣé ẹ mọ̀ pé ẹlẹ́rìí àkọ́kọ́ ló kọ́ sọ̀rọ̀ ẹ̀yin òdèjì adéyanjú ẹlẹ́rìí kejì òun náà tún bọ́nú igi tó ń tún òtún láǹfààní láti sọ̀rọ̀ níwájú ilé ẹjọ́ o.
5: pọ́ńchì kọ ìròyìn míì èyí tó ń ṣe lálàyé pé ẹni tó jẹ́ olórí òṣìṣẹ́ lọ́fíìsì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà fẹmi gbàjàbíàmílà òun ló mọ̀ ti dúnkokò wípé níṣe lòun pe ẹjọ́ kan tí ó ní owó ìtanràn oní bílíọ̀nù ọ̀nà mẹ́wàá náà ẹnìkan rí àti pé òun tún jẹ́ ẹni tí mọ̀ gbowó àbẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú àwọn onírúurú ìwà ọ̀daràn míì eléyìí tí ọkà sóun lọ́rùn nínú ìwé kan eléyìí tí ikọ̀ ìròyìn the punch tí wọ́n fojú gan ní ẹ̀ tí wọ́n pe ó ní tí wọ́n pín ọkọ̀ ní ọjọ́ kẹfà oṣù keje ọdún 2026 tó sì jẹ́ wípé wọ́n ní ẹni tó buwọ́ lù ú òun náà ni agbẹjọ́rò àgbà kan tá a mọ̀ sí kẹ́mi pinheiro wọ́n ní ó kọ ìwé ọ̀hún lórúkọ iléeṣẹ́ ti òfin tá a mọ̀ sí pinheiro lp tó jẹ́ iléeṣẹ́ ti eni to je olori osise l'office ijoba ile Nigeria ti ma lo gege bi awon agbejoro re be na ni iwe yi ojade o leyin kan leyin ipade eleyi ti o je ti oniroyin ti ade yemi pe ni ojo ke dogbon osu kefa odun ta wa ninu re yi ade yemi be bagbagbe o lo nfoju wi na awon oniruru esun odaran eyi ti o ni se pelu ipa ti han loko lori idasile ile ise kan to pe ni Presidential Foreign Intervention Promotion Council ti won ni ile ise are ti han ti pe ayederu gba ni ile ise ohun tori pe ofin ile yo damo ti han si pe nikete ti han ti soro yi lo ti bere si fi esun kan eni to je olori osise l'office are orilede Nigeria pe koda o ti nigba ti tin beere wi pe ki won phone na ni die ninu awon owo eyi ti won ri papa owo ti han kokko ya soto fe ile ise ohun lati bere ise pe ki won bu die so na lapo to si pe o nlo re gba owo lowo ohun nipase awon eyan kan pe tara ko lo ngba funra re in dogbon o rora ngba sawon apa abi kan ti won o le topase di odo re be o lo pe o si asilo ipo eleyi ti ti won gbe si lorilede Nigeria ti pe o tun dogbon lati ma dowo bo iwa odaran loju o Adeyemi oni o tun sapejuwe igbaja bi amila gege bi apayan ati eni ti ma lo awon eyan ti ma lo re gbemi awon eyan lasiko to pe ipade oniroyin kan to se ni yanya o be o na ni iwe ti gbaja bi amila ko nipase agbejoro re yi ni bi Adeyemi lere wi pe igbese to nfe ko lo re gbe bayi oni pe gbogbo awon fanran gbogbo awon iwe gbogbo awon oro ele to wu ko ti so sita ni ori awon aye to wu ko le je boya radio boya mo maworan boya awon oju opo ikanse re ni kokan ni ko tete lo ri ko awon oro re je ko si tete ri pe o n toro aforijin o kere tan ninu awon iwe iroyin ojojumo ile yi marun ototo bakan na oni ko nawo oro itoro aforijin ohun si awon oju opo ikanse re ni nibi ti o gbe oro eleyi to je ti ipade awon oniroyin to fi lede ohun to ti gbe won jade ngba na be o na ni oro tun jade o wi pe o gbodo ko iwe kan sile eleyi ti yo ma je ri ma je mi so fun wi pe ohun otun ni tese waju lati tun ma so awon nkan ibaje kankan nipa gbaja bi amila mo iwe na o ni won ko taara si Adeyemi eleyi to je wi pe o si ti wa niwaju ile ejo giga ijoba apapo to nbe nilu Abuja pelu ami danimo ti ejo eleyi ti won pe ni FHC stroke ABJ stroke CR stroke 652 stroke 2026 FRN versus Prince Adeniyi Adeyemi Matthew ati ile ise kan ti won pe ni ORS lori esun pe o pe o se makaruru o yi iwe be o na lo si tun lo re ma ma se eda iwe igbani sise loruko gbaja bi amila nigba to je pe ayederu ibuwoluwe ti gbaja bi amila lo gbe sori e to tun wa je pe iwe ti ile ise are le yi fi mo ko iwe si gogo awon ibi ti an ba fe ba soro won ni o lo re se eda re lona ti o bofin mu to si mama to se to gbe ara re kale gege bi osise ijoba orilede Nigeria ninu iwe na oni won ti menuba awon esun mesan eleyi ti won yo jade ninu oro ti Adeyemi so ninu ipade oniroyin eleyi to pe nigba na won ni nibe o na lo ti pe ohun ni adari agba fun le ise ajo Presidential Foreign Intervention Promotion Council ile ise eleyi ti ijoba orilede Nigeria nipase ile ise are ti won ti so wi pe ayederu ni to si fi esun kan gbaja bi amila wipe o n bere ida 48% ninu owo kan ti an gbe kale wipe ki won o fi bere ile ise ajo ohun tin lo bi 27.4 billion naira eyun billion 28 ni 30 o din pese pese eleyi to pe gbaja bi amila o lohun o gba ida 48% ninu re ngba na eyi ti an pe ida 48% ohun o je iwon billion 2 ati abo naira 12.5 billion naira bẹ́ẹ̀ ló tún pé gbàjàbí àmìlà nígbà kan nípasẹ̀ àwọn èèyàn kan tó díbọ́n tó ní pé kí wọ́n bóun gbowó ọ̀hún láti ọwọ́ ẹ̀yìn kùlé ó gba 400,000 naira 400,000 naira lọ́wọ́ òun nípa àwọn ọ̀rọ̀ ìgbanisíṣẹ́ sínú iléeṣẹ́ àjọ ọ̀hún nígbà tí àwọn bẹ̀rẹ̀ nínú ìwé tí gbàjàbí àmìlà tọwakọ̀ ọ̀hún ń lo ti sọ di mímọ̀ pé òun ò fi ojú òun kan Adéyẹmí rí bẹ́ẹ̀ lòun ò sì ní àjọṣepọ̀ kankan bí ti wù kó mọ̀ pẹ̀lú rẹ̀ o.
6: Ní ìgbà tí Jésù ń kọjá lọ lójú ọ̀nà Jericho, bá ti mẹ́wàá fọ́jú wà lẹ́nu ọ̀nà tó ń ṣagbe, ó kígbe lóhùn rárá, Jésù ọmọ Dáfídì, ṣàánú fún mi. Àánú tí ń bí ìrànlọ́wọ́ Ọlọ́run, mú ni jẹun pẹ̀lú àwọn ọba aládé, láìrótẹsẹ̀ tàbí ìwà wa fìlí èmi àti ẹ ṣe bùgbé. Ìyẹn nínú àkàṣe ìṣòro tó máa wáyé ní 10th of July 2026 nínú ìjọ Divine God of Revelation International Church, aka Redemption Land, bẹ̀rẹ̀ ní 9 PM. Àkòrí àánú kejì. Gbogbo ènìyàn ní Jésù Olúwa wa máa fún ní oore ọ̀fẹ́ àánú ẹlẹ́ẹ̀kejì. Darapọ̀ mọ́ wa nínú ìjọ wa tó wà ní number 18 Babatunde Oyerinde Street, Aba Àpáta, Ijókòdo, Ìbàdàn. Àwọn ìránṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí tó máa ṣiṣẹ́ ìránṣẹ́ ni Pastor Timothy Adeyemi, Pastor Dele Balogun, Pastor Barnabas Fadare, Pastor Ayo Ilori, Lady Evangelist Olamide Bolarinwa, Evangelist Segun Desili, Evangelist Goke Bajowa, Olùgbàlejò Prophet and Pastor Mrs. E.O. A.B.O. Mofari J.P. Àánú ẹlẹ́ẹ̀kejì kò ní fò mí lórúkọ Jésù, lórúkọ Jésù.
7: Ìdàgbàsókè ìlú tó ń tọmọnìyàn kì í ṣojúṣe ìjọba nìkan. Àfihàn Team 2020 Club. Ẹgbẹ́ tí ò lọ́wọ́ ìjọba nú tó ń ṣiṣẹ́ takuntakun fún ìdàgbàsókè àwùjọ àtọmọnìyàn. Ó ti wá pé ọdún mẹ́fà táwọn ẹlẹ́yin ju àánú tẹ̀rọ wọn ṣọgbà kóra wọn jọ ní 2020 lásìkò COVID-19 láti ṣèrànwọ́ onírànran fáwọn tó nílò ẹ̀. Genesis Hotel along Challenge Molete Road láyẹyẹ ọdún mẹ́fà pẹ̀lú ìkówójọ ₦150,000,000 fún Humanitarian Hub Team 2020 máa wáyé lọ́jọ́ 11 oṣù kejìlá ọdún yìí. Alhaji Rashid Olawori, ọmọ òkú ọrún Sẹ́ríkì Àdínì ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò di Grand Patron ti Alhaji Amutiat Ladoja yóò di Grand Matron. Àwọn àlejò pàtàkì tí ó wà kalẹ̀ lọ́jọ́ náà: Distinguished Senator Sharafadin Abiodun Ali, ẹ̀ka àrùn Balógun ilẹ̀ Ìbàdàn, Olóyè Adégbòyìgá Taofik Adégòkè FCA, Ààrẹ ẹgbẹ́ ọmọ Balógun ilẹ̀ Ìbàdàn, Ambassador Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó, Olóyè Nureni Àkàbí Babaléba, Laguna Balógun ilẹ̀ Ìbàdàn, Alhaji Abọ́sẹ̀ Adédìbú, Comrade Akin Ọládẹ́jọ, Deputy National President Nupeng, Barrister Kehinde Yekin Agbọ̀nà, Team 2020 President Lunkede. Team 2020, ìrànwọ́ ọmọnìyàn fún ìdàgbàsókè àwùjọ.
8: Bẹ̀rẹ̀ ọjọ́ rere rẹ pẹ̀lú Brentmore. Brent, orúkọ tó ń gbé lókàn àwọn èèyàn, ayò mọ̀lẹ́bí, níbi tẹ́ ti máa rajà lójú kan, lówó tí ò fani lápùyà, àwọn nǹkan èlò ojoojúmọ́ inú ilé pọ̀ rẹpẹtẹ ní supermarket wa, àjẹ́ǹjẹ tó jẹ ni Brent bread. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ń ti bakery wa jáde, snacks, donuts, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àjẹpọ́nlá lóúnjẹ tẹ́ ẹ bá jẹ ní Tree Brent. Bẹ́ẹ̀ la dẹ̀ lóríṣiríṣi oúnjẹ, abalajọ tí wọ́n fi ń pe kitchen wa ní the second kitchen. Àwọn ọmọdé ò kí ń fi ice cream Brent ṣeré. Brent Ruby ice cream. Bẹ́ẹ̀ ni popcorn wa àti shawama. Oh yes, ní Gema kedu wa. Ẹ ó tún fẹ́ dó díẹ̀ sí. Bẹ́ẹ̀ lẹ máa ra oríṣiríṣi quality ní Unisex Boutique Brent. Gbogbo ń tẹ fẹ́ lójú kan ló wà. Brent, ìjáde ẹlẹ́nìí yà sí Brent. Kí wọ́n náà gbádùn ayé pẹ̀lú owó péréte. Brent wà ní Dogo Bus Stop Àpáta Ìbàdàn. Sọ́mi ọjà ó di fẹ́ ròdì Ìbàdàn. Takí Ògbómọ̀ṣọ́ opposite Amlodo FM Mọ́níyà Ìbàdàn. Àti ẹ̀ka wa tó wà lẹ́gbẹ̀ẹ́ Bovas Olómi Academy Ìbàdàn. Ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa at Brent Supermarket. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 091-600-00535. Brent, stay healthy, stay happy.
9: Ó dé sí aláwọ̀ fanúbámiṣẹ́.
10: Àrùn ọlọ́run ló fara lórí gbogbo èèyàn. Láàárín ọ̀sẹ̀ mọ́kànlélógún 21 prophetic Wednesday. Ó ti bẹ̀rẹ̀ láti April 29. Every September 16 kò tó parí o. Àkòrí tí ọlọ́run fún wòlíì. Àjíjọlá Adébáyọ̀ Johnson. Máa jẹ ẹ̀mú àánú. Ẹ̀rọ wìtìwìtì ó yá ní CAC. Mugbin of Shelter. Palace of Victory. Nínú pàdé agbára yìí o. Bàbá aláàánú Jésù fúnra rẹ̀. Nípasẹ̀ àánú ọbẹ̀ sọ̀kẹ́ ìṣòro lábẹ́ ìgbé olólórí àwọn ìránṣẹ́ wòlíì káìsí ògúnjábí wòlíì wùmí jésù yínká apọ́sítù paul ajíbọlá olùṣọ́àgùtàn olúfẹ́mi èlíjà ìmọ̀ wòlíì ìlú olúwakáyọ̀dé pẹ̀lú ọ̀pọ̀ olórí ẹ̀mí ló mọ̀ wòlíì ajíjọlá adébáyọ̀ johnson wọ́n máa sọ̀rọ̀ àṣẹ bàbá aláàánú fúnra rẹ̀ jésù yóò máa fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ aago mẹ́sàn-án òwúrọ̀ wọ́n máa pàdé gbogbo ọjọ́ Wednesday gbogbo ẹ̀ nínú ìjọ CAC Mutual Shelter Palace of Victory Odò-ọ̀rẹ́ ilé number 3 Àyẹ́ṣọ́lá street opposite the Wise Hotel Ìbàdàn bí ìwọ náà bá fara hàn àánú òní ṣe tiẹ̀ tì.
11: CAC òkè ìṣẹ́gun ìgbàlà lójú district headquarters ti tẹ́ pẹpẹ ìsọjí alágbára ọlọ́jọ́ mẹ́ta 3 days powerful revival pẹ̀lú àkókò. kò rí. Lórúkọ Jésù, in Jesus name, tẹbi ati kọ pe ni orúkọ yìí ni ki gbogbo ẹkún ma wọlé. Bẹ́ẹ̀ ni gbogbo èdè ń dáwọ́ ara wọn ti yanu si ń sẹlẹ̀. Láti ọjọ́ Monday 6th to Wednesday 8th July 2026. Láàgọ́ mẹ́rin àbọ̀ rọ̀lẹ́. 4:30 PM Làdúrà fi máa gbọ́dọ̀ girigiri. Thursday 9th July ni praise night. Pẹ̀lú àkòrí, èmi ó fìyìn fún orúkọ rẹ̀. Ọjọ́ Sunday 12th July ni Thanksgiving 45 years founder anniversary ni 10 AM Ẹ̀bọ̀ Ọlọ́run làkórí ẹ̀. Ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alàyè ni ó ṣiṣẹ́ ìránṣẹ́. Dábẹ́ pé bàbá wa Pastor Dr. Michael Fálọ́wọ̀ Gẹ́pì, District Superintendent, Pastor Fálọ́wọ̀ Àdúrà Gbẹ̀mí Samson, Pastor Ayọ̀ Ajẹ́túnmọ́ bí Minister. Lára àwọn olórí ẹ̀mí, Evangelist Olanike Oladeti JB, Evangelist Yami David Latabule, Tito B. Jesu, Evangelist Oluwatoyin Fálọ́wọ̀, Evangelist Adéronke Oyedeji, Wale Fitri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. CAC Òkè Ìṣẹ́gun Ìgbàlàlójú District Headquarters wà ní opposite New Gbagi Market, New Ife Road, Ibadan. Olùgbàlejò àgbà Chief Dr. Salimanu Akani Oladeti, tẹ́ra pọ̀ mọ́ wa kájọ sí ẹ̀rí rẹ̀ dájú lórúkọ Jésù.

0: alábàápín nínú ìsọdọ̀tun àtòkè wá ní The Light of Power Evangelical Ministries International. Ẹ darapọ̀ mọ́ wa fún wákàtí mẹ́sàn-án pẹ̀lú Jésù. 9 hours with Jesus Christ. Gbogbo ìjọ Kristẹni láwùjọ máa darapọ̀ fún ìsìn alágbára yìí ní gbogbo ọjọ́ Wednesday kejì lóṣooṣù láti aago mẹ́sàn-án àárọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. Àwọn tí yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ Pastor Ademola àti Pastor Mrs. Kehinde Adeniran JP, Pastor Olúṣọlá àti Pastor Mrs. Taiwo Ọláwọyin JP àtàwọn ẹni àmì òróró Ọlọ́run mi. Èmi ò ní dàwátì níbi ìpàdé tó ń sọ ayé ẹni dọ̀tun yìí. Jésù retí rẹ̀ o. Ìpàdé yìí yóò máa wáyé ní gbàgede ìjọ No. 1 The Light City ní àdójúkọ Olóhundé Ẹlẹ́yẹlé Road Ìbàdàn. Wákàtí mẹ́sàn-án pẹ̀lú Jésù. Wá kò di àṣẹ́gun.
1: Lagiliwa FM 96.7.
2: Ẹ̀dọ̀ kí ìròyìn.
3: Ẹ káàbọ̀ padà, ẹ̀dọ̀ kí ìròyìn ló ń tẹ̀sí ọwọ́ wájú ìkànnì Lágelúre 96.7 FM. Ẹ má gbàgbé pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa, ẹ lóore ọ̀fẹ́ àti mọ wá kétékété ìkànnì bá dọ̀rẹ̀ Facebook ti Lágelú. Ẹ tẹ̀sójú ẹ̀ bó ṣe ń lọ inú kulù gbóhùnsáfẹ́fẹ́ tá a wà yìí náà lẹ́mọ̀ lórí ọ̀fẹ́ àti àǹfààní láti máa rí. Ẹni tí ṣe olùdíje lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM dupò gómìnà ọ̀nàrẹ́bù Bímbọ Adékànbí tó ń ti igbákejì rẹ̀ tí wọ́n jọ dìde níbi ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 ọ̀nàrẹ́bù Muftau Okun Salawu. Òun náà ni wọ́n máa ń tẹ̀síwájú nínú ìrìn àjò ẹ̀ṣẹ́ mo dúpẹ́. Wọ́n mọ̀ lóore o sí àwọn tí wọ́n jẹ́ adarí àti àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM. Wọ́n ní ìrìn àjò wọn ó bá sí Ògbómọ̀ṣọ́ North, Ògbómọ̀ṣọ́ South àti ìjọba ìbílẹ̀ Oríire. Wọ́n ní gbogbo wọn pátápátá tí wọ́n jọ rìnrìn àjò yìí pẹ̀lú ọ̀nàrẹ́bù Bímbọ Adékànbí ni wọ́n fi ẹ̀mí ìmoore wọ́n hàn fún àtìlẹ́yìn èyí tí àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n ṣe fún wọn o. Ọ̀nàrẹ́bù Adékànbí tó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APM tí wọ́n túyáyá túyàyà jáde láti fi oríire rẹ̀ hàn wípé àwọn náà wọ́n láǹfààní láti kí pokú oríire tó já mọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹni tí ó díje dupò gómìnà lábẹ́ ẹ̀ṣẹ́ ẹgbẹ́ òṣèlú wọn. Ó ṣe lálàyé fún wọn pé ṣe ẹ rí ìfarajìn pé tí ẹ̀yin ọmọ ẹgbẹ́ òṣèlú APM ṣe ó hàn nínú ìrìn àjò èyí tí àwọn ń bá kiri lórí pé ẹ ṣe mo dúpẹ́ o. Ó sì jẹ́ kó hàn pé ẹgbẹ́ òṣèlú APM ti di gbajúgbajà àtẹ́wọ́gbà láàrin àwọn èèyàn tí ń bẹ ní tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó kí wọn ó sì ṣe lálàyé síwájú pé ìṣọ̀kan àti ìfaraẹnijìn ó mọ̀ ṣe pàtàkì ó ṣe kókó nínú ìrìn àjò èyí tí àwọn ń rìn nípínlẹ̀ Ọ̀yọ́ yìí o pẹ̀lú iṣẹ́ òṣèlú tí àwọn gbé dání lórí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027. Ọ̀nàrẹ́bù Adékànbí ọmọ tó tẹ̀síwájú nú ọ̀nà rẹ̀ wípé gbogbo ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ ẹkùn ìdìbò tí àwọn tún ti láǹfààní láti tún rìnrìn àjò ẹ ṣe mo dúpẹ́ sí. Ṣe rí ètò ìṣèjọba àwarawa ó jẹ òun lógún gan ni. Ètò òṣèlú tó nítumọ̀ ó jẹ òun lógún gan ni. Ṣe rí ètò ọrọ̀ ajé eléyìí tó lóòrìn ó mà jẹ òun lógún. Kẹ ẹ tún wá wò ó ètò ẹ̀kọ́ tó nítumọ̀ òun tún ní ìfọ̀kànbalẹ̀ lé lórí pé gbogbo rẹ̀ lẹ́jẹ̀ mú kẹ́ẹ̀kẹ́ mú túntún rẹ̀ lẹ́yìn tí òun rù kiri tóun sì ń sọ fún yín pé kẹ́ ẹ gbọ́ dáadáa. Ṣe wá rí rírọ̀ àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin lágbára oh my god ẹ tí ì rí nkẹ́kẹ́ àwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni. Ṣe rí ìdàgbàsókè ọmọnìyàn àti ìgbáyégbádùn àwọn ọmọnìyàn wọn ni gbogbo rẹ̀ lòun kó sí ẹ̀gbẹ́ sọ́tún sósì síwájú àti sẹ́yìn tóun tún kò dání wípé àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn mọ rírì ètò ìṣèjọba àwarawa ju bó ti ṣe ń wà tẹ́lẹ̀tẹ́lẹ́ rí lọ tí ni pé kẹ́ ẹ dìde kẹ́ ẹ múra ogun kẹ́ ẹ múra láti ṣiṣẹ́ takuntakun o fún ẹgbẹ́ òṣèlú APM fún ètò ìṣèjọba rere àti ọjọ́ iwájú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nípínlẹ̀ Ọ̀yọ́ kí àwọn lè ṣàṣeyọrí ti alákànṣepọ̀ nígbà tó láǹfààní àti máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Ọ̀nàrẹ́bù Bímbọ Adékànbí ó mọ̀ sọ pẹ̀lú ẹ̀dùn ọkàn nínú ìmírí wípé ó mọ̀ ṣe òun láàánú nígbà tó dé ìjọba ìbílẹ̀ Oríire láti sọ̀rọ̀ níbi tí nǹkan dé dúró lórí ọ̀rọ̀ ètò ààbò èyí tó jẹ́ pé gbajúgbajà ni ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà ati gbogbo awon isele to sele nijoba ibile yi nigba to lanfani ati yoju si awon molebi awon ti won ko lo iyin awon akeko ati awon ti won je oluko won tin be lakata awon ajinigbe titi disin yo o se won pele o kedun pupo pelu won gbogbo awon molebi awon alajose gbogbo awon ara ilu patapata leyin na lo tugbera lo sile oluko kan ogbeni michael oyedokun todo logbe eti o nko won nimo isiro nile eko na ti won ji gbe lo to si je pe loju gbogbo awon eyan na ni won ti gbe si pe awon omulere o ti won si se kupa okunrin ohun oro agba ladura ipe ki olorun oba ko tese afere re afefe rere ko si fun awon molebi ni okun ati aya lati le gba adanu lanla ele to deba gbogbo won yi o leyin na lo tun gba ladura ipe ohun gba ladura o ipe ki olorun ko tun da awon akeko ati awon oluko mo ipada si akata awon molebi won o ati ile won lapapo ipe ki won si pada ma jo se asepo togunmo pelu awon eyan won o si nigbagbo wipe laipe laijina won lanfani lati pada sile ki awon eyan won ki won fokan bale kekere bayi die na loku tori joba ipinle oyo nsese takutakun lati ri pe won gba awon eyan won pada o lara awon ti won wa lanfani lati ko worin pelu honorable o na ni awon ti won jade ti won si lanfani lati gba oroke ninu egbe oselu ohun dupo lo sile igbimo asofin nibi ta ti ri honorable shina pella ele ti o mo soju ekun idibo oyo north central district honorable john oki abioye fu ogbomoso north ogbomoso south ati ijoba ibile oriri honorable sanjo adedoyin fu ogbomoso south state constituency honorable bumi oloranti fu ogbomoso north constituency honorable akinola johnsi ogudele fu orire state constituency won ni gbogbo won ni won ko worin pelu honorable bimbo adekanbi lati se irin ajo adupe o mo dupe lowo yin o ese pupo o gbogbo eyin ara ilu gbogbo eyin agbagba ninu egbe oselu apm
2: irin ajo oselu alagbara kan eyi ti o bi ki awon ekan oselu ti won je ogoro ki won ya jade lati inu egbe oselu kan ni ipinle oyo eleyi to je pe yo mu ki ayipada kode ba oju ojo oselu ni ipinle na ni imurasile eto edibo apapo odun 2027 on lo mo ti foju han loni wipe yo waye o pelu bo se je wipe awon ekan oludije ti won fe lo si ile asofin lokan ojo kan ninu egbe oselu People's Democratic Party PDP ni won ti kede re wipe awon ti setan o lati ma tele eni to je oludije dupo gomina labi asia egbe oselu PDP ambassador Taufik Arapaja lo si inu egbe oselu eyi o wu ko le kede re wipe ohun fe mo ka won lo won pe baba awon setan e sa mo le waju ni ipinu yi oni o waye ninu atejade kan ti won fi lede ni ojo aje Monday ana leyin ti won ti se ipade pelu awon eyan toro kan eleyi to je pe ambassador Taufik Arapaja gan fun re n lo pe ipade ohun eni to je oludije dupo gomina labi ase egbe oselu PDP to si tun je pe ohun na ni adele akowe apapo fun egbe oselu ohun eyi to se pelu gbogbo awon eyan ti an jade lati dije du ipo to ni se pelu ti ile asofin labi ase egbe oselu na awon iko ohun ninu eyi ta tiri awon oludije meta ti an fe lo si ile asofin agba senator ati awon merin lami tawon na fe lo si ile asoju sofin House of Representatives ati awon mejile ni ogbon ti awon na fe lo si ile asofin ti ipinle oyo ni gbogbo won jo panupo ti an si fun ambassador Arapaja nimoran wipe ko jami o jai lori idije dupo gomina re pe ko ku onbe ko si je ki awon fi egbe oselu PDP sile nitori pe egbe oselu ohun o wule ti di aherepe ko si mo ku awon lo sinu egbe oselu mi to la mi laka tori pe gogo bi o ba nlo n la won ba lo ninu oro eleyi ti won so ti o si dikika si eti gogo awon ti an wa ni joku ohun ninu atejade na eleyi to je wi pe okan ojo kan awon ikan oselu bi barista Michael Folonso lana honorable Ogunsina Murita Laniyi honorable Peter Olusina Olapoju ati honorable Sunday Babatunde ni ojo jumo buwolu oni gbogbo awon oludije yi ni o ti bu enu ate lu iru isowo se isakoso ati ti ipo adari eleyi ti gomina se yi makinde nse won di e biru ti o si bu enu ate lu wi pe gbogbo nti isakoso re to mu lowo ti nse o na ni iyanje ka geran mawo fun awon ti o je adari ati agbagba ninu egbe ati pe ko ti e fi oju re ko fi wo awon ipa ti ko wa awon ti an ti ko si idagba soke egbe oselu na be o na ni awon eyan wonyi ni an so di mimo wi pe awon oniruru idajo to waye ni ile ejo lenu lowo lowo yi on gan lo ti wa se akoba to si so egbe oselu na di ere ehe ni apapo lorilede Nigeria eyi to mu ki o je wi pe gogo awon omo egbe won o ti e mo bi ojo waju won yo ti seri ninu oselu mo to je pe enikan o le so wi pe ibi to tun ku to won o dagbare lagbo oselu nipa sisamulo egbe na nigbati o wa se lalaye wi pe awon o olooto lawon je si ti marapaja to je iko ti oselu ti arapaja to kojo o pe gbogbo awon eyan ti awon je oludije to fe lo si ile asofin ohun oni awon ti jeje o lati tele ikan asoju orilede Nigeria nigba kan ri ohun lo si inu egbe oselu yowu to ba ti yan laayo wi pe ibe lohun lo oni be ona lo si se ni alaye wi pe gbogbo awon ati oro to ba ti ni se pelu igbaye gbadun awon eyan to je ti araalu ti awon si se to ohun na ni awon ori o pe awon ko lo sinu egbe mi ele ti arapaja ti ba nko awon lo ewe eni ti o je alaga to je akowe fun ijoba ibile ila orun gusu ti ile ibadan to se ku onipo lenu lowo lowo yi ti o tun je oludije ti o ve lo ri soju awon eyan ekun ila orun ibadan gusu ti ibadan elekeji ni ile asofin ipinle oyo honorable onimero Sunday Babatunde nlo na lo ti fidi atileyin ati ije olooto re ati oniruru ajosepo ohun isokan re han si eni to je adele akowe apapo fun egbe oselu PDP ambassador Taufik Oladejo Arapaja nibi to ti so di mimo wi pe gbagba nlo nwa o leyin ohun ati awon alatileyin re

0: All right. Jẹ́ ká máa kíra wa kú dédé wo gbọ́ bí tẹ́ ti ń láǹfààní láti máa gbọ́ ìkànnì ìkànnì lágẹlú rèé lágẹlú 96.7 FM òkè gájò òkè ilé falafẹ́lẹ̀ lẹ̀ nílẹ̀ ìbàdàn ó yá káṣẹ̀ káṣẹ̀ káṣẹ̀ we go again. Àwọn èèyàn ó tún láǹfààní láti gbẹ́nu sí láàárọ̀ yìí tọ́ra tún ti po gbogbo rẹ̀ pápá àtòkè àṣálẹ̀ ó yá join together gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ fún yín Maryland mo wà ráró yọ kan wọn náà lọjọ kan o ti ń da bí àjọ ọ ń da bí àjọ sọrọjọ tí ọba wọlé báyìí yọ wọlé wẹrẹ ni wẹrẹ bí o lè lóru káàṣì ẹ *347*1004*2 àṣì ni o sórí láàárọ yìí ọkàn mi sọ fún mi pé wọ lọkàn ṣùgbọn ọ ń dagunlá pé so lè jẹ wọsá ẹbí ṣe máa ń ṣèyàn nìyẹn sọ wá rí gbogbo nǹkan láyé yìí pẹ̀lú time ni o àsìkò gbà téèyàn bá wá ń dàgùn láhùn ìgbà tí kinní yẹn ti fẹ́ sẹ́ẹ̀tì sójú ẹ̀ nìyẹn ọwọ́ agun kéèyàn ó gbé ìgbésẹ̀ èmi ní lọ́ọ̀kì mo máa ń jẹ gbogbo tí n bá ti play mo máa ń jẹ àti gbọ́ so play o lè jẹ for possible ìyẹn ni pé o ò ṣe gbìyànjú o ní lọ́ọ̀kì ṣùgbọ́n o ṣe gbìyànjú ìgbìyànjú lọ́ọ̀kì láì ṣe gbìyànjú zero ni àtẹ̀mí bá kọ lẹ́tà sí tí wọ́n bá fẹ́ ṣe tí wọ́n bá fẹ́ gbà àwọn èèyàn sí tẹ́tẹ́ wá ní ká wá fún interview ìyìn rí bí interview tí mo lọ mo máa ń ní lọ́ọ̀kì wọ́n pè wọ́n mú mi ókè so apply wọ́n fún yín ní gbèdéke wípé látọjọ́ báyìí sọjọ́ báyìí ẹ apply o ẹ submit application o ìwo submit ọwọ́ á lọ ọbẹ̀ kò sírú lọ́ọ̀kì tó lè gbé débẹ̀ apply kò ṣeé ṣe bá ní lọ́ọ̀kì jù bẹ́ẹ̀ torí pé apply yẹn ò lè fún ọ ń ṣẹ́ tó ò sí lára àwọn tí wọ́n fẹ́ interview ọkàn tó gbé lọ́ọ̀kì padà lọ́lé náà ni torí gbẹ́ngbà wọn bá ń pè wọ́n wọlé àwọn tó ń apply náà máa pè mr kiníkan torí pé wọ́n apply ó kọ̀ rí ò lè jáde ńbẹ̀ so ìdí nìyẹn tó gbé gbogbo téèyàn bá ní ìgbìyànjú ó ṣe kókó bó o bá ní talent náà tó ní talent tó lẹ́bùn fi gbìyànjú kun cristiano ronaldo òun náà ní tálẹ́ǹtì tiẹ̀ ṣùgbọ́n ó fi ìgbìyànjú tó pọ̀ gan-an ó fi kun bí ọba ṣe bẹ́ẹ̀ ni messi bá jìnà sí tèfètèfè torí pé messi ní tálẹ́ǹtì ó wà more talented ṣùgbọ́n messi náà fi gbìyànjú kun ronaldo òun ò ní tálẹ́ǹtì tó ṣùgbọ́n ó dọ́bù gbìyànjú tiẹ̀ lọ́jọ́ ìwọ oje máa fi wọ́n kọ̀m̀pì ara wọn ní àfijọ́ ń fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ ìgbìyànjú ṣe kókó ìgbìyànjú ṣe kókó kò sí rẹ̀bùn tó lè ní ọba ti fi gbìyànjú kun gbàgbé yẹn *347*1004*2 àṣì ló máa gbé ẹ débẹ̀ tó ọba ti sẹ́ndì kóòdù yẹn wọ́n máa dá mẹ́sẹ̀jì padà fún ẹ wípé tíkẹ́ẹ̀tì mélòó lọ fẹ́ méní méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà iye tó bá wù ọ ni ò play ṣùgbẹ́ yọkan tíkẹ́ẹ̀tì 500 ni ìrànlọ́wọ́ amòye tágbára rẹ̀ ká orí sì yàtọ̀ sórí ibi ẹlòmíì ti ń play 25 tíkẹ́ẹ̀tì ẹlẹ́yọkan ó sì máa jẹ bó ṣe jẹ́nu luck àsìkò tiẹ̀ dẹ́nu ọba ti àgàn mú iye tíkẹ́ẹ̀tì tó fẹ́ rà yẹn wọ́n wá gbé wáyé pé ṣé transfer lọ́fẹ́ sí àbí ussd code ìwọ́tẹ̀ 1 yẹn transfer nìyẹn ó lè rọrùn ní ussd code yẹn ọ̀pọ̀lọpọ̀ ò lè understand it but tó bá ti tẹ 1 yóò gbé transfer yóò wà fún ẹ ní bank details tó ti ra tíkẹ́ẹ̀tì yẹn bank details yẹn bó o bá ní owó lórí bank app ẹ o lè ṣá direct bó o bá ní tó gbé cash lọ́wà lọ́wọ́ ẹ lọ sọ́dọ̀ àwọn oní pos gbé báńkì ẹ bá ń san iye owó báyìí sí bóyá 1000 bóyá 15 bóyá 2000 500 sáà ní tíkẹ́ẹ̀tì ẹ yọkàn sá tí wọ́n bá ti bọ́ ọ san mẹ́sẹ̀jì ó dùn lórí fóònù ẹ pé nọ́mbà rẹ ti wà eligible kò jù bẹ́ẹ̀ náà lọ kọ́ mọ́ retí pé ayọ̀ ló kù mo ní àwọn àlejò níwájú mi ń bí lára àwọn tí wọ́n jẹ káṣẹ ní ọ̀sẹ̀ tó kọjá mọ́mí wa ẹkọ ojúmọ́ wa ẹ súnmọ́ bẹ̀rẹ̀ díẹ̀ orúkọ yín mà.
1: Orúkọ mi ni wasila tamzat.
0: Ok láti oríta
1: new garage
0: yẹ mo dára ti pé kí lorúkọ dáàdi wa mr olaoluwa adeyemi èló ni alájàjẹ 500,000 ẹyin ni ẹyin lè gba jackpot wa lọ́jọ́ friday ẹ igawo lẹ ti n play.
1: Ah, ati january mo ti n try bo gba to di bi osu meji seyin mo ma nta ni monday ma te yokan ni monday ma ta meji ni
2: ni meji esun si waju die
1: ma ta meji ni friday every friday ma ta meji meji
0: okay
1: so o ti e ti fe convince mi nigba ileja lo ti e ti lo ti fe yo lebi mi ti alawon alejo repete so ma sha ta meta dojo yin amo mi te no bu te ke ewe fo lo ka lo ra mi ni raja re ma ta mo ma ti te so pe tin ta lati jo yi mi fe awon mo mi atawon to ba aso so mo sha ni oke e sha fi mi le mo sha ta meta ah igba ti won wa pe dori I to gba eran ati 500,000 mo ni ye olodum
0: ayi yi o tun bo si sugbon gba te fokan si
1: ah mo sha mo pe ni dajo
0: Friday beni beni
1: so mo sha se tera mo ni igba to wa dojo Friday phone me jin mo lo mo ni mo je to en ti mo ti e to ba mi nse yen ni ka alaja ah e sha jo o ni won tin ke ma relent na mo ni mi o ni relent olodum ma fi da mi lare so mo sha se ta meji lojo eniye bo mi wa gbo radio mi gbo kan mu ko wa shop before mi se dun niyan ni woman to wa le alaja phone e ma ndun mo ni mo da kuku gbo cashier radio gbo cashier mo ni to
0: wa ya won ti e ti se drop we say ati e mo nkeke
1: so bo si wa le o ni 15 after 10 la wa ah mo ni won ti fe pari e o ni sha gbe ni mo sha se gbe phone hello to ba ni e le ru koko ba mi ejo ta lo nsoro mo sha daruko pe daru gbo ti mo wa je ti gbo mu yin in fact ah yo mi kun lojo yen so mo dupe gan lowo olorun tori ore ti mi ti ah ti mi expect ti mi ti e gbari
0: o bo sasiko
1: olorun se fun mi
0: o bo
1: sasiko mi gan
0: congratulations congratulations awon madam fi se ye yen
1: ko ah won gbo ti mu list wa
0: won mo lisi wa owo ti mommy ji owo ji wa lowo mi e je aje ti ado nbe o ya mo fe se bayi mo fe se bayi ti wa la eh daddy eh ga let him play cash
3: o se
0: die esun ma kini yen die eh o se die
3: o se die
0: eh de lanfani ati
3: jeri
0: e jeri ele leje
3: 250
0: for be yeah o la e se strong die ni
3: o so je do ko mo strong
0: be ni e so lojo yen na pe strong ti mo ni pe ke pele o pe malaria ko nkan
3: se ko
0: e pele
3: eh
0: yin na jeri
3: pe jeri
0: iya bo eh ni lekan pe se kini ri sa
3: e mo pe e yo ni gbiyanju
0: lolorun wa
3: lolorun wa
0: okay
3: so sa pe joko joko tolorun ma se ami si
0: that is see lojo Friday okay. Congratulations bo se je ni awon ti won lanfani ati je e ti free be yen ma e ti free be yen ma awon ti won lanfani ati je lojo Friday niyan ti e na ti je o ti de bayo se ti e na la wa yi oga kuko tera mo igbiyanju re ni o ma dagun la se ti e na la wa yi o ti go bayi je be lori 50,000 naira 070 lo bere re o pari pelu 2888 that's 2888 2888 egbe o gbe call re o mo fe fi awon isewo laaro yi o mi o fe fi awon isewo laaro yi o
4: hello
0: e kaaro o
4: Eka
0: ron. Akoju mama.
4: Yes, ron.
0: Oruko atadugbo te wa ima.
4: Olunde ni nsa.
0: Oruko yin ma.
4: Adiola sis.
0: Lati Olunde. Igba o le tin play cash.
4: Ah, lati osu to lo.
0: Se jeri.
4: Ah, in jeri o.
0: Eh, jeri, sugbe sa ngbiyanju pe yo sa bo be njo kan.
4: Bẹ́ẹ̀ni.
0: Congratulations, ẹ̀yin lẹ́jẹ́ 50,000 naira láàárọ̀ yìí.
4: Ah, Ọlọ́run ti wọ̀ ọ́. Mo dúpẹ́
0: o. Wọ́n pè yín láìpẹ́ yìí o, wọ́n bèrè account details yín ẹ farabalẹ̀ ẹ mú fòyín dání o. Ṣé gbọ́? Bó ṣe jẹ́ nìyẹn. Ìyẹn ti lọ bẹ́yẹn. Another 50,000 naira 081 lọ bẹ̀rẹ̀. Ọ parí pẹ̀lú 5503 lọ bẹ̀rẹ̀. Ọ parí pẹ̀lú 5503 ta lo wa nbe egbe ko yi o
5: hello
0: e karo o
5: e karo sa o
0: akojumo
5: awon ni yo sa o
0: ikan ni lagelu lati npe yin oruko ati adugbo te wa isa
5: Adewale láti Odòna.
0: Mr. Adewale láti Odòna ìgbà ọ̀lẹ́ ti ń pè káṣẹ.
5: Láti tó mọ́ àní àfihàn ìzáyé o.
0: Ṣé ẹ ti jẹ́rí?
5: Bàbá o.
0: Ọ̀dà ẹ jẹ́ àfi 50,000 naira wọ̀ kan láàárọ̀ yìí. At least atọ́ na in bad abi.
5: Bẹ́ẹ̀ni.
0: Díẹ̀ wálé nù ìyókù náà wálé.
5: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n máa pè yín láìpẹ́ sà wọ́n bèrè àkàndìtì sí. Ọ̀dà ẹ tẹ̀kẹ́. Yà. Ìyẹn ti lọ. Ẹ já sáré 100K *347*1004*2#. *347*1004*2#. Tabaku olori 100K yi and also 200,000 naira straight tarara 080 lo bere re o pari pelu 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 96 Hey. For number yi mama dema. Ma dema o, ma dema ki dema o. O ti le dema ki dema ki dema ju. Number yi ma dema o. Aye o ni mu o. Eni o ni number yi, Olorun lo ma jo titi. O drop. Eh, hey, won fe gba bi number me ni. Olorun lo ma bi ejo ni eleni tin gbianju aje. O connect, o connect. O connect.
6: E
0: ka aro o.
6: Yes sir.
0: A ku ojumo o.
6: Jesus se mo te ka se laaro Jesus se. Jesus se. Jesus se.
0: Ibarapa le wa ni.
6: Ibarapa ni o.
0: Mo ti gba voice yen.
6: Jesus se mo laaro yi.
0: Mo ti gba voice yen. Igbo ara aderu wa.
6: Eru wa ni o.
0: Eru wa ojoko adugbo o leru wa.
6: Okeola.
0: Okeola ni atosi school le wa. Mama gba to si school le wa mo ke ola mo ma bo e igba o la tin play ka se
6: o ti pe
0: e ti jeri
6: jeri o
0: e jeri
6: e
0: oda ko si wahala congratulation yin le je 100,000 naira
6: yes o se o
0: laaro yi
6: yes o se o
0: congratulations wo pe yin laaro e ma gbo e wa si bi ti network tori mo tin pe ati pe number yin tele ti o lo
6: network
0: emi na mo pe network ni mo mo pe network ni so won a pe yin pada laipe
6: se n
0: bo won kan bo e ti je already o ko si wahala koda bi network se ju be lo e ti je tori won sa make sure pa sa ri yin pe ni sa nti won si bere na oju account details ina lo atawon ibere kokan so bo se je niyan congratulations bo se je niyan iyan ti lo beyen eja lo sori 200,000 naira 200k 200k 090 090 0499 090 0499 ta lo wa nbe who is in the garden a little fine boy.
7: Hello.
0: E karo akojumo o orugo yan adugbo te wa yi David lati Mr. David lati challenge kini Goliath se fun yin
7: o se me ni
0: ki le se Goliath otoja yin le fi fiya je oda ko si wahala igba wo ni Mr. David tin takase se ti jeri e ku on bi radio
7: okay
0: sir te ti ku on be
7: okay sir mo ti ku on be
0: sir jeri
7: me
0: jeri sir e de relent
7: me ni fi relent
0: eni lokan pe sa je njo kan
7: oda e wo mo ni lokan ko ma ta je lo kan na ni so ni testimony mi ni ke
0: o man se yin bi pe ko ja yin na eyin na ke give testimony njo kan
7: olorun
0: ba e wa asset bayi na laaro yi iru Goliath te na tena ti o se yin ti o royin tena congratulations Mr. David eyin le je 200,000 naira laro congratulations congratulations so won ma pe yin laipe yi won a bere details yin o se je ni eyin ti lo be yen Gbenga ti de Gbenga yato ti de yo tun gbe wa de be laaro yi ohun ati awon

bíyẹ nọmba kan pápígbì ànímọ̀rọ̀ tí ọ̀rọ̀ àná ẹ̀fúnfì fẹ́ kí mọ ìwọ̀ pẹ̀ mọ́ mi rí olódùmarè kò ní kọlà kó gba gbé ẹlẹ́wọ́ òjò rírọ̀ kó gba gbé àpárà ìdọ́wùtọ́ gba gbẹ́kẹ̀rán máa ń létí ọ̀sọ̀ ìsọyẹ àgbàrá òjò kó má gbére pàdé rẹ̀ ní ọrí àkànní ọlọ́run oníjẹ́ kọ́kú má wà lọ́wọ́ olùgbẹ́ngà ó yàtọ̀ lórí rédíò náà ni olóríire ọmọ gbẹ́ngà ó yàtọ̀ àkànní ò èlé ọ̀yẹ́ ìjìlẹ̀gẹ̀ mi òkè mẹ́nilógún níbẹ̀ ní gbẹ̀tì ilé bàbá tó bí ọlọ́mọ mẹ́rin àbúrò bọ́ ẹ̀rin abẹ̀rẹ̀ bọ́ ẹ̀rin àkúnlẹ̀ bọ́ ẹ̀rin tó kù lọ́yẹ́ ti jáde adigbẹ́gbẹ́ lẹ́ran gbẹ́tì ilé ọlọ́yẹ sọmúrùmú lẹ́ran ilé ọlọ́yẹ èlé ọ̀yẹ́ ni ọ́ ọmọ àsọyẹ́ tán kí n tó ṣoru ìjì ọ̀lẹ́lẹ́ tí mo mú rù ẹkùn lọ́wọ́ gbọ́ngàn ṣoṣo ọ̀rí wípé àlògbó ni ọ́ mẹ́kùn níbà àlògbó tó rán lóbì lọ́jà bàbá yìí tàrẹ́ títí ó lọ kó fún ẹlẹ́mu ẹlẹ́mu dunnú olóbì ń sọ olóbì má sọ mọ́ ó ní ibi òkó wá bá lọ́ kó bá lọ ìjì ọ̀lẹ́lẹ́ ọ̀

0: Adédọlá pọ̀ ń bẹ́ ń bí àjọ ṣètò papọ̀ ni. Ó dẹ̀ ṣúọ̀ fún mi Ayọ̀mídé lọ sí ń bẹ lókè lọ́hùn. Ẹ̀yin èèyàn mi ń bẹ ńlé. Ẹ̀yin tẹ̀ ń bẹ lórí Facebook mi mo kí yín. Ẹ̀yin tẹ̀ ń bẹ lórí TikTok ti le Lágelú FM mo kí yín. Ẹ̀yin tẹ̀ ń bẹ lórí TikTok ti Gbenga Oyatọ Life mo kẹ́yìn náà.
1: Oh, olólùfẹ́ mi, olólùfẹ́ mi, olólùfẹ́ mi titi láíláí.
0: Ẹ mọ̀ pé nípele nípele laṣọ eégún. Labala labala leto ti ń bẹ nìkan nìyí. Gbà tẹ́ ẹ ti gbọ́ wa láti ìdájí láti òru tẹ́ ẹ ti ń gbọ́ wa lẹ́mọ̀ pé àwa nísìn kẹrosín ni Lágelú. Àwa ìsùn.
1: Kí olúwa kí ó ran Nàìjíríà lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ ṣe wá ń gbọ́ wa kátẹ́ ni pé bóyá ẹ ti ẹ̀ wá sùn díẹ̀. Torí pé ngbà tẹ́yìn bá ń sùn làwọn orílẹ̀-èdè kan bẹ táwọn ò tí ì sùn tiwọn. Ìdínú tí rédíò Lágelú fi jẹ́ àgbọ̀káyé. Ẹ̀yin tẹ bá wà pẹ̀lú wa. Ẹ lè mọ̀ wípé bí ẹnìkan ṣe ń kúrò lórí ìjòkó tí mo jókòó lé yìí bẹ́ẹ̀ lẹlòmíì jókòó síbẹ̀. Ìgbà kan lọ ìgbà kan bọ̀ ni ayé dúró títí láí. Kò sì sí àṣàdànù kankan. Kò sí àṣàdànù kankan nínú ètò tí ń bẹ ńkàn nìyí. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ètò wa ìdájí. Nígbà tí ẹ bá gbọ́ ti ìdájí tán. Ẹ gbọ́ pàdé yín yẹn. Ọláwálé Hamsat nígbà tó bá fún yín sọ́ọ̀tù. Bá fún yín tán irá àwọn èèyàn yín àwọn àgbọ́dúnú yín tán kàròyìn. Ẹ tún kúrò ń bẹ̀ ẹ gbọ́ akin akin yẹmí. Bàbá ọgbọ́n tó náà fún yín gbogbo nǹkan tó yóò fún yín ó tún fún yín tán ẹlòmíì tún débẹ̀. Èyí túmọ̀ sí pé àwọn kan bẹ wọ́n ti mọ̀ wọ́n mọ́ Lágelú. Pé o kò bá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Lágelú ní ń gbọ́. Àwọn kan bẹ àwa gan kọ̀líìgì wa àwọn tá a jọ ń ṣètò papọ̀ àwọn tá a jọ ń bẹ ilé iṣẹ́ a mọ̀ wọn délédélé ẹ mọ̀ wọn jù wá lọ. Bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ àbọ̀rọ̀ báyìí ẹ sọ látòkè délẹ̀ níbẹ̀ ni pé àbò lẹ ṣe mọ̀ àmú mọ́. Èmi gan tí mo rò bóyá a jọ ń ṣiṣẹ́ papọ̀ gan mi ò mọ̀ tó mọ̀ àmú nǹkan báyìí ni. Bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ Hamsat ẹ mọ gbogbo ẹ̀. Èyí túmọ̀ sí wípé omi àti ẹ̀jẹ̀ ara yín ti Lágelú ní ṣe a sì fún yín ní nkankan ẹ kàn nífẹ̀ẹ́ wa náà ni. A dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ṣeun. Àwọn ará ibì kan wọ́n ní ẹ ṣeun ṣeun. A dúpẹ́ lọ́wọ́ yín o. Àwọn tá a fi lè sọpẹ́. Ṣé Lágelú nìkan wá náà ń gbọ́ káàkiri gbogbo àgbáyé ni. So nìkan náà ń gbọ́ káàkiri Nàìjíríà ni. Ṣùgbọ́n ẹ jẹ́ kí inú wa máa dùn gbogbo bí tá a bá ti dé báyìí. Lágelú Lágelú ni. Bá a ṣe ń sọ̀rọ̀ ilé epo tán ti ń gbọ́ wa ní ìsìn Lágelú náà ń gbọ́. Inú mọ́tò Lágelú ni. Inú ilé Lágelú ni. Kí wa ló dé. Akáyìndé gbẹ̀gbọ́n. Ẹ ṣeun àmọ́ rírì yín o. Àmọ́ tá a fi lè sóré o. Mo kàn fẹ́ jẹ́ kẹ́ ẹ rántí ni pé àmọ́ rírì yín. Bẹ́ẹ̀ bá rí wa ká sọ láti ìjọ àǹsọ́ sínú ni. A lè kó yín àyín kiri rárá. Ẹ̀yin lẹ̀ ń jẹ́ ń gbọ́ wa. Àbí kéyìn o máa ṣètò lọ́kọ̀ a máa wo rédíò kó máa ní ẹ̀yin ọmọ mi ẹ lọ bá mi bọ́ta náà ẹ wò ṣé transmitter ṣo bọ́ta. Ẹ sáwọn èèyàn ń gbọ́ wa ṣá. Ẹ rí pé omi ti mù nù. Ọ̀rọ̀ bá a ṣe ń sọ yìí ẹ sì ń gbọ́ wa. Ká tó dé bí kémi tó wá jókòó lẹ ti jókòó. Wàláì lọ́và lọ́và wà ní. A nífẹ̀ ẹ̀yin gan ni. Ó yá a tún ti dé a tún fẹ́ ṣe nǹkan tá a máa ń ṣe gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Gbẹ̀ngà ó yàtọ̀ yín ti dé. Ọmọ olóró ọjọ́ mẹ́jẹ̀ẹ́jọ yín ti dé. Aṣọ gba ètò mọ́wòwé. ọ̀dọ́mọdé aláìlójú tì ti ń pa síwájú ẹ̀ ń bábá jẹ́ pé lè bàbá mi tọmọtọmọ là fóbìnrin mo máa fọdún rin bí ń kí yín ọmọ ìmáàmù kan òkè ọ̀hún abiláwà ní kàn bẹ́bẹ́ wájú olúbàdàn ń kí yín gbogbo ibikíbi tó bá ti bá yín ẹja wà nǹkan fìdílé àbí ká fìdílé kẹja jọ gbẹ́tò yìí ni a máa sọ fún yín pé bá fẹ́ gbádùn ètò yìí tẹ̀ sì fẹ́ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ tẹ̀ bá rí mi lórí tiktok àbórí facebook ẹ̀yin ẹ mọ̀ wo tẹ́ ń tí ń sọ̀rọ̀ ẹ mọ̀ wà kárí ìdèwé pẹ̀lú ẹ ń tí ń sọ̀rọ̀ torí ó ṣe jù kó jẹ́ pọ́pọ̀ ọ̀lọpọ̀ yẹn ẹ jù mí lọ dáadáa ṣùgbọ́n ohun tí ń jábọ́ lẹ́nu mi ohun tọ́lọ́run gba ẹnu mi sọ òun ni kẹ́ ẹ jẹ́ àmúlò torí ọ̀pọ̀lọpọ̀ ọgbà mí ohun témi gan máa sọ ńgbà mí èmi náà ń kẹ́kọ̀ọ́ ńbẹ̀ tó bá jẹ́ báwọn ni ẹ jókòó ẹ rìtáyà àbí kí ni yorùbá rìtáyà ẹ fẹ̀yìntì ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ àjọ gbádùn ètò yìí ẹ ń gbọ́ wa nàìjíríà ni ẹ ń gbọ́ wa nílẹ̀ òkèèrè ni gbogbo ibi kíbi tẹ́ bá ti gbọ́ wa ẹ jẹ́ àjọ gbádùn rẹ̀ gbé jẹ́ lọ tajà náà mo ń bọ̀.
2: Lagilu FM 96.7
3: Javis PL IKEA Foundation ló ń lọ́gùn tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgó ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL IKEA Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1,000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ máa nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL IKEA Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á núgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 0905444844 ojúlọba ara òní dín dúró mọ́ wa lágbárí.
4: Lẹ́bẹ̀ẹ́ ikẹ́
5: wọ́n mẹ́ lẹ́bẹ̀ẹ́. Aha! Àtètè sùn látètè jí. Lọ́rọ̀ Hajj 2027 báyìí níléeṣẹ́ You Fit Fly. Torí pé September 26 ni gbogbo pínpín kí ó wá sópin. Ìforúkọsílẹ̀ àti owó sísan láfi ní gbogbo ẹni tó fẹ́ bá wa ṣe Hajj 2027. Ẹ tètè gbé apá báyìí máa bọ̀ wá sọ́fíìsì You Fit Fly. Kalẹ̀ tún jọ ṣe Hajj ìrọ̀rùn. Ẹ kú ti mọ You Fit Fly bẹ́ẹ̀. Wípé pẹ̀lẹ́kùtù níṣẹ́ Hajj níléeṣẹ́ tiwa pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ó jìnà sí Haram ní Makkah àti Madina. Àwọn oúnjẹ tó dọ́ṣọ̀ ní gbàkúgbà ziyara sí gbogbo àyè ìkẹ́ àti gbogbo ibi tó lápẹrẹ ní Makkah àti Madina tó fi mọ́ wá sí lóòrèkóòrè pẹ̀lú àwọn àfáà wa tí ó máa tọ́ni sọ́nà lórí iṣẹ́ Hajj. Ẹ wò mí láì dé ìtọ́pẹ́nu àṣepéniṣẹ́ Hajj pẹ̀lú iléeṣẹ́ You Fit Fly. Ẹ tètè kàn sí You Fit Fly ní Ibadan Head Office Block 8 Plot 15 7 Up Road Oluyole Main Estate Ring Road Ibadan tàbí kẹ́pẹ́ 0901111190 Hajj 2027 pẹ̀lú iléeṣẹ́ You Fit Fly. Àlọ́dé àlọ́gbà lọ soriire ni bi idili laitala.
6: Ọbẹ̀ Real People Concept ti gbé RPC Protein wọ̀lú o. Àwọn màálù àti ewúrẹ́ tá a máa mọ̀ sìn fún ìlera aráàlú ní RPC Cattle Hub. Àgbo ẹran tiwa tá a pa tá a ṣàyàn tá a ṣe lọ́jọ̀ pẹ̀lú ìmọ́tótó tó gàga àràkà sí ara. Ẹ wá gbọ́ o, nínú ẹran tá a ń jẹ ó ní ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń kó ọ̀pọ̀lọpọ̀ àrùn. Ìdíre o ti Real People Concept ṣe pé RPC Protein kalẹ̀ wọlé béèrè iye ìwọ̀n kílò ẹran ògúfe tàbí màálù tó bá fẹ́ pé nǹkan rẹ̀ relé o lè ọ̀dà ká gbébọn ńlé home delivery bó sì ṣe àyè màálù tàbí àyè ewúrẹ́ lẹ bá fẹ́ ẹ kàn sí RPC Protein. Real People Concept wà ní 126 Adekunle Fajuyi Road lẹ́gbẹ̀ẹ́ Lẹ́kọ̀ọ́ NNPC Mọ̀kọ́lá Ìbàdàn. Ẹ̀pẹ́ 0912739442 RPC Protein ọmọ bíbí Real People Concept ni.
7: Gbogbo ọmọ ológo pátá ti yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà àwọn onú ògo.
8: Ṣèbí nítorí ògo ni ó. Nítorí ògo ni ó.
7: ìdíre tí ọlọ́run Reverend P.F. wa fi pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday mẹ́rìnlá 14th Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọ́jínlá wa Christ Rubber Miracle Church Kramik tó ń bẹ ní number 7 Reverend P.F. wa Christ lẹ́yìn St. Luke's College Adéyẹmọlé Àtùmọ̀lẹ́tẹ̀ Ìbàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo ó ti ń gbàdúrà ọjọ́ pẹ́ ó ti pọ́yì orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹlẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń sẹ́rú ògo àkókò tó tó kú yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday mẹ́rìnlá yìí ká yóò fowó kọ tó tó pe ìṣẹ̀dá rẹ̀ bíi ti Jacob àti Jabesi nínú ìwé mímọ́ àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa ṣì ẹ̀nà tí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú Olúwa Reverend P.F. Owó àti Reverend Mrs. C. Owó wa tó gbàdúrà súre fún ọ ṣáyé ò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
4: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbà ná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yóò kí mọ́tò ọ̀hún wà Dr. Strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083301333 09083301333 09083301333 ń dùn wọn lórí Twitter Instagram àti Facebook ni at Dr. Strap Recycle Dr. Strap Recycle dé mọ́tò títà dì rọrùn.
8: Bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
9: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí ìdí nìyí. Tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
10: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
11: My love, waiting happen.
12: Before I marry you, the TV where you promise, the fridge in car, where you dey? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
11: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK. CDK? Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. That's CDK.
12: So all those things don't already dey house?
11: Abba, since last month.
12: Pastor, continue the wedding.
11: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small. Zero interest, normal market price. Download CDK today. Telephone 0707-454-3005.
13: CDK! Pay small, live BB!
14: Ooh. My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
15: Why you dey worry like that? Just use iRecharge.
14: iRecharge? How that one take work?
15: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1# on your phone.
14: Sharp like that.
15: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
13: iRecharge. Convenience. Accessibility.
16: Wíjẹ́ mi international pọ́dún mẹ́rin alleluia. Tijọ́tì láàfidúgbẹ́lúwọ̀ Jésù Kristì ló jẹ́ kí tọ́rú ìhó tún bẹ̀ wá láyé nínú ìjọ orí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintaye Yusuf Kengbe ọ̀rọ̀. Still, I have reason to praise God. Psalm 66:20 Thursday, July 9, lákàn sí ọ̀pọ̀ àwọn moderate home níbi tá a ti kú òbí tìbìtì ẹ̀bùn fún wa kó tó di sẹ́tò di ọjọ́ kọkànlá láyọ̀ ọdún àwáyé nínú church auditorium ńlá wa bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀ guest speaker prophet samuel ọmọláwò jp as spiritual fathers apostle dr paul adiola adedosun jp bàbá àbàdàn prophet samuel sisu bishop johnson mọ́lákiyọ̀ apostle moses solusola ajo ade father of the day honourable babalọla kúkú ọlá bobs honourable maruf owolabi suesue mayegun bọ́díjà market pastor honourable àdúrà gbẹmí mothers of the day prophetess jesu ladu jp engineer mrs lepe fọlákẹ́ olúrẹmí gate of honour professor jonathan bọlákẹ́adé chairman council committee of security ui pẹ̀lú ẹ̀dà li oyèkànmí láti fi kíbi adéjègèdè tàbórítà mẹ́rin tí ó yà ẹ̀sùn fún olókàdá pé kó máa gbé tàbí síwájú yíbọ̀ wá sí wí james city international tó wà ní fọ́ọ̀rọ̀gùn gbogbo èèyàn lápè ẹ̀wá kájọ sí ẹ́
17: Ranko Travels and Tours ti dé o, ìrọ̀rùn dé po. Ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ìrìnàjò tàbí ìrìnàjò afẹ́ lọ sílẹ̀ òkèrè. Kí mọ́ tẹ̀yìn kò sí kálọ̀ kábọ̀ lọ́rọ̀ tiwa níléeṣẹ́ Ranko Travels and Tours. Ọmọlúàbí ẹ̀fọ́ ọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa. Visa processing, tour packages, flight booking, hotel booking, kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ níléeṣẹ́ Ranko Travels and Tours, irú àǹfààní bàtàbàtà yóò wọ́pọ̀. Bákan náà, à ń báni ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bíi United Kingdom, Canada, Europe, United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní Ranko Travels and Tours, Ọlọ́run ló ń bá wa ṣe o èèyàn kọ́. Gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà níléeṣẹ́ wa. Kàn sí wọn ní number 14 Ààrẹ Avenue, New Bodija, Ìbàdàn. Ó dẹ̀ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812-627-7773 tàbí 0818-841-8800. Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo. Ranko Travels and Tours, ọ̀gá pátápátá ni wọ́n níbi ká bá ní ṣètò ìrìn àjò sílẹ̀ òkèrè.
18: FM 96.7

0: káàbọ̀ padà látòjú ọjà. Adéyẹyẹ ń bẹ́ ń bí káwọn ará ilé kán mọ̀ wà ń bí o.
1: Ẹ kú ilé ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sórí ètò olómìnira wa Adéyẹyẹ lórúkọ ti tèmi tí gbogbo yín mọ̀ sí Radio Apostle.
0: Ẹ̀yin èèyàn mi pápá ni ẹ já ṣe. Yọ wù mí lówùúrọ̀ yìí táàyè bá pàmì tiwa ǹjẹ́ ó tún wù mí ká tún

mi e wo odun ta wa yi boya e mo je ran yin leti 2026 la wa yi lo to orin tan kon gba yen orin igba ni oun lo ko wi pe bo ti ri ni gba ye nua e o nbe nisin awon nkan kan ni o do ri be ṣugbọn awon nkan kan wa won ti divert awon nkan kan wa won ti digress awon nkan kan wa won ti yo kuro won ti add kun eri n to ni se pelu igbeyawo ko ri be bo se nbe laye awon baba wa be ko lo se nbe ni isin bi mo de sin wo yi be ko ni yo ti ma ri lo ki sami mo sami ojojumo loju nla si laye igba awon baba wa pe won koko abi won yan eyan kuro nle oko igba ni won en to ba dale mo sun won ma wo bi igba bi egun ni ti a no mi fe je ko je pe ori mi ni o ti sele gbogbo n tin ba sele ninu nle a ma fori ma fori ro ni yo nkan to kon se fun yo ma fori ro ni semester ta wa nje ri pe be ko ori anti agba gan anti e gan aburo mommy e kan e first born yin kan e aburo yawo baba mi kan e ti mo ri nkan te fi mo se bi case study be se re awon tan ti kuro nle oko yala o pay won ko pay won won le ever wa sita àyàfi tán bá fẹ́ bọ́ mọ́ wọn sọ̀rọ̀ ẹ lè rí wọn kan gba microphone kan wá bọ́ síta pé àwọn kábàámọ̀ ń táwọn ṣe àwọn regret ẹ o ṣùgbọ́n tán bá fẹ́ bá yín sọ̀rọ̀ wọn ò fẹ́ fi justify nǹkan táwọn ṣe pé nǹkan táwọn ṣe àṣìbò ni omi lórí yìí àbọ́kùnrin báyìí kàṣà báyìí káwòdì báyìí náà bó mo ṣe wà mo tẹ mo nígbàdún ara mi ọkàn mi balẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan kọ̀ọ̀kan ti ń bẹ nínú ara rẹ̀ tó bá kú onìkan tí ń wo sílé àbí tí ń wo pup kò ní lè sọ àwọn èèyàn ta àwọn nǹkan kọ̀ọ̀kan tó wù pé bó ṣe wù bóun ṣe plan ilé ayé òun lè léyìí tán sì fún un ní receipt ẹ̀ ìgbà tó wá débi tóun ti fẹ́ lọ gbà

0: ìgbéyàwó ti change marriage ti yàtọ̀ sí báwọn èèyàn ṣe fi sí ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ ilé yìí
1: ikú ò ní yà wá o
2: àrùn ò ní yà
0: wá ẹ jẹ́ ń sọ ilé yìí fún àwọn tí ń bọ̀ lẹ́yìn àmọ́ ni kì í ṣara ẹran o fún àwọn tí ń bọ̀ lẹ́yìn ẹ̀yin tẹ́ ẹ̀ tí marry ìmọ̀ràn fún ẹ̀yin tẹ́ single tẹ́ wá jẹ́ obìnrin ẹ jẹ́ ń gbà yín mọ̀ please má jẹ́ kẹ́nikẹ́ni pressure ẹ pé o ti ń dàgbà o ti 30 o ti 35 don't má jẹ́ kẹ́nikẹ́ni pressure ẹ o tanti ẹ kan bá ń pè ọ àbúrò yẹ ẹ kan ń pè ọ pé ilé ọkọ ìpẹ́ṣú ilé ọkọ ìpẹ́ṣú wà kan ṣe kan ó yẹ kó o ti lọ́kọ bó o ni ìwọ máa sọ fún wọn yí pé kán bẹ́ẹ̀ wáṣẹ́ àbí kán fún ẹ ní nǹkan tó jẹ́ pé ó lè dúró tì ẹni tí ò bá lè fún ẹ ní nǹkan tí ò bá lè fún ẹ connection kó yá wá lọ bẹ́ mi bá wá lọ bá ẹ̀gbọ́n mi kan wá lọ bẹ́ nìkan bì kan jẹ́ fún ẹ níṣẹ́ tó lè dúró má jẹ́ kẹ́nikẹ́ni ó pressure ẹ rárá má ro nǹkan kan ilé ọmọ ìpẹ́ ilé ọmọ ìpẹ́ ṣú ilé ọkọ̀ ìṣe kìíní kan má jẹun fi ìyẹn kó ẹ lómi ọbẹ̀ lọ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tán rọ́ọ̀ṣì lọlé ọkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tán rò pé àwọn ti ń dàgbà èjì ò sí ní èjì mọ́ tí wọ́n lọlé ọkọ tí wọn ò dúró déédéé kò ṣe é sọ síta ni suffering and smiling lọ̀pọ̀lọpọ̀ ń ṣe ilé ọkọ bí ìgbà tán bẹnu bondage ni àwọn tán wá pẹ́yọ ẹ̀ ń gbà yẹn àwọn àǹtí àdúgbò àwọn ẹ̀gbọ́n àdúgbò tán kò tètè lọ mari kò lọ mari nígbà tó ń fèsì problem lé ọkọ ní ìsìn mélòó nú wọn ló lè pè àwọn náà fẹ́ tì ọ ni ìyá táwọn jẹ kó mọ̀ jẹ́ páwọn nìkan làwọn jẹ́ ìyá yìí ẹ̀yin òbí ẹ dákun ẹ fàwọn ọmọbìnrin yín lẹ̀ ẹ jẹ́ ń lè dúró lórí ẹsẹ̀ wọn tí obìnrin bá jẹ́ obìnrin bí èèyàn bá marry obìnrin pé ó wá bímọ fún ọnú ilé kó jẹ́ pé kọ́kọ́ tó dé nú ilé ìyàwó ti san àwọn owó kọ̀ọ̀kan tó yẹ ó san kódà bàbá máa fún yín lówó yẹn padà létà á sáà mọ̀ pé ìyàwó mi ń ṣiṣẹ́ ó ṣáà ti ṣe àwọn owó kọ̀ọ̀kan nepa dé ó ti fáwọn nepa lówó gáàsì tán ó ti ṣe kí n tó dé àwọn ọmọ nídìí nǹkan kan wọ́n pè mí mi wà rìchebù wọ́n ti san ọmọ fẹ́ lọ fẹ́ emergency kan ni kí n tó dé wọ́n ti san ọkàn ẹ máa balẹ̀ wípé a ò ní backup lẹ̀ ọkọ̀ yìí gangan yóò lè gbé ọ gẹ̀gẹ̀ ọkọ̀ yóò lè respect yẹ ohun tó ń jẹ́ kọ́kọ́ respect èèyàn nu kì í ṣe kí bó ṣe fine tó láyé tá a wà yìí nísìnyí ni ara ń kan gásà ọkọ̀ wa pa owó tán pé mọ̀ pé èmi ni àwọn tó lówó gan àwọn tó lówó lọ́wọ́ wọ́n bá ti rí pé èèyàn ti ń send owó sẹ́ni ìjù èèyàn ti ń send ara máa kan wọ́n talkless of ọkọ̀ ìyàwó tó fẹ́ ra diaper ọkọ ni fúdù ti tán ọkọ ni fẹ́ ra bottle water ọkọ ni mo fẹ́ ra bírẹ́dì ọkọ ni mo fẹ́ ra fùfú ọkọ ni ṣẹ́yìn náà wárí ṣé mo wá lówó lọ́wọ́ ni ẹbí ẹ kọ́ bẹ́ẹ̀ sì rí ẹbí ọkọ náà kọ́ ẹbí àwọn tó tì ọ́ kó lọ ṣègbéyàwó ẹ gbàgbé èjì bó bá lówó ẹ lọ́wọ́ dáadáa bọ́lọ̀ ń bá ṣe ọ́ lẹ́ni tó yẹ pé owó enterprising ó ní nǹkan tó ń tà ó dúró ó fẹsẹ̀ dúró dáadáa ẹni tí ò bá mọ rírì ọlọ́run tí ò bẹ ọlọ́run kò ń soríire ni ó mọ dúró pé òun fẹ́ dúró kí ọmọ òun lè mọ fóun ní nǹkan tó ń jẹ lọ́jọ́ ogbó tọ́lọ́run bá gbàdúrà rẹ dáadáa lọ́jọ́ ogbó ohun tọ́mọ bá ń fún ọ complimentary ni ó jẹ́ gbà tó bá dàgbà mo ráwọn ìyá tó yẹ pé ọmọ wọn lówó àwọn náà lówó lọ́wọ́ àwọn wà comfortable wọn ò wojú ọmọ mọ́kàn pé mọ́mí iṣẹ́ ti wà kántì ó ti fi síbẹ̀ ó ṣe ko si pe e wa nle omo kaakiri n to fe fun mi ko so ti gbagbe ni o mo gbagbe ju mo duro jare en to fe gbowo nbe lowo mi ki se bi yin ebi yin ko wallahi ṣugbọn ebi awon ti won o je ke fese duro daada tori ngba te ba fi le bere bi bimo bi igba te eyan ko omi sinu ki e wa da info si abi e so gisi abi e da nkan sinu omi yo mo absorb we die die ni fun die yi awon tan ti wa nu e olohun ko wa yo ṣugbọn eyin te sese n bo eyin obi te ni omobirin ebe mo beyin e fi awon omo ile e jan gbajumo kari awon oko ode ki obirin ba dagba ko da bo 40 bo 42 to ba nise lowo iya kan te iya lakija boya prank ni boya won mi ni eni iya ti dagba awon iya wa lawon kan kan boya joke ni mi ti e mo allegedly ni je so ba won won lawon woko won royin gbogbo awon eyan ti won ko application kan ton so pe awon fe itumo si pe ti obirin ba ni owo lowo no matter the age aro okunrin ti so pe awon okunrin gidi ti eni tori laye ta wa yi okunrin kolorun sa sanu eyan owo opolopo okunrin owo wa o teti daada wa je pe gbogbo nkan ta ba nse ni isin iyawo la mo ko le lori ara mo kanyan mo so pe eyin obirin te nbe nle na e wa nkan kan meje fi mo pawoda oda gan be ba ra bottle water pure water koko ri pe ti ra fun ra yin ile a mo fun yan ni respect mo kan yo yun ni iteri lose ti mo lo yi o ti le ni obirin meta iyawo le meta tan pe mi Mr. Gbenga mi o se mo ti su mi mo fe fi le Mr. Gbenga e wo o ti e ti su mi let's e wo mi o ti e se gbeyawo mo Mr. Gbenga a e wo o su mi o in fact o n regret po n wonu marriage Mr. Gbenga bi ba se ta mo mo ni in fact kin ba ri mo le ko awon mo yin si mo fe lo gbeyawo e ti su mi jo mo a be lowo won ta lo so fun yin pe oko yin gan kusu o jo su awa mejeji ni ka ni government to work ni o se se ko mo su wa ṣugbọn igbe igba e ireti wa wi pe government na yo si work ebe ta wa nbe ni pe ko je pe oju wa ni o se ri adura ebe ta nbe nu ebe ta nbe nanu tori olorin kan korin kan o ni igba to ba dara igba to ma dara oluwa je n wa nibe o orilede yo da ṣugbọn ebe ta nbe olorun ni pe awa ta jiya yi kan olorun je ka awa na la je orun re wa je nbe yin iseju marun mo fe je ke fun mi kan wora re wo eyin te lo ti su yin oko yin owulo asi fe le fe awon okunrin na mu kan mara yin lodo ti won na se awon na o ri pe iwo ki mo ti e wonu marriage si igbeyawo ti o se obirin be nbi ko gbo mo le ko ti e sa lo yo mo wo pe iwo olorun iyawo ni wo pe mi na iyawo ti o dabi ẹni pe koko mo bo lati ibi ise ko de junction bi to ti fe gbe moto abi junction ti o ti wo kada lo le to mo wo pe abi kun ti e mo lo le mo kun ti e joko si bi ni ti mo wo pe abi kun ti e gba church lo kun lo joko si be

àwọn nǹkan tó bá rò bóyá ọkọ rẹ ń ṣe ká ní pé mọ́ ń ṣe mítìn àbí bóyá gbogbo ẹ̀yin obìnrin ẹ finú hanra yín tó bá délé padà ó dúpẹ́ lọ́wọ́ ọkọ rẹ ni o àwọn ọ̀rẹ́ rẹ tó ń wò yìí fake life náà ń gbé o tẹ bá lè finú hanra yín tẹ jọ stapose ẹ síra yín tó wo nǹkan tọkọ lágbájá ń ṣe tó wo nǹkan tọkọ làgbẹ làtàmẹdùn ń ṣe ó dúpẹ́ lọ́wọ́ ọkọ rẹ tó bá délé kẹ́rì kò sí ní tó bẹ́tà ẹni tó lórí òní fìlà ìwọ kan kántì gbogbo nǹkan tọkọ rẹ ń ṣe kántì ẹ nǹkan tí mo fẹ́ sọ fún yín nìyẹn ń tọkọ yín ṣe dáadáa kántì ojúṣe rẹ kántì ẹ eléyìí tí ò ṣe ó yá fi pọ́ìntì yẹn sí wá wo eléyìí tó ṣẹnu méjèèjì ṣé burúkú ẹ ló pọ̀ jù ni ju dáadáa rẹ lọ ẹnìkan ní ọkọ òun pé ọkọ òun kò sí gbogbo nǹkan tó ṣe yóò tajú ọmọ yóò ṣe gbogbo ẹ ọkùnrin ọmọ lọ́rùn o a tọ́jú ilé a ṣe gbogbo ẹ̀ ó máa ń ṣe bẹ́ẹ̀ ni pé tó bá wà nílé máa fi fóònù sí spíkà bẹ́ẹ̀ ni pé kò sí nǹkan kan tó kìí wo obìnrin ta tọ́málẹ́kùnrin ó wà kẹ́rin àwọn ọmọ ẹ̀gán láìkí ẹ̀ jù mí lọ àtẹ̀gàn ni ó fowó lẹ̀ lé ṣùgbọ́n obìnrin ni mọ́jọ́ tí mo ti ka báyọ̀ ìfẹ́jọ́ ẹ̀ nífẹ́ mi ìfẹ́ ẹ̀ ti kúrò mo ti kúrò nínú márèèjì yẹn ọjọ́ tí mo ti rí pé ó ń fẹ́ ọmọ kọ́pà kan níbi iṣẹ́ wọn ìjọ yẹn nìfẹ́ yẹn ti kúrò nínú márèèjì yẹn sàgbéǹgà ẹ̀ wo ti sú mi mo fẹ́ kúrò ká ló ń tó ṣe èyí tó bá sọ fáwọn obìnrin míì táwọn oníkẹ́ exchange ni wọ́n sì pàkéèjì ọkọ wọn dáadáa ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ̀yìn èèyàn ń rò tẹ́ fi lóṣù yín tẹ́ fi lẹ́ẹ̀fẹ́ sínú márèèjì mọ́ ohun tẹ́yìn ọkọ ń wò tẹ́ fi lóṣù yín tẹ́ fi lẹ́ẹ̀fẹ́ fi sínú márèèjì mọ́ ká ní pé ààyè wà láti ṣe exchange kẹ́rì ṣọ́fù bóyá ń tó ní òbá maintain yẹn dáadáa bóyá òbá rọra tú ata lọ sí gbẹ̀gìrì àná rọra máa jẹ nǹkan ẹ lọ bóyá òbá tiẹ̀ sọ pé bí tu ẹni bá funfun kẹnẹwẹ èèyàn máa dọwọ́ bò jẹ ni bóyá eléyìí òbá mọ̀ ọkọ rẹ tó ní ò dáa ìyàwó rẹ tó ní ò dáa bóyá òbá máa gbọ́ wọ́n ní amúkún ẹrù rẹ̀ wọ́ wọ́n lókèlè ń wo ẹ̀wò sàlẹ̀ láyé tá a wà yìí ọkọ̀ ń dijú kan ń là kan ìyàwó ń dijú kan ń là kan ìyàwó ti jẹ́ kọ́kọ́ mọ̀ pé àṣìfẹ́ ni ọkọ̀ náà ti jẹ́ kí ìyàwó mọ̀ pé mistake ló ń ṣe torí frustration torí ohun tẹ́ ẹ̀ expect tẹ́ ẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ ọgbà ń tí mọ́ ń dájàlẹ̀ owó ni àti security nígbà tẹ́yìn méjèèjì ti lè ṣó ẹ̀ fúnra yín pé kí ni èmi kàn ń rẹkẹ rẹ ni ẹ ti jẹ́ kẹ mọ̀ pé mò ń rẹkẹ rẹ ọkọ ò ṣó kò ṣó bóyá ìyàwó òun yóò bá òun kalẹ̀ bóyá kò ní drop ní bus stop ìyàwó náà ò ṣó bóyá òun lè wà nílé ọkọ ìdálẹ́ pẹ̀lú gbogbo ìwà tó ń wù torí kò lè help ẹ frustration ti jẹ́ kí gbogbo ìwà ìyàwó bọ́ta frustration ti jẹ́ kọ́kọ́ ṣó ó ṣó gbogbo ìwà ẹ̀ ẹ̀yin méjì wá ń ṣọ́ra yín sábà dé sábà dáyẹ̀ pé kọ́ lẹ́ńtì lólùlù yẹn pé wọ́n rò pé mo ti kú mo rẹ̀kẹ́ wọ́n rò pé mo ti sùn mo rẹ̀kẹ́ oníkálùkù wá ń rẹ̀kẹ́ fúnra yín suffering and smiling ìjọ tẹ́ ẹ bá ti mọ̀ pé aṣọ tí ń bá ń bẹ lára eegun eegun lónìí bóyá ẹ change attitude yín ọjọ́ tó o bá ti lè bẹ̀rẹ̀ sí máa wu ìwà wípé o fẹ́ kúrò nílé ọkọ ẹ pé ọkọ ẹ ti sú ọ ọkọ ló ti sẹ́ǹsì ẹ ọkọ náà yóò mọ ìwà pé àmọ́jẹ kó gbogbo x mi sínú báskẹ̀tì kan torí ọ̀bọ kì í jèrè lẹ́yìn ọkọ bó bá ti lọ ó ti lọ nù sóun àìsàn wá bẹ̀rẹ̀ padà again ni òun náà ti bẹ̀rẹ̀
sin wu wa ti e e mi yi je wa mo se saba de saba wa ni si fe mo nu nle at the end of the day when things fall apart center oni duro mo sawa ko la se ra wa ki lo de ta agba kadara olorin yen korin yen o ni afi ka gba kadara o n tolorun ba da sin agbada e add the 1 at 2 mo e make use of it ko le je bi advantage yin bo ko ba fe je bi distraction nu marriage ti o fe je gbe ko raye ku duro nle wa nu marriage mo soso kuso mo soro alufansa soko rora party soko re so di neighbor so di tenant te jo ngbe won jo mu eso so kuso sadura an sami ni ja o si nso si mo ma ro nkan ti o ye o ro mo lo gbe gbese ti o ye o gbe tori a ma leyin iyawo re lo nse bo se wu iwo sa ma wo straight n ti e gba le sagboju se lo ma tin to yo se fa won mo mo se ise wi pe eh kini eh won lo se bo se wu mi won si fe yawo mi le lori en yo si mo ke mo ni yawo yawo ba ti mo pe o ni yawo ile ti e gan oni dun mo oni gbadun e mo en to ni oko ohun fe kopa wa beere ejo tori tolohun kopa toko yin fe e mo pe o ni duration gba ti won lo be ba so oko yin sege koda gan igba ti copper iba ti lo e ni mo po ti lo e si mo se osege ni oko yo tu wa mi tori pe arakun la so gbagi ikan lawo ka to ra mi sugbon be ba fi iwa re le oko ile wo pe oko to nti ko n sa ti oko itan ko lohun yo ohun ko rara joko degbe jegede o yo le nesin sugbon when things fall apart center oni duro mo e je duro lori eleyi ẹyin tẹ bá rí ọgbọ́n kọ́ ńbẹ ẹyin tẹ bá rí tìyín mú ńbẹ ẹyin tẹ sì wá mr perfect ẹyin tẹ wá mrs perfect ẹyàwó mi ìgbà tí mo fẹ kò rí báyìí ó kẹgbẹ́ kò kẹgbẹ́ kankan sàmánì ni ọkọ mi ti change

0: kò ní sí nígbà nìyẹn.
1: Àmì máa.
0: Ó wà ní láìpẹ́ pọ̀.
1: Àmì Ọlọ́run.
0: Àwọn àgbẹ̀ ti gbogbo wa gbọ́ ni. Orí ìtẹ́ẹ̀sì títà tí wọ́n ń dáná ẹ̀gbọ́ mẹ́jọ yìí. Tá a bá gbọ́, tá a sì ń lò, ni ó wù ú fún gbogbo wa ni. Bẹ́ẹ̀ni ọba ti ní sùúrù tó ti fọwọ́ ẹ̀kọ́ mọ́ ní sùúrù. Èèyàn gbọ́ ní gbẹ́gbẹ́ ẹ̀rọ sí. Bẹ́ẹ̀ni ọba ti bá mo bá rí kọ́ ẹ̀yàn kò ní máa fò ṣe kó tó gbé. Báyọ̀ bá yẹ kó ìmọ̀ fẹ́ máa dà láàmú. Ojú èrò sí i.
1: Ẹ
0: ní inú ìlú.
1: Gbogbo
0: ilé mo kí o.
1: Ẹ ṣeun yá wàhálà.
0: Ẹ ti já wọlé láàárọ̀ ìwé.
1: Ẹ ṣeun máa. Dàbẹ́ ni pòdì ní bẹ́ẹ̀dẹ̀ àtàkankan. Àtàkankan àti ìdòwú ìkẹta ọmọ. Happy birthday o. Ìgbà ọdún ọdún kan. Àtọ̀sẹ́ yìí náà ẹ̀yin èèyàn tẹ rán mi sí Àlàbá. Tẹni Fálàbá ní nǹkan láti ilẹ̀ òkèèrè. Ẹ ṣé o. Àlàgbà Akin ẹ ṣeun àti màámi kan láti New York ẹ ṣeun àti jíṣẹ́ ẹ̀yin Fálàbà bàbá àmejì sì dúpẹ́ dúpẹ́ ọ̀túnlá ni kó mọ̀. Hello. Hello.
2: Ó yàtọ̀.
1: Ẹ káàárọ̀.
2: Ẹ kú iṣẹ́.
1: Yes sir.
2: Àrùwà ló wà bẹ́ẹ̀ láti sẹ́yìn.
1: Ẹ ṣeun.
2: Gbogbo àwọn kí ni ẹ kú iṣẹ́.
1: Yes sir.
2: Ṣé rí èmi kọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ yìí tó dáa tó yìí. Kíyàwó ọkùnrin náà ká ronú. Nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé bí ọkùnrin bá ti sẹ́yìn ìyàwó ó mú ìyàwó yẹn gẹ́gẹ́ bí tápé tó bá jẹ́ àbúrò mi ni ìyàwó wọn kéèyàn hùwà gẹ́gẹ́ bí káyé pé ìwà tí wọ́n léèwù fún àbúrò èèyàn ìdójókè nílé ọkọ tó ṣe yí pé tó lè fẹ́yìn lọ́rùn iná ẹ̀ ní kéèyàn hùwù fún ẹlòmíì náà tí yẹn bá fẹ́ tẹ́rí kí yẹn bá ti lè ṣe bẹ́ẹ̀ ni. Àìlè má ṣe dáadáa sí àwọn èèyàn tó yóò lọ tíkọ́tíkọ́tí.
1: Àrò. Ṣé o
2: ká gbìyànjú láti wọ̀ táwọn ọmọ àṣẹ dáadáa.
1: Àrò.
2: Ó dáyé ló.
1: Ìmọ̀ràn gidi tó dẹ̀ ṣe kókó nìyẹn. Kí ọkọ kó máa wo ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí àbúrò. Ṣùgbọ́n ǹjẹ́ àwọn ìyàwó gan ǹjẹ́ wọ́n rí ọkọ gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá.
2: Network yẹn wàá jẹ́ kí n gbọ́ dáadáa padà.
1: À ti bọ́ sápé àpáta nù. Ti bọ́ sápé àpáta.
2: Network yẹn gbọ́ dáadáa padà.
1: Ìyá ó ti dáa ó ti dáa. Ohun tá a rò sọ ohun tó dáa ni. Nígbà tá a sọ pé kí ìyàwó kọ́kọ́ máa rí ìyàwó gẹ́gẹ́ bí àbúrò rẹ̀ àbí gẹ́gẹ́ bí ẹni kejì bí táyé Kẹ́hìndé tí ẹ̀jẹ̀ mi ni. Ǹjẹ́ ìyàwó gan ǹjẹ́ ẹ̀ ń rí ọkọ gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ yín gẹ́gẹ́ bí àbúrò ọmọ ìyá ọmọ bàbá yín. Ǹjẹ́ ẹ fi ọkọ yín sí ipò tẹ́ ẹ lè fi ọmọ ìyá ọmọ bàbá yín sí. Ṣé ẹ nífẹ̀ẹ́ dẹnudẹnu. Bí bá a sì ò bá sì kò sí ohun tí bá a là fẹ́ là. Ṣé ẹ ṣòwò ẹ̀ pé ẹ nífẹ̀ẹ́ ọkọ yín dẹnudẹnu. Ǹjẹ́ bọ́kọ yín ro ọjọ́ ọ̀la. Ṣé owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ bó ṣe ń palẹ̀ fẹ́ jó mọ́ ọ̀nà tán lé yín lórí. Ǹjẹ́ ẹ wò pé ọkọ mi lọ́jọ́ fútọ̀ wọ náà retirement age ẹ. Ǹjẹ́ ẹ ṣe fun. Ǹjẹ́ ẹ bọ́kọ yín rò nípa ẹ̀ tiẹ̀. Ẹ rò ohun tó lè ṣẹlẹ̀ sí lọ́la. Ṣòkòtò tí ń ṣiṣẹ́ àrán oko ní gbé. Ojoojúmọ́ gbogbo ìgbà bẹ mọ́tò ní wà. Nǹkan alágbára ní gbé. Ǹjẹ́ ẹ tiẹ̀ rò pé ǹjẹ́ ó lè mọ gbé gbogbo nǹkan yìí lọ bí. Ǹjẹ́ ẹ bọ́kọ rò bó bá sì jẹ́ gbọ̀n yín ni ṣé ẹ ní bá rò. Ẹ jẹ́ àjọ gbé síra ká jọ gbé yẹ̀wò síra wa. Hello.
3: Hello, ẹ káàárọ̀ o, bàbá olóyè.
1: Ìyá Dásọ́lá.
3: Àdúrà yín ọgbà.
1: Àmì.
3: Ẹ mọ̀ mọ̀ sọ.
1: Àmì.
3: Ọlọ́run jẹ́ káwọn tó kù lẹ́nu ẹ̀ kí wọ́n lè gbọ́ kí wọ́n sì lè gbà. Torí gbogbo àwa tá à ń gbọ́ àwa ti kọjá rẹ o. Lásìkò ìwọ̀n mọ̀ tẹ fóònù ni. Kọ́lọ́run jẹ́ àwa tá a gbọ́ tá a jẹ́ ìyá àbí bàbá wọn ká bá wọn sọ kí wọ́n sì lè gbà. Orí yóò ní dàrú o. Ẹ mọ̀ mọ̀ sọ o. Adéyẹyẹ mo kí yín o.
1: Ó ń gbọ́.
3: Lágẹ̀lú ò ní jóná o.
1: Àmì Ọlọ́run. Ẹ ṣeun yá.

0: Akojuma.
1: Yes, sir.
0: Akushi Apola.
1: Yes, sir.
0: Awolowo Idowo Ogbo Eketo Olorun so lati Aketo.
1: Eku eku ojo bi oni.
0: Yes, sir. She the sir. And Shido. Mo de ki sai data kan ala kami. Koni bade happy birthday.
1: Ibo wa le je happy birthday bye.
0: I don't know about Lola. Ya ti logo mi nkan te yan logo mi fun o je pe atiradi ju bi te yan ti ku lo tori e eja ma si eso si ko ni ba je ile oni daru
1: ka ma to ata lo si gbegiri ana e do na tani obu ko jokunrin ko na lo fe mi o te dola tani obu ko fo mo seyi makinde tani obu ko fo mo baba akande o se weyin obirin na ke fe okunrin pe awo ni moto ti kole re mo ki gbogbo eyan lo wa service sa olohun kan da awon kankan ni kini jura awon lo ni hello
2: hello
1: yes sir
2: oga mi o yato
1: ala baba ba beji
2: eh oga mi oruko merin ala bo ko yawo e to ti adi baba beji bayi toju olomi o de ba je eh akoko na mo fi akoko itupe lowo oga mi gbe ga o yato
1: Olorun loga.
2: Ẹjẹ́ ti ran yin tẹ́ẹ̀dẹ̀ jíṣẹ́.
1: Olorun loga.
2: Mo kí ìyá mi ní US. Wẹ̀ ìwọ́n jíṣẹ́, Kọ̀dà Gbẹ̀ngà jíṣẹ́, ẹnìkan fún mi fífi ta ọ̀tàn fún kò mọ̀ mi ọ̀la. Mo dúpẹ́ mo mọ̀ lórí. Bọ̀dá Akin, lágbára Ọlọ́run, lágbára Ọlọ́run, wo ni orúkọ ti yín náà wà ní.
1: Àmì, àmì àti gbogbo àwọn
2: yòókù. Ìwọ́n jẹ́ àwọn ẹyin Kọ̀dà Gbẹ̀ngà náà jíṣẹ́ ti yín náà. Wọ́n ní ẹ̀sùn mi ní kan fún lẹ́gbẹ̀ẹ́ wà ẹ ṣe. Mo mọ̀ lórí. Ẹ ti ń dùn ní gbogbo yín. Ọlọ́run ò ní ṣe é tì ìbànújẹ́ o.
1: Àmì,
2: pẹ̀lú òkú Ọlọ́run, mo wá kí gbogbo iṣẹ́ lágbèlú. Ẹ ti wà lókè ẹ̀ ní jábọ́ o. Ẹ tí ì náà rí ẹ rí náà mọ́. Kò ní jápin ti yín náà pẹ̀lú òkú Ọlọ́run. Àwọn atúnidá wo ni tún gbogbo wa dá pẹ̀lú òkú Ọlọ́run. Ẹ ṣe mo dúpẹ́ alágbára méjì látòlómi. Lórí nta ni a dá sí. Kò sí ìfẹ́ tó pé èyí kálukú náà wo mọ máléjì ara wọn náà ni. Ṣé máa sọ pé ìfẹ́ kan pé kò sí ìfẹ́ tó pé bìkan. Àwọn bàbá ńlá wa tí wọ́n ti fẹ́yàwó ti pẹ́ wọ́n máléjì ara wọn títí dòní ni. Kò sí ìfẹ́ tó pé. Mo kí ọ̀gá mi atákankan bàbá sẹ́wọ̀n sẹ́wọ̀n. Mo dẹ̀ kí awólọ́wọ́ náà.
1: Sẹ́wọ̀n
2: sẹ́wọ̀n Ọlọ́run ni yóò bàjẹ́ o.
1: Àmì ẹ̀ṣin. Ẹ̀yin ará ilé ẹjẹ́ ń sọ nǹkan kan fún yín nípa ẹgbẹ́ àwọn yìí. Ẹgbẹ́ kan wà Hope Alive àbí. Ṣé rí Hope Alive yìí. Àwọn tán kóra wọn ju àwọn tán ní ìpèníjà pàápàá jùlọ àwọn tó pọ̀ nbẹ̀ àwọn tí wọn ò rìnà. Èyí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Bóyá lọ́dọ̀ tí yín ẹ àǹfààní yọ fún yín yóò kàn wò yín pé àwọn tí wọn ò rìnà ló wù tẹ́ ẹ fún ní nǹkan. Ẹ̀yin ẹ pè wá lágé ló ẹ sọ pé àwọn Hope Alive ni. And again ẹ jẹ́ ń clarify nǹkan kan. Ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀ o. Tí àwọn èèyàn bá ní kí n fún àwọn èèyàn ní nǹkan tí n bá wá fún wọn tí mo wá ní ẹ sọ iye tí mo èmi ni mo máa ń sọ pé kán dárúkọ iye tí mo fún wọn o. Ẹ má máa rò pé àsọyẹ kó dárúkọ sórò bóyá ó yàtọ̀ parọ́ ni. Èmi mo máa ń sọ wípé kán dárúkọ pé ẹ sọ iye tí mo fún yín. Lóòótọ́ àwọn tán fún mi ní nǹkan wọ́n trust mi. Ẹlòmíà ni wọ́n dárúkọ wọn. Torí pé kọ́lọ̀ ń dárí jì wá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán bá rán wọn ṣe wọ́n á máa yọ sọ́bsídì lórí nǹkan tán nìkan fáwọn èèyàn. Aṣọ tó bá ń bẹ lára egun tí egun ni bọ́n ṣe ń fún yín ní nǹkan wọ́n ń fà wá náà tí wọ́n bá sì fún wa ọlọ́wọ́ tí ìran wọn sí wa nù wọ́n fún wa lọ́jọ́ kan
3: ṣùgbọ́n láti wọn.
1: Ọlọ́jọ́ bí.
3: Hello, èmi bàbá
1: ọlọ́jọ́ ibi bá ń play happy birthday song fún ata kankan.
3: Ẹ ṣeun, èmi ni o kò ní bàjẹ́ o.
1: Ẹ wá ní
3: o.
1: Ẹ ṣeun ìgbà ọdún ọdún kan o.
3: Ẹ ṣe gan sá.
1: Ìyókù tẹ́ ló ń lé ayé yín ẹ ní lò nínú ìbànújẹ́.
3: Àmì sá, mo dúpẹ́ fọlọ́run.
1: Ẹ ṣeun.
3: Mo dúpẹ́ fún yín o. Ẹ ṣe gan o yàtọ̀.
1: Ẹ ṣeun.
3: Lágbọ́n ọlọ́run ẹ mọ̀ tẹ̀síwájú. Ẹ ti ń lo òkè ẹ ní wálẹ̀ o.
1: Àmì.
3: Gbogbo dáadáa tẹ́ ń ṣe ẹ jèrè ẹ̀ àwọn ọmọ yín gan ó tún jèrè ẹ̀.
1: Àmì iléeṣẹ́ lágelú mọ rírì yín o àmọ rírì yín lágelú o.
3: Ẹ ṣe gan ẹ mọ̀ pé lágelú.
1: Ẹ tóbi ẹ láàjẹ lẹ́nu.
3: emi so pe lajelu yara ti wa ni so bo se ri niyan ko ni baje mu mo lori we se gan o
1: e
3: pelu titi alaba na o dupe o gbogbo be se appreciate wa a wa ni ka mo joko ti lajelu ati ani joko ti lajelu
1: ese wa ta kankan ese gan ese o ya afafa ara kan fun lorin birthday e don fun atawo lowo odogu na o gbogbo eyin te ba nso job lo ne je mo lori Facebook ki mo daruko yin

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 ta ayò kan gba àǹfààní 5 tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọkan.
1: Èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀yìn.

0: ẹdúró ẹdúró ẹ mọ lọ ẹdúró sórí ẹdúró bá ń sórí ẹ mọ tí ìlọ ẹsàdúró ẹdúró bá ń. Kí lẹ ẹsàdúró ẹ mọ mọ ẹsàdúró bá ń ẹ mọ fẹnu sọ ìsọ nǹkan tí ò ṣe ẹsàfilẹ. Hello. Ah, number yin le tun pe fun mi ni. Hello. E kaaro. En to ni number mo fe be en to ni phone ni soro ni.
1: Awon ti jade o.
0: Ah. Ibo na lo.
1: Afajade o pe drop from Australia.
0: Oda. Tan ba ti de. Tan ba de e so pe Gbenga o yato pe mo pe won. Ben, error ma, eku faji. Yes ma, yes ma. Mama.
2: Eh,
0: ma worry. Unte egbo un e se beni pe egbo nkankan. So ti ye yin sugbon, se owo yin keyin atoko yin ke jo gbera yin jade pada bi.
2: Ben.
0: Owo yin ko lohun gba gbogbo e pada fun.
2: Ben.
0: Iya no sele se gbo. Teyin ba ti se eduro se eyin se ready lati change lati da gbogbo ofe yen pada.
2: Ben.
0: E se gan. Oda. Eyin ara le se e mo to sele sa. So ye eyin to sele so ye eyin. Eyin ara le se n to sele ye eyin boya ke e ma je nfenu ara mi so je kin wo boya en to mo to sele wa lara eyin eyan te. Hello.
3: Hello, Gawa Eku Eto.
0: Yes, ma.
3: E ma mo se Oladelu ni baje.
0: Ami.
3: E ma din daru ko me to ilu ma ka ni radio Oladelu na ti aye radio.
0: Beni.
3: Eh, e ma mo so o
0: ni
3: se na ko.
0: Ami.
3: Se ri atopo to ton lomo me ni to lo ngo ko un ja ko no se tun de se joko to ama. Se di kwesi da bi kwesi. So, o ti nta ti e ti mo ti se oko mi. Mo de ti wa okay bai. Mo le ko ni bu ka ta 20,000 ni e ma ni.
0: Ese mami. Ya no sele eyin okunrin eyin obirin e ku amun mara. Hello. Hello. Eh, hello. Yes.
4: Ajite.
0: Oya papa paro.
4: Seri ko la san to re, seri.
0: Aro. Ah. Hello.
4: Hello.
0: Yes sir.
4: Yes sir. Hello brother
0: yes,
4: mi.
0: Yes sir.
4: Ẹ kú iṣẹ́ gan gidigidi gan.
0: Yes sir.
4: Ṣé mọ̀ pé arábìnrin tó ń bá yín sọ̀rọ̀ yìí sá? Ṣé mọ̀ pé wòlíì ni yín sá? Ṣé mọ̀ pé anybody lára àwọn tó ń pè yín rí sá?
0: Bẹ́ẹ̀ni.
4: Ṣé mọ̀ pé nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ bí ìgbà tí àáfàá àbí wòlíì ń sọ ìwàásù fún wa tẹ kàn ń sọ̀rọ̀ rírí? Ń tẹ́ ń sọ gan ẹ lè má kọ sínú ìwé o.
0: Bẹ́ẹ̀ni sá.
4: Orí ọ̀fẹ́ tọ́lọ́n fún yín lẹ́kọ̀ọ́ fi ń dìlíbà fáwọn ọ̀pọ̀ ènìyàn tó dẹ̀ ń wò wá lára ẹ wá wo ẹni tó wá sìn ó wá jọ mọ́ sórí ìdígbà tẹ́ ka ọ̀rọ̀ núwèé mímọ́ fún wa tí àwọn rí ẹ̀rí tó bá kí ẹ̀ ẹ máa mọ̀ ṣe lágbára ọlọ́run iṣẹ́ rí arábìnrin yẹn kán rọra fi sùúrù padà sọ́dọ̀ ọkọ wọn iṣẹ́ nígbà tẹ́ pé ọkọ wọn sìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín tẹ sọ fún wa lórí kẹ tó pè tí ọkọ ẹ ń lọmọ lọ nìyẹn o tó bá ń gbé ètò báyìí kó ya ní kó gbá gbogbo òfin yẹn padà bí ẹ ṣe sọ fún ní o kẹ́ẹ̀dẹ̀ rọ kọ́lọ̀ ń dẹ̀ fún yín ṣe kó dẹ̀ mọ́ kọ́lọ̀ ń ti fún yín ṣe dúró ẹ̀yìn náà màláìkà ní yín
0: ẹ
4: máa tètè lọ sà.
0: Ẹ ṣeun ẹ já lọ tajà à ń bọ̀ ẹ já lọ tajà à ń bọ̀. Lágbèlú FM.

0: sí jákèjádò àgbáyé ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́
1: ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
0: Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apostle ti Christi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá gbọ́ wa yọ̀ wa yọ̀.
2: Javis PL I Care Foundation ló ń lọ́gun tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn bàdá tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó luwá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL I Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ó rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL I Care Foundation. Nígbà tó tún wá gbọ́bi tó ti rà ánú gbà láìsí nira owó. Kí ló tún dúró ṣe? Oríran gara. Kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank, Charity Council Building, Ìyànà Àgbàlá Bus Stop, nítòsí Olówó Dín Fowó Sanu Shopping Complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé, pé 090-5444-8444. Ojúlọ́ba ara, òní dín dúró mọ́ wa lágbárí.
3: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ bí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
3: Ní tòótọ́
5: káṣá sọ pé ò tí ì rà wọ́n àbí.
3: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
7: Èwo ló tún jẹ́ CDK báyìí?
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
5: Olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
3: Pẹ̀lú CDK o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ẹ pè CDK sórí 0707-454-3005.
9: CDK sanwó díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ayé rọrùn.
10: The Kingdom of God Gospel Mission International, Obamoro Camp Grand, along Iwo Ogbomoso Road, Iwo Nipinle Osun, lo sagbekale 72 hours program ti o bere lojo kedogun osu keje titi di ojo keje di logun osu keje odun 2026, July 15 to July 18, 2026. Sapakore eni, etu sile, eje ko ma lo. Agbara ninu Jesu si wa sibe. Ta lo de o? Ta ni ojo olojutu aye e? Ta nso se re doku. Ta lo leri pe o se reti fun omo? Wa dide. Gbara nle lojo kedogun, ojo kedinlogun, ojo ketadinlogun ati ojo keje di logun osu keje odun 2026. Máa bọ̀ nípàdé àdúrà alágbára ní 72 hours program Obamoro Camp Grand along Iwo Nipinle Osun. Pàdé wòlíì Peter Adeleyi olówó pọ̀rọ̀kú Apostle Dr. J. Ọláyinka Afọlábí Òkútó Jésù wòlíì Matthew Oyelowo Prophet Timothy Jésù Túndé Pastor Ezekiel Ayomide olórin ẹ̀mí Lady Evangelist Emilola Etchada Esther Akitola Iye Anointing Lady Evangelist ní Ọlájẹ́ ọ̀rọ̀ yìí. Ọkọ̀ ọ̀fẹ́ ń bẹ láti MRS World Road Academy Tasca Filling Station Olodo Fatuma Junction àti Salinsile Filling Station Odo Oriwo Prophet Ezekiel Salawu ni ó gba gbogbo èèyàn lálejò. Díbẹ̀ wọ́n á dẹni ìtúsílẹ̀.
11: لبيك اللهم
12: àtètè sùn la tètè jí. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ ní hajj 2027 ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Iléeṣẹ́ alálàájì tó ṣe é fọkàntán Alidaya Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀ wípé September 15 ọdún yìí ni gbogbo pépè pé ó wá sópin lórí owó sísan fún ìgbaradì hajj 2027 ni Alidaya ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe hajj ọdún tí ń bọ̀ láti yá wa gbé ìgbésẹ̀ kánmọ́nkíá kí wọ́n fòó kọ́lẹ̀ kí wọ́n sì parí gbogbo owó sísan wọn kó tó di ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀ ẹkú ti mọ ti àlèdáyà wípé ìdẹ̀kùn alálàájì àwọn oníkẹ́kẹ́rẹ́ lọ́dọ̀ tiwa ètò ilégbè ìrọ̀rùn tí ó jìnà sí haram oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè tí ara sí gbogbo àwọn ààyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kì í yẹ ẹ̀yà agbéra báyìí kẹ́ẹ̀kọ́ sí àlèdáyà hajj and umrah services ní number 2 adedibu shopping complex opposite bufas filling station iwo road ibadan tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí àlèdáyà hajj and umrah services sórí 0806244 0572 àǹfààní sọ díẹ díẹ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìnàjò umrah olóṣooṣù àlèdáyà hajj and umrah services ajì ìrọ̀rùn ni tiwa bíznílàì tààlà.
6: 21 days divine intervention.
8: Angẹ́lì tó ń pèrè dà o.
6: Jesus, you gotta be Samuel JP. Your Korea Angara at Wednesday, 1st July 2026. A Korea Divine Visitation for Laughter. Ibe wo la toke fun eri. Oto akoko fun ona lati rere ayo bi ana ni shilo. Gbogbo eri to ba gboru eri re ninu ri ajo adua yi lo ma ba ore ni ayo. Olorun fe lo Pastor Sakio, Olorun Jesus, Ibadan ICC Superintendent, Pastor Peter, Adeyeji, Reverend Iti Adegoke, Prophet Femi Oni, Prophet Kendi Akode, Prophet Adejola Adebayo, Prophet Esther Adebayo, Prophet Adi Adegbite, Prophet Segun Olambiwe ninu, Pastor S.O. Oladeji, Prophet A. Olalekan, Pastor Oluwaseun Adebola, Pastor Ishmael Amoro, Wole Ati Ojogun, Jesus Yinka Dabi Usama JP, wọ́n máa sọ tẹ́lẹ̀, ẹ̀mí àwọn wuyi yóò máa pa gbogbo èèyàn lẹ́rìí ayọ̀ látọjọ́ Wednesday 1st, Tuesday 21st July láago mẹ́rin àbọ̀rọ̀ lẹ̀ lójoojúmọ́ gbogbo ẹni CAC Way of Life Center tó wà lẹ́yìn Glow Office opposite Lewura Grammar School Challenge Ibadan.
13: Lagilu FM 96.7.
14: Ẹ káàbọ̀ padà látòjú ọjà ẹ wo ọjọ́ ti lọ. Ṣé ẹ rí n tó ṣẹlẹ̀ ní Belenja ìǹtẹ́ ẹ rí lẹ́ẹ̀kan mo ti rí gbogbo ẹ̀ lórí TikTok ẹnìkan ní ṣé fíìmù lòún wò ni Lollywood kọ́. Ẹ rí ìlì ni
15: a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀.
14: Ṣé ẹ rí n tó ṣẹlẹ̀ yìí torí pé àkókò ò sí dáadáa. Àǹtí mi mo dúpẹ́ Rita Polo tọjọ́ mẹ́ta. Mike Aduke 888. Àwọn èèyàn ti fara ya gan o. Àwọn èèyàn ti kí gan láti nínú alábẹ́lẹ̀. Ti rí mẹ́sẹ̀jì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Èèyàn ti kí lábẹ́lẹ̀. Ṣẹ́rí ẹ̀yin èèyàn mi ṣẹ́rí ohun tẹ́ ń wò yìí ohun tẹ́ tó ṣẹlẹ̀ yìí. Lọ́jọ́ Thursday a na bẹ́lẹ̀ a analyze ẹ̀ dáadáa. Cherry tí ò bá nídìí obìnrin ìjẹkúmólú. Ṣé wá rẹ̀ ń tó ń lo ẹ̀dẹ tó bẹ́ẹ̀ dẹ̀ jẹ́. Ìyá yín bẹ lórí ikọ̀. Ọkọ ìyàwó tó mọ̀ pé ìwà àtọkọ ìwà àtìyàwó àárín yín ògún tó sì ń ṣe tó fi ń hàn wọ́n. Torí pé ìyàwó ò níbò míì tóun lè lọ kò ní opportunity àti lè ṣe nǹkan tóun ṣe. Òun bẹ ń lé ọkọ òun bẹ ń lé ìyàwó ìyàwó sì mọ̀ pé ó lẹ́lòmíì. Ìyàwó ò sì ní opportunity àti jẹ́kóun náà mọ̀ wípé òun náà lọ́kọ míì tóun náà fẹ́ ń ta o. Òun náà láláṣìírí àbó ló ní tìjú. Torí pé kò lówó lọ́wọ́. Kálẹ̀ ń tó lówó lọ́wọ́ ni o lè bá dá nánsẹ̀ o lè bá strike nánsẹ̀nsì ni. Ó mọ kẹni bíà ó lè lọ ọ̀tọ̀ pò ń lọ lọ́la o. Àfi ní ẹ̀yìn obìnrin ẹja wà nǹkan ṣe. Ẹnìkan ti pè mí lábẹ́ ni wọ́n fara kí pé ìyá yẹn àwọn empower ẹ̀ ni kò ní padà lọ́bẹ̀ mọ́ o. Bẹ́ẹ̀ sì rí tí ìyá yìí bá ní nǹkan tí obìnrin ní náà tó bá ní nǹkan tí kìíní ní. Bẹ́ẹ̀ni only this woman must be empowered. If he comes back, it's okay. She must not beg for him to come back again. Bẹ́ẹ̀ sì rí àwọn ọkùnrin lajúwú jù. Ohun tá a lè gbà. A máa fi fẹ́ lòmíì. Ṣùgbọ́n ẹ tún jẹ́ àwò fún ọkùnrin láti lè jẹ́ kí ẹyin èèyàn kan kó ní gbogbo nǹkan kó mọ gbogbo nǹkan nípa ayé òun kó tún fi fóònù lé lọ́wọ́. Yorùbá sọ wípé ọ̀pọ̀lọ ríbi tó tutù ó ba sí ibẹ̀. Ìbá jẹ́ ọlọ́mọ 20 ìbá jẹ́ ọlọ́mọ 30. Àwọn ọkùnrin a fẹ́ mọ tí ó ṣẹlẹ̀ ibi tó bá ń tutù la mọ́ fẹ́ bà sí. Lóòótọ́ inú mi dùn pé ìyá ẹ̀ àdìmítì pé àwọn ọmọ ń ṣépè ṣùgbọ́n wọ́n ṣe tán láti ṣe kíni láti jẹ́ kó lọ ọlọ́run fún wa ṣe ẹ̀yin èèyàn mo rí pé ẹ fẹ́ pè lọ́tún lọ́sì ṣùgbọ́n ẹ já sọ gbogbo ẹ̀ di ọjọ́ Thursday lálẹ́ láago mẹ́wàá àbọ̀ tàbí lọ́jọ́ Tuesday tó ń bọ̀ ẹ dákun hello.
16: Ìta yàtọ̀.
14: Ẹ bàbá mi.
16: Ẹ máa gbé ètò ọpọlọ tí ò ní dàrú.
14: Àmì.
16: Orúkọ tèmi ni Kòfóṣì látọlú ìdè Ìbàdàn. Mo kọ́kọ́ sí olúwa mi baálé àtàkọ́kọ́ ìgbà ọdún kan. Ṣé wá rí ọní ẹni tí wọ́n sọ pé kò ń wọṣọ táwa délé táwa báńtà tó ta báńtà ní òwò. Ṣé rí ń sìn pé ó jọgá pé kò jọgá sí. Ó ti fẹsẹ̀ méjèèjì tí ló báyìí sìn. Ẹ rí pé inú ọ̀rọ̀ tí ayẹ gan sọ, ẹ rí pé kò sí rọ mẹ́ báyìí.
14: Wọ́n ní ó wà nílé obìnrin, wọ́n sì wà ń bẹ̀ náà.
16: Ẹ̀yin náà a dẹ̀ wá pè lórí bá mi tò. Obìnrin yẹn náà ló wá padà gbé kọ̀. Báwo làwọn ọkùnrin ṣe afẹ́fẹ́ lo kọ́rítì wa? Tó bá jẹ́ pé ọkùnrin ló pè yín pé ìyàwó òun ṣe báyìí ṣe báyìí. Kẹ wá pè kó wá pé ànọ́dà máa ló gbé kọ̀. Ẹ bìrí pé obìnrin yẹn ibẹ̀ ló máa gbà lọ́lé wọn.
14: Bàbá Cherry ẹ ṣá ẹ má tí ì jẹ́ kí a sọ nǹkan tí ọ̀rọ̀ yóò fi ní lójútùú ẹ rí pé mi gan mo rò sáàfù kọ́mẹ́ǹtì mi ni.
16: Àtúntò náà là ń fẹ́ ọlọ́dẹ fún yín ṣe eléyìí ò ń ṣe àkọ́ta òkìtì.
14: Bẹ́ẹ̀ni ẹ ṣe ọ̀gá mi. Ọ̀gá mi ẹ̀yin èèyàn tẹ fẹ́ pè mí ẹ dákun ẹ jẹ́ ń ṣe báyìí bẹ́ẹ̀ bá ní voice note ẹ fẹ́ send voice note. Sorí WhatsApp mi number ẹ jẹ́ kí n fi personal WhatsApp mi sílẹ̀ ẹ send the voice note sórí ẹ̀ ṣùgbọ́n ẹ dákun ẹ mọ̀ sọ nǹkan tí mi ò fẹ́ gbọ́ arákùnrin kan lọ́jọ́ Thursday ní ìsinyìí ó ṣe nǹkan kan mo ti gbà blocking ìgbà àkọ́kọ́ tí ń gbà blocking ń sẹ́ni máa fi sọ̀rọ̀ tí ò ṣe sí yín torí pé lásẹ̀sì ẹ má sọ nǹkan tí ó fa nǹkan bínú personal WhatsApp number mi ẹ jẹ́ fún yín ní ìsinyìí tẹ bá ní nǹkan kan tẹ ẹ fẹ sọ lórí ọ̀rọ̀ yìí ẹ lè drop ẹ comment síbẹ̀ kódà lè chat 08038484675 lẹ́ẹ̀kan sí 08038484675 personal WhatsApp number mi nu ọ̀gá mi ẹ káàárọ̀. Yes, sir.
17: Akunṣe àtàárọ̀.
14: Abanu alagbawede.
17: Mo kí o gbọ́ ọmọ Nàìjíríà tó gbọ́ ìlú àti ìlú tó yí wa kú. Àti gbọ́ ìlú Ìbàdàn pátápátá.
14: Tẹ̀ni.
17: Akojúmọ́.
14: Yes, sir.
17: Mo dẹ̀ kí ilé iṣẹ́ lágé ìlú àtúgbà àwọn ọ̀gá wa lókèlókè òkèlókè la máa lọ.
14: Àmì Ọlọ́run. Kí lẹ ní fún wa lónìí pé ìyẹn pàṣẹ àkókò ti lọ.
17: Àkókò ti lọ.
14: Yóò ti mọ ní ọmọba lélẹ̀ yóò lọ.
17: A ẹ̀rí pé a sọ nípa Traction Controls dem ní last week. So a máa sọ nípa VSC láàárọ̀ yìí.
14: Kí ló jẹ́ VSC?
17: Vehicle Stability Control. VSC àti Traction wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ lórí ABS control unit ni tó jẹ́ nǹkan tí a need. Ẹ rí pé níjẹ̀jọ́ a sọ pé Traction máa ń ní button. Bóyìn bó ṣe design moto wọ́n ṣe àwọn kan tẹ́ pé kò ní sí button Traction button VSC ló máa wà láti manage Traction control system lórí ABS. So àwọn nǹkan wọ̀nyí nǹkan méjèèjì ni nǹkan tá a need lórí mọ́tò wa tí a bá wa mọ́tò lọ. Òun ló máa sọ ẹsẹ̀ mọ́tò mẹ́rẹ̀ẹ̀rin direction bí a bá ṣe yí steering mọ́tò wa sí la ṣe máa tẹ̀lé tá a dẹ̀ máa sọ. Òun ló máa dín agbára engine kù nígbà tó bá yẹ kí ó dín kù. Bẹ́ẹ̀ ni òun náà ló máa lọ tẹ àwọn break fún wa nígbà tí ó bá yẹ táwa ò tiẹ̀ mọ̀ pé ó ti yẹ ká tẹ̀. So àwọn kinní yìí ó máa ń tan iná sí ojú bọ́ọ̀dù wa akọ VSC akọ síbẹ̀. Tí a bá ti wá rí pé iná yìí tàn sílẹ̀ ó ti di pé nǹkan kan ti fẹ́ ṣẹlẹ̀ nìyẹn ká sì ti gba ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ lọ kó bá wa gbé kọ̀ǹpútà tá a mọ̀ sí scanning machine kó bá gbé sí kí ló wà lórí ẹ̀ kí ni nǹkan tí a fẹ́ ṣe sí. So àwọn èèyàn ló máa lè sọ fún wa ká lè tètè mọ̀ kó mọ̀ jẹ́ pé ìgbà tá a bá nídìí vehicle stability control wa
14: kò
17: ní ṣiṣẹ́. So kó mọ̀ jẹ́ pé yìí ni ó wà dá wàhálà sílẹ̀ ọlọ́run ní jàre wà lórí mọ́tò wa.
14: Ẹ ṣeun. Hello. Ẹ káàárọ̀ ma.
18: Hello. Ẹ káàárọ̀.
14: Orúkọ mi ni Gbẹ̀ngà ó yàtọ̀ láti Lágelú FM.
18: Ok.
14: Ṣé ẹ play káà ṣe ẹ ma.
18: Bẹ́ẹ̀ni o.
14: Ṣé ẹ ti dẹrí.
18: Ẹ mo ti gbà ní lẹ́ẹ̀kan.
14: Ó dà máa mi another 25,000 naira lélẹ̀ báyìí tẹ́ tù gbà láàárọ̀.
18: Ẹ náà ṣe wo.
14: Yes ma. Ẹ ṣe wọ́n pè yín mo ṣe pè yín fún yẹn.
18: Ẹ ṣe o.
14: Wọ́n pè yín ma. Ọ̀gá mi. tori pe ojo ti lo
17: beni beni
14: awon te so yi gbogbo nkan to ye ko polopo eyan o mo ni
17: beni
14: number yi se pataki ba nfi number yin ta
17: number ti e ma pe Wahid Ayodeji leyin eto yi o na ni 081 68 300 451
14: epi le kan si
17: 081 68 300 451 eli ba wa soro ni WhatsApp o de je lo Instagram abi Facebook ogun te ba fe e bere bere e de kimo to yin wa a ba yin se be se fe
14: e se weye eyan mi be anfani ba nbe boye iraye ri number ti mo pe le kan e lo sori TikTok mi Gbenge Oyato Life e DM mi nbe e mu fi number e sabere number mi bo sori Facebook na ni Gbenge Oyato Life e DM mi nbe a pe e mo si gbagbe eyin te ba fe fi okada fi sise boye fe mo gba instrumental e fe fi mo sanwo abe fe gbe te mo sanwo lojojumo e sa pe si ori number ile te pe fun fun titi okada 081 olefi pe 081 65 34 62 75 to bi omo yafe omi e pe fun ti yun kobita titi laya akinsola tin ba ti ri oba inu mi asi mo dun lara awon ari dunu wa le se omi titi laya akinsola ko si nti o se sori owo re bayi gbogbo iya to jeli wa lori owo re bayi oju oju aye re bayi
19: owo mi ni fi gbe
14: to owo re lo fi gbe to oju aye re bayi ni
19: lowo gbogbo yin
14: gbogbo wa gbogbo awa to di ale lori
19: tori bo di apo
14: o di apo ojo riri je ojo
19: nitori yin
14: ojo riri je ojo airi je
19: ojo airi je ojo okere pe bisu lo po
14: o di ale wa lori mo e fi ale lori temi
19: ah kini kini kini ko se royin ton
14: titi abiya moto to
19: ojo ti mo je kulikuli ni owo nti e
14: abiya moto to cha foro
19: lo eni ebi kan ton ba fi mo fi lo mi da se abojugun legbe ti
14: agbara olohun o jeun o jeun o jeun akale o
19: se gbo o nijo ti mo lo gba kini kan le lanta
14: ah lori wa ori martini na ti gba yin ori martini na ti gba awon to gbe lanta
20: o ma gba ni isin o ti gbianju o pin wa o pin wa
19: emi e si se eyan bu
20: no en te ya to gba en te ara en te ya to gba laaro e bayi nisin o dagba ni
19: ngbo
20: on gbo o dagba ni wa ni a lori gbo ten ti lori gbogbo wa gbogbo wa la jo gba
14: ero titi titi lai lai lo pe wa lodo re
19: ma ope ni kokon ope oto
14: gbese ope wa po
19: ma wo ope oto
21: Lagilu FM 96.7

0: bo won bo escort
1: eyan oh oh mo ba ti fi kan se sample won wa
0: ah mi le mi mo wo akoko
1: o ma do ba le pe mo bi olodun lo mo to ni moto se fun won ato ni ma ta ato lokada olodun lo mo ta se ah olodun lo mo to se je ebu bere niyan wa wa won denti eni won sa golo ngba ba ha lotun gba legbe la e mo binu ejo sa ejo ego mo se jade ni eh mo se jade leni eyan je ko je pe wo ati won lokan
0: ah
1: e wa ri awon community tero wa po ti won so pe o ye sa ah e wo egbe ni o egbe ni egbe ni o eyin olowo gbo yi won bere ebunu
0: ipendi man
1: Nigeria yi olodun o tun wa se yo da wa pada si daada amọ n toto yato sin ti oto tori pe ikani ko dogba olohun o si pin dogba bi a se ri awon kan to ku die ka to fun lara awon kan to wa ni arin meji a se ra awon kan to wa loke awon to wa loke yen tun wa loke awon to wa loke tun wa loke oke tu jura won lo oh ki te so yi ko lo n pin daada kan wa ni kinu wa si ma dun si awon to ba n si daada akiyin ka bo le kan si titi layo akisola na ruko temi
0: akiyin ka bo si ka gurugbe foto so tito ni o bi yo wu ile te wa ile te tin dode wa wi pe awon oroyin ile ta fi mo n ko ra wa leko ta fi mo n sin ra won gbere pako ta mo so pe ki se pe a fi n deru ba wa sugbon lati mo fi ko wa pe un bayi o tun sele ni awon apa abi kan lagbaye ati wa ko de bayi o e ti mo pa awon akori la ko mo fun yin ta mo ri nule ko to di pe a fun yin gan ni ketepe gan ni sansan martini salau omo ba loko temi e ku kale
1: awon akori to koko jade na ni a ma n koko gbe si yin leti ka to lo sinu royin gan ni tarata akori akoko ni odo temi de fi anfan lati ma gbo lati nu iwe royin daily post kini to si wa nbe won awon eyan kan ti inu bi won doju ami ni won ti kana sun enikan o ti won mu wi pe o ji okada gbe nipinle Kano won ni won ah iwo na mo pe bi nkan ba ti sele elomi e gbo he yala o ji ni o
0: mo lo gbe kan ni ah
1: yala o ji ni o ko ji ni o won paro e mo ni o won paro eyin awon eyan fe gbo
0: ibi taya lo mo wa
1: ibi ta won kokko sare lo ra petrol na
0: pe won owo yin o le won
1: gibo ni o ti won won ke ta sare won won eleyi ti won fi so pe o ya o
0: egba won be
1: eh eh eyin sare lo ra wa yo ri
0: yo ri yo sare
1: o le mo jeun titi le suma yo mo sare lo dun won duru iwo lo iwo lo ah
0: olodun
1: da won lori si ba se ronu ototo ni
0: o si ye pe epo eto ra e o fe lo fi sun yen
1: e be lo e so si da be
0: ah
1: idajo owo o nla pe
0: eta pe
1: eta pe eta pe kia kia do tu wa sana
0: ah
1: idajo owo ijoba o fowo si olodun won ni pe mo le gbe folopa o
0: won sa meni me
1: eni me iwo duro nbi ti won tin se ru nkan be je wo ka o pelu fonu to ko ja foran re to ba le ju so bayi
0: ah ìpínlẹ̀ ti Kano ló jẹ́ pé ìròyìn eléyìí ti jáde ìwé ìròyìn ti punch náà ni wọ́n ti gbé ìròyìn eléyìí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ló jẹ́ pé wọ́n ti gba àwọn ọkọ̀ eléyìí tó mọ́kànlé ní ọgọ́rin níye eléyìí tí wọ́n ní wọn ní nọ́mbà ìdánimọ̀ wọ́n ní plate number kò sí wọ́n ní tó ṣe ń kó wọn náà ni wọ́n mú wọn plate number kò sí.
1: gbẹ̀yàn bá ń jẹ chewing gum á dẹnu ọ́fíìsì kì í ṣe nínú studio. O tó tún di dẹ́ tó fi ń pe tapa.
0: Bẹ́ẹ̀ ká dẹ̀ lẹ̀ mọ́.
1: O yẹ ká máa là mẹ́nu ọ̀nà.
0: No singing.
1: No
0: singing. Sign. Sign.
1: Sign.
0: Mine.
1: Martini.
0: Èmi kọ̀.
1: Èmi
0: kọ̀. Èmi ti á jẹ́.
1: Sign. Martini. Salawu.
0: Martini Salawu.
1: O tún fi Salawu sí.
0: Martini Salawu mọ́ àwọn ọmọ gbé jingles ní program ní Sunday.
1: Ohun yóò ṣe gbá gbá
0: ó ní kọ báyìí mo dúró rè fún wákàtí kan sá ń gbé lọ ni ọlọ́run òjì ni ọlọ́run pàdé ibẹ̀ mo sùn lọ sí ìròyìn à ń ṣeré níjàre.
1: ṣe àmúgì àmúgì ẹ gbọ́
0: jingu yóò máa wọ náà
1: lọ́wọ́ yóò ní sì ṣe fún ọ ṣe nígbà tó ráyè sọ̀rọ̀ ni nígbà tó bá rí ra tí ìfìdíngù
0: kọ́ tẹ́jíngù ni fọ́gámù
1: yín ìfìdíngù yín olórí ìkànnì ìwà ìkà náà lápè
0: ìlè nà
1: í ṣe fún ọ. ẹ wo ẹjẹ́ tún lọ nínú ìwé ìròyìn daily post àkòrí tó tún wà bẹ́ẹ̀ ṣe láláì pé ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ delta níbi tí wọ́n pè ní ẹfun ló ti gbé ìdájọ́ ikú kalẹ̀ fún àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ látàrí pé wọ́n fi ẹ̀sùn kàn wọ́n ilé ẹjọ́ sì dá wọn lẹ́bi rẹ̀ wípé wọ́n digun jalè wọ́n ti tún ṣekú pa.

0: ọfun yin
1: come on lulu
0: e ba zo fun yin pe
1: oni ni agbegbe labiran
0: eh labiran eh
1: oni won ti n gwa won bayi eyin
0: eh ni lo to won ko meni meni
1: eh ni duro
0: se bi ngba to wa laye le ogun egun de to de be ti won na yo ere dani to yo pankere te don foki a so du egun se wa di wahala
1: sibi to le so du won ni a se mi
0: o a se mi o
1: a se mi o
0: se baba ka won le won o se mi lagodi ni o godi won ti se mi o le o je mo ran mo fi yun seti ko mo wa ni eyin eti re ko mo fi je to ba ni o fi sowo o sese ko lo fi je aka tabi ko fi je amala mo fi sori won sa meni meni gbogbo lagun re ti ran je pe e duro a gbe in da bossi bi ti owo ijoba ba te o ara re o kokko bale na ti to je pe mo ba soro fa mi o ba o ko bu ekun na to mo
1: ni
0: to ni soro yo soro o ko bu ekun na te mo mo bi o pe mo bi ni e mo ya ai mama ni zin be iwo wo mo joko nu le yin mo joko bi le yin to ti mo je aka teko de je mo fokiri titi ko lo so dun egun e lo re se kupa won ti o ye ke se kupa aboro la so fomo lo abi o ba de na ye ko do dindin eh ki omo to le ni hanra re le mo mi o ba ti le laleju na ton so ton ba soro ti o gbo yo hanra re le mo keyin inu we royin punch won ni awon ti won je omo iko egbe okunkun merin ototo ati awon ti won ma di awon kan ni nkan gbe ti won lo re jirin gbe lo re yo irin lo doju window ni window
1: won
0: ni awon sabola se sabola ni
1: ke
0: ehe won ni gbogbo won owo te won o won si mu won fun iwo daran ni ipinle akwa ibo
1: alele bayi ipinle ti kogi ona je pe iroyin eleyi na lo je iroyin ti ko dun mo ninu oni ko din ni awon eyan meje ile to je pe won pade ku ojiji latari bi oko won oko akero kan si ena bi o se dabo tila kan
0: hmm
1: lo so ni pe ona mi je da kembe
0: ah olohun
1: ni lo koja lohun lo si isara
0: eh je asora wa
1: ere die die
0: ni ere die die ni mo gbese le mo ro pe boya nitori pe
1: odu
0: titi ti teju
1: sare te
0: ni wa n te lo
1: ko ma le o sare overtake
0: won overtake ni bi ti o da o ninu iwe iroyin punch akori kan tun jade nbe to nse lalaye pe awon afurasi merin ototo to je pe udale onile fi bo ti e mole o ni won owo te won ohun nipinle ekiti owo isikunle ise olopa lo si te won gan adu ekiti ni sele won ti sele
1: iwe iroyin
0: re nbo
1: gba ole kun re nbo
0: ngba ta ba ka gbogbo eto na
1: ni ìpínlẹ̀ sokoto náà tún jẹ́ pé ìròyìn ilé ìgbé mi lọ ìwé ìròyìn daily post ló kọ́ wọ́n ní pé àwọn agbébọn kan rí wọ́n tún kọlu àgbẹ̀
0: jẹjẹ lágbẹ̀ wà ní
1: oko rẹ̀ wọ́n wò sùn sùn pé ilé yìí oko rẹ̀ mọ̀ sí
0: nítorí àgbàdo rẹ̀ ló fẹ́ lọ lọ
1: ẹ̀wọ̀ nìkan
0: iṣu rẹ̀ ló ṣe dáadáa tó báyìí
1: níwọ̀ nìkan
0: kókò ló gbìn dáadáa báyìí ànàmọ́ rè tí gbogbo ẹ̀ sẹ́ńpẹ́ sẹ́ńpẹ́
1: ojò sì rọ̀ lọ́jọ́
0: sì rọ̀
1: tí gbogbo ẹ̀
0: tó tutù dáadáa tó wé rẹ̀
1: níbo
0: ló ti rẹ̀ wé rẹ̀
1: ewé òṣèwé rẹ̀ ṣojú rọ̀ ni òjò rọ̀ kò dàbí ọdún kan báyìí tí òjò rọ̀ kankan rọ̀ àwọn àgbẹ̀ wa ń gbé kẹ́tùn kìrẹ́
0: à ń wẹ́ẹ̀tì ẹ̀ ló fẹ́ ń gbọ́
1: wẹ́ẹ̀tì ẹ̀
0: daily post ibẹ̀ ni àkórí eléyìí tún ti wà o wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá òun ló dẹ́kun ìjínigbé kan tí ò bá tún ṣẹlẹ̀ nípínlẹ̀ kebbi lọ́hùn-ún ọwọ́ sì tẹ àwọn èèyàn mẹ́rin lẹ́yìn tí wọ́n sọ fún ẹni tí wọ́n jí gbé pé mílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà 30 million naira ni kẹ́ ẹ lọ́ọ́ rẹ̀ mú wa.
1: ìpínlẹ̀ ti plateau tún ní eléyìí tó tún ṣẹlẹ̀ wọ́n ní àwọn èèyàn mẹ́fà kan rí eléyìí tí wọ́n tún ti dágbére fún ayé yìí látàrí bí àwọn agbébọn ṣe yabo agbègbè ọ̀hún agbègbè ìjọba àbílẹ̀ ríyàn wọn ni wọ́n ya bo bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń pa àwọn èèyàn wọn láwọn èèyàn mẹ́ta ló tún fara pa kí la ṣe fún wọn what we do what the people do.
0: ṣé wọ́n sọ bá náà.
1: ìròyìn ọ̀hún béèrè ni what we people do ibà yìí.
0: tó mi kò yé mi o tún sì kù mí.
1: ya gbéra.
0: wọ́n ní o ti ya ọ̀gá àwọn ọmọ líle ṣé wọ́n ló ra gbogbo kíní fún gbogbo wọn tí gbogbo wọn fi gòdù rúdú.
1: òye mi ó ti ẹ tó ń tuntun máa dé sọ̀wọ́ lónìí
0: báyìí. jẹ́ ń wọ́wọ́ rẹ̀.
1: àbí àwọn ráìdà.
0: jẹ́ a lọ sókè lọ́hùn.

0: Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógúngbógun mi ló ń jẹ́.
1: Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
0: Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apostle ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá gbọ́

0: chef a kori ti baba iri yin gbare o to ti mere lo to ba ti o fara ani ko ti ba seyin bi odi jari ko lule latojo sunday tuwe ni saturday 18 july 2026 laba go me fa we raji simejo owuro ninu yin pelu iso tele ise mi ati anu jo ro jo ma se awon olore mi kemi opo la taiwo go mi yi go mi asalu baba ya mi praise okiki da yo emo mayo wa jayi adora folu ibi to ye top ara lagba mi duro jaye abiola emmanuel akitayo oluwa seun it is well wole olorun alaye olufemi oni pelu aparanse olorun yo ma sise ise yesu oluwa wa yo ma se anu laye gbogbo eyo bere la gbojo sunday 12 this saturday 18 july ago me fa boda ji 6:30 am la o ma bade lojojumo mi si esimi ni tabra ministry ntc bra mo wa ni ajo ku live road mbado wa ka jo yin ko pada sile pelu iyanu
1: Orule itu tin jo.
2: To ba je to orule to lalupe tabi to se fokotan oruko ile ise kan to donje fe gbawo bo to to ban gbesun lo ye the great aluminum roofing product ni mo pe ri. Oh yes, the great aluminum roofing product, your number one choice for homes, shops, factories, and every building. We are available anywhere across Nigeria, bringing you trusted quality. Shube shola o, eyago fun awon ayederu orule to pera won ni the great aluminum roofing. Bada, odulowo lawon orule wa. Check for authenticity, a scratch pin to verify your product, the DG name boldly printed at the back and branded binding ropes on every bundle. No fakes, no compromise, only the best for your building. Ile ibere yo fakoyo pelu abo to daju iyen pelu orule DG aluminium ti yo mu pe korin. DG aluminium roofing product, the real strength you can trust.
3: Gbogbo ọmọ ológun pátá ètí yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
4: Ṣèbí nítorí ògo ni o. Nítorí ògo ni
3: o. Ìdí rèé tí Ọlọ́run Reverend PF wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14th Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026. Bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn ìsọjínlá wa Christ Rubber Miracle Church Kremik tó ń bẹ ní number 7 Reverend PF wa Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọlé Àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo. O ti ń gbàdúrà ọjọ́ pẹ́, o ti pọ́yì orí òkè àti wọnú ògo, wọ́n ti fẹ́ sọ ẹ́ lẹ́nu. Kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo? Àkókò tó tó kun yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday mẹ́rìnlá yìí ká yóò fowó kọ tuntun pèsè dá rẹ̀ bíi ti Jacob àti Jabesi inú ìwé mímọ́. Àgbọ̀ ti gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa ṣì ràn tí rẹ̀ ó wọnú ògo lọ. Ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ. Tí bàbá wa nínú Olúwa Reverend PF Owó àti Reverend Mrs. C Owó wa tó gbàdúrà súlè fún ọ. Ṣáyé ò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o. Ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
2: Years ago, the biggest radio raffle hit we ever saw.

0: ọlọrun ati eyin eyan ara ore malebi ati ojulumo tin be pelu wa
1: splash fm pe odun mokandilogun to tin gbohun safefe ni ipile oyo
0: o tun wa se regi pelu ayeye ojo abi odun metadiladorun 87th birthday ti ekeni olubadan ti lebadan oba murtala adebayo akade mfa ewa gbo ayeye ojo abi onibeji yo ma waye lojo segun tuesday ojo kokolelogun osu keje odun 2026 pelu idanileko olododun ta ma nse literary chadol to n be ninu ogba fasiti lebadan akori idanileko ni ipenije eto abo to n gbenu soke ati ona abayo lati akata awon ti oro gberu gbagbagba oludanileko ojo na ma je oga agba to ti feyinti lenulese olopa to ti jiyo jimi to mo nipa iwasi odaran alaga ojo na ni ogbeni biodun ladipo to je osise fenisi lenulese ologun lorilede america emagbagbe ojo tuesday ojo kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní trinchard hall nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ìwọlé ìwọlé o splash fm bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀
2: àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣé àtòṣì jitalẹs ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ jitalẹs international ni jitalẹs international rírọ ní lágbára líléṣẹ́ wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba iṣẹ́ tiwọn nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní jitalẹs international lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa machine tech industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines jock mold and nylon machines jitalẹs international àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́ jitalẹs international ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́bù káàtà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà jitalẹs ni wọ́n kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kà sí jitalẹs international lónìí jitalẹs international ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú gt bank akínyẹmí bus stop ring road ìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com jitalẹs international ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
3: Ladilu FM 96.7.
4: Kí la rí gbọ́ lẹ́tọ̀ lórí Lagelu 96.7 FM ẹ máa bá wa ká lọ.

0: kí wá ní kókó nǹkan tí olú fẹ́ sọ fún mi
1: sọ náà ni mo tún sọ ṣùgbọ́n torí ẹ ló jẹ́ kí n sáré ní pé kí n wá sáré rí ẹ ní àwọn ọjọ́ méjì tí mo ní time yìí kí n tourism.
0: Kí wá ní kókó ẹ gan.
1: wọ́n ti transfer mi.
0: Padà wá síbí Ọlọ́run ṣeun. Àdúrà mi gbà nìyẹn. Gbogbo nǹkan tí mò ń béèrè Ọlọ́run ti jẹ́ kó ṣe ṣe. A jẹ́ pé Ọlọ́run ò fẹ́ kí ìdílé ìtúkà. So nìyẹn. No problem.
1: Ọkọ mi ti máa máa sọ.
0: Mo ti ń contemplate lórí bí mo ṣe máa mú Jibọlá wálé tẹ́lẹ̀.
1: Ọkọ mi máa sọ. Ani mo máa sọ̀rọ̀ pé ìdílé yìí máa túká. Ọlọ́run ni jẹ́ ká túká.
0: Ọlọ́run ni mo sọ àdúrà ni mo ń gbà náà.
1: Wá tẹ̀ ṣe farabalẹ̀ kó gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Ọ̀nà tún jì díẹ̀ sí o.
0: Ṣé mo pe
1: Kwara ni mo wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísìn báyìí. Wọ́n ti ní kí n lọ resume ní Kano.
0: Kwara Kano kékèké náà ni ṣùgbọ́n kí ilé jìnà àbí.
1: Bọ́s.
0: Kano.
1: Bọ́s ọkọ mi wá ní sùúrù.
0: Kò sí wàhálà.
1: Òwò àwọn nǹkan tó ṣẹlẹ̀
0: ní ìpínlẹ̀. Kí ló sọ fún wọn nígbà tó rí yẹn.
1: Mo kọ́kọ́ máa wò bí ọ̀dà yẹn nù.
0: Ok.
1: Mo máa kọ́kọ́ wò bí ọ̀dà yẹn nù.
0: Obeying the order mean pé.
1: Máa lọ resume bẹ́ẹ̀ nù.
0: Ok.
1: So máa tún wá máa ṣe arrangement tí mo sọ pé fún ẹ pé mo máa ṣiṣẹ́ lórí bí màá ṣe wá bí náà. Bó ṣe ń lọ yẹn sìn báyìí tó bá yá ń sìn máa wá bí.
0: Abeke.
1: Máa wá bí padà.
0: Abeke. Am I still your husband?
1: Yes, you are the only husband that I have, my love.
0: Èmi ni ojúlówó ọkọ ẹ.
1: The only one.
0: O ṣe kò ń ṣe pé o wà under duress láti máa sọ nǹkan tó sọ.
1: Duress bá wò.
0: Ọkọ
1: tí mo fẹ́ tọkàntọkàn mi.
0: Mo wá fẹ́ ṣe iṣẹ́ ọkọ. Kò yẹ. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Tó bá jẹ́ mi náà ni o. Bó ṣe ń lọ sìn. Wà á lọ kọ ìwé. Wà á fi iṣẹ́ ẹ sílẹ̀. Padà wá sílé. Màá sọ ọ̀nà bó ṣe máa ríṣẹ́ mi ṣe. Graduate ni ẹ. Àbí? Now, before kò tó ríṣẹ́ mi, màá wá owó ní gbogbo ọ̀nà láti jẹ́ kó bẹ̀rẹ̀ business tara ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo fẹ́ mú Jibọlá wá sínú ilé yìí. Kí máa dé bẹ̀ bí máa dé school tọmọ wà. Nínú kùkú tá a lọ fi ọmọ pamọ́ sí yẹn. Tọ́ máa sọ pé Jibọlá your daddy is here. Kán ṣe máa sọ fún kó tó máa rí mi. Tọ́ máa rí àwọn òbí tiwa làwa gbé dàgbà. Àmọ́ tí wọ́n ń pè lóbi àjọṣepọ̀ àárín òbí sọ́mọ ó wà. Now, nǹkan tí mò ń sọ ní kókó ni pé ìwọ á lọ fi iṣẹ́ yẹn sílẹ̀ ńsìn ìdààmú ẹ̀ ti pọ̀ jù. Ìdààmú iṣẹ́ yẹn pọ̀ jù.
1: Kò rí lè ní ìdààmú náà.
0: O ti jẹ́ olùfọkànsìn fún orílẹ̀-èdè bàbá rẹ fún ọdún mẹ́wàá. Gbapò o ti gbìyànjú o. O ti yẹ. Now, ọjọ́ ọ̀la wa là ń sọ̀rọ̀ nípa èyí. So,
1: okay, okay.
0: Nǹkan tí mo fẹ́ nìyẹn. Mi ò fẹ́ bọ̀.
1: Kí n sọ̀rọ̀.
0: Ok.
1: Ṣé o mọ̀ pé mo wà láwọn ẹ̀kọ́ fi sọ gbogbo nǹkan tí o fẹ́ sọ?
0: Ok.
1: Please allow me to say all that I want to say, please.
0: Àmọ́ yes.
1: Yeah. Bó ṣe ní pé kí n lọ fi ìwé sílẹ̀ yìí, mo mọ̀ pé torí pé love mi ni o. Mo mọ̀ pé torí pọ́kàn wà lọ́dọ̀ mi always ni o. Mo understand o. Ṣùgbọ́n ọkọ mi jẹ́ kí n tún sọ fún ẹ pé number one. Ìgbà tí mo ti ń ṣiṣẹ́ yìí lèmi àti ẹ̀mọ́ra mo dẹ̀ sọ fún ẹ pé iṣẹ́ yìí mo like ẹ̀ ìwọ náà dẹ̀ sọ pé o like ẹ̀ mo dẹ̀ sọ pé ṣé wàá support mi o dẹ̀ sọ pé wàá support mi honestly o ọlọ́run o ọkọ mi òun ṣàtìlẹyìn fún mi o ṣùgbọ́n mi ìwà fẹ́ kó wá jọwọ́ rú níbi tá a dé yìí o ṣó mọ̀ pé ta bá ní ká wò náà I'm still young.
0: Very young. Very very young. Kàn pé ìyẹn náà wà nínú nǹkan tó ń dùn mí. Kò wá jẹ́ pé ìgbà tó bá jẹ́ pé ó ti jìnà sọ́mọge ó súnmọ́ arúgbó ló tó máa padà wá fún mi ni màá tó lè enjoy ìyàwó mi.
1: No,
0: I don't want that.
1: Ọkọ mi ṣùgbọ́n mo sọ fún ẹ pé kò jọ pé wà fún mi ní time kémi náà fi sọ̀rọ̀ o. Nǹkan tí mo wá ń tà láti sọ ni wípé tí mo bá wà lọ fi ìwé lẹ́ẹ̀rú time yìí pé mi ò ṣiṣẹ́ mọ́ ọkọ mi ó rí bákan mo ti jìyà ṣẹ́ yẹn náà ìsìn báyìí èmi náà ti ń dé àwọn kéda tí ó máa tó máa fẹ́ máa pè mí. Another thing dẹ̀ tún ni wípé kò ń ṣe pé iṣẹ́ kan tó gidi náà wà ń lu ọkọ mi àánú ni mo rí gbà tí mo fi rí iṣẹ́ yẹn.
0: Kí ni kan jẹ́ kí n fẹ́ràn bíbélì abi oye Jesu Kristi Oluwa lo soro yen oni to ba je pe oju e ni ko ni je ko raye de ijoba Olorun ki lo ni kan se yo kuro abi oye to ba je ika owo e kan ni ko ni fi aye sile fun lati de ijoba Olorun ki lo ro pe ko se ke kuro
1: oh, so
0: I hope you are getting this.
1: Yes, yes, I'm getting
0: now,
1: it.
0: Now, to ba je wipe ise ologun ni ko ni je ki ile wa duro abeke fi ise yen sile. O wa ni opportunity lati mu kan. Ninu options meji to wa nwaju e. O ni alternatives. One.
1: O ko mi mo ma ti eleju.
0: Mu ise.
1: But to ba nsoro, a jo nsoro
0: ni. Lo continue, lo report si Kano. Mo ro pe o nge te. Ko si emi sile. Tabi ko pada wa sinu ile yi ka ma gbe layo atalafia ko fi ise to ngbi e kiri to kan ti e bi igba ti e fufu lele to nfe ewe to kan nfe kiri yi fi ise yen sile
1: okay oko mi je kemi na wa son
0: kan
1: wa je kemi na wa son kan nkan si ma gbo je kemi na son kan kan mi ko se won nkan na ni wa ma so re mi na sha ma gbo son kan kan na si o ti try fun mi o ka ma paro o tori pe ade ti jo loro na ni ko to di wi pe asegbeyawo ko to di wi pe gbogbo e ri bo se ri o na ni mo gbagbo pe sugbon mo wa fe ko tun fun mi time dsc please mo ti je ki resign by please
0: odun mewa
1: ki lo tun ko
0: nigba to ti ma re ogoro eyin mi na omo yen o ye ka bi mo le omo yen
1: eh a ma bi mo le mo so fun yin na pe ko fun mi ni time kekere ni a ma bi mo eh mi no tin make arrangement ama bi mo oko mi ku kile ton shipa yi oju e yi kan o da
0: ko tun fun belt mo oyun yen ko tun jabo
1: he am bi mo no lodo wa o ko je pe o ni you know
0: procedures
1: oko mi ni suru fun mi please
0: mi o se yen mo irin ajo eleyi irin ajo ise to ma so irin ajo odun kan di ogorun odun ni
1: ko mi mo so fun inu pe ko mo wa ba mi ni bi ti mo wa wa
0: o ni mo so so mo pe o gba pe ki o ma gege bi iyawo
1: ewo won ni ko wa ewo won ni ko wa ko wa to wa nso yi abo si leleyi ti wa nbe
0: uniform to wo lojo yen she you get ati bon se dress emi na up ka wa tun yen se
1: ogo mi ma so be yen mo ha
0: this time around ki mo wa gege bi iyawo
1: ewo ni yawo a ewo ni yawo kilo ti oro fe ma yi e mo oro de ma yi e dada bele kilo de ti oro wa fe ma yi e mo nsin
0: abeke
1: awon kan ti ku eniyan o awon kan ti ku eniyan tori iwo na mo o mo se ti mo se o mo de bi e o mo bi e o de so fun mi wi pe o mind pe wa support mi
0: yeah ka so pe mo mo pe ma buru to bayi mi
1: olohun ni je ko buru fun wa ko buru si
0: pelu eleyi to sele
1: office work ni se mi nsin
0: abeke mo ka ba mo pe mo fe officer yes
1: mo pariwo ki lo de to se bayi oju ye yi
0: o se ntun mi ni mo se nso ina mi lo tun wa fi temi o wa je ogun na alagbara odidi odidi tigi mi ogun na ye wa lara e to fi temi lokan
1: e gbo teyan ti oko e ba ti jo ni adehun ka to segbeyawo pe ke ise ti mo fe se leleyi o se o mo se o feran ise o to toko de so fun yan pe ohun feran ti o de so fun pe ah ise yi ko n sese to iwo toko de so pe ah lo ohun gan o ma n like bo ti e se ma rin di ise yen ti eyan wa bere ise yen tan ti ru oko yen wa n yi oro e gbo si se
0: nigba ti ara fe ni
1: ara wo lo ni nsin bayo kan mi je bi gbogbo gba na mo sa ma n pe gbogbo gba na mo sa ma n wale ngba mi igba mi gan ti wo gan ni expect ma sare wale ti mo ba se mo pe mo ni time ma sare wa
0: laarin odun kan ti mo ba jo nje to fresh ninu aye mi ko le jo e merin lo
1: okay oko mi je ki
0: won emi ni mama jenudus
1: mo je ki mi wa so nkan fun e
0: eh
1: mi wa ni suru fun mi je ki mi wa so nkan fun e ni gbogbo nkan to ti ma nso lati gba yi wa to lo ba sele bayi wa si lo nu quran wa si lo nu bibeli wa lo mu nkan kan emi na fe so nkan o
0: okay
1: so mo pe omo eyan go wa saye ni pa akara nikan ki se wo le danu fun ara eni
0: akara
1: se bi ki mo se ri
0: akara gbodo ni nkan to ma lo pelu e
2: like kon se pe
0: be bread abeko
2: o ko mi o ve ma do woru ni o wo gangan o mo nje se mo mo e o
0: no no nkan ti o n trialize on pe omo e o wa saye
2: like
0: pe akara nkan
2: se jije no ni eh
0: o onje ni koko
2: gbogbo le to wa kan mo wo yi ko ye mi
0: onje ni problem eh
2: mo nkan ti mo le se mo ko si se gan lu oko mi ko si se gan lu ko si se gan lu
0: before you get another one
2: bi mo de se ri kekere nwaju e yi mo sinu awon kan na please
0: o ibi to ba de e na to awon eyan na ma nso ru itan yen pe ah kin to kuro ni bi se ologun je kin fi awon kan se apere fun e
2: iyo
0: lade ni won le
2: oko mi ti wa ya to patapata
0: second address ni won kuro ni ibi se ologun general collins ayela Shoroti. Alhaji Sikiru and the barrister. So pe military officers la mejeji. Awon mejeji jo fi se sile lasiko kon nitori nkan mi ni.
2: Nkan mi o.
0: And after that. Se gbogbo agbaye ko lo mo won.
2: Won no o te won no to wa n bi se.
0: Take that decision immediately.
2: Won no to wa n bi se ibi mo se ti jiya to latojo yi en kilo to wa fe decide pe kin kan wa lo.
0: O ma gba pension.
2: Iyen gan kokon mi.
0: Ko kin nkan e.
2: Mi o ti rich ibi to ye
0: ke ke sile fun mi tabi ko mi sile fun se yan abi ke dat
2: mi o le fe yin mejeji sile o tori kin to bere se ka to se yawo na mo ti wa nbi se yo o de mo ogo mi o de gba o
0: abi ke
2: o de gba o
0: decision mi niyan
2: ah iye o da iyan o da bi gba deyan dowo ru ni now iyan o da now se bi mo se salaye gbogbo e fa o de so pe ki ma worry ah ye o to ba je pe o ti mo pe o to ba ti di level gan o ni support mi ni se bi wa de ti fi mi le ngba yen gan Emi na ba re ni ti baba support mi.
0: O ti pe
2: now. Ah, ki nkan to so fun mi yo da now.
0: Then.
2: Ko da.
0: Se nkan to journal bayo.
2: Ki nkan to journal bayo, nkan to ma pe ti e. Nkan to ma pe ti e nkan lo fe fi se ko da now.
0: Ko mi sile fun se.
2: Ah.
0: Yes.
2: Egbo, teyan kan ba se ru nkan beyen, to je pe ti jo fi oro ko tele. To ba di igba kan to wa lo yi oro pada.
0: Igba teyan o ti mo o.
2: Igba wo leyan o ti mo.
0: Ba ye se ma pada ri ni.
2: Ogo mi igba wo leyan o ti mo pe se ojo mo ikere ni.
0: O mo ti fe ka
2: wo. Na ta we di e.
0: Se
2: omo dun medogun ni eni abo omo gun odun gba yen. So omo kekere wo lo so.
0: Se mo wa ninu military ma yen.
2: O si be even till now.
0: So
2: but mo se se laye.
0: I'm supposed to know. Eh? Wi ko ma ri bayi.
2: Ogo mi o fe ma dowo ru ni ko de da. Ko de da.
0: E so fun mi. Eyin ti o ko mi ye. Mo de beke soro.
2: Ko da.
0: 09123.
2: Ko da oni lati pe yen mi ati ala don soro mo so pe oni ko fun mi ni time gegede.
0: 08675.
2: Mo ni ko fun mi ni time die.
0: 09123708675.
2: Emi kan ti mo travel kakiri mi orojo.
0: 23481429100006. Lati le okere.
2: Emi si mo travel kiri mi orojo. Ko si bile se le su to ma wa bi.
0: Ka san.
3: O wa dun mi pe radio ti mo fun gbo ti ku mo se lo charge ni lori phone gangan ni mo tin tin na ni mo tin gbo ni se ti mo fi pa phone mo fi program to lagbara ni ifu gan to ba je po se se ni ba ni program yen ke tun tun repeat lojo mi ohun to nda opolopo leru niyan olorun ti se to gbogbo nkan sugbon ogun agbonju o ko ba wa eniyan e wo ko rorun ki awo je military won le transfer military woman or man lati ibi kan si bi kan
2: e se o
3: ṣugbọn ọkọ wa nile ohun ti bíbélì ṣe sọ ni wípé ọkọ àti ìyàwó yóò fi bàbá àti ìyá wọn sílẹ̀ wọn ò fà mọ ara wọn wọn ò di ẹyọ kan so ìyàwó tó wà ní kano ọkọ tó wà ní ìbàdàn wọn ìṣara kan wọn ti kó lára méjì ohun àkọ́kọ́ tọ́lọ́run kọ́kọ́ ṣètò ìgbéyàwó fún òun náà ni láti sá fún àgbèrè ọkọ tó wà ní ìbàdàn tí ìyàwó wà ní kano ẹjọ ọ̀nà òní wọn fi fẹ́ sá fún àgbèrè ọkùnrin ẹ̀mí ọkùnrin yóò gùn obìnrin náà ẹ̀mí obìnrin yóò gùn bẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe fàáyọ nínú eré yẹn so láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tí wọ́n bá ti ẹ̀yìn ẹ̀ǹdí ọ̀ tó bá ń lọ bí oṣù kan ẹjọ́ ara lára ó máa jẹ́ ọgbọ́n ọ̀nà ọ̀fẹ́ dá sí.
0: Ẹ ṣe mo dúpẹ́ ọ̀rọ̀ mi yé yín tí mò ń là kọjá yé yín tán. Ẹ ṣe gan sa.
2: But oṣámọ̀ náà pọ̀ máa ń gbé wa káàkiri. Ṣọ́ọ̀mọ̀ náà pọ̀ máa ń gbé wa káàkiri. Bí gbàtẹ́yàn kọ̀ dọ̀wọ́rú nìyẹn náà. Ẹ kò dà náà.
0: Ẹ kà sán.
4: oruko temi ni oke oluwa roti mi oluwa contain arise are alasa apata ibadan alani agreement is agreement
2: abi o
0: agreement
4: jo so tele boro se wa ri yi wa se suru die fun ni do ne ko rorun ne amo nkan tala ni la koja ko yi si ṣugbọn emi
2: ni ko
4: fun lodun marun ti ko
0: je du ti ti
4: ba mi
0: now
4: lodun marun
0: fun sha oro ni

0: Orúkọ yín láti bo.
1: Hello, ẹ kásán.
2: Attention. Kandati.
1: Ẹ wo mi ti.
0: Abẹ̀kẹ́ ló nìyẹn.
1: Abẹ̀kẹ́
0: ló nìyẹn. Látọ̀ la lo ẹ̀bẹ̀ ní máa pèrè.
1: Ẹ wo mi ti ẹ wa compost gan ifá. O ti ẹ ti dorí mi rú lẹ́ni. Gbogbo nǹkan tó kó síwájú mi lẹ́ni mi ò ti ẹ̀ rírú ẹ̀rì.
2: Abẹ́dílé fọ́físà fún ẹ̀ ṣe ti mọ̀ sí ẹ̀ ti fẹ́ nǹkan tó jẹ́ pé kí n lọ. Èmi ga tí mo bá ń sọ̀rọ̀ ọ́fíṣàsì mi gbọ́ àdìgbà tí mo ti rí pé àwọn ọmọ mi gan ọmọ mi èmi ṣe jíṣẹ́ yẹn gan lẹ̀.
0: Ẹ fiṣẹ́ sílẹ̀ torí pé àwọn ọmọ yín ò mọ̀ yín ọkùnrin nìyẹn o.
1: Alami
2: ṣe pé ìgbà tí n bá wálé gan-an mo ti tún gbé jáde ní ijọ́ kejì tàbí ijọ́ kẹta tó òun ló jẹ́ kí n jíṣẹ́ wọn lẹ̀ sókè mi ò jíṣẹ́ mọ́. Kódà ibi tó le dé ọ̀rọ̀ tó ní yẹn. Iṣẹ́ tán ṣe ń lòyàn bí omi omi owó tèèyàn bá ń rí tèèyàn ṣọ́ra fámìlì yàn ní jámọ̀ kankan kò dá fóbìnrin ìní parọ́ tòun kò dá fóbìnrin iṣẹ́ yàn ò dá fóbìnrin wọ́n kàn máa sọ pé obìnrin ní ipin tọkùnrin lè ṣe obìnrin lè ṣe kò dá fóbìnrin rárárá
0: àtọ́kùnrin
2: burúkú yìí náà bá dá.
0: Ẹ ṣe fún èrò tiyín lápapẹ̀ yẹn. Hello. Obìnrin tó bá tiẹ̀
1: tó
0: tiẹ̀ bá dára ẹ̀ bá gbà tiẹ̀ lé wa
1: mẹ́. Kí ló dé tí nǹkan wà fẹ́ fẹ́bọ̀ obìnrin ọ̀hún náà báyìí.
0: Ẹ káàsán.
3: Orúkọ mi ni Nurudeen láti Gbọ̀ọ́ra.
0: Ẹ ṣe.
3: Ẹ kú ètò. Àǹtí Abẹ̀kẹ́.
1: Sá.
3: Ṣé ẹ lè ṣe ẹranko fún mi ṣá?
1: Kí ni nǹkan náà?
3: Ọ̀gá mi ti ní kẹ́kọ̀ọ́ mú kan bẹ̀ nínú iṣẹ́ tàbí àwọn ẹ̀dẹ̀ ti bímọ. Kò dẹ̀ kí àwọn ọmọ kọ́ máa mọ ìyá àti bàbá lásìkò ìpọ́n mọ́ wọn. Tẹ́bá mọ̀ pé ẹ̀ wá nágbọ́ra àti fiṣẹ́lẹ̀ tí ẹ̀dẹ̀ nágbọ́ra àti sọkọ́lẹ̀ tí ẹ̀dẹ̀ gbọ́mọ ọdọ́bìnrin fún wọn sílé tí ẹ̀ nágbọ́ra ẹ̀.
1: Ẹjọ́ ẹ kúrò
3: ń bẹ. Ẹ ní agbára ẹ̀ dámilóhùn.
1: Ẹjọ́ ẹ kúrò ń bẹ arábọ̀ lẹ́yìn tí màá fi máa da yín lóhùn ṣé ẹ̀yin lọ́kọ mi ni ṣé èmi àti yín àjọ lọ́rọ̀ papọ̀ ni gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí gan kò tiẹ̀ mú rárá.
3: Ayé ẹgbàá mọ ọdọ́bìnrin fún wọn.
1: Àjọ sọ̀rọ̀ ọmọ ọ̀dọ́ náà.
3: Ẹjọ́ sọ̀rọ̀ ọmọ.
1: Mi ò tiẹ̀ mi ò èmi gan ṣojúṣe mi náà ó lójó ko iná àfi tó bá fẹ́ parọ́ ló dẹ́kù. Bó jẹ́ ẹ̀kan lẹ́ẹ̀mejì o lóṣù méjì yẹn náà ni tí mo bá wálé òun náà mọ̀.
3: Ẹ máa gbọ́ tí ẹ bá ṣe ojúṣe ẹ máa gbọ́rọ̀ sí ọkọ lẹ́nu. Ọkọ ti pàṣẹ. Ó pàṣẹ kò dẹ̀ pàṣẹ nítorí ara ẹnìkan
1: kò sí
3: lájàkẹ́ mú òun. Àbí tẹ fi ọwọ́ mi ṣẹ́.
0: Ẹ ṣe mo dúpẹ́.
3: Ìkẹ́ni máa mú bẹ̀ náà ẹ kú ètò.
1: Ókè o kò sí wàhálà o.
0: Ẹ káàsán mà.
1: Ọlọ́run má jẹ́ kéèyàn ṣiṣẹ́ fọ́mọ ẹ lòmíì jẹ.
4: Ìyá Mary Fakẹ́yẹ ni láti Ológolo.
0: Ẹ ṣe mà.
4: Program fẹ́ ṣe lọ́wọ́ yìí inú mi dùn gidi torí ìyàwó sójà ni mí.
0: Ó
4: yẹ mí. Adẹ̀rìn káàkiri ìlú compost wa lọ. Adẹ̀rí àwọn obìnrin tó jẹ́ sójà tí wọ́n wà nínú báràkì. Ó yẹ mí. Sẹ́rí tí ó bá ti jẹ́ obìnrin wọ́n máa ń fún wọn ní ọ̀nà.
0: Láti
4: pé kí wọ́n wà pẹ̀lú ọkọ àti ọmọ wọn.
1: Àbí.
4: Wọn ò fi póòtù wọn bá yẹn káàkiri.
0: Sọ pé kí ló wá fà tiẹ̀.
4: Wọ́n máa lọ bá àwọn ọ̀gá tó jù wọ́n lọ. Wọ́n máa bá wọn ṣé tó máa wà ní ọ̀dọ̀.
1: Èmi náà èmi
0: ẹ lọ́pṣọ̀ ẹ gbọ́dọ̀ lọ rí àwọn ọ̀gá
1: ẹ. Mo dẹ̀ sọ pé èmi náà ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́. Èmi náà ń ṣe lọ́wọ́ náà.
4: Káàkiri tá a dẹ̀ darí dé. Ká wá bá àwọn èèyàn tá a ti fi sílẹ̀ nìbàdàn bíi tí wọ́n kò pòsì wọn.
0: Wọ́n gbé wọn lọ láwọn obìnrin yẹn.
1: Wọ́n gbé mi o. Lẹ́tà mi mo dẹ̀ ń fi hàn ẹ́ yìí o. Wọ́n gbé mi o.
4: Kí pósìtì tó jáde láti lọ bá àwọn ọ̀gá.
0: Ẹ ṣe.
1: Ọ̀gá
4: àwọn ọmọ mi ọkọ mi wá dẹ̀ ṣe é fún yín tó jẹ́ pé ibi ìṣọ̀kan yín bá
1: wà. Mo dẹ̀ ní kó fún mi ní time díẹ̀ mo ṣì ń ṣe lọ́gbọ́.
0: Ẹ ṣe gọ́mọ mi mo ti mú ọgbọ́n nínú ọ̀rọ̀ rẹ.
1: Ẹyin ọ̀rọ̀ tán sọ yóò ṣe téèyàn ò bá lẹ́ni ní mo
0: sọ.
1: Ó máa mú kíkan ni ọ̀rọ̀ yẹn o.
5: Olórí mú kíkan. Orúkọ tèmi ọmọba Musa Anabi Ọjọ́.
0: Olórí kí lẹ pé.
5: Olórí mú kíkan.
1: Ọlọ́run jẹ́ kẹ́mi mú kíkan bẹ́ẹ̀ ni kí ni ìtumọ̀ orú ọ̀rọ̀ báyìí báyìí.
5: Èwo ni ewo lowó ebú ewo lowó ìyà.
1: Ṣé
5: ẹ fi iṣẹ́ lẹ̀.
1: Ṣé ilé iṣẹ́ bàbá mi ni ṣé iṣẹ́ wo lòun ní tó fẹ́ fún mi báyìí ẹ̀yin náà kàn gbó. Kò sì ṣe é lù náà.
5: Ẹ máa gbọ́ ìfarabalẹ̀ ṣe é rí iṣẹ́ yẹn.

0: wewe si oke e kuro nbe e kuro te ba si papa e mo nkan te fe so e kuro nbi ah abe gboro se
1: be a ogun ma wa dagbe bi eye
0: iro e le so gaga e te so yen ti to
2: ko ti niru re yawo ko wa ma so fun ki ma ni yawo mi ko lo osu ni osu meta osu mefa odun kan iwa ti ta ni
1: ah
0: ah
1: iwa ju ta ni
0: Mo na gbogbo awon to barin ni.
1: E se mo dupe. Mo ti mo
0: gbogbo awon to barin ni ti factory settings to ti gbogbo e fi dojuru. Tori ko se boro se ri tele tele lati le leleyi. Ah.
1: Yes sir, oruko yin lati bo.
3: Lati oruko temi lati Eruwa na Olola Osun, Woli Ola Osun.
1: E se, e se sir.
3: Oro ti e ti se ri yen oro to lagbara ni, to koyan logbon ni. Ti ta gan to ba ti se ni ba ni ke fe se ri yen ko fe to bi ojo mi. Ojo nda opolopo leru niyan sugbon odumo menu pe nkan ti soro nibe ti ise soja rorun fun obirin to wa labe okunrin tori ti won le transfer awon eni how lo ti eni bi ani sugbon nibe soro wa de ye advice kan na ti mo ni ti mo le fun yin ati bi nitori e ba n sele si eyin gege bi oko e sise ise ti iyawo yin le ma se to ba lo design yen tan
0: okay o
3: Ko gbodo resign kan ke to ma wase kiri.
1: Mo ti ma yanju yen.
0: Okay.
1: Mo kokko ma ba wase to ma kokko ma se ta kokko dowo fun na.
0: Ta
1: to wa ise mi to ma fi wi eri e wa.
0: O ti da.
3: Resign ko to lo fi wi sile.
1: Yes.
3: Iyen ni oni da wahala sile.
1: To ba ti gba ko ma resign lo se bayi. Mo ti bere ise yen niyan. Iyen ti duro. E se gan sa.
3: Okay. Eyo ko ni mo to ba ti gba be. Iyawo. Iyawo.
0: Sa.
3: Oko lolori aya e si se meji mo eyo kan ni o
0: so ki sa fi se sile baya bi
3: se ke ba ti jina si oko yin e ti kuro ni yawo e o
1: e se gan sa
0: okay
3: bi ke wa lo yen awa okunrin ta ba feran yawo wa oju wa o to be a ti gba
1: e se dadi ojo tun ti sare lapa be tori elomi hello e ka san
0: so le trust me e ka san o
1: Brother mi se bi wo ri nkan toju mi nri. E mo ma bere oko wo ye. Laaro la.
0: Okay o.
1: Oda ma se be e se o te so ma se hello
0: mo na wa wodu yi ti mo tin ji ya se yen bo
1: e ka so ma
4: abeke woni we we ba opo si e o loyunnu o fi ba be ti loyun je o wa dan so awon le mo ke won se bi o mo ke won pe o fi po se ka kiri opo to ba gbonunu ni won ti mo ti o se fun o eh ọkọ yìí ó ti fẹ́ràn rẹ ìwọ gbọdọ ní mílíọnù yìí náà ọkọ rẹ ń jẹ ọkọ rẹ ń jìyà ọwọ rẹ oṣù oṣù mẹfà oṣù mẹta oṣù mẹfà wà wá ọkọ ní kọ mú kan bẹẹ mú jẹ ẹbí kọ ọkọ ọlẹ oṣù tẹmẹ méjèèjì ń tẹ́ra tẹ́ ka ara ọkọ rí ọgbà.
0: Ókè o ṣé iṣẹ́ téèyàn wá ti jìyà fún láti gbogbo ọdún
4: yìí. Ayájọ́jọ́
1: Ẹ ṣeun orúkọ yín láti bo. Bàbá wa ayé labogo ẹ ṣeun. À ń gbọ́ yìí.
0: Hello. Hello.
1: Ọ̀dà. Hello. Ẹ jẹ́ àwọn ilé. Hello.
5: Hello,
1: ẹ kú ètò. Ẹ káàsán. Àmì orúkọ yín láti bo.
5: Orúkọ mi ń wá salam láti Mọ̀dínà Eléko.
1: Láti.
5: Mọ̀dínà Eléko.
1: Ẹ ṣe.
5: Àǹtí Àbẹ̀kẹ́.
0: Ma.
5: ẹ̀dá o.
0: Ha.
5: Ọ̀rẹ́ yìí gbọ́ lè gbà rú ẹ̀. Ṣé bá jẹ́ pé ẹ lè gbà kọ́kọ́ yín fẹ́yàwó mi Ìbàdàn? Ṣùgbọ́n nínú gbogbo ìdájọ́ tó ń fún yín ní ìsìn ẹ lè gbà pé ọkọ yín fẹ́yàwó mi. Ṣé bá kùnrin làwọn? Ìfáwọ̀ obìnrin lè mú mára, ọkùnrin ò lè mú mára. Ẹ́ ṣé bá jẹ́ pé yín ọmọ bàjẹ́ ni? Ṣé ẹ ti níyọ ọmọ tẹ́ ẹ fi lé? Ṣé bá kùnrin lọ pé yín páwọn ọmọ òun ọ̀dọ́ òun mọ? Ẹ wá ń fẹ́ ni ẹlẹ́ni lọ́ bí oṣù méjì oṣù mẹ́ta
1: jẹ́.
5: Kọ́dà bẹ́ẹ̀ ẹni kó máa jẹ ṣáàgì. Kọ̀dà o. Kọ̀dà o. Tẹ́ ẹ bá ti fẹ́ kọ́ fẹ́yàwó mi ilé ẹ fi ṣe é lẹ̀ ayé la bá ṣe ayé la fi ṣe.
1: Ẹ ṣe máa ẹ ṣe gan. Ẹ ṣe gan. Hello.
0: Ṣé agbára ẹ máa gbé?
1: Ẹ káàsán bẹ́ẹ̀. Ẹ
0: káàsán o.
6: Alájí ọmọ òwe ayé la gbogbo láti la láti.
1: Ẹ ṣe bàbá.
6: Ta bá fẹ́ fẹ́yàwó ká mọ gbé iṣẹ́ tó ń ṣe ká fẹ́ gbogbo àlébù ẹ̀ ni o.
0: Àbí o.
6: Ẹ ti mọ̀ pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ sójà ni.
1: Mi ì mọ̀ kó le tó báyìí sá.
6: Ẹ ti mọ̀ pé iṣẹ́ yẹn wọ́n máa gbé wọn kí ni. Ẹni tí ò bá fẹ́ wọn yóò ti fẹ́ wọn pẹ̀lú àlébù wọn. Ààrẹ ni tọkọ ẹ̀ ń gbé London tó ń wà Nàìjíríà.
0: Tọ́.
6: Wọ́n kò ṣe rí yìí. Ọ̀rọ̀ kí ẹ understand ara ẹni.
0: Ẹ máa ṣe o.
6: Àtẹnipẹ́ ní bá jẹ́ sójà ó máa lọ̀kọ́ mọ́.
0: Àbí o.
6: Ṣáàtì kan máa lọ̀kọ́ ni.
0: Àbí.
1: Ìṣèjọba
6: sójà náà ni wọ́n máa fẹ́ sójà ń gbogbo ìgbà. Tó ohun tó ṣẹlẹ̀ ni pé.
1: Bóyá ó máa rọrùn tí sójà bá fẹ́ sójà.
6: Títí ojú gbọ́n náà ni wọ́n á fẹ́ra wọn.
0: Múra sí. Ìṣèjọba
6: náà la ní ọlẹ́gbẹ́. Ṣùgbọ́n tí ẹ bá ti mọ̀ wípé tó ẹ nífẹ̀ẹ́ ẹ ẹ̀rù pé yóò yí àtọ̀dí ẹ̀ kí ní gbogbo náà ni wọ́n máa gbọ́n ọ lọ sókè ọba àwọn tó gbọ́n ọ wá síbi tí bẹ́ẹ̀ bá mọ̀ ọ́ ní í ṣe ẹ̀yin náà kú páàkì lọ ìlú tí wọ́n gbọ́n ọ sí
1: ìgbà àìsàn máa lọ bí rẹ̀. Káṣe ṣe rí mọ́nì pé ó gbéyàwó wá
0: sí. Ọkọ mi wo ni ẹgbọ́n ẹgbọ́n ṣé ọkùnrin ló máa ń gbéyàwó ni àbí obìnrin ló máa ń gbéyàwó.
6: Ẹ kó lọ jọ́sì kẹ́ máa lọ bá wọn gbé níbẹ̀.
0: Kánò ti ẹ ní.
1: Kánò ni kékèké ni wọ́n ń gbé wọ́n gbé Kwara Kánò. Hello.
7: Hello.
1: Ẹ káàsán.
7: Àwọn bá kí yín ẹ̀yà tọkùn wa ẹkú ṣẹ́ẹ̀lù kò ní bá jẹ́
1: ọmọ ẹ̀jẹ̀ o. Bàbá ọlọ́jọ́ òbí rè.
7: Ẹ ṣeun o.
0: Ọgá mi. Ọpẹlẹ púpọ̀.
7: Ìyá mi mú wa
0: kí. Ojú àmàmà rọ́dún kẹ ẹ wá rí mi lẹ́nu.
7: Àmì sá o. Ẹ ṣe gan o.
0: Ẹ
7: ní dáàmú o.
0: Àmì o.
7: Oríkì kí yín ni o.
0: Ẹ ṣe o.
7: Kò ní bá jẹ́ ẹ
1: sùn. Àmì. Irú kí nìyẹn? Ẹ.
0: Irú kí lè wo?
1: Nínú oru.
0: Irú kí lè wo?
1: Olúwẹ̀ a máa dá wà ní.
0: Ṣé mi ò kí kọ́ púlọ̀bà wa lé wá fún ẹ?
1: Púlọ̀bà.
0: Pé kò máa tí ó máa tẹ̀jẹ̀ pé òtútù yẹn fẹ́ mú kọjá gan tẹ́yàn. Èmi náà ń wọ̀.
1: Ọmọ kọ̀wé yà mú mi
0: o. Ọlọ́run ní jọ kọ̀wé yà fún gbogbo wa. Èmi náà tẹ́mi náà wà wà bẹ́ẹ̀ yẹn kọ́.
1: Púlọ̀bà.
0: Ẹ bẹ́ẹ̀ ni.
1: Ẹ káàsán.
0: Abi.
8: Àti Àbẹ̀kẹ́.
0: Sá.
8: Àbẹ̀kẹ́ níbi
1: òru.
8: Ó máa ní fowó ọ̀rọ̀ yóò lé rárá pẹ́ṣẹ̀ méjì náà wọ́n bí wọ́n rí àìdá kẹ́ fi iṣẹ́ lẹ̀ àbí kẹ́ wà ní ìlú lọ́hùn ẹ fọwọ́ mú kan bẹ́ẹ̀ kò lé rárá náà ẹ́ tó lè gbọ́kọ níṣẹ́ gbé lọ́bẹ̀ yẹn kẹ́yìn ọmọ lọ kú bá lọ́hùn.
0: ṣùgbọ́n kò sọ fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó lọ máa support mi ni pé gbogbo bí iṣẹ́ yẹn bá ṣe bá dé òun máa support mi ni kí ló yẹ tó yí òun padà.
8: Ṣé kò wọ́n máa gbé abọ́ sí abẹ́ agbádá kò wọ́n máa lọ́ra màlà káàkiri lẹ̀.
0: Gbogbo nǹkan wà nílé ohun gángan fún àìdẹ́ ìdáná. Irú àdí o fẹ́ ṣe kankan ni.
8: Ẹ láìkí iṣẹ́ ju ọkọ yín lọ àbí? Ẹ láìkí iṣẹ́ jọkọ lọ.
0: Ó ṣe pé mo láìkí iṣẹ́ jọkọ mi lọ, mo ti ṣiṣẹ́ kí a tó fẹ́ra wa o.
8: Ẹ jẹ́lẹ̀ fọwọ́ mú, kò ní bàjẹ́ o.
1: Ẹ ṣe
8: bàjá.
1: Ẹ ṣe ọmọ ní fowó
0: ṣe. Ṣé mo pe federal job ní iṣẹ́ ẹ?
1: Lórí Facebook àwọn èèyàn wà ń bẹ̀ tí wọ́n ń bá wa sọ̀rọ̀.
0: Ṣé mo pe federal job ní iṣẹ́ ẹ?
1: Orí títẹ mi ò kò dín ẹ lọ́wọ́ kò ṣàkóbá sórí títí ẹ yẹn. Ó jẹ́ federal kò jẹ́ federal àló ń kó bá mi ó ti yẹ jẹ́ kí n ka nǹkan táwọn èèyàn sọ lórí Facebook.
0: Kò sí wàhálà.
1: Alájà Ọláyinka ẹ ṣe láti sàn yóò ń bàdàn wọ́n ń kí wa ni wọ́n wá ní òkè wọ́n tún kí ata kankan fún ti ayẹjọ́ bí ẹ araniyaya láti ṣẹ́yìn Ọjẹ́tádé Mikhail ẹ ṣe Ìṣọ̀lá Kírèt Ajibọ́lá látọ̀yọ̀ Aláàfin ẹ ṣeun. Alájà Ọláyinka wá ní àlàní tí o bá fẹ́ kí Àbẹ̀kẹ́ dúró gbìyànjú láti wá owó iṣẹ́ fún ìyẹn ti wà nílẹ̀ kí o ṣí ṣọ́ọ̀pù fún kí o lè bá a ra ọjà kó máa mójútó àwọn ọmọ àti ìwọ tó jí ọkọ ilé yín ò ní dàrú o àmì. Adénìkẹ́ Ọláyinka láti Gbẹ́tì ẹ ṣe Adédèjì Kẹ́hìndé Ọlámidé láti Akilakwa Estate ní Ìbàdàn Àdùnní Adé Ṣógbeni Mr. Lani, now beg, I de beg, oh, calm down. It's not easy to get another job since she is doing her right with time. Kima mumuku mumara la ise goli. Aduke, Amidat, lati ejigbo nipinle Osun ese. Mo dupe temi lade eseun. Oladele Sunday Muyiwa lati gbare mu Oloba. Aduke awolowo Ayuba Idowu, Rafiu Tawakali to Abiodun, Mama Abeji lati Osogbo niyan ese. Felicia, Funmilayo Samuel, one sister Abeke, you'd better rise on time before your husband begins to look for another woman outside. Oluwaseun Idowu, Alaba Yusuf, Latolomi, Eseun Akinola, Olu Funmi, Odunayo, Amos Adebare, Olusinde, Kama Adupe, Lati Opeyemi Agbagi Ibadan, Adewale Gbolahan, Ajax, Eseun Rotimi, Oke, Nuruddin Bashiru, Akinyin Oluwafikayo, Akinwumi Olusola, Wani Aunty Abeke, to serve Nigeria is not by force. You have contributed your own part. Hear what Uncle Alani is saying. Osita. Family should be first priority. Osita. More wisdom. Eku eto ese. Kenny Oyekanmi, Aunty Abeke, etoju oko yin ati omo yin ki ile yin ma ba daru. Jaye Oba Tayo, Wani Abeke, magba fun Alani o, ele iwule fe kile e o daru ni. Adetola Balogun, Alani, please let Abeke walk.
0: Okay.
1: Suppose you are to go for training abroad. Will you refuse to go because of Abeke?
0: Abi down
1: don't Mary. Deny her of her pension in future. Oma gba won ba tori ba ti ni o gba bayi. Taiwo Adeoye, e ku ise takun takun ise. Abi Asela, e ka so o. Mr. Alani pelu iyawa Folashade Abeke ogbon Olorun, imo Olorun ko ni fi aye yin sile lai lai loruko Jesu ami. Abi Asela latoke o. Lawa Omori Eba, Eku Eto, Ezi Kaabo, Sori Eto, Kilarigo Eshe, Olari Waju, Omo Wumi Toyin, Adupe, Olari Mika Modupe, Abiodo Omani, Ibada Alani, Oko Logun, Eku Eto, Toni Olati Elebu Esheun. Sheyi, Odofin, Wani Tokota Yaori Avefe Eku Eto, Koni Daru, Rama Olon Ishola Ajuan, Esheun. Said Osheyawo, Paso Oro Omo Woli, Funmi Lola, Akin Yele, Wani, this your program, they sweet me. Eku se awako Olorun ni Aruwan lati se yan lati de Habib Kama Dupe Ogunsola Michael won ki Said Atakankan Raif Tawakali to Abiodun se ti eyan ba ti sise lo se pe ke ma mojuto ile yin okay se ti eyan ba sise lo so pe ke ma mojuto ile yin erin yin pa mi e je ma gunje ale yin fun ologunje
0: okay
1: ko ju be lo mama Abeji Lato sogbo mo dupe ti mi la de won ni Oluwa ma gbe owo wa soke o ese aduke Amidat eseun e won ni Aunty Abeke listen to your husband be o na ni Adewumi Ronke Abiola Bose Soliu Ajise Finido Ubanke Adetunbi Ogunsola Michael won ni good afternoon Mr. Lani and Mrs. Abeke you are all well done you shall be blessed in Jesus name amen,
0: amen.
1: Mr. Lani Kilode ti otutu wa mu yin leyin ti e wo odo tan you know I always tell you to verify the kind of river before thinking of swimming
0: Mr. Michael
1: you didn't know but you didn't now it don't choke you and you want her to quit her job quit ko quit ni inu bi mi lati ka message so it has come to an extent you don't trust her anymore they play so o tin ka yin lara e ma mu mara yo ba yin lara mu bi agboje dije
0: o te ti ba lara mu kokan ni suru fun mi fun gba kekere
1: this is a wicked somebody eka aboju toki tokire
0: okunrin leni to nsoro yi
1: Mr. Michael gbaru e
0: oh
1: be ni mo so fun
0: ta ti jo soro
1: be e ti jo okay emi ati e jo nsoro
0: se mi ati o ti jo soro tele ola asanu e
1: e seun je amu ipe meji eyokan ja mo eyokan si ba se ndide lori eto
0: ke yan ma doworu ke ma doworu ni laji ona
1: o daru ni laji ona hello
9: aha e ku eto
1: e ka so jare lati bo ma yin le pe kadi
9: iya se alokan lo soro lati agbo se eti
1: e se isokima
9: eto yi agbo po nbe
10: o si ma to opolopo le ṣugbọn eyin bi oko eyin le ti gba tele pe e ma ti leyin
0: o gba o o gba o
1: ni gba
10: tele wa da bayi nisin ogbon le fi se o gbogbo aye ti risin pe o ti fe da marriage yen ru ko si da ki marriage o da ru
0: to
10: iyawo ni di oko e oko ni di iyawo sibe na omo te si soso yen ko n sara e rara eto loku ki oko se bayi won se eto ti obirin yen o fi ni regret to ba pada ti se
1: mo ti yanju e ma o ke ti bale ko si wahala
0: ko si wahala
1: ina lo ma mo ise mo mi wa
0: beni lori eto ki la ri gbo
1: to oluwa sina alayo ogo ede o ma le so fa loruko temi nje alani ekun oko abeke titi igba te tun pade wa ni ojo aje Monday ame mo gbagbe pe Gbenga Oyato ati
0: Olake Mighty loro kan
1: le mo ba pade lola ati oko la to ze ni dede akoko kan na la phone ko won e pe 08059483093 08059483093 kadi den le fun Pius
0: e pe Folashade Ajala sori ero bare ni soro 08100617416 Folashade Ajala loruko temi ti mo je amoriri yin o pentele wa
11: Live UFM 96.7.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Years ago, the biggest radio raffle hit we ever saw.

0: àwọn sí aláhùn
1: rẹ mi àwọn kan sọrọ nínú ilé
0: pé
1: mo dẹ̀ ń gbọ́ nǹkan tó ń sọ.
0: Ok òótọ́ ni
1: wọ́n ní aago mẹ́ta ti lù.
0: Bọ́lá àwọn bọ̀bọ́ ìlọ
1: àwọn bọ̀bọ́
0: aláìníròní
1: tí ò níròní
0: tí ọ̀lọ́pọ̀lọ́
1: yìí ó ti ti kan tọ́nu wọn àwọn lótó kan báyìí.
0: À tí ò ní bùkátà
1: sórí
0: wọn ọ̀nàwó lórí ọmọ wọn ọ̀nàwó lórí aya.
1: Àwọn kan wá wà wọ́n wá sọ pé ètò tó ń lọ lórí lágelu lójoojúmọ́ ètò gidi ni wọn ń gbé rédíò wọn kúrò lágelu.
0: Irọ́ ni
1: gbogbo ayé ló dẹ̀ ti mọ̀ gbogbo ẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀.
0: Sórí
1: nígbà tí wọ́n máa wò pé ẹja ọ̀rọ̀ ajá máa ń gbọ̀bọ̀ ọgbọ́n ìmọ̀ àti òye wọ́n ti ń yọ́ láti dàjí wọ́n ti mú jáde wọ́n ti bí aago mẹ́ta ẹja ẹwà já lọ rẹ́rìn.
0: Ẹ̀dá kí olùgbàdé géètì.
1: Ẹja lọ pàrọ̀ rẹ́ ká lọ rẹ́rìn lókùn rárẹ̀.
0: Bàbá ní kò bá fẹ́ jẹun. Òun tètè jẹun kan bọ́ ìsìn ẹ tó bẹ̀rẹ̀. Bàbá
1: ẹ̀dá
0: akin olùgbàdé.
1: Akin olùgbàdé bàbá àgbàlagbà nìyẹn.
0: Bàbá dáadáa.
1: Bàbá ti wà nìyẹn.
0: Wọ́n ní tá a bá ń gbọ́ wà báyìí. Rẹ̀mí àti rẹ̀mí.
1: Bàbá kí olùgbàdé.
0: Wọ́n láwọn ọgbẹ̀sẹ̀ méjèèjì òkè báyìí táwọn ọmọ rẹ̀ rìn. Àwọn èèyàn máa bí hàn pé grandpa
1: kí ló dé. Kí ló ń pa yín lẹ́rìí? Ó tiẹ̀ wá tó àwọn ará abroad yẹn. Solad àti àwọn Anthony gbogbo wọn yẹn.
0: Ẹ̀jẹ̀ wa.
1: Abẹ́rẹ́ yàlẹ́ yálẹ̀.
0: Olóore wa.
1: Ṣé wàá rí àwọn ibìkan wà tó jẹ́ pé àwọn ìbò yẹn wọn gbọ́dọ̀ gbọ́ pé lẹ́nu iṣẹ́ tán wà wọ́n ṣe nǹkan míì.
0: Wọ́n gbọ́dọ̀
1: rẹ́rìn. Àwọn stone cold. So wọ́n máa fi àwọn earpiece tó ń tó ló báyìí.
0: Ok.
1: Wọ́n fi ṣe tí wọ́n á máa rẹ́rìn. So wọ́n máa sọ pé àwọn ìbí àwọn máa wò pé.
0: What's wrong with you? Why are you laughing?
1: Why are you laughing? What's wrong with

0: crazy or what?
1: This afternoon now.
0: This is just laughing.
1: What's, you think that
0: what's,
1: finish your
0: what's
1: work?
0: Wrong with this one that is laughing?
1: Stop your laughing. Stop your laughing. Stop your laughing.
0: Stop your laughing. First your job. What
1: is wrong with you?
0: First your job.
1: You?
0: First your job.
1: I'm talking to you.
0: Àwọn tó sọ fáwọn èèyàn pé àwọn akọ bí a ṣe ń pa yín lẹ́rìn ọlọ ni torí kò yá wa gan
2: àdéhùn
0: àwọn akọ ọlọ ni bó bá jẹ́ nìyẹn ló dúró ni wá ti máa kún
2: yọmọ
0: tó bá jẹ́ nìyẹn ló fún wa ní bá ṣe máa ṣètò
2: yìí. Yóò ti pè á pé excuse me I'm tired.
0: Ẹ bá mú
2: ẹlòmíì lọkàn
0: tó bá jẹ́ èèyàn kan ló kọ́ wa
2: pé
0: bẹ́ẹ̀ ṣe máa ṣe rè é o
2: kèpẹ́rẹ́
0: táwọn èèyàn fi máa dunnú o
2: táwọn
0: èèyàn fi máa rẹ́rìn o.
2: Tọ́ ọ bá ṣàdéhùn Titan Offering Church pé n tí mo fẹ́ fún yín ọjọ́ tẹ̀ bá ti wá
0: sí. Ìjọ jábọ̀ pé mò ń sọ fún Rẹ́mi Bájídé mò ń sọ fún èèyàn kan mo dẹ̀ ń sọ fún Pius nígbà tá a lọ̀dọ̀ Adé Island lọ́jọ́ sí pé Rẹ́mi àti Rẹ́mi kì í ṣe plan work.
2: Àìríra. Bó ti ẹ̀ jẹ́ pé mi máa gbé ọtí yẹ bá ń kọ̀ọ̀lé ojúgun pé bó ni bàbá rẹ̀ ṣe máa
0: ṣe o. Bó ti jẹ́ pé ní BCOS ní ilé akéde kálukú kan máa ń kọjá títí ẹ lọ ni.
2: Bẹ́ẹ̀ni o sì máa bí mi pé
0: bó. Tèmi máa ń kó CD káàkiri tẹ̀lé fẹ́ẹ̀nì bá lọ láọ̀gá tèmi.
2: Tèmi àti ẹ̀jọ́ rẹ̀.
0: Ìwà àtọ̀gá tèmi jọ rẹ̀ àbídìdì ni ẹ̀.
2: Àjọlọ ilé ìwé kan náà ni Fẹ́rẹ́mi.
0: Sọpọlọ
2: tọ bá mi fọ sọrí.
0: Àforí ìrẹ ògbéni
2: kíláàsì kan náà lájọ wà.
0: Àforí ẹ ògbéni wá gbogbo yẹn mo lè gbà mí lè gbà yẹn fún ẹ o lè fọgá tèmi pa lórí program o.
2: Kí ni program
0: ṣó dálàfíà kí ni ìṣòro ayé ẹ.
2: Ká lọ wá jọ tó o ṣènáwó màá jókòó báyìí màmí àjókòó tì mí kí ni problem ẹ. Jẹ́ kí n sọ àṣírí kan fún ẹ. Fẹ̀ràn mi ń ga
0: babalọ́lá
2: tọ́ bá jó kì í jó lóru.
0: Okò tó ní o.
2: Bí ṣe ń rọ́ọ̀lù báyìí.
0: Okò tó ní ọláyé mi o.
2: Ilẹ̀ ní lọ o kì í ṣe péjọ yẹn stọ́ọ̀pù ilẹ̀ ní lọ o. Tí ọba mú délẹ̀ kó rú láti ilẹ̀. Tó bá rú láti ilẹ̀ yọ wà rú lókè.
0: Jẹ́ kí n sọ ilé ní abí aṣọ káwọn èèyàn má gbọ́.
2: Abí aṣọ kí ni kí lọ ń sọ lọ́rùn ẹ̀ lábẹ́ aṣọ.
0: Jẹ́ ń sọ lábẹ́ aṣọ káwọn èèyàn má gbọ́.
2: Kọ́ láti rí.
0: Sórí Fẹ̀rẹ̀ mi ga. Nígbà tó fi máa ń jójó yẹn. A ti fi ju fẹ́ ọmọ rí.
2: Ṣé fífẹ́ nìkan ni àbí kó ẹnu.
0: Rabonu
2: SU ni
0: Besenu
2: ni ya Fẹ́rẹ́
0: ni ya Jerry o ti gba for long
2: workers in church ni ko le change ọkọ o ti le.
0: Bó jẹ́ nìyẹn ló dúró ni wọ́n ti jápa. Bó jẹ́ nìyẹn ló dúró ni wọ́n ti máa ṣìrègùn. Onídúró wa ẹ ṣe. Onílà ìlà
2: ìlànà
0: Muhammadu Rasulula. Láìlà ìlànà Muhammadu Rasulula. Ẹni rere làwọn o.

0: sí ẹyin èèyàn ara ọrẹ mọlẹbí àti ojúlùmọ ti ń bẹ pẹlú wa
1: splash fm pé ọdún mọkàndínlógún tó ti ń gbóhùn sáfẹfẹ ní ìpínlẹ ọyọ
0: ó tún wá ṣe rẹgí pẹlú ayẹyẹ ọjọ àbí ọdún mẹtàdínláàádọrùn 87th birthday ti ẹkẹni olúbàdàn tilẹ̀ ìbàdàn ọba murtala adébáyò àkàdé mẹfà ẹwà gbọ́ o ayẹyẹ ọjọ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ ṣẹ́gun tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe literature doll tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jẹ̀mí tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn alága ọjọ́ náà ni ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà ẹ má gbàgbé o ọjọ́ tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní trincher doll nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ìwọlé ìwọlé o splash fm bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa

0: orin yóò lè ṣàlàyé
1: bí tí wò kọ mọ.
0: Àbí kí lọ duplicate ẹ ni kí lọ ṣe copyright ẹ.
1: Bó ṣe tuntun ń bọ̀ lọ́nà tó rọ̀ mọ́ nǹkan tuntun títún ń bọ̀
0: lọ́nà. Yọ́ lọ print ẹ̀ máa tà síta ni.
1: Nǹkan pọ́n dandan ẹ̀ ṣà ẹ̀ lè rí ta ọ̀nà ti pọ̀.

0: ta ba so wi pe re mi awon ko ba fe olalomi olaiya ko mi la fe olaiya
1: olalomi amalede president
0: ta ba ni are mekunu awon so o
1: loruko ti wa ati ti ebi ati dile wa
0: gomina mekunu la pa bi la wa
1: awa o si gbabode agbowo lo loselu abi to loselu ba fe sanu
0: ta ba de so wi pe gomina mekunu re mi
1: gbogbo tin lo tin bo ta wa gan ri tabi tin pe wa si tin te atejise fun wa hey, ti an pe wa sakiyesi.
0: Lamo gbe wori eto nti wa.
1: Olorun oba n gbo ani da sobo kankan.
0: Se n pa yin lerin.
1: A to ma pe sakiyesi n bi e wa.
0: Ba se munu yin dun.
1: Awa o je keyin omo n to ye ke ma nu le.
0: Ba se n je ki funpa yin lo le yen.
1: Awon bi to ye ke sakiyesi te riro, e riro.
0: A riro.
2: Oba to mo wa, oba to mo wa. Mono mono ti
0: se ri.
1: Da ba wole olagun.
0: Lori eto losan yi. A mo oro to ni se pelu igbaye gbadun omo niyan gbo
1: BB San Young Isin
0: Olorun lo ni ori ba oro abo oro Olorun
1: aso to ba ran opo ma wa ti lucky ni bo ti se le ilolokun
0: okunrin lo tun wa ranso
1: bo ti lokun waju o tun ni
0: o tun ni leyin
1: so deyin ni
0: okay sorry buru buru
1: dachi sadachi seko
0: se ko ni legbe
1: egbe ni finishing wa ko ni tu okun yen to match to ni
0: so ti ri
1: ah ah
0: ni to n ba mu bata to n ba yo
1: iro o n so fun o pe to match
0: igoju e no kokko fi
1: pe aso ba bata mu
0: igoju re
1: ti o ba kiyesi lopo gba ti buki ba ran aso awon ti an ba lo fun
0: buki wo lo n so buki wo
1: iyawo woli ni
0: se buki joseph
1: iro buki dauda
0: eji e na ni
1: ne kene
0: won pa ni
1: bo lo se ma ko leji
0: won ma nfotan
1: o ti so jobo orun nu
0: iwo nko
1: on segi lo
0: do ti e gan ti so dun ti pe
1: on segi ki
0: ara wa tan lo si jobo orun ko
1: so iyawo woli
0: mo si check list awa tan lo jobo orun uruko e o si nbe
1: lebo
0: ko de le si nbe
1: ewo
0: toruko ba be ma wrong e
1: e jo mo le ti ru ko
0: ninu iwe
1: ta ni an fun ko
0: ninu iwe olohun
1: ta ni nka
0: ninu iwe olohun
1: obo
2: emi eni oba ta ko fi ra tu pa
0: Remi Babajide Remi Adesina
1: Loruko Olorun Oba Tolaye Tolorun Edumare
0: Awon so o Olorun lo se be
1: Awon bolo ti to
0: Olorun lo ni ko ri be Olorun lo tu be
1: So mo pe ko ye wa Olorun o fi han wa ko
0: di di ko ye awa gan
1: A mo
0: Otun ba Kola wole ladoke Awo sun bi eni ti o mo bi oro rin
1: O mo be o
0: Kọlọrun ma ba nkan ni eje.
1: Ko ni sugbo ara
0: ko ni sugbo. Ati gbogbo alase ile ise yi.
1: Gbogbo omo t'Olorun fun kankan o ni yanku nbe.
0: Lẹyin igba ti won ni Remi Babajide ma bo. Remi Adesina ma bo.
1: Olorun. Ile ma ta si.
0: Ile ta si o.
1: Ah ah.
0: Lẹyin osu mefa meta merin.
1: Ah.
0: Ni oga Kola Ladoke ni ewa. Remi ma ni iwo na
1: wo
0: ma nje. Remi ma na ni iwo na nje.
1: So
0: ki se pe oruko yi na fi ni remi ati remi o ma bo
1: rara o e ta ma se la wa gbo awa wa joko pe ona wo la gbe
0: gbe
1: ti o fi communicate ti
0: tori awon ti ko ba ye
1: ko
0: ma ye gbogbo wa o
1: olohun olohun
0: remi ati remi
1: olohun
0: e le copy e
1: ise kola ko si le pare ko le parun
0: laye tori idi eyi ada gbogbo ogo
1: ada pada
0: so olohun toro olohun lo se be
1: ah ah
0: lo arrange e
1: e le ma wo koki
0: divine arrangement leleyi
1: ko ma jora won
0: ko te le jora won
1: ori oro labe la wa o
0: meji mi ni bo mi
1: olohun
0: ni bi ki bi o ma dabi ni ko le jora
1: won
0: toro olohun lo se leyi
1: awon kan wa kola kole ki
0: ni ewa koro bale ya aki onile yi pe ka san
1: a de ki baba woli to ni fi olon lara wa baba woli olagunju baba chiki yi ma ma gberaga ti ejore loju
0: olon lori be
1: iko ati woli t'olon oba mi npe sinu ise ranse ladugbo community ki fe ki gbogbo eyan gba wonera tunera
0: aki yo
1: olagunju e ni saare o
0: onile yi se dada alaba yin aku ojo meje aku ojo meta so won ya loruko eto yi
1: e tun le gbo wa e ma gbo wa ni
0: ikan ni lagelu le ti n gbọ 96.7 ile funfun bala funlele ni badan
1: awa ti n se palẹ mo o
0: e wo bi ọjọ bi chairman ti wa ti wole ọla ọlọla ni
1: 87 300
0: e de ti n gbọ ikede ti seminar ti yo ma n ta mo fi n seju e
1: todun yo yato
0: torí náà Trenchard nínú UI láti máa ṣe lọ́dọọdún.
1: Mo fọ́ gbáyà ègbó tọrọ àtẹwà
0: ọ̀dà
1: àti dòdò
0: ọlọ́run fún ẹ̀ṣẹ̀
1: pẹ̀lú take away
0: kò sí wàhálà
1: èèyàn 3000.
0: Rẹmi aki everybody pé ẹ̀ka sùn
1: ọlọ́run
0: ọ̀gá wa Kenneth Igbeje Kebugi
1: Kebugi Imura Babae
0: Brown Sugar
1: ọlọ́run
0: akọ́pọ̀
1: the best man for the celebrant.
0: Òun gangan lolóòtú ètò yìí.
1: Ayayayaya.
0: Túndé Ọláwúwo lolóòtú àgbà. Dọ́lápọ̀ ló ń tẹ̀ lápá bí kò dẹ̀ ní ṣì tẹ̀.
1: Nǹkan òdì
0: sọ. Rẹmi àti Rẹmi àti dé.
1: Adé o.
0: Tá a bá sọ pé àwọn ààrẹ Mẹ̀kúnnù ń bẹ lọ́hùn-ún.
1: Wọ́n wà.
0: Gómìnà Mẹ̀kúnnù rèé.
1: Tí wọ́n bá rí inú wọn gan máa dùn.
0: Inú wọn máa ń dùn sí a ni
1: o. Wọ́n ní gbogbo fẹ́ẹ̀sì àwọn pátá lápò.
0: Torí àwọn gbà fọ́ lọ́hùn, àwa gbà fún wọn.
1: A gbà fún o.
0: Bá a tún ṣe kéré sí wọn, wọ́n tún gbà fún wa.
1: Rẹ̀mí jádìde kí a gbó súbà fún wa.
0: Ibà.
1: Adìde o.
0: Kò ní bàjẹ́.
1: Ẹ ní ṣubú o.
0: Torí ìdí èyí, lápá bí àwa mú ọ̀rọ̀ Mẹ̀kúnnù, ọ̀rọ̀ ìgbàyé gbádùn ọmọ Nàìjíríà ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: Alá.
0: Amúlọ́kọ̀tún ọ̀kúnkúndùn.
1: Ọ̀kúnkúndùn.
0: Torí ìdí èyí, Abdul Kabir Jalaruru.
1: Bàbá bẹ̀.
0: Wọ́n láwọn gbọ́ wa kété lábìjọ pé àwọn ti kú dà sílẹ̀ fẹ́ rìn.
1: Ọ̀tán.
0: Mo ní kò sí wàlẹ̀ máa rẹ̀ ni lọ. Máa rẹ̀ ni lọ.
1: Bí ṣe ń rìn làwọn àyàwó náà rìn náà.
0: Sẹ́jàta kọ́kán ìdílọ́jọ́ ìbí ẹ̀.
1: Ee ẹ pàtẹ́wọ́ fọmọ o. Congratulations.
0: Happy birthday to you my brother.
1: Congratulations. Congratulations.
0: O ṣọ̀pọ̀ ọdún láyé.
1: O ní sọmọ ni o ní sáyà
0: ni. Àwọn lọ́wọ́ Ayuba èní náà lọ́jọ́ ìbí tòun náà. Ẹ ṣọ̀pọ̀ ọdún láyé.
1: Àwọn èèyàn tí a nu o. Kí ló náwó sí.
0: Fẹ́ràn mi olórin oní keyboard.
1: Anjo.
0: Lásùkàn mi. Ìdílọ́jọ́ bíi titi ẹ̀ náà.
1: Okú oríire o.
0: Àkí gbogbo yín. Àti gbogbo ọmọ July.
1: Ọlọ́run.
0: Lágbára Ọlọ́run Ọlọ́run àdá yín sí o. Ẹ ṣọ̀pọ̀ ọdún láyé o.
1: Ẹ̀mí yín ogun o.
0: A lè kí bàbá ọlọ́mọ tó máa ṣe kó mọ jáde lọ́la náà.
1: Ah ọmọ wa nù.
0: Alaba lójú olómi bàbá àbejì.
1: Ẹ kẹrin ọmọ.
0: Kò ní bàjẹ́.
1: Nǹkan ò ní ṣe ọ́.
0: Peter Akande MC Piro ọmọ mi dáadáa.
1: Ọmọ àlùbáríkò.
0: 77 òun náà onílọ́jọ́ ìbí tẹ̀ náà.
1: Onírùgbẹ̀yẹ̀wúkẹ́.
0: Onírùgbẹ̀yẹ̀wúkẹ́ ni Baba Sida. Happy birthday to you my brother. God bless you. Igba ọdún ọdún kan fún gbogbo yín. Ẹ jẹ́ ká dókè lọ́hùn dọ́lápọ̀ tó ti ń ṣẹ́wọ́ lébélébé.
1: Tá a bá padà dé.
0: Tá a bá padà dé ọ̀rọ̀ kan wà tá a fẹ́ pe ra wa sákìyèsí.
1: Èké ni.
0: Ẹ̀yin ará àdúgbò Kú Ọlá.
1: Ẹ lẹ́ o.
0: Ẹ̀yin tẹ́ ń gbé ní agbègbè Kú Ọlá.
1: Ẹ kó àìtàn torchlight síbi ọyẹ rí o.
0: Nílùú Ìbàdàn.
1: Àwọn ibìkan bẹ tẹ́ kú tẹ́ ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí.
0: Tá a bá ti lọ polówó ọjà tá a dé ń sìn rẹ̀ mi.
1: Ẹ mọ̀.
0: Ẹ̀yin tẹ́ ń gbé ládùúgbò Kú Ọlá.
1: Ẹ máa wo bi tẹ́ ẹ ti fi.
0: Afẹ́ kẹ́ ẹ pè wá wọlé.
1: Ẹ pè à.
0: Ṣùgbọ́n à ń bọ̀ ẹ farabalẹ̀. Afẹ́ wọnú àdúgbò Kú Ọlá lọ
1: lọ́sàn-án.
0: Ẹn
1: tí ọ̀
0: bóde lágbọ́n tán láìpẹ́ yìí.
1: Kú Ọlá náà tó ń múra kẹ̀kẹ́ kẹ́ẹ̀
0: lẹ́ẹ̀. Kó tó di pé a tún gbọ́ pé ẹ máa ń pe panápaná Kú Ọlá kó tó ti tó dìgbà náà.
1: Bọ́ ọba jẹ́ láńlọ tàbọ̀ jẹ́ tẹ́nàntì tàbọ̀ jẹ́ ẹni tọ́lọ́ máa
0: bá fi rẹ̀. Ẹ gbósìtì rédíò yín báyìí.
1: Ẹ̀yin rédíò yín o gbogbo Kú Ọlá.
0: Gbogbo Kú Ọlá à ń bọ̀ ẹja àtajà náà jáde.
3: A tètè sun la tètè jí. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ ní Hajj 2027. Ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Iléeṣẹ́ alálàájì tó ṣeé fọkàntán. Alidaya Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀. Wípé September 15 ọdún yìí ni gbogbo pépè pé ó wá sópin. Lórí owó sísan fún ìgbaradì Hajj 2027 ni Alidaya ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe Hajj ọdún tí ń bọ̀. Láti yá wa gbé ìgbésẹ̀ kánmọ́nkíá kí wọ́n fò kọ́lẹ̀ kí wọ́n sì parí gbogbo owó sísan wọn. Kó tó di ọjọ́ 15 oṣù kẹsàn ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀ ẹkú ti mọ ti Alidaya. Wípé ìdẹ̀kùn alálàájì àwùmúní kékeré lọ́dọ̀ tiwa. Ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram. Oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè. Tìyára sí gbogbo àwọn àyè tó yẹ. Tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà. Ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kì í yẹ. Ẹ̀yà agbéra báyìí kẹ́kọ̀ọ́ sí Alidaya Hajj and Umrah Services ní number 2 Adedibu Shopping Complex opposite Bofors Filling Station Iwo Road Ibadan. Tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Alidaya Hajj and Umrah Services sórí 0806-244-0572. Àǹfààní sọ díẹ̀ díẹ̀ wà lọ́dọ̀ wa. Tó fi mọ́ ìrìn àjò Umrah olóṣooṣù. Alidaya Hajj and Umrah Services. Hajj ìrọ̀rùn ni tiwa bíníláì tààlà.
4: Òmìnira kọfí ọwọ́ gà.
5: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kó ká nǹkan kan láti rà mọ́.
6: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
5: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí i.
6: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 15 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́ tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta, ló máa gba àǹfààní 30. Ta ayò kan, gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹ jọ̀ọ́, báwo lè mí ẹ̀ ṣe lè ta?
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ ènìyàn.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: ko kododo ni
1: eja go
0: mule mesuke
1: konfamu eja go
0: angelu fm 96.7
1: eja go.
2: Kurole gerege ni agogo merin role lolu baye iroyin agbaye londe city gboyin lati kanin lagelo 96.7 fm okay gajoke ele ta kale sile funfun balawo felele nilu ti ibadan sio aribe kola loko me saju egbo awon koko to wa ninu iroyin ohun eni to je alakoso fun oro ise odinle ye umayi lo ti salaye wipe titi ologbaran gada ti Costa Road yun ni ti won se lowo pe o nko lo sokunfa ekun omi to waye nipinle Eko ajo to nseto idibo nle ye ni won ti ni ibasepo pelu ajo to ngbogun ti iwa ibaje ati ajebana lati se idanileko fun awon osise ajo ohun lori ona ati sise lona ti o ni iwa ibaje lakoko eto idibo orile de ti South Korea ni won ti gbe abala ofin otun jade ile ti o koju oro si iroyin ofege lori ate ti ayelujara ajo to nri si ere bolu ni ile adulawo ni won ti fi die mule wipe iko agba bolu ti Rangers Rivers United ati awon mi ni o ma kopa ninu idije ti Champions League ile ti o ni se pelu tani o kopa ninu e ti sa odun 2026 ati odun 2027 ne baye egbo riyan won lekun rere ani to je alakoso fun eka ise ode nile ye Dave Umaye nlo ti salaye wipe ko si o toro nu aye soro kan tin jaran yen lori ate wipe titi ologbaran gada yin on Costa Road ti won se lowo lo je ki ekun mi ko waye ni ipinle ti Eko Umaye lo salaye oro na loni ode ye nigba to nkopa ninu eto ti mo maworan ka emi to tin salaye wipe kiki yala ki oju opopona won ti o fi fa ekun omi ise lo nse ranwo alagbara fun ipinle Eko lati ma je ki ekun omi ko waye nigba to n soro lori akase ise na ani ti o je alakoso ilu wipe ijoba eni won ti pese ise lopo yanturu latari akase ise na to si je wipe owo lewa yun naira en lo ti duro dibi bayi o tun si so loju e wipe titi oni kilomita bi ogosan niye ti o ni igbonje ipin meje lati ipinle ti Akwa Ibom to si fi wa si apa ti ipinle Eko si Kalaba eni won ti se atun gbe fun eni ti o je agba sese lakotan eka ile ise aso bode nle Nigeria ni won ti siso loju e baye wipe eka ipa wole awon en lo ti koja eleyi ti awon foju sun tabi ti won peyamo re fun won eleyi ti o je owo ti se trillion meje o le ti meje naira nibamu pelu en to je oga agba leka ohun Bashir Adeniye mi to ti fidi e mule nigbati o duro waju ilegbimo asofin ti o si n soro nipa eto isuna ajo na nibamu pelu oro ti Adeniye so o ni ajo ohun en lo ti koja eleyi ti won la kale fun won yun owo ipawole ti o wa ni trillion mefa o le pesepese die to si je pe ajo na lo tayo pelu ida mewa ototo nigba to n salaye wipe eleyi ti won ko pe yamo e ti se trillion mokanla o le ti meje ti odun 2026 to ni se pelu eka eto suna ti ni iwaju ilegbimo asoju sofin nigba ti n soro nbe lakoko to n tepepe bi nkan ohun se ri eni ti o je oga agba naa Adeniye lo salaye wipe ajo naa lo jawe sobi to si je wipe eka ijoba naa ni o tete lona ti won n gba sise won o tun salaye siwaju wipe ajo ti asobode nle Nigeria ni o gba owo to to trillion meje o le tun meje laarin osu kini ti osu kejila odun 2025 to si je wipe awon eka ato ohun ètò gbogbo lẹ́ka tìjọba eléyìí tí wọ́n là kalẹ̀ lòun náà ní ipa tí ó ní kìmí lórí ìgbésẹ̀ náà síwájú ẹni tí ó jẹ́ alága ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àjọ ti aṣọ́bodè àti gbogbo iṣẹ́ wọn ìyún aṣòfin lékè abéjídé ló ṣàlàyé wípé ìgbésẹ̀ tí wọ́n gbé níwájú ilé náà lọ jẹ́ ojúṣe ti ilé ìgbìmọ̀ aṣòfin láti ṣe àyẹ̀wò fínífíní lórí ètò ìsúná fún àjọ náà àjọ tó ń ṣètò ìdìbò ńlẹ̀ wa nàìjíríà inec ni wọ́n ti bẹ̀rẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ méjì tí wọ́n fi ń ṣe ìtanijí fún àwọn òṣìṣẹ́ wọn láti ṣe ètò ìdìbò tó mọ́yán lórí tí ó sì ní ìwọ ọmọlúàbí tó dògbé ètò náà ló sì wáyé ní olúùlú tí àjọ náà ti ń bẹ nílùú àbújá nígbà tó ń kéde rẹ̀ yányányányá ẹni tí ó jẹ́ alága fún àjọ ti inec ọ̀jọ̀gbọ́n joa shamupita ẹni tí ó jẹ́ wípé alákòóso àpapọ̀ fún àjọ ọ̀hún abilékọ mail agbámúche mbu lóṣojú ẹ̀ lọ ṣàlàyé níbi ètò alágbára ọ̀hún tí wọ́n sì ṣàlàyé pé wọ́n ń gbáradì fún ètò ìdìbò àpapọ̀ ti ọdún 2027 ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún àjọ ti inec ló gbóríyìn rabandẹ̀ fún ẹ̀ka tí ó ń bójútó ìwà ìbàjẹ́ òun àjẹbánu àti àwọn ẹ̀sùn pálapàla míì tó farapẹ́ fún àkànṣe ètò ti ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n pe amọ̀ náà tó sì ṣe àpèjúwe ẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tí yóò ṣe kóríyá àti ìgbọ̀njẹ̀ tí ó jẹ́ kí àwọn òṣìṣẹ́ ọ̀hún kí wọ́n gbáradì kí wọ́n sì mọ ohun tó tọ́ lákòókò ti ètò ìdìbò tí ó bá ń lọ nígbà tó ń sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ alága fún àjọ tó ń ṣe ohun tó ní ṣe pẹ̀lú kí a kojú oro sí ìwà ìbàjẹ́ ohun àjẹbánu dókítà musa adamu tó jẹ́ agbẹjọ́rò àgbà ilẹ̀ nàìjíríà ló ṣàlàyé wípé ìwà ìbàjẹ́ lọ́jẹ́ ìkan gbòógì tí ó ń ṣe ìdíwọ́ ńláńlá fún ìdàgbàsókè lákòókò tá a wà yìí tó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀ka ti ètò ìdánilẹ́kọ̀ọ́ náà ìlọ́jẹ́ ìfọwọ́sílẹ́yìn fún ìdàgbàsókè ti ẹ̀ka ìjọba àti gbogbo ètò gbogbo tó sì ní í ṣe pẹ̀lú ṣíṣètò ìdìbò tọ́mọ́yán lórí tí ó sì lẹ́ja ń bákan. ìjọba ìpínlẹ̀ ti cross river lọ́hùn-ún ni wọ́n ti ṣíṣọ lójú gbèdéke ìlànà àátẹ̀lé ọlọ́dún méje fún ẹ̀ka tí ọ̀gbìn ewé eléyìí tí wọ́n fi ń ṣe ohun múmu kan tí wọ́n ṣàlàyé wípé ìgbésẹ̀ ọ̀hún gan ni yóò pèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu nígbà tí ó bá bẹ̀rẹ̀ ẹni tí ó jẹ́ alákòóso fún ẹ̀ka ètò ọ̀gbìn ti àti ìdàgbàsókè tí ó kó àkùọ̀ johnson ẹ̀bùpọ̀ ló ṣàlàyé ọ̀rọ̀ náà nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú ti kalaba níbi tí ó ti ṣàlàyé wípé ìdàgbàsókè ọ̀tún náà àti iṣẹ́ àkànṣe náà ni wọ́n peyamọ pé yóò wáyé láàrin ọdún 2024 sí ọdún ti 2032 ìtẹ̀lé ọ̀rọ̀ ọ̀hún níbàámu pẹ̀lú àlàyé eléyìí tí wọ́n fi àkórí ẹ̀ sí ìgbà ọ̀tún gbíngbin ewé tí ó jẹ́ ohun múmu ìyún coffee revolution ni wọ́n peyamọ láti jẹ́ kí wọ́n ṣe ìgbárùkù ti ọ̀gbìn ti kòkó ní ìpínlẹ̀ náà nígbà tọ́jọ́ wípé èèkàn àti nǹkan tó ṣe pàtàkì náà ni ewé ti nǹkan múmu náà nílẹ̀ ti nàìjíríà àti nílẹ̀ adúláwọ̀ ó ṣàlàyé síwájú pé abala àkọ́kọ́ ètò náà ló ti gbìnàyá lọ́dún 2025 tó sì jẹ́ wípé ọgọ́rọ̀ àwọn tó jẹ́ ọlọ́gbìn ni wọ́n ti gba èso eléyìí tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí gbígbìn rẹ̀ gbìn láti àkókò náà lọ nígbà tí ó ṣe àfikún rẹ̀ ó ní pínpín àwọn èso tó tó bíi mílíọ̀nù mẹ́rin ìmíì ìní yóò tún gbìnàyá lákòókò tí ẹ̀ka ètò ọ̀gbìn tọ́ba ti tó. ìròyìn láti ilẹ̀ òkèrè lọ́hùn-ún orílẹ̀-èdè ti south korea lónìí òde yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ ti ìyíriwò abala òfin ọ̀tún eléyìí tí ó fi

yẹ múlẹ̀ tí ó sì máa kojú oro sí àwọn tí ó bá tẹ ìròyìn òfegè sórí ẹ̀rọ ti ayélujára nígbàmú pẹ̀lú àlàyé tí wọ́n ní wọ́n ń wòye pé ó ṣeé ṣe kí òfin ọ̀hún kọ́ tako ti àǹfààní ìsọ̀rọ̀ ọ̀fẹ́ tí ń bẹ lábẹ́ òfin òfin náà ni wọ́n ní wọ́n ti là kalẹ̀ báyìí tí ó sì wà lórí gbogbo àtẹ̀ yíká ti orílẹ̀-èdè náà ilé tí yóò jẹ́ kí ẹnikẹ́ni tí ó bá tẹ ìròyìn òfegè tàbí tí ń ṣìyàn lọ́nà kí ó fi mú kàtà òfin ẹ̀wẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú ti alátakò àti àwọn lájọ bẹ́ẹ̀ ló fi mú àwọn tí ó nímọ̀ nípa ti ẹka ti ètò ìròyìn ni wọ́n ti fọ̀hún níbàámu pẹ̀lú òfin ọ̀tún náà wípé ó ṣeé ṣe kó jẹ́ adínàgbòkú fún abala ti ọ̀rọ̀ àlàáfíà tàbí ká pè é ní orí ọ̀fẹ́ àti sọ̀rọ̀ láwùjọ bẹ́ẹ̀ ló ṣeéṣe kó sì ṣílẹ̀kùn fún ìjọba láti ti kọ́kọ́rọ́ ẹnu àwọn èèyàn lọ́nà tí ó tọ́ orílẹ̀-èdè ọ̀hún tó jẹ́ orílẹ̀-èdè alágbára nípa pípèsè àwọn ẹ̀rọ ni wọ́n ní wọ́n ṣàlàyé wípé wọ́n ti kọ́ dágbálé àwọn òfin tó wà ńlẹ̀ eléyìí tí kò yànnà náà bóyá ẹni tí ó bá sọ̀rọ̀ tàbí sọ ìròyìn òfegè bóyá wọn ò fi mú ẹ̀kátà òfin pẹ̀lú àtúntò àti ìyíriwò ọ̀tún náà lẹ́ka ti ìbánisọ̀rọ̀ àti ètò ìròyìn ní orílẹ̀-èdè náà ilẹ̀ ti south korea ló ń darapọ̀ mọ́ àwọn orílẹ̀-èdè míì báyìí láti máa kojú oro sí ìròyìn òfegè lórí àtẹ ti ayélujára lábala ti aré ìdárayá àjọ tó ń rí sí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ńlẹ̀ adúláwọ̀ ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ tí wọ́n sì gbé tí wọ́n ti ṣe àgbéjáde àwọn ikọ̀ agbábọ́ọ̀lù eléyìí tí ó máa kópa nínú àwọn tí yóò láǹfààní àti wọnú ìdíje ti champions league ọdún 2026 àti ọdún 2027 nígbà tí orílẹ̀-èdè ti nàìjíríà àwọn ikọ̀ agbábọ́ọ̀lù bíi enugu rangers àti rivers united ni ó máa ṣojú ilẹ̀ nàìjíríà níbàámu pẹ̀lú àtẹ̀jáde tí wọ́n tẹ̀ bọ́ta lórí àtẹ̀ ti àjọ náà ni ó ní àkóónú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù mẹ́rin lé ní ogún láti àwọn orílẹ̀-èdè méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì máa wọ inú ìdíje náà pẹ̀lú ẹni tó jẹ́ aṣojú méjì láti orílẹ̀-èdè kọ̀ọ̀kan láti ilẹ̀ ti algeria angola cote d'ivoire dr congo egypt mali morocco south africa sudan tanzania àti orílẹ̀-èdè ti tunisia ilẹ̀ nàìjíríà ni ikọ̀ agbábọ́ọ̀lù ti enugu rangers àti rivers united wọ́n bẹ̀rẹ̀ ti ìgbáradì tiwọn eléyìí tí wọ́n ní yọ wà ní ìbámu pẹ̀lú àwọn orílẹ̀-èdè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti pín wọn fún ìgbáradì àkọ́kọ́ tí ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ ni yóò wáyé láàrin ọjọ́ kẹrin àti ọjọ́ kẹfà oṣù kẹsàn-án nígbà tí abala kejì yóò wáyé ní ọjọ́ kọkànlá sí ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án bákan náà ìgbáradì ẹlẹ́ẹ̀kejì wọn ní ìyún yóò máa wáyé ní ọjọ́ kẹrìndínlógún sí ọjọ́ kejìdínlógún oṣù kẹwàá nígbà tí abala kejì yóò wáyé ní ọjọ́ kẹtàlélógún sí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá bákan náà kí n tó máa lọ ẹgbọ́ àwọn kókó tó súyọ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí ẹni tí ó jẹ́ alákòóso fún ẹ̀ka ti iṣẹ́ òde ńlẹ̀ yìí umahi ló ti ṣàlàyé wípé títí ọlọ́gbọ́nrán gandan ni nǹkan ló ṣokùnfà ẹ̀kún omi tó wáyé nípínlẹ̀ èkó àjọ tó ń ṣètò ìdìbò ńlẹ̀ yìí ni wọ́n ti ní ìbáṣepọ̀ pẹ̀lú àjọ tí ó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti àjẹbánu nílẹ̀ yìí láti jẹ́ kí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ alágbára fún àwọn òṣìṣẹ́ wọn láti ṣètò ìdìbò tọmọyán lórí lọ́dún 2027 orílẹ̀-èdè south korea ni wọ́n ti ṣe àtúngbéyẹ̀wò sí òfin wọn tí ó sì máa kojú oro sí ìròyìn òfegè lórí àtẹ ti ayélujára àjọ eléyìí tó ń bójútó eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ adúláwọ̀ ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù ti enugu rangers òun rivers united àtàwọn míì ni yóò máa kópa nínú ta ni ó yan yọ sínú ìdíje ti champions league ọdún 2026 sí ọdún 2027. fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.

0: àgbáyé. Ó yá ní ilẹ̀ mímọ́ Jerusalem àti Jordan níbi tí àwọn wòlíì gbà ní rìn àti níbi tí Jésù Olúwa ti ṣe ìyanu. Ó yá ká lọ pẹ̀lú bàbá wa Assistant Most Superior Evangelist àfi sùúrù Finayan Peter Kiki JP láti lọ fojú gan ní gbogbo ibi tí a ti kà tí a ti gbọ́ nínú Bíbélì àti Evangelist Kẹ́hìndé Adégbódù JP láti ọjọ́ kejìlá oṣù kejì sí ogúnjọ́ oṣù kejì 2027 pẹ̀lú $3.5 billion fún àwa tí a wà ní Nàìjíríà àti $1,700 fún àwa tí a wà ní òkè òkun. Ètò jíjẹ mímu ní ẹ̀mẹta lójúmọ́, tọ́gà, transportation, accommodation, visa and flight ticket àti JP certificate gbogbo rẹ̀ ló wà nínú owó náà. Bẹ́ẹ̀ ni ètò lọ́lọ́kan òjọ̀kan Aptonic Fly ló pákéjì gbogbo ẹ̀. Àǹfààní san díẹ̀ díẹ̀ wà. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹgbẹ́ wá sórí 09074570886 tàbí 09155775196. Celestial Special Pilgrimage Àjọǹlọ̀ ni.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fanilápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akron Avenue Ikeja. Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Wíjẹ́mi International pọ́dún mẹ́rin, alleluia! Tijọ́ ti ìlà àfidúgbẹ́ lọ́wọ́ Jésù Kristì ló jẹ́ kí torí ó tún bẹ̀ wá láyé nínú ìjọ orí ìsísọ́sẹ̀ Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintaye Yusuf Kengbe ọ̀rọ̀. Till I have reason to praise God. Psalm 66 verse 20 Thursday July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn moderate home níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wọn kó tó di sẹ́tò di ọjọ́ kọkànlá tájọ́ ọdún wáyé nínú church auditorium ńlá wa bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀. Guest speaker Prophet Samuel Ọmọlàwọ̀ JP and spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosun JP Bàbá Ìbàdàn Prophet Samuel Sisu Bishop Johnson Mọ́lákìyọ̀ Apostle Moses Solúṣọlá Ayọ̀adé Father of the Day Honourable Babalọla Mupọ́lá Bobs Honourable Maruf Owolabi Suesue Mayegun Bọ́nìjà Market Pastor Honourable Àdúrà Gbẹ̀mí Mothers of the Day Prophetess Jesu Ladu JP Engineer Mrs. Lepe Fọlákẹ́ Olúrẹ̀mí Gate of Honour Professor Jonathan Bọ́lákẹ́adé Chairman Council Committee of Security UI pẹ̀lú Ẹ̀dà LI Oyèkànmí láti ibi kíbi adéjègèdè tàbórítà mẹ́rin tí ó yà ẹ̀sọ́ fún ọlọ́kadà pé kó máa gbé tàbí síwájú yíbọ̀ wá sí Wigem City International tó wà ní Fọ́rọ̀gùn gbogbo èèyàn lápè ẹ wá kájọ ṣe.
3: Javis PL I Care Foundation ló ń lọ́gùn tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kánságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL I Care Foundation. Àǹfààní ńlá gbáà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání ₦1,000 péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL I Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á núgbà láìsí nira owó kí ló tún dúró ṣe oríran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò òde ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 09054448444 ojúlọba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
4: Àgbájọwọ́ ètò kan ètò kan tó ń fún àwọn ìyálọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àtò ń gbogbo tó lè mú kọjọ́ ó dùn kájí ó sì tún máa wọgbá. Ètò àgbájọwọ́ yóò máa wáyé ní ìkànnì Lagelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo 2 ó kọjá ìṣẹ́jú 15. Ètò àgbájọwọ́ Ìyámọ̀pọ̀ Center for Peace, Women and Youth Development àti Coalition of Oyo State Market Women Association ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Eric Bow Foundation ìlú Abuja. Àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí.
5: Two years ago, the biggest radio raffle hit we ever saw.

0: ọbẹ̀ real people concept ti gbé rpc protein wọ̀lú o àwọn màálù àti ewúrẹ́ tá a máa ń mọ̀ sìn fún ìlera aráàlú ní rpc cattle hub agbo ẹran tiwa tá a pa tá a ṣàyàn tá a ṣe lọ́jọ̀ pẹ̀lú ìmọ́tótó tó gàga àràkà sí ara ẹ wá gbọ́ o nínú ẹran tá a ń jẹ ó ní ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń kó ọ̀pọ̀lọpọ̀ àrùn ìdí rèé o ti real people concept ṣe gbé rpc protein kalẹ̀ wọlé béèrè iye ìwọ̀n kílò ẹran ògúnfe tàbí màálù tó bá fẹ́ pé nǹkan rẹ̀ relé o lè ọ̀dà ká gbébọ̀ ńlé home delivery bó sì ṣe àyè màálù tàbí àyè ewúrẹ́ lẹ bá fẹ́ ẹ kàn sí rpc protein real people concept wà ní 126 Adekunle Fajuyi Road lẹ́gbẹ̀ẹ́ Lẹ́kọ̀ọ́ NNPC Mọ̀kọ́lá Ìbàdàn ẹ̀pẹ̀ 091-273-94422 rpc protein ọmọ bíbí real people concept ni.
1: Lagilu FM 96.7.

0: ọ̀nà ti jọ ilé aláyọ̀ ọ̀nà ti yọ̀ bí alátẹ̀wọ́ náà ti máa ń pa á. A tún jọ ṣètò tòní dáadáa ni dáadáa ní ń bẹ nínú ábídì tọ̀dọ̀ tiwa. Ṣé mọ́tò yẹn? Káàṣì ẹ̀ ti gbọ̀nà ara yọ. Ẹ tún máa jẹ mọ̀kúndùn rẹ̀ lónìí bẹ́ ẹ bá tún ti wá jẹ ẹ tún gba owó sórí ẹ̀rọ pé yín. Ndáwa fi yàtọ̀ sí wọn nìyẹn. Ẹ̀sọ́ lórí káàṣì ẹ̀ báyìí ẹ̀yìn tèmi gangan dà káàṣì ẹ̀ káàṣì ẹ̀ káàṣì ẹ̀ káàṣì ẹ̀. Ẹ̀yìn tí ò ta òkú lè jẹ. Bóyá yín ṣẹ̀ṣẹ̀ ń bi mí mo ti ń rí yín bẹ̀ *3-4-7*1-0-0-4*2#. *3-4-7*1-0-0-4*2#. Nọ́mbà tó wọ káàṣì ẹ nìyẹn. Kóòdù yẹn lẹ máa send tẹ́ ẹ bá ti lè send kóòdù yẹn lásán báyìí. O ti dọbẹ̀ ẹ gbọ́ dáadáa o. *3-4-7*1-0-0-4*2#. A wá bí pé mélòó lẹ fẹ́ ta? Tó bá ti bí yín, a kọ́kọ́ bí pé ṣé USSD lẹ́fẹ́ fi sanwó ni àbí bank transfer? Ẹ̀mú kanú méjèèjì ẹ̀mú bank transfer. Ìyún ọ̀n máa jẹ́ kó tètè dùn ṣe lọ́dọ̀ àwọn ní POS. A wá padà bí pé mélòó lẹ fẹ́ ta? ₦500 lẹ́yọkan. Bẹ́ẹ̀ bá wá mú méjì ẹ ti mọ̀ pé ₦1,000 nìyẹn. Ṣùgbọ́n tẹ́ ẹ bá mú mẹ́ta, ó máa gbé yín tràbàyè. A sọ yín di ẹni tó ta mẹ́wàá. Ìpele mẹ́wàá ni ó gbé yín lọ. Gbígbé yẹn bá ta tíkẹ́ẹ̀tì mẹ́wàá ni bẹ́ yẹn bá ta mẹ́ta. Ẹ̀yìn kò ti pọ̀pọ̀pọ̀ báhùn. Lẹ́yìn ìgbà yẹn, a gbé account number wa. Account number tó gbé wá yẹn. Ẹ lọ sọ́dọ̀ ní POS kan, ẹ gbé fún un. Ní POS kan ni ó bá ń send code o. Account number lásán ló kan ní POS o. Ẹ kàn gbé fún pé kó bá yín fowó sórí account details yìí. Tó bá ti fowó bẹ̀, wọ́n máa kí yín padà lórí fóònù yín. Wọ́n á lẹ̀ ti kójú òṣùwọ̀n. Congratulations. Kò jẹ́ bó ti jẹ́. Ẹ̀sùn ń bẹ̀. Bẹ́ẹ̀ bá tún jẹ káàṣì ẹ̀. Ẹni nọ́mbà rẹ̀ bá jábọ́, yóò tún gba recharge card. Yóò tún gba sórí ẹ̀rọ. Nọ́mbà tó yí káàṣì ẹ̀ bá gbé wá. Àwa kọ́ Ọlọ́run ni o. Ó yẹ jẹ́ sójò kúlẹ̀. Ẹ̀yin ti wá lórí Facebook Lágelú FM. Ṣé ẹ rẹ́ni tó gba ìbéèrè níjẹjọ́? Ọkọ rẹ̀ ti jáde àti wá rí o. Tá a fi bèrè ọba, orúkọ ọba méjì wo àbí Infinity? Orúkọ ọba méjì wo?
1: Tó jẹ́ pé jákèjádò àgbà ńlá ayé.
0: Bá a sọ,
1: wọn ò lè gbàgbé wọn.
0: Tó sì ní ṣe pẹ̀lú àsàmà àti ìpèdè ọ̀rọ̀ Yorùbá. Àwọn méjèèjì, ọba méjì tá a bèrè. Ẹni kọ́kọ́ dáhùn rẹ̀ níjẹjọ ni Ibrahim Yakub. Ó bá ń gbọ́ wa lẹ́yìn ètò kó pè wá. Ó yẹ já bẹ̀rẹ̀ tò fún tòní. Ẹ̀yin tí wá tẹ́ ti wà lórí Facebook Lágelú FM 96.7. Ẹjẹ́ ń sáré lu àwọn èèyàn tí ń fún wa lẹ́bùn lọ́gọ ẹnu. Anthony Bọ́dúnrin bàbá bẹ̀. Bàbá ẹ mọ̀ ṣe. Mọ́ ti ìrí ni yóò ti gbé ó dá èlò lẹ́bùn wọn o. Ẹ ṣe o, ẹ̀ní ṣaláì ní. Abiola Yariyari. Bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ. Bàbá yìí náà ẹ ṣe o, adúpẹ́ àmọ̀ lóore o. Àwọn tí ń fún yín lẹ́bùn tẹ́ ń jẹrè ké ṣàwá o. Wálé Ṣọ̀tẹ̀. Mú ìwá Michael Fálọ́wọ̀ Ládẹ́jọ́. Mọ̀mọ́ Fọlákẹ́mi Fádùgbàgbé. Ìyá ni Mr. Adéọ̀ṣun Ẹjọ́ mo bí sí báyìí ni o. Fọlákẹ́mi Fádùgbàgbé ọlá yín ti ń bẹ lọ́wọ́ yín tẹ́ ẹ fi ń kẹwàá. Àní gbàgbé rẹ̀ ní ṣaláì ní. Ẹ̀yin náà ṣe. Omo titi lo pe soboye jo. O tojo meta mama. Eni shalai ni. Ati bebe lo ejo. Oya 0912370 8675. Enje 5000 naira tana. Awon to je bun tana. Iya balogun oke ado nikan. Iya kan.
1: Mo ja wa lati ijo.
0: So iya nbe ba ngbo wa o. Infinity o fi number re ta. Unle pe o. Dakun.
1: Aswade card fun won. Lati fun won.
0: Card won. Won pe wa o. Won pe mi. Mo ni a e tun mi pe pada ki send the number yin. Sugbon o kan tin pe Infinity. Lo batan awon 5000 tan ti lo. Oya, ese mi 09123 708675. Hello.
2: Hello, ebu ele o.
0: Se ebu mo.
2: Ebu mo.
0: Oruko yin bo le tin pe wa.
2: Na ma le pe mi lati seyin ni o.
0: Lati seyin oro.
2: Se ni ta.
0: Baba, se fe ki wa ni abe fe mu bere.
2: Abe mu bere ni o.
0: Oya.
1: Oya mu bere sir.
2: Mu bere le kini.
1: Ibere le kini. Won ni gege bi itun atenudenu to de tun ni akosile alaafin wo lo peju lori apere odun melo ni won de lo
2: alaafin to peju lori apere ah
1: odun melo te so ko ayo ema ema baba bele de se wa lowo
0: bele se wa lowo aje yin ah sorry saje won ni kin so kini kan so
1: je ka mo bi tun
0: hey 09123708675 ngba ma paje won se ka won yoku na mo gba ni yo ah paje yin o hello
3: hello e kuro le sir
0: e ma kuro le
3: sir
0: oruko yin bo le tin pe wa
3: Maryam Oladayo lati Moniya
0: Maryam Oladayo lati Moniya
1: Ibere akoko wa nle se ba wa fi dan si.
3: Imo yen fun mi sir.
1: Se gbo bere yen.
3: Be ni sir.
1: Oya mu bere tin gba na.
3: Ibere eleka.
1: Ibere eleka run.
3: Be.
1: Won ni ti Olubadan ile Ibadan. Ti won ba je Arusa 1.
0: Mm.
1: Ti Alaafin Oyo. Ti won je elewu etu akoko. Won ni kini sonwo ogomoso.
0: Eh mo
1: Mr. Gafari si won ti da kan le bayi
0: ah o de mo be to bo mo emi ge mo gba mo so pe aje won se aje won ti mo so iko lo je ki elomi tun laje latodo won bayi o da yin saje yin mo Mr. Gafari o wa wo so bu oni bara to fe raja to wa de be ti o ru yo jara tan na ti na wo ki la won bara o se won mu owo igbale ki won o se
1: won pin se re
0: dan won e ja e ja tun le gba oya 09123708675 hello
2: hello
0: bo ni baba mi
2: eto baba jadi da ka ya ba mi o
0: ehn awon ara sale afa nko
2: da da
0: ah mo ri yin na e di gboje koja loni
2: ah mo di
0: ah mo ti mo e di isale avance mo je
2: be ni to koja ko da ko gbadi
0: mi je e tun koja nbi onilu yen mo hun oyin e ri mi
2: na na wo pe a nja ko e ko yi
0: Baba,
1: aba yi won lo we pe tarale eni ba so pe omo mi o ha le yin ni. Are de gbo mo
0: lo. Emi o koja nbe o mo sere ni o. Awon la gba won mo ko sokunrin iko yi. Se ri mi tele ni.
2: Eh, ma se ti da se ah.
0: Ti mo di bi lo yin.
2: Ayi ala mi.
0: Baba ya,
1: ibere akoko wa nle. Ibere karun na de wa nle.
2: Eje mu de ni tori mo ti ba beye jun mo mi lo.
0: Ah,
2: la ja, se mu ni ba tele.
1: Kilo date ever sa fun.
2: Ebo mi number 10.
1: Ibere kewa.
0: Oya.
1: Won ni ke fi amile ori oro yi.
0: Mhm.
1: O ni. Redori egba
0: edigba
1: oya mu bere mi
0: edo baba ni silebu melo ni
2: ni jata na ni
0: amuru kon egbe boya kon je egbe boya e lo ji o mi kan mo fi bere yo
1: oya mu bere mi ibere kokanla
0: abe mu ti se ntele mo mu mewa han
1: fila kokanla fila ti awon are ona kakan fo mande won ni kilo ruko e
0: cha mo gbe oye won o ni fila
1: ode ni se pelu abo ilu to je pe fila ti won na fi manda awon mogun ti won yato si awon mogun afin
2: yo de re
1: la band kada ke
0: ki se ru awon fila be ti aja nkankan ki se la band kada
1: o da oko
0: ni da oko ni
1: o na fi man da awon omogun ti won mo yato yen pe afin na man la awon omogun awon eso afin awon na de man de fila amo fila yin le fi da eso ti afin yato si eso ti are ona kakanfo
2: o ti ge lo mo ma bo ti no ko re
0: e ma ba wa bo e ma beto bo o di meta o ibere kokola nbe nle ba ikini nbe nle
1: ke wa ika ikarun na wa
0: ni dandani a ku se ti wa mo ndu ode yin to ni cash e a lasiko to po mo o e je fun iseju mewa si e tun gbo cash e yen daada e n ba tun je yo tun gba recharge card owo ndo fi ta na o mo ti wa da ba hun ṣugbọn gbiyanju se meta se mewa cash e n sodun keji lowo bo ba tun wa ta loni to tun je o tun nireti lojo friday friday jackpot bakan na se mo tun tan yin media tun be won ti se yun lo 2 years jare odun meji tan fe se yi lelomi o fi donle lelomi o olohun n ba taye wa cash e ni ma tun ba lo eyan fe le mo bi mo gan ti o so n cash e bayi en to ti je le marun 500 bi meta e ti ri cash e sweet won ti ko ladugbo yin ale nikan o di supermarket kan to ko cash e
1: ola cash e
0: to ko si waju bayi mo wa re ni pe olohun o ye ki n ya video re ka wa se interview fun
1: nkan kan mo jere lagelu
0: ola cash e ayin mo nti yada sola korede kan ti e afi alafofa o gba fonu o gba igi dana tinta o gba lagelu ati kotan ti o se gbagbe eyin so nbe yen mo ti da yin lo bayin *347*1004*2#. te ba ti send a gbe yin bo si pe se bank le fe bank transfer ni abi USSD e ba ti wa ku nbe abi pe melo le fe tan se ti se be ehn o ti mu o ye mu ye te ba fe tan o ye tun tun send aka number to gbe wa yen lo fowo si e je n fun iseju mewa kin to ku lori eto ilago me marun pa fun iseju mewa e sare lo se bayi so bu mo leto te n gbo lagelu 96.7 fm le de tin gbo ade osun lo ko temi o abo n bere si n be pelu mi wa wa wa hello
4: mo bu mo
0: bu mo lo ye ke kokan so
4: e kuro le o
0: ke n ti o kini ku le padanu e kaabo ile yoruba la wa e kuro le ma
4: e kuro le sa
0: oruko yin
4: e kúrọ̀lẹ́ ẹ̀yin ọ̀rẹ́
0: ẹ kúrọ̀lẹ́ alábàgbé
4: orúkọ mi ni abilékọ yerónkẹ́
0: láti bí mo ṣe ní ẹ kúrọ̀lẹ́ alábàgbé kí ló ẹgbẹ́ sọ tẹ́lẹ̀ ẹ kúrọ̀lẹ́ ará àdúgbò
4: ọ̀ndẹ́ ọ̀kan
0: ó yá mọ̀mọ́ láàyà wẹ́
1: ìbéèrè mẹ́ta wà nílẹ̀
4: mẹ́ta tán
1: mẹ́ta ló wà nílẹ̀ ìbéèrè kínní ìbéèrè karùn-ún àti ìbéèrè kọkànlá
4: e je ngbo boya mo le ri je
0: ah e se join wa gan ni
1: ibe ibere kokanla e je oko fun yin ni ibere kokanla won ni ki loruko fila ti awon omo eso ari ona kakan fun mande abi ti ari ona kakan fun gan fun ra won mande to wa lori won
4: fila aburo
1: aburo ko ko pin saburo
0: saburo
4: o
0: ni se pelu oruko oye ogun o ni se pelu nkan jagun jagun
4: jagun jagun e je ngo bere yoku na boya ewo eran ran mi leti kin to
0: iya
4: baba
0: nta bi fo gbo lo gbo gbo esan to tele esan to tele
4: nta bi fo gba lo gba ngba
0: ehn o ti ye mi ba yen o ti ye mi o ti ye mi o ya
4: e wi o ngba bere to ku
0: iya lasan
1: ibere kini won so pe alaafin wo lo peju lori apere odun melo ni won de lo
4: eh oba lamiji olaiwo laketa ni o le ni adota odun
1: odun melo ni won lo
4: won le la adota odun
1: mami mami ko kori be
4: eh
1: e ma ba wa bo
4: ti so hun ko
1: e ti a fun ti so hun e ba wa dan re ni o se gbe ti ba e ti mu beji ni isin yi ti e e kan ma ba wa da re lati ko lati fi
0: lati bi ni na
1: se le mo mu wa
0: ma se ba bi yin pe se mu bere ti yin abe ye ti le wo
1: a de ti se ta kokon o lo e keji na
4: ah emi o gba aruma gale ni ti sohun
1: ah o la aruma gale e ti wa e ti wa e ti wa mo hun na
0: e mo ba wa bo
1: e mo ti wa mo hun na
0: ya ila san infinity se won na ma nfo abi
1: ah eni mi tagbalagba bi jagbalagba na ni
0: eh on be
1: fagbalagba re wa je
0: wa je se ba ti je mu temi ngba won da won kokon won so be
1: o ti lo niyan
0: an ba gba tan ma gba meta tan egberun marun won se won ni so ba hun
1: mete ta na won so wa dogbon won fi wa fi ogbon tun gbianju
0: won
1: de gba
0: on gba ah o lu mi 091-2370-8675 cash e ti ku se du marun ka to yi o hello
5: hello
0: yes sir
5: ekuro le o
0: ekuro le sir
5: emi ni dadewale lati maniya mo larere nbadi
0: maniya
5: be ni
0: ni mo larere
5: be ni
0: ah e koja junction be nu yen
5: e mo koja junction ni egbe bi won gbe
0: yin e ma wule juwe tori jode ba je won wa gbowo lowo yin o
5: eh ko si wahala
1: e ma seso awon boys
5: no problem
0: o ya baba
1: ibere meta wa nle ewo le le ba wa da re te ti gbo se ti
5: ibere akoko nko
1: ibere akoko wa nle
5: won ni ibere akoko
1: won ni gege bi itan atenude atenudenu to de tun ni akosile won ni alaafin wo lo peju lori apere odun melo ni won de lo
5: alaafin to peju lori apere ohun ni oba lamidi adeyemi keta odun meji le ni aadota lolo 52 years
1: ko ri be
5: ah oda ibere mi
1: ah eh gba yen
0: eh infinity eh mo
1: je ka ti eso ile ikokoro nbe kokoro
0: e ja da won bere to wa nlehun gan boya ka te ko so oba to peju
1: oba to peju lori oye gege bi itan atenude oni alaafin ajagbo ajagbo won de lo 140 years alaafin lamidi adeyemi won lo odun mokanle lo la daughter 51 years 5 months oni won lo ko pe 52 years gan bo wa ta ba approximate wa pe ni 52 years amo enikan ti wa nle alaafin ajagbo 140 years la won lo
0: 140 years ni 091-2370-8675 hello hello hello

0: Hello.
1: Yes, sir.
0: Ẹ káàsán, sir. Orúkọ tèmi ni Isaka Sadiq.
1: Látàdúgbò.
0: Láti Mọ̀lẹ́tẹ́ Ìbàdàn.
1: Mọ̀lẹ́tẹ́ Ìbàdàn bí?
0: Bẹ́ẹ̀ni.
1: Bóyá bàbá kí lẹ fẹ́ bí wá? Ẹ fẹ́ kí wá ní abẹ́ fẹ́ mú béèrè?
0: Bàbá mú béèrè ni o.
1: Bóyá
2: béèrè kelo. Ìbéèrè karùn-ún wà nílẹ̀, ìkọkànlá náà dẹ̀ wà nílẹ̀.
0: Èmi fẹ́ mú béèrè tìtì mi lọ́tọ̀ ni o.
2: Ọyẹ mú béèrè tiyín.
0: Ẹ fún mi ní ìbéèrè ìkẹfà.
2: Ìbéèrè kẹfà. Wọ́n ní kẹ fún wa ní ìyàtọ̀ méjì tí ẹ mú fi yàtọ̀ sí ògùrọ̀.
0: Ìyàtọ̀ méjì.
2: Kí ni ìyàtọ̀ láàrin ẹmu àti ògùrọ̀? Ẹ gbọ́dọ̀ fún wa ní àpẹẹrẹ méjì àbí ìyàtọ̀ méjì tó fi yàtọ̀ síra wọn.
0: Ẹmu orí ọ̀pẹ la fi rí ẹmu.
2: Àkọ́kọ́ níbo láti rí ògùrọ̀?
0: Ògùrọ̀ ọ̀pẹ títí ẹ̀ ó yàtọ̀ sí ọ̀pẹ ẹmu.
2: Kí ni
0: ọ̀pẹ ni ìtọ́ máa ń rí ògùrọ̀ níbi àwọn tó máa ń lo àwọn skáàtù àbí ìkànnì tó máa ń wà ní etí omi yẹn.
2: Kí ni wọ́n ń pè?
0: Ẹ̀jẹ̀ máa mi ò mọ Yorùbá ẹ̀ dáadáa.
2: Main point ẹ̀ gangan náà lẹ fẹ́ sọ nù yẹn.
0: Ibẹ̀ la ti máa ń rí ògùrọ̀ ń tẹ̀, ó yàtọ̀ sí ẹmu.
2: Kí ni wọ́n ń pè?
1: Ẹ rántí. Ẹ lè ṣe bí ìyá.
2: Ìyá Oyerunkẹ.
1: Oyerunkẹ.
0: Ẹjẹ̀ ràn mí lọ́wọ́ díẹ̀, mo já mọ̀ pé kíní táwọn.
2: Ok, ẹ fi yẹ lẹ́nà, ẹ tún fún wa ní point kejì. Ẹ̀mí méjì ò ní kí ẹ dárúkọ. Méjì àmì.
0: Mo ti dárúkọ ọ̀pẹ. Ọ̀pẹ láti rí ní ògùrọ̀.
2: Ẹ ti ń dàpọ̀ mọ́ra wọn o. Ẹ lórí ọ̀pẹ láti rí ẹmu.
0: Láti rí ẹmu.
1: Ẹ tún lórí ọ̀pẹ láti ń mú.
2: Ẹ rántí ibi tá a ti ń rí ògùrọ̀.
0: Orí ògùrọ̀ ni mo sọ pé àwọn kiní táwọn scout máa ń lò yẹn.
2: Kí tún ni nǹkan míì tán fi yàtọ̀ síra wọn?
0: A máa ń rí ní ibi tí omi bá wà.
2: Ibi tá a ti lè rí ibi igi yẹn náà lè ń sọ yẹn. Kí ni nǹkan míì tó tún fi yàtọ̀ síra wọn?
0: Nǹkan tó fi yàtọ̀ sí wọn ni pé ẹmu orí ọ̀pẹ títí ẹ̀ eléyìí ògùrọ̀ yẹn a máa ń gba dùbúlẹ̀ ni ibẹ̀ la ti rí ẹmu ògùrọ̀.
2: Bí wọ́n ṣe ń dá méjì náà lẹ sì ń sọ point ẹyọ kan náà lẹ ṣe wà abẹ́kẹ́ fún wa ní point kan sí láti fi ìdí ìdáhùn yín múlẹ̀.
0: Ibi tómi wà láti rí ògùrọ̀ omi odò ibẹ̀ la ti rí ògùrọ̀.
2: Ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́, màá fún yín lórí ọ̀fẹ́ láti mú ìbéèrè mi. Ẹmu orí igi ọ̀pẹ láti ń dá ẹmu, orí igi àko ni wọ́n ti ń dá ògùrọ̀. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé igi àko yẹn, àlàyé yín tẹ̀ ń sọ ni pé ibi àkùrọ̀ láti máa ń rí igi àko yẹn. Ìyàtọ̀ míì tó tún wà ń bẹ̀ ni pé ẹ máa rí pé ògùrọ̀ kò kí ń funfun pìn bíi tẹmu. Ògùrọ̀ kí funfun tú ẹmu máa ń funfun ju ògùrọ̀ lọ. Nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ sọ nìyẹn. Ọyẹ ẹmu béèrè mi.
0: Ìbéèrè keje.
2: Wọ́n ní àwùjalè lóní ìjẹ̀bú òde, ta lóní ìjẹ̀bú igbó.
0: Ó pàkàṣọ.
1: Ó di yé wa. 09123008675. Bàbá ní ó pàkàṣọ. Ẹ jẹ́ ń gba ìpè yìí, k kin to wa lo sori cash e bai mo ti du to hello
3: e ko to
1: yes ma
3: oruko mi ni opakunle grace atomi ade
1: opakunle grace
3: atomi ade
1: se opakunle se opakunle to je nde roko ni ni
3: emi o je nde o ibadan ni
1: ibadan ni e je nde
3: number 9
1: oya
2: oya mu beere
3: number
2: 9 number 9
1: beere kesan
2: won ni colleague se pe de gesi ni won ni ke fun anoro yoruba meta ta le pe
3: awon elegbe mi
2: awon elegbe mi ko mi ni gba yen o to je poro kan mi ni ke fun mi ni phrase na
3: to je pe
2: colleague colleague mi o pe plural colleague colleague e fun anoro yoruba meta ta le pe
3: elegbe mi
2: elegbe mi eje ma elegbe abi egbe egbe egbe egbe akoko
1: oya
3: egbe mi mo e se ti gba yen
2: a ti gba yen
1: a ti gba yen hello
3: ara mi
2: ara mi ah
1: oya o di meji abi a gba yen obo o di meji
3: ore mi
1: a gba
2: a friend se friend o ya to si colleague o yato sera won baba so pe colleague
1: yo nya
2: nti mo fe concern ni egbe iro sawawu
1: e wa awon ibere bi meji kan wa nle e ja down re an lori cash e bai
2: ibere ta bere pe ti olubadan ti le badan ba je arusa wan ti alaafin je lewu etu akoko awa ni kini ti so won ogbomoso awon ni orumo gege keta oye kan fi won ti fi okan ba wa lo pe o apele oruko won o nikan ti abere bi bayi ibere mi ta de tun bere o ni bere kokonla o de pa ti dan re ibere kokonla a jo pe kini oruko fila ti o wa lori ari ona kakanfo tabi ti awon eso ari ona kakanfo mande oruko fila na ni ojijiko ni oruko fila na
1: te ko si bere mi ta ti dan kashe kashe kashe o tin yo
2: ibere elekeje ti baba ekan mo nsin abere pe awujale loni jebu ode awa ni ta loni jebu igbo ori malusi awon ni oba ijebu igbo
1: ori malusi be kashe number yen pari pelu 2258 hello o ti gbe o hello Eko le gba radio yin se ngbo radio lowo ni. Hello sir. Hello. Hello.
4: Da ego le.
1: A npe yin lati Lagelu FM se ta ka se ni. Ah. Oju opo yen e jo ton FM fi speaker. O da ti je 25,000 naira ngba na. Je koju opo yen o ton ewo awan lo ojo monday la tun ma pade kete tun ba ti karoyin ton olukayode adeosun loruko mi new vision ina re oko yawo e ope pataki lowo won tun fun wa lebun lori eto yi mo tun kiyin le kan si o mu iwa make fa lowo ladejo Anthony Bodunrin Anthony B Abiola Yari Yari Baba Albarika Ese gbogbo gba Wale shot a shot mo ru wa ni gbogbo Dallas ni Texas Ese wa ki yin amọ lori o Mami Ayodele Togun fine Mama to fine ni London Mami Ese Olayo la pade Fola kemi fadu bagbe Ama lo Bogbo yin pata E she fwa kiti yan yin Yiri atayon la fi pade Asisi ademola la mojo ero Fonsa yi Oti wambe Oya infinity Dagbe le ko fi namba reta Tori ya balo gunye
2: Titi ojo aje monday ta tuma pade Ni kete timba ti karo yin ton Ola mi le kan la wo lori ko mi number mi ni 0803 562 1600 08035621600 Olamilekan Olawuwo Infinity lo kan mi.
1: E se o. Ten gbo wa o. Layo la padu, se e bu mo. Kini je mo. A to padu, o da bo.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé MFA. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o, ìwọlé o. Splash FM ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jọ.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150 million naira, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta, ló máa gba àǹfààní 30. Ta ayò kan, gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn

0: ètò kan ètò kan tó fún àwọn ìyá lọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àtò gbogbo tó lè mú kọjọ ó dùn kájí ó sì tún máa wọgbá ètò àgbájọwọ yóò máa wáyé ní ìkànnì lágelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo méjì ó kọjá ìṣẹ́jú márùndínlógún ètò àgbájọwọ
1: ìyámọ̀pọ̀ center for peace women and youth development àti coalition of Oyo state market women association ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn eric bow foundation ìlú abuja
0: àgbájọwọ la fi ń sọyà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí
2: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tùú fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck Bus, trailer, ipo yowu kimoto awon wa. Dr. Scrap o ra lowo yin. Ekan si won 09083013333. 09083013333. 09083013333. Andu won lori Twitter, Instagram ati Facebook ni @DrScrapRecycle. Dr. Scrap Recycle de moto tita di rorun.
3: Now is the best time to fly and stand the chance to enjoy our exclusive trip to Kenya and Qatar with Prince Gokke Bajowa in conjunction with Aptonik Fly.
4: Alright, it's your boy here, Prince Gokke Bajowa.
5: Arirarira, gbogbo wa la orira wa.
4: I introduce to you Aptonik Fly. Aptonik Fly, get along vacation October 8, 2026. To Kenya and Qatar. Have to fly low package. Let's go on vacation. We will not punish yet.
3: From 8th to 14th October 2026, Aptonik Fly has got unbeatable deals just for you. We get to help you discover Kenya, the land of adventure and wildlife, and explore Qatar, where modern luxury meets rich culture. Aptonik Fly office is situated at Yellow Building, Efusheton Road, Challenge Roundabout, Ibadan, or visit our website at www.aptonikfly.com on all socials at Aptonik Fly or telephone 0907-457-0886. 0915-577-5196. Aptonik Fly. Achieving goals is her aim.
6: Gbogbo ọmọ ológo pátá ti yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
7: Ṣèbí nítorí ògo ni o.
6: Ìdí rèé tí Ọlọ́run Reverend PF wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14 Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn ìsọjínlá wa Christ River Miracle Church Kremik tó ń bẹ ní number 7 Reverend PF wa Christ lẹ́yìn St. Luke's College Adéyẹmọlé Àtùmọ̀lé tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo ó ti ń gbàdúrà ọjọ́ pẹ́ ó ti pọ́ ìyórí òkè àti wọnú ògo wọ́n ti fẹ́ sọ ẹlẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń sẹ́rú ògo àkókò tó tó kun yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday mẹ́rìnlá yìí ká yóò fowó kọ tuntun pèsè dá rẹ̀ bíi ti Jacob àti Jabesi inú ìwé mímọ́ àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa sì ràn tí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú Olúwa Reverend PF Owó àti Reverend Mrs. C Owó wa tó gbàdúrà súlẹ̀ fún ọ ṣẹ́yìn ò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ jẹ́

0: kọ̀dà yẹ aṣẹ̀dá ọ̀ràn àgbàlagbà tí gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbàdìgbàkúgbà múnigbà tọ̀rọ̀ gbanigbàngbà láwùjọ àwọn àgbààgbà gbanigbani gbanigbani alágbára tí gbanilọ́wọ́ alágbára tí fipá gbàgbádá lọ́wọ́ alágbádá sápátá mọ́lágbádá lọ́rùn mọ́lágbádá ṣubú ya kàtá ǹdí ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ilé ìta gbìn tó taka gbàngbà sí gbàngbà wálé à afẹ́fẹ́ lẹ́lẹ́ tí ń fẹ́ wákàtí yìí arítẹ́tẹ́ ǹdí rẹ̀ gbóhùn yìí tàǹdì kan ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí sì ń fẹ́ ní wákàtí yìí arítẹ́tẹ́ ǹdí rẹ̀ gbóhùn yìí tàǹdì kan torí pé ìdẹ́ǹdé tá a dé ìran àdánwò ní ẹ má ṣe bọ́ o ìdẹ́ǹdé tá a sì dé ìran òbẹ̀ ń wò ní ẹ má yẹ̀nà àtàdán àtòbẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe bọ́ tẹ́ ẹ sì ń yẹ̀nà mọ̀rìnmọ̀rìn báyìí tá a joyin mọ̀rìnmọ̀rìn tá a jàdò ẹ fi tí àdùgbọ́ tèmi rànlẹ́ yìí bẹ́ẹ̀ ni kẹ́ ẹ sì fojú àdùn náà kẹ́ ẹ fi wò ó torí rédíò ti kọjá nǹkan tá à ń gbọ́ lásán bá a ṣe ń gbọ́ náà là ń wò ó ayé ti lu kara jara wọn yíká àgbáńlá ayé tẹ ti ń gbọ́ wa lákòókò yìí a máa tún kí yín káàbọ̀ o ságbàlà òde dẹ̀rẹ́ ẹ̀yẹ rè ẹ̀yin tilẹ̀ yìí àkíyín kúrọ̀lẹ́ ẹ̀yin tẹ́ ẹ sì ń gbọ́ wa ní òkè òkun lọ́hùn-ún àmàkókò tẹ́yìn wà yíká àgbáńlá ayé mọ àwí náà ni pé ẹ kú déédé àkókò yìí ẹ̀yẹ òde dẹ̀rẹ́ dé o síkànnì ti lágelú 96.7 fm eléyìí tí a kalẹ̀ sílé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú tìbàdàn túnde ọ̀làwò lólóòtú ètò yìí àṣìṣe adémọ́lá ìlàmójú ẹ̀rọ ti ń bẹ fún sáà tá a wà yìí àwọn atọpinpin náà wà ń kalẹ̀ lọ́tùn-ún lọ́sì àti kọ́mírèdì yẹmi faladéǹgbọ̀ bá tásìkò ẹ̀ gbóhùn lẹ́nu tiwọn náà ṣé wọn aríbi kọ́lá ló kọ́ mi èmi lò torí ìjókòó náà gbádá ńlá mìlẹ̀ nagori ilé ìfẹ́jú tọ̀tọ̀ ẹ̀ka àbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí kíní ọ̀hún pọ̀ ńlẹ̀ lónìí bí ṣe pọ̀ ní gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà nù ṣùgbọ́n tòní tún yàtọ̀ díẹ̀ torí ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ nílùú ìbàdàn ìjọjọ́ ẹtì kọ́nù ọjọ́ ẹtì náà ni ní nǹkan bí aago mẹ́rin kọjá díẹ̀ ìnífò mi bẹ̀rẹ̀ sí ní dúkà ẹ̀ta ni òní já sùn báyìí torí ọlọ́run ńgbà mo gbé e ó di md agbójó ara àwọn atọpinpin náà ni bóyá gbègbè ibẹ̀ lọ wà lákòókò ni lónìí ọ̀gá iná máa ń jó lọ́jà abode ẹjọ́ sáré bá wa pa àwọn panápaná mo ní kí lọ faná lọ ní ọjà abode ṣẹ́sọ àwọn alágbo kọ́nù ni ó ní bẹ́ẹ̀ ni lójú ẹsẹ̀ náà ni mo sì mú fóònù mo sì kàn sí àjọ tí òṣìṣẹ́ panápaná ńgbà wọn fi pè wọ́n ní àwọn tí ẹnìkan náà ti pe àwọn tí ń lọ ọbẹ̀ ní ìsín ní ìsín ọ̀dà ẹ dákun ẹ tètè mójútó ẹ má jẹ́ kinní ọ̀hún kọ́ kọjá eléyìí tí yóò di ọ̀wọ̀ ọ̀wọ̀ sílẹ̀ tí ẹ mọ̀ pé àṣé nǹkan tí a gbọ́ lórí fóònù àṣé nǹkan kékeré ni ńgbà lẹ̀ mọ́ àwa náà bá abátẹkọ̀ létí ẹ̀yìn atọ́pinpin ẹkúnú ọkọ̀ ẹ̀ ń só ń bẹ̀ ńgbà ẹ̀ débi ọmọ nàìjíríà ti ń gbọ́ wa lákòókò yìí ojú ò ṣe fi wòran mọ́ o ẹnu lèèyàn dẹ̀ẹ́lẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ owó sọnù iná ń pariwo ajé o torí àwọn ọjà ti ń jó ń bẹ̀ ohun táwọn èèyàn fi ń gbé ìgbésí ayé ni tẹ́lòmí ò lọ́nà míì mọ́ tó jẹ́ pé gbogbo ohun tó ti tọ́ dà láyé gbogbo ohun tó ní láyé àti lọ́rùn ibẹ̀ lọ́wà ara àwọn ìyálójà tí wọ́n ń taraporo bẹ́ẹ̀ lára àwọn ọmọdé lọ́jà náà tí àwọn náà ń taraporo ẹni tó jẹ́ ààrẹ káàfàtà fún gbogbo alágbo ní ìpínlẹ̀ ọ̀yọ́ ààrẹ àmúbi kan wà níkàlẹ̀ inú ilé agbára pẹ̀lú wa nírọ̀lẹ́ yìí ńgbọ̀ bá sì tásìkò ẹjẹ́ kọ́kọ́ ṣe báyìí ná ẹ bá ń kí àwọn ará àlísà ẹ bá ń súnmọ́ rọ̀rọ̀ gẹ̀dẹ̀ hàn.
1: mo kí gbogbo ara lé lọ́kùnrin àti ní obìnrin especially ní gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ ní abroad pátápátá mo wá tún kí gbogbo àwọn ẹgbẹ́ alágbo amòye mo kí gbogbo wa orúkọ tèmi ní magaji ọládọ́tun jẹ̀lílẹ̀ amòbí kan ààrẹ fún gbogbo alágbo eléwé ọmọ alékúlẹ́jà nípínlẹ̀ ọ̀yọ́ so mo ki gbogbo wa o
0: e ka bo sori eto ye iya wa e ba nda ko tin na ati po te di mu
2: ko te mi ni alaja sherifat bola sade fatoke ti mo je vice president fun alagbo ile ibadan
0: ile ibadan ti e se ti pinle oyo ti ile ibadan
2: president for your state loto
0: ani
2: ti ile ibadan
0: eyin ni ti ile ibadan
2: ile ibadan le mi je
0: oda ngba won nbo na won oda nikan wa sugba ati e ti idapa abe hun eje n kokko lo sagbegbe kan ti won pe ni maje ni joba ibile lagelu oro kan sele nbe te si gbodo ma gbo o po dandan gbogbo e wa join together ina jo iso awon alagbo elewi omo awon ajinigbe gbe omo odun mefa lobin won ji gbe a se wa ni within the saku omode na ni ebe ti mo pe lori eto yi gbogbo nto ye ke gbo na patapata nle gbo tori wi pe o kun sibe patapata ni iya omo bota ko lo re wo nkan lekunle e dakun ko to de ajinigbe npade eyan loju ona travel la ngbo won lo sile eko won attack la ngbo mo tun mu mi ide o omo nigeria losan gangan la e se pe oru ganjo awon ajinigbe yawo agbegbe maje nijoba ibile oloyole nijoba ibile lagelu nilu ibadan ayi na ni won si fo block le won si jomo gbenu yara to sun lori bed ha ijoba esi n woran kini yin ma nka yin ma o ti o ma nka o ma ti daarin ilu tan bi koko ba po mo o ba po mo talaka won ni ko si nkan kan won ni ara ni nda ngbo ba wa po mo olowo won le mo wolu ha e ri bi won se four block le un ni role yi ti won si ji omo gbe lori bed lo ke se nu gbo ha awon to ji igbe ti pe o e pe lo na nbere 10 million naira lowo ya tin taworo bo to gbogbo ose re gan wo 200,000 eyin no gbohun eni to pe e ba nso pa won kini kan iya kan ni jiyan gbe e gbohun e ngbe ba wa gbo se ya ta n paro mo eyin agba le so pe bi ku ile oba pa ni to de ole pa ni e ja so gbegbe ma je papapa tori nkan ta ko wa loni oro po nu we kobo a se gbodo tu perepere oro e ku kale ma je e ku role o

0: ẹ̀yin àgbààgbà tí ń bẹ ń lẹ̀ yìí ọ̀rọ̀ wọn sì ń kọ mi lómi inú ó yẹ máa bọ̀ lórí ìkànnì facebook pàápàá ta ní ń bẹ lẹ́ka social media lọ́hùn ọbálànà àbí bá ń gbé fọ́nrán sí i agbègbè má jẹ́ láwà yóò níjọba ìbílẹ̀ olúyọ̀lé ẹ̀ẹ́rì bí wọ́n ṣe fọ́ búlọ́ọ̀kù léhùn wọ́n sì fọ́ ó ń tọ̀ òun náà ètí ìkè láǹfààní àti rówóra ilé ọ̀hún níta gbangba abẹ́ntí ò rówóra lé ṣe èèyàn lé ní 10 million lọ́wọ́ kó sì má rẹ̀ẹ́lẹ̀ ẹ̀ lé tọ́kọ́ fúnra ara rẹ̀ kò ṣeé ṣe inú àríjẹ àríjẹ àràágó àràágó tó ń gbé náà ni kinní ọ̀hún ti ṣẹlẹ̀ sí ọyá pápápá bá ń gbé fọ́nrán ọ̀hún sí ìkálẹ̀ kó labalábẹ̀ ń káwá bọ́ sí bodè tán yányán ṣùgbọ́n eléyìí ń gbọ́dọ̀ mẹ́nu kò ń bẹ̀ bàbá ní òní kanni tí ó kanni àwọn tí ń kàn yìí gan èèyàn wa náà ni wọ́n ibi yóò bá ń gbogbo wa a sì jọ ń gbèlú ìbàdàn yìí náà ni bàbá wa dákẹ́ tá a sọ̀rọ̀ ohun tí obìnrin obìnrin ọlàgbà àpọ̀ bọ́ bá ti láǹfààní àti tẹ fọ́nrán ọ̀hún sí jẹ́ mọ̀ lápá bí o jáwọn èèyàn ó rí nǹkan tó ṣẹlẹ̀ gangan ká tún lè mọ ibi tá a tún sáré sí kíjọba náà ó sì mọ̀ pé tó bàbá ń sọ pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ láàrin ìlú kì í ṣe wípé bọ́yà ń fọ́ọ̀mù tàbí à ń háìpù ẹ̀ ń tó ṣẹlẹ̀ gangan là ń sọ fún yín nígbà tó ń gbìyànjú àti to fídíò papọ̀ já gbọ́rọ̀ tí àwọn ajínigbé tí wọ́n sọ nígbà wọ́n pè ìyá ọmọ ìyá ọmọ ké gbàjáre pé ará àdúgbò ẹ mọ̀ pé 911 nàìjíríà ará àdúgbò ẹ gbà mí ni emergency toll free nu bọ́ọ̀bá láǹfààní àti ti pariwo jáde tó ń fọ́ọ̀mù túṣì kankan èèyàn ní tètè gbọ́n tó ń wì nígbà pariwo pé ará àdúgbò ẹ gbà mí ará àdúgbò ẹ gbà mí àsáàrin wa náà làwọn èèyàn ká wà ń bọ̀ ẹ gbọ́rọ̀ wọn.
1: Hello.
2: Ẹjọ́ tí ọ̀rọ̀ òkè ìgbọ̀n ẹ lọ́wọ́. Mo fẹ́ wí sí ilé ẹ̀kọ́ mi ìdáná.
1: Kí ni wé sí láìwẹ̀ mi ìrójọ́ ti ẹjọ́ nítorí ọlọ́ mi ìrójọ́ ti rí.
2: Ǹjẹ́ ní kò má rí bọ́ọ̀tì ọlọ́pàá? Má rí bọ́ọ̀tì ọlọ́pàá?
1: Àárọ̀ ni ìgbésẹ̀ táwọn kan gbé láàárọ̀ ni. Àárọ̀ táwọn kan gbé gbèsè ni mi rìpọ́ọ̀tì. Àárọ̀ táwọn kan gbé gbèsè ẹ̀kẹ́ tó pè lọ́sàn-án ni. Àárọ̀ ni ẹjọ́ ẹjọ́ ṣé mo lè bá sọ̀rọ̀? Ẹjọ́ ẹjọ́ má fi nǹkan ṣe ṣàánú mi ẹjọ́ nítorí ọlọ́run. Ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ yín ni tó bẹ́ẹ̀ ẹjọ́ nítorí ọlọ́run yín ni tó bẹ́ẹ̀ ṣàánú mi. Ẹjọ́ ẹjọ́ bá ń rìdíùsì ẹ̀ máa ṣàgbékì ẹjọ́ ibi tí mà ti rí màá ṣàgbékì ẹjọ́ nítorí ọlọ́run. Ẹjọ́.

0: bá ní kẹ fojú wò bí sọmí olójó.
1: Ilé ìbọdẹ tó jó ó lé lájì ká sọ pé inú ọjà ló jó ilé ló kù ní bodè
0: ilé ló kù bodè
1: gbogbo pé gbogbo tá a ti ń tajà gbogbo ẹ pátápátá ó jóná àwọn ilé olókù.
0: Bàbá wa ní kẹ wò ó fẹ́ sí pé àwọn nǹkan tó jóná nígbó tó èlò
1: ó lé ní bílíọ̀n. Lúkọ mi nà Tifati Ọlájúmọ̀kẹ́ mo ń ta àgbo. Wọ́n pè wá ní aago kan pé bodè ń jóná. So àmọ́ kókó bí iná ṣe wọ ọjà wọ́n ṣàpè wá pé bodè ń jóná ṣáà ni. Ìgbà táwa náà débẹ̀ ó kọjá agbára tiwa náà.
0: Ẹ ti wà nù ọjà yóò tọ́jú mẹ́lò.
1: Ti wà nù ọjà ní ìtọ́nà oko 20 years. Yàtọ̀ fún pé mo kọ́ṣẹ́ kò ṣẹ́ lẹ o. But ìgbà tí ó ṣẹlẹ̀ láti ayé àwọn ìyá wa ó lọ kó bóyá bíi 40 years tó ti ṣẹlẹ̀ rí kò dé ẹ̀pọ̀ tó báyìí rárá.
0: Okay, ẹni ìtọ́wà ṣẹlẹ̀ yìí kí ló fà?
1: Ó yọ ọlọ́run ni àmọ́ kókó. Tá ẹ pé ilẹ̀ tó tojú èèyàn mọ́ ni ilẹ̀ tó tojú èèyàn ṣù ìyẹn sọ yìí pé bóyá kókó ni ṣùgbọ́n kò ṣe ojú wa wọ́n ló bẹ̀rẹ̀ lágbo kan anybody dẹ̀ ti máa sùn. So a lè sọ wípé kókó tó ṣẹlẹ̀ àwọn tó níná tó nílé ń bíbẹ̀ àwọn ń lo náà ọba àwa náà ọjà ló náà ọba.
0: Ṣé ná dín táìmù yẹn?
1: Iná òde.
0: Bẹ́ẹ̀ni. Ṣé kí wá ní kókó nǹkan tó wá fa iná tó ṣẹlẹ̀?
1: Ó yọ ọlọ́run.
0: Bẹ́ẹ̀ni. Inú èrò tí yín àbí nǹkan tẹ́ ẹ ti
1: gbọ́? Nínú èrò tèmi ó yọ ọlọ́run.
0: Iná àwọn kẹtẹ tó wá gbẹ́ láàrọ̀ yìí nǹkan kí lọ̀rọ̀ tó fà?
1: Wọn ò sọ pé nǹkan báyìí náà ló lè fa kò sẹ́ni bọ́dì náà tó ń sọ wípé bóyá ẹnìkan ló ṣe nǹkan kò sí tó ń torí eku jẹ́ pé orí eku wọn ó lé ní bóyá bí ọyọ̀ kan gan ó lé ní 500 tó jẹ́ pé ọyọ̀ kan báyìí ó lé ní 500.
0: Kábíyẹ́ 1000
1: bẹ́ẹ̀ni tó jẹ́ pé ọyọ̀ kan ó lé ní 500.
0: Gbogbo ẹ̀ sì jóná pátápátá.
1: Gbogbo ẹ̀ jóná. Kí èsè ọjà ẹnìkan mọ́ kí èsè ọjà ẹni méjì ká tó wá sọ àwọn eléwé ọmọ alágbo.
2: Ẹ̀yin ará bodè ẹ kúrò lẹ́ o ṣàlàáfíà lẹ́wà àdúpẹ́ pẹ́mi ẹnìkan kan ò bọ́ sí alihamudulilayi rabbil alamin. Ààrẹ ẹ kú ìjókòó lẹ́ẹ̀kan sí ẹ bá ń dá akọyín lẹ́ẹ̀kan sí fáwọn aráalé.
3: Orúkọ mi ni Magaji Ọládọ́túnjẹ Lílè, ààrẹ fún gbogbo alágbo eléwé ọmọ Alékúnlẹ́já ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bíbẹ̀.
2: Ẹ pẹ̀lẹ́ a kò tí rògbòdìyàn iná tó ṣẹlẹ̀ níbo ni nǹkan gbé dé dúró lórí ọ̀rọ̀ iná tó ṣẹlẹ̀ yẹ jẹ́ ní tibẹ̀ mú.
3: Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú lórí gbogbo ohun tó ṣẹlẹ̀. Ọlọ́run ni kó kàn bá fi ọ̀pọ̀ rọ́pò kọ́lọ́mba kún àwọn tí ìṣẹ̀lẹ̀ yẹn tó dé bá kọ́lọ́mba rọ wọn ní ojú. Nǹkan tó bàjẹ́ níbẹ̀ yẹn gẹ́gẹ́ bí àwọn tí ẹ ti pè tẹ́lẹ̀ tí wọ́n bá yín sọ kìí sọ̀rọ̀ billions. Wọ ìjọba kan ní à ń bẹ̀ pẹ̀lú àwọn olójú àánú láti bá wa ìgbìyànjú tó bá lè ṣe help tó bá lè ṣe fún wa lórí ọjà náà torí ọjà àbáláyé ni. Ọdún

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dúfìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o. Splash FM gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa j

ètò kan tó fún àwọn ìyá lọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àtò gbogbo tó lè mú kọjọ ó dùn kájí ó sì tún máa wọgbá ètò àgbájọwọ yóò máa wáyé ní ìkànnì lágelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo méjì ó kọjá ìṣẹ́jú 15. Ètò àgbájọwọ Ìyámọ̀pọ̀ Center for Peace, Women and Youth Development àti Coalition of Oyo State Market Women Association ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Eric Bo Foundation ìlú Abuja. Àgbájọwọ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí.

0: sẹ́fà kórí ti bàbá ìrìnyìn gbáre. O tó ti bẹ̀rẹ̀ lọ́jọ́ tó bá ti ń fara hàn. Ẹni tó ti bá sẹ́yìn. Bí odi jẹ́rì kolu lẹ̀. Látọjọ́ Sunday tuwẹ̀. Bí Saturday 18 July 2026. Látàgọ́ mẹ́fọ́ àbẹ̀dájí símẹ́jọ òwúrọ̀. Nínú ìyìn pẹ̀lú ìsọtẹ́lẹ̀. Iṣẹ́ àmì àti anójúkọrojú máa ṣe. Àwọn olórin ẹ̀mí Kẹ́mi Okunola, Taiwo Bùnmi, Bùnmi Aṣọ́lú, Babayẹmi Praise, Òkìkí Dayo Emo, Mayowa Ajayi, Adora, Tolú Ibitóyè, Tọ́pẹ́ Ọ̀rọ̀ Alágbàwí, Nuroja Yẹ́bíọ́lá, Emmanuel Akitayo, Olúwaṣẹ́rù Itisiwẹ̀, Wọlé Ọlọ́run Aláyẹ, Olúfẹ́mi Òní, pẹ̀lú ọ̀pọ̀ránṣẹ́ Ọlọ́run yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́. Jésù Olúwa yóò máa ṣèyánu láyé gbogbo èèyàn. Bẹ̀rẹ̀ látọjọ́ Sunday 12, Saturday 18 July, aago mẹ́fà àbọ̀dájí, 6:30 AM làwọn máa pàdé lójoojúmọ́. BCSC Building Corporation Ministry, NTC Branch, tó wà ní ìyájọ́ Gúlí Road, Ìbàdàn. Wọ́n kájọ yìí kó padà sílé pẹ̀lú ìyanu.
1: A tètè sùn la tètè jí. Lọ̀rọ̀ Hajj 2027 báyìí nílé-iṣẹ́ You Fit Fly. Torí pé September 26 ni gbogbo pínpín ó wá sópin. Ìforúkọsílẹ̀ àti owó sísan láfi ní gbogbo ẹni tó fẹ́ bá wa ṣe Hajj 2027. Ẹ tètè gbé apá báyìí máa bọ̀ wá sọ́fíìsì You Fit Fly. Kalẹ̀ tún jọ ṣe Hajj ìrọ̀rùn. Ẹ kú ti mọ You Fit Fly bẹ́ẹ̀. Wípé pẹ̀lẹ́ kùtù níṣẹ́ Hajj nílé-iṣẹ́ tiwa pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ó jìnà sí Haram ní Makkah àti Madina. Àwọn oúnjẹ tó dọ́ṣọ̀ nígbà kúgbà ziyara sí gbogbo ayé ìkẹ́ àti gbogbo ibi tó lápẹẹrẹ ní Makkah àti Madina tó fi mọ́ wá sí lóòrèkóòrè pẹ̀lú àwọn àfáà wa tí ó máa tọ́ni sọ́nà lórí iṣẹ́ Hajj. Ẹ wò mí láì dé ìtọ́pẹ́nu àṣepéniṣẹ́ Hajj pẹ̀lú iléeṣẹ́ You Fit Fly. Ẹ tètè kàn sí You Fit Fly ní Ìbàdàn Head Office, Block 8 Plot 15, 7 Up Road, Olúyọlé Main Estate, Ring Road, Ìbàdàn, tàbí kẹ́ pé 09011111190. Hajj 2027 pẹ̀lú iléeṣẹ́ You Fit Fly. Àlọ́dé àlọ́gbà lọ soríire ni bi idili láì tààlà.
2: Lagilu FM 96.7.

0: tó ẹ̀yìn àgbààgbà tẹ́ ń gbọ́ wá nílé ẹ má bínú sí wa ẹ rí pójú òpó facebook ẹ kọ́ sapá kan jàmọ́ díẹ̀ ṣùgbọ́n báyìí ẹ ti láǹfààní àti wò wá live and direct lórí òpó facebook lágelú 96.7 FM ẹ máa wò wá live and direct bẹ́ẹ̀ sì ń wò wá láǹfààní láti máa ṣí ààrẹ torí pé àjọ jẹ báyìí náà ló dùn àbí mo ṣe ń sọ yorùbá ọ̀nà àjọ jẹ́ òdùn bẹ́ẹ̀ nìkan ò ní ńgbẹ́ bá pin fúnkálukú ti kó wá ní láǹfààní àti rí nǹkan tá à ń sọ tí a sì ń pẹ̀kẹ́ lò ẹ rí pé gbogbo apáta lákẹ́kọ̀ọ́ kàtà méje ń bẹ̀. Ààrẹ sì wá nílé agbára níbi tá a fi ọkọ́ tì sí ká tó lọ sókè ọjà ni wípé kí ló ṣokùnfà ná ẹ̀ sì dáhùn pé kí lẹ fi dá mi lóhùn náà.
1: Mo ní àmọ́ tí ó ṣokùnfà iná because ilẹ̀ tí ò tójú ẹni sún àkìmọ́rin rẹ̀ rìn bọ́ wọ́n jáwọ̀n pa ogokun oru onìkan yẹn bẹ̀rẹ̀ bọ́ níta kan lè sọ ni pé láàrin àwọn láńlọ́ọ̀dù wa àti àwọn lọ́jà ní tó bá jọ wà ní àárín ara wọn contract láti ṣẹ́tù bá a ṣe lè ṣe meeting tá a bá lè ṣe láàrin ara wa tí irú ẹ̀ ò fi ní ìṣẹ̀lẹ̀ mọ́.
0: Àti ìkó labalábẹ́ òun náà o. Máa bá ń gbé àwọn fọ́nrán sórí ìkànnì facebook ẹ̀yin tẹ̀ ń gbọ́ wá nílé ẹ máa bọ̀rí ìkànnì facebook ìjọ tí náà ń bẹ̀rẹ̀ bí ọjà abode ṣe rí nígbà tí iná jó tán lọ́jọ́ àbámẹ́ta mo sì rántí pé lọ́jọ́ àbámẹ́ta láàárọ̀ iná ọ̀hún sì ń jó tí wọ́n sì ń gbìyànjú àti bomi pa díẹ̀ díẹ̀ níbẹ̀. Máa bá ń gbé àwọn fọ́nrán sórí ìkànnì facebook kí wọ́n láǹfààní àti wò ó inú iṣẹ́ ìwádìí tiwa tá a ti ń béèrè pé nǹkan jó tó báyìí kò sí nǹkan kan tó fà wọ́n sì láwọ̀ nínú ọba kí ló ṣẹlẹ̀ gangan ẹja gbálà yìí táwọn èèyàn ṣe fún wa ẹ kú kalẹ̀.
2: inú ayé mi.
3: ló ṣokùnfà náà.
4: ó ti tó ọdún kẹta rẹ̀ tá a ti sọ̀fin pé ẹ̀ẹ̀kan kan gbọ́dọ̀ dáná nú ọjà àwọn tí mo dẹ̀ bá ń bẹ̀ lánàá ti ń dáná nú ọjà mo tàlẹ́ǹjì wọn.
3: ìyẹn
4: lánàá yìí. láago mẹ́rin àná nírọ̀lẹ́ ní nǹkan bíi 10-4 ọmọ lọ kírun ashri ni mo challenge wọn so kí ló dé ẹni tó ti wà lọ́jà yìí láti bí ọdún mẹ́wàá tó wá sọ pé òun ọ̀mọ̀ pé wọ́n ìdáná lọ́jà mo ti mú ní sometime 2019 tí mo lọ dìbò presidential election tí mo gba wájú ṣọ́ọ̀bù ẹ̀ tó ń dáná wájú ṣọ́ọ̀bù ẹ̀ mo wọ́nu ẹ̀ wọ́n pe ọmọ náà ní aminatu eléré
3: kí ló ń tà tiẹ̀ náà
4: jà. Àgbo ní ta.
3: Àgbo náà ń tà. Gẹ́gẹ́ bí àgbàlagbà kí ni ìwòye tẹ́ ẹ rí tẹ fẹ́ fún ọ̀rọ̀ ọ̀dáná ọjà.
4: Ìwòye tá a rí ni pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà iná máa ń ṣẹlẹ̀ ní ọjà. Eléyìí pọ̀ jù ni ṣùgbọ́n ó ti pẹ́ tí iná máa ń ṣẹlẹ̀ láàrin ìjà.
3: Bí kò jó sọ̀kan ìsọ̀ méjì.
4: Gbogbo ìsọ̀ méjì kí wọ́n tètè pa kó tó máa ràn. Ṣùgbọ́n nígbà tá a wá rí báyẹn ṣé bí ó ṣe máa bá lọ rè ooru bí aago kan ooru nǹkan kan wọn máa jí wa nù lé pé ọjà ti ń jóná la fi ṣòfin pé ẹ tá a bá mú lọ́jà tí bá dáná yóò kúrò lọ́jà fún wa ni o lọ́lọ́wọ́ ọjà àti ẹ̀sìnbọ̀mí. Pàtàkì mo pe ọmọ tó sì kejì mi ní ọ́fíìsì ìyẹn náà rí wọ́n bá sọ pé òun ọmọ ni a bá fi lẹ̀ àfi bó ṣe dìdájí ìtọ́wọ́ bá mi pé èmi ni mo sùn ṣọ́ọ̀bù àwọn.
3: Òun
4: náà lọ́wọ́ bá mi ń dàjí àmìnà eléré yẹn lọ òun àti àbúrò rẹ̀ sẹ̀ríf eléré náà méjèèjì mo gbé bẹ́ǹṣì nígbà mo dúró mára mọ́tò tẹ̀sẹ̀ ń romi mo wá wọnú ilé mo gbé bẹ́ǹṣì bí wọ́n ṣe wá fún mi mọ́ ẹnu ọ̀nà sí pé ìwọ lọ máa san gbogbo àwọn tó nǹkan àwọn tó sọnù.
3: Àwọn ló sì ń dáná lánàá tẹ̀ ń bá wọn wí
4: àwọn nínú àwọn. Ó dùn mí pé ọmọ mi tó wà pẹ̀lú mi gbà yẹn abúlẹ̀ ó dùn mí pé kò tí ì dé ni òun ní ìbá sọ̀rọ̀ ẹ̀yìn àbúrò rẹ̀ sẹ̀ríìfù yẹn dojúmọ́ tí ó bá ti jó nǹkan ṣọ́ọ̀bù ni mo sùn tí ó bá ti jó nǹkan lóru ṣọ́ọ̀bù ni mo sùn.
3: Bí wọ́n kàwọn náà ń jó.
4: Egbòogi ni bí oògùn dúdú tí wọ́n máa ń fi kíní jó nínú agbada wọ́n ti wá pè mí nù lé ní nǹkan bí aago kan àbọ̀ lóru pé kí n wá wo sẹ̀rífì ń jó nǹkan nù ṣọ́ọ̀bù yóò ti.
3: Ṣé láago kan àbọ̀
4: ooru rọ̀ nígbà kan rí ni tó máa ń ṣe bẹ́ẹ̀ so nígbà tí ọ̀jẹ̀ kí n kanlẹ̀kùn mọ́ lórí nítorí pé irú àwọn ọmọ bẹ́ẹ̀ kò sí tí wọn ò lè ṣe nígbà bá pa àgbàlagbà dà síta lóru wọn sàárọ ni tí wọn bá sì sàárọ bí wọn bá gbé e létọ ọlọpàá yóò pọ wọn mọ ń pẹ olúwa ẹkú dànù nìyẹn mo ní kí wọn fi lẹ lórí ojú rẹ ẹyìn rẹ ní gbogbo òfin yìí jáde.
0: ṣe gbàlàyé tí bàbá ṣe ṣẹ́yìn mẹ́ntín jẹ́ sẹ̀rífà àti ṣẹ́yìn mẹ́ntín jẹ́ sẹ̀rífà tàmínàt.
1: àwọn ọmọ náà ọjà náà ni ìsìn àwọn lẹ́nu bàtà kúrò níbẹ̀ yẹn àwọn oríṣiríṣi yẹn náà ti kó síbẹ̀
0: ẹ bá ń súnmọ́ kí ni ó dáadáa.
1: lẹ́nu bàtà ti kúrò mẹ́yìn sìn
0: ok
1: tọ́ra ti kúrò mẹ́yìn sìn 11 years náà ni.
0: 11 ọdún mọ́kànlá lẹ́yìn ti kúrò nínú bóde ìmọ̀ lẹ́yìn wà.
1: inú ajébọ̀ nitel old nitel ní malete
0: lẹ́yìn wà.
1: ìbẹ̀dẹ̀ ni ìjọba fún gbogbo wa wípé ká máa bọ̀ níbẹ̀
0: ok
1: àwọn kan wá àwọn kan ò wá sọ abọ́lọ̀ ń dúró ní ìgbẹ̀yìn ni ọlọ́dẹ yìí wá pẹ̀lú bá ṣe wà níbẹ̀.
0: ẹ̀yin kan kú òun bodè ẹ lọ sí inú nitel kí nìdí tẹ́ ẹ fi kú òun bodè tẹ́ ẹ lọ sínú nitel à ń bọ̀ afẹ́ polówó ọjà ẹ kú kalẹ̀.

0: Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógúngbógun mi ló ń jẹ́.
1: Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
0: Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apọ́sítẹ̀lì ti Kristi Pásítọ̀ Dr. Henry Ojo àti CAC General Superintendent Pásítọ̀ Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì, Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP, CAC General Evangelist, Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá bá wa yọ̀.
2: A tètè sùn la tètè jí. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ ní Hajj 2027, ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. Iléeṣẹ́ alálàájì tó ṣeé fọkàntán, Al-Hidayah Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀, wípé September 15 ọdún yìí ni gbogbo pépè yóò wá sópin. Lórí owó sísan fún ìgbaradì Hajj 2027 ni Al-Hidayah ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe Hajj ọdún tí ń bọ̀. Láti yá wa gbé ìgbésẹ̀ kan mọ́ kíá, kí wọn fòókọ́ lẹ̀ kí wọn sì parí gbogbo owó sísan wọn. Kó tó di ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀, ẹkún ti mọ ti Al-Hidayah. Wípé ìdẹ̀kùn alálàájì àwọn kékeré lọ́dọ̀ tiwa, ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram, oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè, tìyára sí gbogbo àwọn àyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà. Ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kì í yẹ. Ẹ̀yà agbéra báyìí kẹ́kọ̀ọ́ sí Al-Hidayah Hajj and Umrah Services ní number 2 Adedipu Shopping Complex opposite Bufas Filling Station, Iwo Road, Ibadan. Tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Al-Hidayah Hajj and Umrah Services sórí 0806-244-0572. Àǹfààní sọ díẹ̀díẹ̀ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìnàjò Umrah olóṣooṣù. Al-Hidayah Hajj and Umrah Services. Hajj ìrọ̀rùn ni tiwa bíznílàhì tààlà.
3: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣé àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalex International ni. Jitalex International bíro ni lágbára, lílé ṣẹ́wọ̀gbẹ́, dídádúró digbí, láìrọ̀gbọ̀n kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn, àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International. Lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Jitalex International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀n kúlẹ̀. Àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalex ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Jitalex International, ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
4: Iná kò sún ní ẹ̀kọ́ bá mi yìí ti fẹ́ sọ rí.
5: Òmìnira kó fi ọwọ́ gbà.
6: Gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kó ká nǹkan kan láti rà mọ́.

tó bú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ká ṣe ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣe gbogbo ènìyàn mú

0: èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀
1: o le ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*1# lórí ìlàjẹ̀lú fm *347*1004*2# bẹ́ẹ̀ ló sì tún le ta lórí website www.kase.ng ẹ̀yin ènìyàn mi.

sọ̀rọ̀ ṣe wájú ẹ̀. Ọmọ mi jáde láṣẹ́lẹ̀. Ó fẹ́ sọ̀rọ̀ tí ẹ náà di ìyanu máa gbọ̀. Òun ló fọwọ́ agbára lànà níbi tí ó sá náà. Orí rẹ ló ti fẹ́ ṣe ìyanu ní wáìzì ọ̀sẹ̀ yìí o. Láti aago mẹ́sàn-án sí mọ́kànlá. 9 AM to 11 AM. Ìwọ náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà tí ẹ̀ dẹ̀ kájọ gbóhùn àdúrà sókè kí ìyanu ó fara. Lábẹ́ ìfàmì òròyìn ọ̀pọ̀rọ̀ ṣí Ọlọ́run àtàwọn olórí ẹ̀mí.

Ọlọ́run wa ti ẹlẹ́dà wa dúpẹ́ lọ́wọ́ yín torí pé yín ni Ọlọ́run. Agbé yín ga torí pé agbára yín wa síbẹ̀. Bàbá Olúwa ẹgbọ́ pẹ́ wa ògoni fọlọ́run lókè ọ̀run Jésù Olúwa àti Olùgbàlà wa. Mọ́mí àti dádì mi ọmọ yín fọlọ́run ṣọ́tà labi tí gbogbo ènìyàn mọ̀ sí PF Talabi. Láti inú ìjọ God's Vineyard Church International fẹ́lẹ́lẹ̀ bẹ́ẹ̀ ló mọ kí mo pa á ní àṣẹ ìrìn àjò alágbára ìyanu ńlá. Ọlọ́run kò mú èmi àti yín rìn bẹ́ẹ̀ ni ó sere ògoni fọlọ́run lókè ọ̀run Jésù Olúwa àti Olùgbàlà wa. Mọ́mí ohun tá fi bára wa sọ láòrò nínú ìwé mímọ́ ìwé ẹkùn Jeremiah orí ìkẹta ẹtẹ ìkẹtàdínlógójì Lamentation chapter 3:37 ta ni ẹni tó ń wí tí ó sì wá sí ìmúṣẹ nígbà tí olúwa kò pàṣẹ rẹ̀ ọ̀rọ̀ wo la sọ sínú ayé rẹ̀ tó dẹ̀ fìdí múlẹ̀. Ọ̀rọ̀ yìí ni olúwa sọ láti ẹnu ẹkùn Jeremiah wípé ta ni ó ń wí ta ni àmì ìbéèrè ńlá ni ta ni oṣó tó ń wí tó sì wá sí ìmújẹ ta ni kì í ṣe ẹlẹ́dàá rẹ tó ń fọhùn sínú ayé ẹ tó dẹ̀ wá sí ìmúṣẹ ta ló pè dè ta ló fọhùn ibi sínú ayé ẹ tó sì wá sí ìmúṣẹ nígbà tí olúwa kò pàṣẹ rẹ̀. Ẹni kan ṣoṣo tó ní agbára láti sọ̀rọ̀ kó dẹ̀ wá sí ìmúṣẹ inú ayé ẹ òun ní ìṣẹ̀dá òun ni Ọlọ́run Ọlọ́run àwọn Ọlọ́run Olúwa àwọn Olúwa. Ta ni alágbára òkùkù tó sọ pé ìran yín ò ní báláàánú pàdé tí ọ̀rọ̀ rẹ dẹ̀ fìdí múlẹ̀ láti ìran díran tí ẹ ò dẹ̀ ṣeréré tí aláàánú dẹ̀ jìnà sí yín má ó ka ṣàìbà ọ̀rọ̀ jáde àṣẹ sì tẹ̀lé. Mọ́mí gbogbo ọ̀rọ̀ òdì tá a sọ sínú ayé ẹ tó fẹsẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ tó gbé ọ̀rọ̀ mi òun ni ọ̀rọ̀ tó wà ní àtẹ̀tẹ̀kọ́ṣe tí í ṣe Jésù Kristi fún ara rẹ̀ gbọ́ ọ̀rọ̀ òun ni ọ̀pá Mósè tó di ejò ohun òun ni ọ̀pá àwọn alálùpà yídà Farao nítorí ohun ni àwọn ènìyàn máa ń sọ ohun ni ògèdè ohun ni àfọ̀ṣẹ ohun ni wọ́n sọ sínú ìhó tí wọ́n fi ṣépè fún ọ tó di àfọ̀ṣẹ ṣùgbọ́n ọ̀rọ̀ ó tóbi ju ohun lọ ohun ni ènìyàn lè pèdè àwọn ògèdè àwọn àfọ̀ṣẹ ohun ló wà nínú rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ gangan ni Ọlọ́run ní àtẹ̀tẹ̀kọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run Ọlọ́run ni sì ni ọ̀rọ̀ náà

0: ọ̀rọ̀ lọ kó gbé ọ̀rọ̀ náà mi.
1: Ní ọ̀la ago mẹ́sàn-án sí ago mọ́kànlá ní àárọ̀ la Wednesday.
0: Olúwa ní kí n pàṣẹ ọ̀rọ̀ mọ́kànlélógún 21. Àṣẹ ọ̀rọ̀ sórí ayé ẹ̀ o gbúdọ̀ wà ní God's Vineyard Church International.
1: Ní àárọ̀ la Wednesday.
0: Mọ́mí àti dá.

0: ètò agbára ọ̀rọ̀ yìí wáyé láti inú ìjọ CSC Power and Authority níbi tó lu àti lo wòlíì olùdarí Adédèjì àyànfẹ́ tá a fi ṣe àkókò yìí rán láti fi agbára ọ̀rọ̀ sọ gbogbo olórí búkúdó olóríire níbi tí àgágbé ń dọlọ́mọ tí arúgbó ọjọ́ sì ń sọ gbogbo ọ̀pọ̀ ẹni ẹ̀yìn dẹni iwájú àkókò sì rèé o Wednesday aago mẹ́sàn-án sí aago méjìlá wákàtí ọ̀nà àbáyọ Solution Hour a lè rí wòlíì láago méje sí mẹ́sàn-án kí sì tó bẹ̀rẹ̀ tàbí aago méjìlá sí méjì lẹ́yìn ìsìn Thursday ìsọjí ìrọ̀lẹ́ aago mẹ́fà sí mẹ́jọ Sunday aago mẹ́wàá sí aago méjìlá àbọ̀ àkànṣe ètò àtoríṣe ọjọ́ mẹ́ta tó parí oṣù kọ̀ọ̀kan òru agbára Friday tó kẹ́yìn oṣù kọ̀ọ̀kan ó yá wa gbéra ńlẹ̀ kó wa gbàre lẹ́sẹ̀ Jésù pẹ̀lú agbára ọ̀rọ̀ nínú ìjọ Christ Apostolic Church Power and Authority number 2 Soyombo Street off Kola Road Àpáta Ìbàdàn pé wòlíì sórí aago 0059152504 àti 0032592001 àkókò tó ó yá dìde wa gba ìṣelógo nínú agbára ọ̀rọ̀ tí gbogbo wa yóò ṣe é ṣe o.
1: Ògo ni fún Olúwa ní òkè ọrùn. Mo tún wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Olódùmarè. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa tó dá ọrùn àti ayé, kò sí ẹlòmíràn bóyẹ ní ìwọ. Bí a ti ń lọ nínú ọ̀rọ̀ rẹ lónìí, jọ̀wọ́ fi agbára fún ọ̀rọ̀ rẹ. Gbogbo etí tó bá gbọ́ ohùn rẹ lẹ́nu mi lónìí, bá mi ṣí òkè ìṣòro wọn nídìí. Fún wọn ní agbára láti tẹ̀síwájú níbi tí a dá wọn dúró sí. Jọ̀wọ́ Ọlọ́run gba gbogbo ògo lórí ọ̀rọ̀ àwọn ènìyàn rẹ̀. Fún wọn ní ìrànlọ́wọ́ àtòkè wá, Jésù Olúwawa. Amen. The God of all possibilities. Ọlọ́run gbogbo olùṣe. Ọlọ́run tí kò sí ohun tí kò lè ṣe. Ọlọ́run.

ti o gbọ́ omi yìí láti kéde rẹ̀ ní etí rẹ pé Olúwa Ọlọ́run Olódùmarè ẹlẹ́dà ohun gbogbo kò sí ohun tí kò lè ṣe kí o lè rántí. Nínú ìwé Genesis ní orí ìkíní Bíbélì wípé ní àtètè kọ́ṣe Ọlọ́run dá ọ̀run àti ayé. Ohun mẹ́ta kan ṣẹlẹ̀ kí a tó ṣẹ̀dá rẹ̀. Ayé wà ní jújú, kò rẹwà, kò sẹ́ni tó fẹ́ láti dúró tì í. Ayé wà ní jújú, ó ṣófo, kí ni ìtumọ̀ rẹ̀? Kò sí ohunkóhun nínú rẹ̀. Ayé tí kò ní ẹ̀rí, èmi ò mọ ta ló ń gbọ́ mi o. Ayé tí òkùnkùn ń dà láàmú kò lè ní ẹ̀rí. Gbọ́ kinní kan, sórí ayé tí òkùnkùn bá ń gbé inú rẹ̀, méjì àkọ́kọ́ yẹn kò lè kúrò níbẹ̀. Ayé tí òkùnkùn ń jọba rẹ̀ yóò rí jújú, yóò sì ṣófo. Ohun kẹta ni pé ẹ̀mí Ọlọ́run kò lè jọba níbẹ̀. Èyí ni mo fẹ́ kó o mọ̀ pé èyí ti wà ní ìpilẹ̀ṣẹ̀ ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a tó da ayé àti ọ̀run. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run dé, ìwọ náà kíyèsí kí Ọlọ́run tó ṣe ohunkóhun. Ohun àkọ́kọ́ tó ṣe ni pé ó lé òkùnkùn jáde. Nígbà tó lé òkùnkùn jáde, ó fi ààyè fún ìmọ́lẹ̀. Nígbà tí ààyè gba ìmọ́lẹ̀, nígbà náà ni iṣẹ́ rẹ̀ tó bẹ̀rẹ̀. Nítorí pé Ọlọ́run fúnra rẹ̀ kò jókòó sínú òkùnkùn, ó pe ìmọ́lẹ̀ jáde. Nínú ìmọ́lẹ̀ ló ti mú jújú ayé kúrò. Nínú ìmọ́lẹ̀ ló ti mú òfò ayé kúrò. Bóyá ẹnìkan ń gbọ́ mi báyìí, kí lorúkọ rẹ? Bàbá mi mọ̀ ọ́. Bóyá ayé rẹ rí jújú, kí ni ìtumọ̀ rẹ̀? Ayé tí kò ní ẹ̀rí tó ti gẹ̀tẹ̀ bẹ́yẹn, bẹ́ẹ̀ náà ni ayé ìgbà náà rí. Kí ló ń ṣẹlẹ̀ nínú ìrìn àjò rẹ báyìí tó lè fi wé ìgbà ìṣẹ̀dá ni? Nígbà tí Ọlọ́run fẹ́ dá ayé àti ọ̀run, bóyá ó tilẹ̀ rí jújú tí ó sì ṣófo. Kí ló ṣẹlẹ̀? Èyí ló sọ fún ọ pé òkùnkùn ń jọba nínú ayé rẹ̀. Òkùnkùn kò jẹ́ kó rọ́nà lọ. Sórí ayé tí òkùnkùn bá mú dání, kò lè wu ẹni tó láyé. Ìwọ náà mọ̀ bí iná bá lọ ní àṣálẹ́, tí òkùnkùn bá ṣú káàkiri, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń bàjẹ́. Nígbà tí ìmọ́lẹ̀ bá jáde sínú rẹ̀, ni ayé náà tó lè mú ẹwà jáde. Nígbà tí ìmọ́lẹ̀ bá jáde sínú rẹ̀, ni ẹwà rẹ̀ lè jáde. Are you with me? Ẹwà tí mo ń sọ nípa rẹ̀ yìí, ìmọ́lẹ̀ ló máa ń gbé ẹwà jáde. Gbọ́ kinní kan, sórí bí ò bá sí òkùnkùn, a kò lè mọ iṣẹ́ ìmọ́lẹ̀. Alright, bí ò bá sí ìṣubú, a kìí mọ yí ìdíde. Bí kò bá sí àìlera, a kìí mọ yí àlàáfíà. Ṣùgbọ́n mo ń sọ nǹkan wọ̀nyí kó lè yí ọ, nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Mo ń bá ọ sọ̀rọ̀ ní wákàtí yìí lórí Ọlọ́run ẹni tó lè ṣe ohun gbogbo, Ọlọ́run ẹni tí kò sí ohun tí kò lè ṣe. Jẹ́ kí n ṣàlàyé nǹkan kan fún ọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ìṣòro tí àwọn ènìyàn ń là kọjá, ó máa mú kí àwọn ènìyàn rò pé Ọlọ́run kò gbà wọ́n, tàbí apá Ọlọ́run kò tó wọ́n gbà. Ó máa ń pa mí lẹ́rìn ni o. Jẹ́ kí n sọ ohun tí ó yé mi fún ọ. Ibi tí olúkúlùkù bá bá Ọlọ́run rìn dé ni yóò rí agbára Ọlọ́run dé. Gbọ́ mi sà. Sórí bí o bá ti ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run, tí ò ń bá Ọlọ́run rìn, níbẹ̀ ni wà á ti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Am I talking to you? Torí náà gbọ́ mi báyìí, mo ti ń tẹ̀síwájú. Àwa ni ẹlẹ́rìí ohun tí Ọlọ́run lè ṣe. Àwa lè fi gbogbo ẹnu sọ nípa rẹ̀. Job wípé àwa ti rí gbàgbọ́ kí o sì mọ̀ pé fún ìrí ara rẹ ni. Nítorí náà ni mo ṣe tọ̀ ọ́ wá báyìí, kí èmi lè sọ fún ọ pé sórí Olúwa Ọlọ́run tí mo ń sọ nípa rẹ̀ yìí, kò síbi tí ò ti lè dání. Ẹni tí ò yí òye ní sọ pé ẹlẹ́bùrú kẹ́, bó bá wu Olódùmarè agbọ́lé lójú gbangba, ó lè gbọ̀ tó wọlé kó gbòsì wọlé, kò sẹ́ni tó lè dá Olódùmarè dúró.

ẹni tí èmi ń sọ nípa rẹ̀ apá rẹ̀ dé ọ̀run apá rẹ̀ dé ìsàlẹ̀ ilẹ̀ nínú ọ̀gbun àìnísàlẹ̀ ó ń jọba nínú òkun ó ń jọba nínú àyà kò sí ẹni tó lè dádúró máa gbọ́ mi sà mo bẹ̀rẹ̀ nínú genesis ní orí ìkíní mo sọ fún ọ níbẹ̀ pé ayé ìgbà náà ó rí jújú mo sọ fún ọ pé ayé ìgbà náà ṣófo mo sọ fún ọ pé òkùnkùn ń jọba nínú rẹ̀ ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí ọba mi dé kí bàbá mi lè ṣiṣẹ́ rẹ̀ kí ló kọ́kọ́ ṣe ó fi òpin sí iṣẹ́ òkùnkùn ó pàṣẹ rẹ̀ ni jẹ́ kí ìmọ́lẹ̀ kó wà bí ìmọ́lẹ̀ ti dé jújú kọ́kọ́ kúrò ó fi ààyè sílẹ̀ fún ohun tí kò sí láti wà lọ́nà wo ṣe là ń pe ohun tí kò sí jáde nínú òfo ohun tó wà lónìí nínú nothing ni a ti pè jáde bí o ti ń gbọ́ mi yìí màá tuntun sọ lẹ́ẹ̀kan sí bí o bá lè jókòó kó máa gbọ́ mi yìí bí o ti ń gbọ́ mi yìí àṣẹ kẹ ń jáde sí ọ lára mo ń pe ohun tó fẹ́ jáde kúrò nínú ohun tí kò sí mo ń pe ọmọ jáde nínú inú tí kò sí ọmọ fún ọ mo ń pe àlàáfíà jáde fún ọ nínú àgọ́ tí ìnira ń bẹ mo ń pe ojú jáde nínú ojú tí a ti gbà lọ́wọ́ rẹ mo ń pe ìgbọ́ràn jáde nínú etí tí a ti gbà lọ́wọ́ rẹ am I talking to you mo ń bá ọ sọ̀rọ̀ lórí ọlọ́run tó lè ṣe ohun gbogbo mo ń là á yí ọ pé sórí ọlọ́run yìí ẹni tí èmi ń sọ nípa rẹ̀ yìí bí o fi ohun tí mo wish ba lè yí ọ ìwọ náà yóò gbà pẹ̀lú mi kì í ṣe pé màá fi agbára mú ọ nítorí wàá rí yóò ṣẹlẹ̀ sí ọ wàá lè sọ fún ẹlòmíràn pé na true kì í ṣe irọ́ ni wàá sọ pé òtítọ́ ni wàá lò ó ti rí ọwọ́ rẹ̀ wàá lò ó ti rí agbára rẹ̀ nítorí kíni yóò na ọwọ́ rẹ̀ dé ọ̀dọ̀ rẹ̀ bí o ti ń gbọ́ mi yìí mo fẹ́ kó jẹ́ ká jọ kúrò ní genesis báyìí àlàyé mi ti yí ọ jẹ́ kí n wá gbé ọ lọ síbi tí mo fẹ́ kó dé nítorí ẹni tó lè mú ohun tó wà jáde nínú tí kò sí ní ìpilẹ̀ṣẹ̀ nínú ayé tiẹ̀ tó ń gbọ́ mi yìí yóò mú ohun tó wà jáde nínú ohun tí kò sí èyí ni yorùbá ń pè ní àyájọ́ kan torí pé nínú nothing ni a ti mú something jáde nínú something nínú nothing ni a ti pé something jáde tó bá bá mi lọ sínú ìwé jeremiah ní chapter 32 ẹsẹ̀ méjì wà bẹ̀ tí mo fẹ́ kó yí ọ ní verse 17 àti verse 27 jẹ́ kí n kọ́kọ́ wo verse 17 jeremiah 32 verse 17 kí ló sọ náà olúwa ọlọ́run wò ó ìwọ tí o dá ọ̀run òun ayé nípa agbára ńlá rẹ àti nínú apá rẹ kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ èyí ni ẹ̀rí ọ̀kan nínú àwọn wòlíì tó ṣáájú mi wòlíì jeremiah ẹni tó bá ọlọ́run rìn dé oríta kan nígbà tó rí agbára ọlọ́run kí ló ṣẹlẹ̀ nínú ìtàn yìí ọlọ́run sọ fún jeremiah pé a ó gbé israeli lọ kúrò ní ilẹ̀ rẹ̀ sí ilẹ̀ àjòjì a ó wo odi rẹ̀ lulẹ̀ a ó tiná bọ ògiri rẹ̀ ṣùgbọ́n olúwa tún sọ fún jeremiah wípé èmi ó mú ìgbèkùn àwọn ènìyàn mi padà bọ̀ wọ́n ó ra ilẹ̀ ní ilẹ̀ yìí wọ́n ó ṣe èdìdí rẹ̀ wọ́n ó ra ọgbà àjàrà wọ́n ó gbin ọgbà àjàrà wọ́n yóò sì jẹ́ ọgbà àjàrà náà ẹ̀rú ba jeremiah pé ìwọ olúwa ó sọ pé israeli yóò lọ sí òkú ẹrú ní babiloni a ó kó àwọn ènìyàn náà lọ ìwọ ṣe á wí fún mi pé kí n lọ ra ilẹ̀ kí n ṣe èdìdí rẹ̀ ó fẹ́ kí n fowó mi jóná ni nígbà tí jeremiah gbọ́ olúwa ló wá kígbe sókè pé olúwa èyí ò wá pọ̀ ohun tó ní kí n ṣe yìí ṣèbí wọn náà ló ní israeli yóò lọ sí òkú ẹrú kí ló dé tó tún ní kí n ralẹ̀ ṣé kì í ṣe àfowó jóná lè yí
nibe ni bolo yi ti jade nipa to de verse 27 olorun wa ki be mo Jeremiah oni Jeremiah wo emi li oluwa olorun gbogbo erara on ka wa ti o soro fun mi ma gbo ko ti si aisan ti o ti sele ri oruko tuntun le fun won ko ti si wahala ti o sele ri e n fun won loruko tuntun ni ṣùgbọ́n ìṣòro kan wà tí ayé ti gbé kára wọn lọ́rùn wọn a máa sọ pé a ò ríru eléyìí rí nítorí pé àwọn tó fẹ́ kó o ṣìnà wọ́n kàrá mọ́ ogun ayé rẹ̀ wọ́n dẹ́rù bà ọ́ wọ́n pe ogun ayé rẹ̀ ní orúkọ tuntun kó o lè torí bọ́gbó wọ́n a sọ fún ọ pé ọlọ́run kò lè gbà ọ́ ara mi sí ọ ni láti sọ fún ọ pé number one kò sí ohun tuntun lábẹ́ ọ̀run máa gbọ́ mi àìsàn yẹn kì í ṣe tuntun àti ríru rẹ̀ rí ọlọ́run ti wo irú rẹ̀ rí àrùn ẹ̀gbà ni ọlọ́run kò wò rí ni àbí ẹ̀jẹ̀ ríru ìtọ̀ ṣúgà ni ọlọ́run kò wò rí ni àbí àrùn ọkàn àrùn ẹ̀dọ̀ ni ọlọ́run kò wò rí ni àbí àrùn inú ilé ọmọ nǹkan ọkùnrin tó sọnù ni ọlọ́run ò dá padà rí ni ṣé ojú tó fọ́ ni kò là rí ni kódà òkú tó ti kú dìde rí bí ẹnìkan bá tàn ọ́ jẹ tó sọ fún ọ pé a ò ríru rẹ̀ rí bàbá mi màmá mi wọ́n tàn ọ́ ni bí wọ́n bá kàrámọ̀ rẹ̀ fún ọ wọ́n á ní àwọn àgbà ló ń yọ ọ lẹ́nu wọ́n á ní àwọn àjẹ́ ti gba ayé rẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n á ní kò sí ọ̀nà àbáyọ bọ́sà wọ́n kàrámọ̀ ogun fún ọ ni wọ́n kàrámọ̀ ìṣòro fún ọ ni ara mi sí ọ kémi ó sọ fún ọ pé ìṣòro tí o rí i nì ìṣòro tí o gbọ́ ọ nì kì í ṣe tuntun ó ti wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí ẹnìkan wà ẹni tó mú ohun tó wà jáde nínú ohun tí kò sí nínú òkùnkùn ló dé nígbà tó dé ó lé òkùnkùn lọ nígbà tí òkùnkùn lọ tí ìmọ́lẹ̀ dé dúdú kúrò ó farahàn ó bẹ̀rẹ̀ sí ni mú àwọ̀ rẹ̀ jáde òfò kúrò ó farahàn ohun rere ń jáde nínú rẹ̀ ṣó rántí ní ọjọ́ kejì ló pàṣẹ òfurufú yára rẹ̀ kúrò lára omi ọjọ́ kẹta ló pàṣẹ àwọn omi kékèké kóra wọn jọpọ̀ ilẹ̀ ń jáde nínú omi òfò ti ń kúrò bẹ́yẹn o ó bẹ̀rẹ̀ sí ni pe àwọn irúgbìn jáde igi mango

lórí rẹ̀, ó mú àwọn ẹranko jáde, igbó mú àwọn ẹranko jáde, ènìyàn dìde nínú rẹ̀, ẹpẹ́ kábíyèsí olódùmarè nítorí pé ó mú ohun tó wà jáde nínú ohun tí kò sí. Ẹnìkan sì ń gbọ́ mi báyìí o, nítorí tí a kọ́ pé ìgbàgbọ́ a máa wá nípa gbígbọ́ àní gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí o ti ń gbọ́ ohun yìí, ohun tó ti kú nínú rẹ̀ ń dìde padà. Nítorí èyí tó ń gbọ́ yìí, àṣẹ ni, iyè sì ni pẹ̀lú. Mo lè sọ bẹ́ẹ̀ nítorí bàbá mi wí pé iyè ni tó bá gbọ́, ẹ̀mí ni iyè sì ni. Torí náà mo lè ṣe ohun tí bàbá mi ṣe, kì í ṣe ìgbéraga. Bàbá mi sọ pé ó ti gbàgbé ní chapter 14, ẹni tó bá gbàgbọ́, iṣẹ́ tí èmi ṣe ni yóò ṣe, iṣẹ́ tó ju ìwọ̀n yìí lọ ni yóò ṣe pẹ̀lú, nítorí èmi ń lọ sọ́dọ̀ bàbá mi. Bí ẹ̀yin bá béèrè oko ní orúkọ mi, èyí ni èmi yóò ṣe. Èdè àtà àbó kàǹtì ẹni máa gbọ́ mi. Èmi ò mọ kí ló ń là kọjá. O ní solution. Tán bá sọ fún ọ pé kò ní solution, wọ́n ń tàn ọ́ ni wọ́n fẹ́ mú ọ lẹ́rú ni. Tán bá sọ pé ayé ń ṣe ọ́, kò sọ́nà àbáyọ, wọ́n ń tàn ọ́ ni wọ́n fẹ́ mú ọ lẹ́rú ni. Gbọ́ ìkẹta tí wọn ò sọ fún ọ. Bí wọ́n bá sọ fún ọ pé bí ayé bá ń ṣe ọ́, ayé ni yóò gbà ọ́, wọ́n ń tàn ọ́ ni wọ́n fẹ́ fi ọ́ ṣerú títí dọjọ́ ọkú ni. Ayé kò lè gba ènìyàn lọ́wọ́ ayé, òkùnkùn kò lè gba ènìyàn lọ́wọ́ òkùnkùn. Bí ayé bá múni nígbèkùn, bí Ọlọ́run kò bá gbà á lọ́wọ́ wọn, wọn á gba ìpín rẹ̀ lọ́wọ́ rẹ̀, wọn á ba ayé rẹ̀ jẹ́, wọn á gba ẹrù lórí rẹ̀, wọn á sọ díẹ̀ ní òfo. Ṣùgbọ́n gbọ́ mi, ní kété tí o bá ti mọ ohun tí Ọlọ́run lè ṣe, bí o ti ń gbọ́ mi yìí, tí o bá képe orúkọ rẹ̀, tí o bá tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀, wà á rí ọ̀nà àbáyọ, wà á rí ọ̀nà àbájáde, wà á rí agbára Ọlọ́run. Ìmọ́lẹ̀ yóò tàn sí ọ, ara mi sí ọ, kí èmi lè sọ ní etí rẹ pé kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Jerimáyà kígbe, Olúwa Ọlọ́run ò dá ọ̀run àtayé nípa agbára rẹ, ó ní kò sí ohun tí ò lè ṣe. Ọlọ́run wá dá Jerimáyà lóhùn, ó ní Jerimáyà, èmi ń bá ọ sọ̀rọ̀, ò ń bèèrè pé kí ni yóò ṣẹlẹ̀, èmi ní Jẹ́kàkà 27 lẹ́ẹ̀kan sí, wòó, èmi ni Olúwa Ọlọ́run gbogbo ẹran ara, ohun kan a wà tí ó ṣòro fún mi bí. Ó wá kù sí ọwọ́ rẹ, mo ti sọ fún ọ, bí wọ́n bá sọ fún ọ pé kò ṣeé ṣe, wọ́n fẹ́ gbá ọ ni o. Bí wọ́n bá sọ fún ọ pé ayé ń ṣe ọ, ayé ni kò tún máa bọ̀ lọ́dọ̀ rẹ̀, wọ́n ti fẹ́ ba tirẹ̀ jẹ́ pátápátá. Èmi mọ ọ̀nà àbáyọ, ẹni tó mú ilẹ̀ jáde nínú omi, ẹni tó mú ohun tó wà jáde nínú ohun tí kò sí. Ọlọ́run òkè àti ilẹ̀, Ọlọ́run tó dá ènìyàn ní àwòrán ara rẹ̀, èmi ni ẹlẹ́rìí rẹ̀. Ọ̀kan lára àwọn tó gbé ọ̀rọ̀ rẹ̀ dání láti sọ fún ọ pé kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Èyí tí Olúwa fún Jerimáyà yìí, bí o bá kà síwájú, nígbà tí mo dé Isaiah 45, ìran náà ṣẹ̀, nítorí Ọlọ́run pàṣẹ fún ọba kan Sírọ́sì, ó kígbe, ó ní Olúwa ti fi gbogbo ayé fún mi, ta ni ẹnìkan nínú ẹ̀yẹ ènìyàn rẹ̀ tó gbọ́ ohun rẹ̀, kó kọjá lọ sí ilẹ̀ rẹ̀, kó lọ kọ́ ilé fún Ọlọ́run níbẹ̀. Àwọn ènìyàn Júù padà síbẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé, wọ́n kọ́ tẹ́ḿpìlì, wọ́n ra ilẹ̀, wọ́n ṣe ètìdí rẹ̀, wọ́n gba ilẹ̀ wọn padà. Ogun náà lè ní tòótọ́, ṣùgbọ́n lónìí, lọ sí ilẹ̀ Ísíráẹ̀lì, wọ́n ń gbé ilẹ̀ wọn lónìí nítorí ìran Jerimáyà ṣẹ. Eliatakayami, ta ló ṣàmì ìran rẹ̀ á ṣẹ.
ohun ti a ran mi si o niyan ala re ma se iran re ma se iro ni satan pa won o le da oduro nitori kini emi mo eni to ni ase emi mo eni to ni oro emi mo eni to ran mi si o emi gbagbo o ku fun iwo lati gbagbo bi iwo ba le gbagbo iwo na ri ogo olorun agba ile israeli pada eni to ni aye ati orun jeri ara re nitori kini ko si oju ko le se the god of all possibilities nipati mo kunja si iwe luke ori kini ese 37 ni tolohun yen ti jade angeli lo pede na sugbon ko to pede na awon iforowero kan ti sele tele bawo lo se sele gan olorun re angeli kan ti a pe ni gabriel o ran si obirin kan ti a pe ni wundia maria

àwọn kan ti rìn bẹ́ẹ̀ ni wọn ò débi tí wọ́n ń lọ ṣùgbọ́n ẹ gbọ́ kinní kan èmi a máa tẹnu mọ́ lójoojúmọ́ pé níbi tí màá pa ọ́ wà níbẹ̀ ni màá gbà ọ́ wà kí ni túmọ̀ rẹ̀ èmi mọ ẹnìkan ẹni tí kò sí ohun tí kò lè ṣe olúwa ọlọ́run gbogbo ẹran ara.

ti rìn nínú rẹ̀, a ti rí ọwọ́ rẹ̀, a ti rí iṣẹ́ rẹ̀. Nígbà tí a wà nínú òkùnkùn, ó ti tẹ ìmọ́lẹ̀. Ní ọjọ́ ìdààmú, ó ti rán mànàmáná rẹ̀, àwa ti rí ọwọ́ rẹ̀, a ti rí iṣẹ́ rẹ̀. Màríà ni mò ń sọ fún ọ nípa rẹ̀ yìí. Ìwé Lúùkù rí ìkíní. Áńgẹ́lì yìí dé ọ̀dọ̀ Màríà ní verse 26, ó ní ní oṣù kẹfà. Àárín áńgẹ́lì Gabrieli láti ọ̀dọ̀ Ọlọ́run lọ sí ìlú kan ní Galilee, à ń pè ní Nasareti. Máa kà á lọ fúnra rẹ̀. A rán sí obìnrin kan. Nígbà tó dọ́dọ̀ rẹ̀ ní verse 30, áńgẹ́lì náà wípé má bẹ̀rù, nítorí ìwọ ti ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Kíyèsí ní 31, ìwọ lóyún nínú rẹ, ìwọ sì bí ọmọkùnrin kan, ìwọ sì pe orúkọ rẹ̀ ní Jésù. 32, òun ó pọ̀, ọmọ Ọlọ́run ọ̀gá ògo jùlọ ni a máa pè é. Olú Ọlọ́run yóò sì fi tẹ Dáfídì bàbá rẹ̀ fún. 33, yóò sì jọba ní ilé Jákọ́bù títí ayé, ìjọba rẹ̀ kì yóò sì ní ìpẹ̀kun. 34, nígbà náà ni Màríà wí fún áńgẹ́lì náà pé, èyí yóò ti ṣe rí bẹ́ẹ̀ nígbà tí èmi kò tí ì mọ ọkùnrin. That is it. Ohun tó wà nínú ohun tí kò sí. A fẹ́ mú ohun tó wà jáde nínú Màríà. Nínú ohun tí kò sí. Ẹni tí ò bá mọ ọkùnrin kì í bímọ. Màríà wípé, áńgẹ́lì, ọ̀rọ̀ rẹ̀ dáa. Ṣùgbọ́n ṣòro gbàgbọ́. Ẹnìkan náà ń dá mi lóhùn. Ó ní wòlíì Adẹ́méjì. Ọ̀rọ̀ tó ń sọ yìí dùn. Ó wù ní láti gbọ́. Ṣùgbọ́n ṣòro gbàgbọ́. Bẹ́ẹ̀ náà ni sórí bí ò bá dà ọ́ lójúrú, kì í ṣọ̀rọ̀ Ọlọ́run. Kò nílò ìgbàgbọ́. Sórí ohun tó bá yé ni yékẹ́, tí a mọ̀ dí rẹ̀, kò nílò ìgbàgbọ́. Ọ̀rọ̀ Ọlọ́run kọjá science, ìmọ̀ ìjìnlẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run kò ní ṣe nípa ìmọ̀ ìjìnlẹ̀. Nítorí òun ni ẹlẹ́dàá ohun gbogbo. Òun ni a ṣe rán mi sí ọ láti sọ fún ọ pé kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ayé òun ìsìnmẹ̀. Màríà wípé, áńgẹ́lì, ọ̀rọ̀ rẹ̀ dáa, kò ṣe é gbàgbọ́. Báwo ló ṣe máa rí bẹ́ẹ̀? Mi ò mọ ọkùnrin rí. Oní màá lóyún, màá bímọ. Irú ọmọ wo leléyìí? Kí ló máa ṣẹlẹ̀? Àràmàǹdà wo leléyìí? Ìwọ náà ń bi mí léèrè. Mi ò léèyàn, oní màá dìde. Báwo ni mo ṣe máa dìde? Mi ò kàwé, oní mo máa lówó. Ṣé wọ́n sọ fún ọ pé ìwé nìkan náà fi ń lówó ni? Mi ò léèyàn, oní mo máa dìde. Ta ló sọ fún ọ pé ẹni tí ò léèyàn ò lè dìde? Tó o bá ti ní Jésù, tó o bá ti gba Jésù, o ti léèyàn, o máa dìde. Olóhùn láìsàn lára. Wọ́n ní ọjọ́ rẹ ti pé o máa kú láìpẹ́. Oní kò ṣe dá padà. Má sọ bẹ́ẹ̀ mọ́. Mo ti rí i. Kìí ṣe lẹ́ẹ̀kan, kìí ṣe lẹ́ẹ̀mẹ́fà. Ẹni tí adájọ́ ikú fún, bàbá mi pè é padà. Ó ń bá wọn jẹ yẹn lónìí. Ẹgbọ́n, àwa ti rí di rẹ̀, a ti wádi rẹ̀. Ìwọ gbàgbọ́ kó mọ̀ pé fún ìrí ara rẹ ni. Màríà béèrè pé báwo ni yóò ti rí bẹ́ẹ̀. Ẹ bá mi lọ padà sínú 36. O 35, áńgẹ́lì náà dẹ̀ wí fún pé ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá, àti agbára ọ̀gá ọkọ̀ yóò ṣíjú bù ọ́. Nítorí náà, ohun mímọ́ tí a ó ti inú rẹ̀ bí ọmọ Ọlọ́run ni a ó máa pè é. Sáàsì kíyèsí, Elizabeth ìbátan rẹ, òun pẹ̀lú sì lóyún ọmọkùnrin kan ní ògbólógbó rẹ̀. Èyí sì ní oṣù kẹfà fún ẹni tí a ń pè ní àgàn. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. I stop here for today. Áńgẹ́lì sọ fún pé má sọ bẹ́ẹ̀ mọ́. Báwo ló ṣe máa rí bẹ́ẹ̀? Nǹkan kan yóò ṣẹlẹ̀. Ẹ máa bọ̀, máa bọ̀. Báwo ni màá ṣe dìde nínú àìsàn yìí? Báwo ni màá ṣe ṣe ohun tí ìran mi ò lè ṣe? Ánsà rẹ̀ wà ní 35. Ẹ̀mí mímọ́ yóò tọ̀ wá. Agbára ọ̀gá ògo yóò ṣíjú bọ́. Sórí lọ́jọ́ tí ẹ̀mí mímọ́ bá ti tọ̀ wá, èyí ni ẹ̀mí Ọlọ́run. Agbára ẹ̀mí mímọ́ yóò ṣíjú bọ́, èyí ni agbára Ọlọ́run. Now, ohun tí o lè ṣe yẹn, Ọlọ́run yóò ṣe nínú rẹ. Now you get it. Ọlọ́run yóò gbé ọmọ
sí inú rẹ yóò sì bá ọ wú ọlọ́run yóò gbé àìsàn kúrò lára rẹ yóò fún ọ ní kíndìnrín tuntun yóò fún ọ ní ẹ̀dọ̀ tuntun yóò fún ọ ní ọkàn tuntun a ó tún agbára rẹ ṣe a ó san gbèsè o tí rí mo ti rí tí wọ́n san gbèsè tí ò mẹni tó san wọn lẹ́nìkan tí wọ́n san gbèsè ẹ oníka fún ẹ ní receipt ó lòun ò ráyàn wá wọn ni wẹ́ ẹnìkan ti sanwó ẹ mo gbọ́ tẹnìkan sanwó sí àkáǹtì ẹ ó lòun ò mọ̀ rí wọn lé wọn san sàkáǹtì ẹ regularly ó sì ń gbàdọ̀dọ̀ ku rẹ kí ló ṣẹlẹ̀ nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe pàdé mi fún apá kejì lọ́sẹ̀ tó ń bọ̀ iṣẹ́ tí aran mi ni mo jẹ́ fún ọ bí o bá lè gbàgbọ́ mo rán àṣẹ jáde sí àgọ́ rẹ ohun tí ọlọ́run lè ṣe mo fẹ́ kó bú jáde lára rẹ mo rán àṣẹ sí àgọ́ rẹ mo bá àìsàn rẹ ní orúkọ olúwa mo rán iná sínú àgọ́ rẹ mo mú ohun tó wà jáde nínú ohun tí kò sí mo rán àánú kan sí ọ tí yóò gbà ọ nínú ìkolọ rẹ àná mo dá ayé rẹ padà mo dá ọlá rẹ padà mo rán àṣẹ kan sí ọ àṣẹ ìmúláradá ní orúkọ rẹ ní orúkọ jésù kristi kò rí ọwọ́ ọlọ́run ògo rẹ kò sì jù bọ́ gbà àlàáfíà jésù olúwa wa

0: eka leni gbogbo bi te tin gbo wa eku lele yi eka le lode yi ose to koja ni tan dagbere fun ra wa lori eto yi pe atawa ateyin bolon ba fe a tun pade ara wa lose to nbo o to ti wo Olorun ninu anu enu atu ti pade loni Olorun to tun wa fun wa loju rere ati ojo rere loni yo tun ya tun pade lose to nbo ta ba fi pare toni ni koko julo ese te ngbo wa amariri yin gbogbo eyin ololufe ikanni yi ikanni lagilo fm 96.7 oke gajoke eyin te le se ke mo gbo wa lojumo eyin te ti permanent radio yin sibe eyin to je pe leyin igba te ti tune ti lagilo tan e ti wa yo tuna e ti kandanu eyin to je pe lagilu fm ti di omi ati je ara yin amariri yin amo lori ese te nife wa ese te ngbo wa e wa je ki mo fi leyi ki yin ka bo sori akotun itoju taye iyan fun toni oni tin se ojo kinje ninu osu kinje odo 2026 eleyi ta npe ni 77 eje mi na o fu eleyi ki eyan mi pataki pataki iyun eni tin so jobi loni Saheed Atakankan imule megidi hawo minu eje mo so pe long life and prosperity 500,000 years odun kan ni mo ki ka bo loruko olotu eto yi oga wa Kenneth Ugoje loruko oga mi gbe nga o yato Olayiwola ati loruko Azeez Ademola omo Egypt sorry omo Nigeria money a perform daada ni World Cup ti nbo Olumuyi wa Adeye loruko ti temi ti gbogbo yin mo se Radio Apostle Apostle yin lon kin ka bo sori eto fun tale yi iyin eto oju taye eto to ni se pelu karakata yin te fe tale yin te fe ta ile yin te fe ta moto eyin te nwa ile te fe ra eyin te nwa ile te fe ra je yin te nwa moto te fe ra iru fe ile yin wu te ba ni te fe ta ile boye leyi te ti ko pari ni tabi le te nko lo te ti ko tan ko si level ti le yin de te ni rita lori eto yi bakan na oko lori sirisi tuntun ni tabi tokunbo eleyi te ti nlo ni tabi le to ti ni wahala kan tabu mi ko se condition to ko yin wa te ni rita eyin sa ti mo gbe bo lori eto yi koko julo ni wi pe ke mu re wale daada iyun lo important ba se mo nse lojo mejo mejo la tun se lale yi si meji ni Sherika to loju oja messages tin be lowo wa la ka to li lo se to koja araye ka won daada e si ti mo pe leyin eto gbogbo awon eyan to ti ni messages sin bi gbogbo na mo pe pe awon gbo e ka message mi e ka property mi ta ba ti wa ka tan a loju oja ta ba ti wa tojo oja de a si oju opo le feyin olulufe wa yin yin te ni nte fe ta teyin te n wa nkan te fe ra e mo gbagbe pe ile ile ati moto ni te ba ti wa pe esun te fe ta eso condition to wa so address ibi to wa iyan location ibi to nte fe ta wa e ja mo document to ni baba mbari e wa ni pe eso yi te fe ta ibi iyan le ti wa se daada se ba ri pe property te ni te ti value te ri pe value property yi 4 million naira ni ipe ta ba doja o tabi ta fun si gboro 4 million naira la ri example ni mo nse o se wa lu property be fun anfani yin ke le tete ri ta fun anfani eni ti o ra ka won na o le wo pe ah investment ri je nsare ko le e wa le wa se bi abi 3.7 tabi te ba fe se daada te fe paku patapata eyin se ni 3.5 e ri pe ta ba fe pari eto awon messages ti o ti wole tawon eyin o ti request fun property yin o yo ti po gan esi ti mo ba se mo nse awa o kan link buyer ati seller papo ni eyin te fe ta nkan te ti send message si number wa ta mo nfi sita awa mo number yin ati message te send a forward do eseni to ba bere fun property yin eyin ati won e wa jo soro ta imejeje ba ti fix date e lo fun inspection to ba ti tan won lorun kan ko le lo ba tan idunu ati ayo ti wa ni wipe keyin te fe ra nkan ke ri ta ke ri eyin te fe ta nkan ke ri ta idunu ati ayo wa tun di pe eni to fe ra nkan kun na o rira mejeji un la ni idunu wa lori eto yi idi ti ile ise lagbelo si fi gbe eto yi sile nu fun anfani eyan olulufe wa te ba ni nte feta ke tete rita yin te fe ra ke yin no tete rira destiny ki awon ara le ja ka awon messages ti nbe lowo wa ka to loju oja ta ba ti de ka tẹ̀síwájú láti mọ gba ìpè yín tẹ̀ ń pè wá a gba ìpè yín ṣùgbọ́n ẹ já sí báwọn lálẹ́ yìí.
1: Babatunde Habib Destiny Mr. Destiny ló ń kí yín pé ẹ káàlẹ́ ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ojú táyé fún tàṣálẹ̀ yìí tó ń jáde láti ilé iṣẹ́ wa lágẹ̀lú ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ mà ẹ kú ìjókòó níbi gbogbo tẹ ti ń bọ̀ wá fún tàṣálẹ̀ yìí ibi láti mójú ajé kò ní sọ àtẹni tó fẹ́ tà àtẹni tó fẹ́ rà ìbínú ti ń pàdé kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ mi ń bí wọ́n ní a building of a room and a parlor self-contained kan tó ní dining space kitchen àti ó tún ní ilé ìgbọ̀nsẹ̀ méjì náà wọ́n ti kọ́ dé linted ó ní soccerway wọ́n kọ́ lórí 1.5 ni wọ́n kọ́ ilé ìsí ó wà ní Ojokodo village via Mawuko Abeokuta Odeda local government area ní Ogun state wọ́n kọ́ ilé yìí sórí half plot of land so one plot tó kù yẹn o si wa gbalasa enikan ko ti e ti lu ra ra ra so en to ba ra ile ati ile yi 1 plot to ku a fi se nkan to ba hun won ni ile yi o ni red copy survey plan ati gbogbo iwe to ku na o pepere pere 4 million naira pere o na fe ta
0: eje kemi koko mele wala pa bina eni so wi pe awon wa oko to je under accord ti o je 2007 2006 2007 ta mun pe ni under DC ta n pe ni discussion continue anlele to duro daada ni to wa je V6 engine teyin ba lele te fe ta a pe number wa keto to pari number ta pe yen ohun le send ni WhatsApp si ki se number ile agbara yi o eyin sa na ba wa beto bo bakana any kan so wi pe awon wa under pilot to je laarin 2005 si 2007 to duro daada ti oni wahala kankan ti esi n sise daada ni o teyin na ba lele te fe ta fi number wa sita te send details si ati pictures ati details n te ni request eleketa eni so wi pe awon wa Toyota Camry to je 2004 to 2006 eti mo Camry ta mo npe ni Big Daddy 2004 to 2006 to wa je V6 ani ti oni wahala kankan ti esi ti e na sise ti se ti e so wi pe esi ni do le gas rara o ti o pe daada ti gbogbo to wa nbe sise daada ni te ba lele te fe ta eyin na number ta fi sita ke to pari e send pictures video ati details si destiny un rerin awon ti lori sirisi ti won ni AC ni to le gas to ba dibe lo wa ri pe compressor gun o sise tabi ka ye evaporator o ti baje tabi ke do condenser ko ti luwo iwa te mo pe gas ni kan lo ni idi why teyin o se fi gas si ke to ta ah Nigeria e dakun e ja lo ti oja e ja lo taja ta ba de a ka messages to ku a si faye gba ipe e se te n gbo wa
2: Lagilu FM 96.7
3: Ọlọ́run bàbá lọ́lá, èmi má máa rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
4: Ọlọ́run kan ń bẹ̀ nínú ìjọ apọ́stìlì ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International. Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apọ́stẹ́lì ti Kristi Pásítọ̀ Dr. Henry Ojo àti CAC General Superintendent Pásítọ̀ Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yẹ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò ẹwà bọ́wà yíyọ.
5: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalex International ni. Jitalex International ríronì lágbára líléṣẹ́ wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀n kó lè jọba iṣẹ́ ẹ ti wọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martintech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Jitalex International àṣírí oko òwò ajé yíyọ ni nínú iṣẹ́ ohun oṣì bẹ́ẹ̀ bá ràwọn tó ń tayọ láàrin ẹgbẹ́ Jitales International ni wọ́n rọ̀gbọ̀n kúlẹ̀ àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Jitales ni wọ́n ń kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kàn sí Jitales International lónìí Jitales International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi Bus Stop Ring Road Ibadan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com Jitales International ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ ohun oṣì tó dájú.
2: Bàbá Ìgbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Ẹ̀rọ ó jí pé pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìgbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ Bàbá Ìgbàrúbá ọba iṣan ara ìyànà UBA Bank nímọ̀lété nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
7: Jẹ́ ẹ ti gbọ́.
8: Pékinni.
7: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra token.
8: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
7: Pẹ̀lú ìlànà iRecharge. Gbójú ẹsẹ̀ ni o.
8: Báwo la ṣe lè máa lo iRecharge?
7: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
8: Lẹ́gbàá IBEDC token yín. Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
7: iRecharge sanwó iná ní rọrùn.
9: A tètè sun la tètè jí. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ dé hajj 2027. Ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Iléeṣẹ́ alálàájì tó ṣe é fọkàntán. Alidaya Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀. Wípé September 15 ọdún yìí ni gbogbo pépè yóò wá sópin. Lórí owó sísan fún ìgbaradì hajj 2027 ni Alidaya ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe hajj ọdún tí ń bọ̀. Láti yá wa gbé ìgbésẹ̀ kánmọ́nkíá kí wọ́n fò kọ́lẹ̀ kí wọ́n sì parí gbogbo owó sísan wọn. Kótó di ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀ ẹkú ti mọ ti Alidaya. Wípé ìdẹ̀kùn alálàájì àwọn kékeré lọ́dọ̀ ti wa. Ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram. Oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè. Tìyára sí gbogbo àwọn àyè tó yẹ. Tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà. Ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kì í yẹ. Ẹ̀yà agbéra báyìí kẹ́kọ̀ọ́ sí Alidaya Hajj and Umrah Services ní number 2 Adedimu Shopping Complex opposite Bufas Filling Station Iwo Road Ibadan. Tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Alidaya Hajj and Umrah Services sórí 0806-244-0572. Àǹfààní sọ́díẹ̀ díẹ̀ wà lọ́dọ̀ wa. Tó fi mọ́ ìrìnàjò Umrah olóṣooṣù. Alidaya Hajj and Umrah Services. Ajì ìrọ̀rùn ni tiwa, bíi ní láì tààlà.

0: ọkọ̀ Toyota Solara tó jẹ́ 2008 model lẹ́ni yìí fẹ́ ta ọkọ̀ yìí tó kún bọ̀ ní tàn tí ìlú ńlẹ̀ yìí rárá gbogbo owó òyìnbó pátápátá ní nbẹ̀ lára ẹ̀ kódà catalyst gan ń bẹ̀ tàn tí ìyọ́ mọ́tò yìí dúró dáadáa ọdún tó lọ september ọdún tó lọ ló wọlé tí ìfọwọ́ kan rárá $7.5 million lẹ́ni yìí fẹ́ ta oye tán fi lẹ́nu ṣùgbọ́n wá sọ wípé táwọn bá rí ẹni tó serious yóò tẹ́ ẹ bá kó $7 million wá ni àwọn ó gbà lọ́wọ́ yín. Nọ́mbà táwọn èèyàn ń pè sí 091-23-708675 ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè láti ilẹ̀ òkèèrè nọ́mbà tiyín ni +234-814-249-1006. Destiny bo lodo e
1: a complete 3 bedroom flat kan ti won fe ta ni Amuludu Junction Omi Adio area apata ni Lebadan bi gbogbo iwe e o pe pere pere $30 million pere o no fe ta
0: Hello.
2: Hello.
0: Eka Alessa baba ki le feta.
2: Ave pa 7 bedroom duplex.
0: Ile to je duplex in 7 bedroom ni nbe nbe.
2: Ben sir. Lori 3.5 plot.
0: Lori ile to je 3.5 plot. Ile iye ti ko pari abi?
2: O ba complete abi send picture ati video.
0: So, kini awon nkan ti nbe nbe?
2: O ni
0: only survey plan only did of assignment as document ninu le in tin je facility tin benu le yi che le ba wa mention die swimming pool nbe nbe nu wo lágbègbè bo ni létẹ̀ sọ yìí wà
2: ó wà ní Adeleke ní Elebu
0: agbègbè Adeleke ní Elebu nílùú Ìbàdàn ní Akala Express mọ́ nù agbègbè tó dúró dáadáa ni ẹ ló ni ẹ fẹ́ ta létẹ̀ sọ yìí.
2: $139 million
0: ṣùgbọ́n ká wá sọ pé eréyàn tó wá kó $130 lọ́wọ́ ẹ̀ gbà lọ́wọ́ ẹ̀.
2: $135 máa dá.
0: $135 ó dá $4 million náà ràn nǹkan kan náà.
2: Ó
0: dá sà ẹ ṣe sà. Hello.
3: Hello sir.
0: Eka Alessa ki le fe ta sir.
3: Mo ni ile kan ni Sanyo ti mo fe ta.
0: Ile lagbegbe Sanyo e sapeju ile yi papa papa baba.
3: Then survey lo wa lori e. Ni Sada ki Tola Sanyo lo wa.
0: E bawo ni eru ile wo ni se 3 bedroom ni abi 2 bedroom abi 5.
3: 3 bedroom flat, 3 bedroom flat ni meji.
0: Te ti ku pari.
3: 3 bedroom flat.
0: Ẹ ti kọ parí?
3: A ti kọ parí àwọn èèyàn ń gbé bẹ̀gàn lọ́wọ́.
0: Lágbègbè Sanyo èlò lè fẹ́ ta.
3: 28 la dalẹ̀.
0: Ṣùgbọ́n tẹ bá rí ìlú tẹ ẹ gbà èlò lẹ gbà jálẹ̀ tẹ bá rẹni tó kó lọ́wọ́ ni.
3: Tábà rẹni tó kó lọ́wọ́ ló bá rí 24-25 àgbà
0: bẹ́ẹ̀. Kákúkú sọ pé 24 ni tó ti kó lọ́wọ́. Ó dá sá. A pe number te send a message si ki tutu pari. Ile kan be to ile yi oni o le ni 1300 square meter. Di o ti se fence, o si ti gbe gate si. Ile tan so yin be ni idi isin yin main idi isin ni o lagbegbe Jericho. Oni iseju meji pere ni ti latori ile si main idi isin road yin onu to lo Jericho se ti mona tan so yi. Ile yin wa ni pe awon ti pin si ona meta te yo kokun ju 400 square meter lo. te ba fe ra eyo 45 million te ba fe ku gbogbo epo 120 million naira.

ilé tó jẹ́ self-contained méjì kan àti one bedroom flat kan mẹ́tẹ̀ẹ̀ta yìí ń bẹ lórí ilẹ̀ tó jẹ́ plot àwọn ilé mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ti parí ẹ̀ ń bẹ lágbègbè ọlọ́mọ ní estate 2 ní ìlú apẹtẹ nìbàdàn tá a wà yá níbi tí ilé yìí wà ó sanwó ju títí dáadáa 9.5 million naira ná fẹ́ tà á.

0: tó ìjà tó ti dé lálẹ́ yìí ló kọ olóòtú ètò tèmítayọ ọmọ òye ládùn àbọ̀rọ̀ adémọlá àṣìṣe àṣìṣó òun náà ni amojú ẹ̀rọ ló kọ àwọn ọkọ̀ tí ajọ́ ń tukọ̀ ètò yìí jápọ̀ jápọ̀ lọ́mọ àdéhùn lọ́wà bákan náà ismail akéré ajọ wà ní yàrá ìgbóhùn sáfẹ́fẹ́ ni bàbá mi peter agboola ìlú fìdítì ẹni bàbá ti ń jayé ojú òní tìyín o olúwa ní bẹ lélẹ́sù akúrin a máa lọrí a máa bọrí bàbá ń sọ nípa àwọn akọni ìgbà wáṣẹ àti láwùjọ àgbà ní abala àpẹẹlẹ ogun iṣẹ tí òun gbà ń ti ẹnu ojú òní ti wá o ògúdúgba lóògùn àkànwò yẹn rè é ara yẹ mọ jẹun wà nù nira ìnira ò dáa ètí gbogbo tátúnjọ jẹgbádùn talẹ yìí àní bá wà nù nira ṣùgbọn bẹmí ṣe máa wí ìwọ náà má fọmọlà kejì náà nira ṣé ọmọ pìjẹ ibi ló ń jà ni ṣé ọmọ wípé ẹni tí bá ń lú yẹn ń jìbìtì ń pààyàn lẹkún nínú sunkún sọ ọmọ yìí pé ẹni tó bá lọ bá àwọn kan pé ẹni tí ń ta ilẹ̀ ẹyọ kan tí ń tà fún èèyàn méjì sọ ọmọ yìí pọ̀ ń pààyàn lẹ́kúnnú ìwọ náà ó sunkún ilẹ̀ tí èsè lẹ bàbá rẹ tó nílẹ̀ bàbá rẹ ni ọmọ pọ̀ ń pa àwọn kan lẹ́kún ó sunkún o ìwọ tó sì ń ṣe alátìlẹyìn fún àwọn aláǹgrapà sọ ọmọ pé ìwọ náà ti wà nínú ẹni tí ń pààyàn lẹ́kún ìwọ náà ó sunkún ọjà ilé ń lé bọ tiẹ̀ lẹ́yìn ọ̀ ń pààyàn lẹ́kún nù ó sunkún o ìwọ tó ọmọ pé kíní yìí ò rí tí ò rí bẹ́ẹ̀ tí ọjọ́ tó ní bó gẹ́lẹ́ bó ṣe rí nù ọ pààyàn lẹ́kún nù tọrọ ò ti bó ń tìyìn ó ti bá onítọ̀hún nínú jẹ́ ìwọ náà ó sunkún o ọmọ rí ó sunkún o ìyàwó rí ó sunkún o bó ṣe ọkọ ó sunkún o àfikọ́ ọmọ tẹ òfin ọlọ́run àfikọ́ ọmọ tẹ lójú ni ìwọ ṣe dáadáa kó lè máa rí dáadáa gbà àwọn ọmọ wí tọ́ bá ń lérò wípé owó tó rí nídìí kínní ìlú ò fi pa ẹnìkan lẹ́kún o lè má rówó òun èyí tó wulẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ sí wọ́n lóní gbogbo dúkìá tó fi jìbìtì kó jọ ìwọ náà kó tún ní bọ́ bá wọ ọlọ́run a ní ọparẹ́ mọ́ ọ lójú tó ní tí kú ò láyé àìmọye èèyàn ló ti rí bẹ́ẹ̀ fún epe kọ́ o níta ń sọ ni pé nǹkan ò bá ṣe lọ́ọ́ gbà mọ́ pààyàn lẹ́kún tó orí ètò wa ètò yín ètò akọni ìgbà wa ṣe la wà bá a ṣe máa sọ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ mo kí kábíyèsí olúbàdàn tilẹ̀ ìbàdàn kábíyèsí o ìṣòro is imperial majesty ọba rashidi adéwọ̀lú akamuladọjà arusa wan kábíyèsí o lórí ọ̀rọ̀ ọlẹ̀ a lè má sọ lọ́sọ̀ọ̀sẹ̀ n ò sì lè má lu àwọn ìgbìmọ̀ tẹ́ ẹ gbé kalẹ̀ lọ́jà bá a ń lù wọ́n lọ́gùn ẹnu yóò jẹ́ kàyéfì tí ń bá sọ nǹkan kan lálẹ́ yìí ogún tí wọn ò rí pín láti bí ọgọ́ta ọdún sẹ́yìn ogún bàbá ni o bàbá ti lọ bàbá tàwọn tí wọ́n fẹ́ pín ogún àwọn náà ti lọ wọn ò rójútùú ẹ̀ ààrẹ mọ́gàjẹ́ aríọrí wọ́n mọ̀ yanjú àtàwọn ìgbìmọ̀ wọn wọ́n yanjú ẹ̀ lónìí o inú kálukú wọ́n sì dùn lọ́rọ̀ tí ẹ ti ń sọ wípé irọ́ ni kò lè ṣeé ṣe ẹnìkan ò lè jẹ àwọn máyé àwọn ọmọ dàrú ni ọlọ́run wá lẹ́ẹ̀ni dàrú àwọn bàbá yìí ká kí wọn o iṣẹ́ tí wọ́n ń ṣe kékeré kọ́ o ẹjọ́ ẹyọ kan ó tó gba odidi òjọ́ wọn ó sì ṣe bíi mẹ́fà méje mẹ́jọ ọlọ́run sì yanjú ẹ̀ akíyìn o mọ́gàjì àsìmíyọ̀ adépọ̀jù aríọrí akíyìn mọ́gàjì ọdẹ́kù ojú òní tìyín mọ́gàjì ilé onílò pokinyin bàbá mi mọ́gàjì ajayi amadu ẹ̀kúṣẹ́ o ojú òní tìyín o tó fi dórí mọ́gàjì ogundélé ní lábìrán síbẹ̀ ẹrúnkà yọ́ọ̀mọ́ ju yín ṣe o tó ka tun wa lu awon kan logo enu iru bi magaji ari ori se nse pelu oto onu e ba oloye kan wa to je wi pe won sponsor awon ajagun gbalẹ nilu ibadan yi won sponsor won lo court pelu court e pe won lejo won ti so fun pe ba ba ti pari case ta won ni teyin na gba ni sugbon ko la yin o ko la yin ta ba ni puro tan ra wa je mo ki kabiyesi oba Kamaruddin Adeyemi Adebowale o nladun tan ti lu ladun tan bi baba mi ari ori se mo se gele la won na se lo nara aba mo gbo ane o yomito irole mi ofe bi gbogbo wa ba le nse bayi e dakun ejo ilu ibadan o ma tuba yo ma tuse awon eyan ni ma beru ati rale mo nbadan e gba te ba tale kan fe eyan bi meta e mo pe e fe ki dagba idagba soki o de balu ibadan ni tori ja won o ma ja lori ileun won o ma sera won lese won o ma para won e ma ja jori be gbogbo yin mo ki yin o be na ni mo si ki oba Alakinle oba James Odeniran Alakinle ti Akinle ti wanu oju osi ni tiyin pelu ase Olorun awon na nse ise takun takun nibe pataki julo lori eto abo ati lori oro le koni su yin o koni re yin an pada bo e ku kale e si ka ku loju oja abi ta ba toju oja de ketu o wa bere ni pere u
1: Ranko Travels and Tours ti de o irorun de po ireti otun ti de bayi fun gugu eyin te fe sirin ajo tabi irin ajo a fe lo sile okere ki mo tanyin ko si kalo kabo loro ti wa ni le se Ranko Travels and Tours omoluabi e fomo niyan se pelu akoyawo la fi sise wa visa processing tour packages flight booking hotel booking koda proof of funds assistance wa fun gugu eni to ba fe ba wa duwo po gege bi akeko ni le se Ranko Travels and Tours iru afani banta banta yo wopo bakana amba ni seto ikeko se won li eko Ganile Okere bi United Kingdom, Canada, Europe, United States of America ati bebe lo ni Ranko Travels and Tours. Olorun lo nba wa se o eyan ko. Gbogbo e lo ti dirun gba ni le se wa. Kan si won ni number 14, Are Avenue, New Bodija, Ibadan. O de le pe won sori ero bani soro 0812-627-7773 tabi 0818-841-8800. Ranko Travels and Tours wa lawo ju opo ayelujara ati abanidore gbogbo. Ranko Travels and Tours. Oga patapata ni won ni Kabani shit on your silly okiri.
2: 21 days divine intervention. I'm gonna go for it now. Jesu yin kada bi sawa jepi yo tori agbara lati Wednesday 1st July 2026 a Korea divine visitation for laughter ibe wo la to ke fun eri o to akoko fun ona lati rani ayo bi ana ni shilo gbogbo eri to ba gboru eri re ninu ri ajo adua yi lo ma ba ore ni ayo olorun fe lo pastor sakio olorun kesu si ba de isisi subitende pastor peter adeye jesu reverend iti adegoke prophet femi oni prophet kendi akode prophet adijola adebayo prophet esther adebayo prophet adeyegbije prophet segun alambi weniru pastor so aladeji prophet e olalegan pastor luashe wanibola pastor ismail amoro wole ati ajogun jesu yin kada bi usawe jp wo ma so tele

0: tu o mo po kere o awa na gba wa keke o awa na so de okiteri aso de oyari ti a salada ni o ta faja le
1: baba
0: eni o ke so de o mo o
1: erin ni mi o pari o
0: eh
1: erin mi o pe erin ri awon baba baba mi ni won pa erin
0: eran to mo po le yin erin mo po
1: baba
0: oda na eso awon eran ti e le so pe o le te pa
1: mo pa egbin ri mo pa gbawo jori otolo
0: e pe igbin
1: mo pa igbin
0: eh
1: mo pa otolo mo pa igala
0: eh
1: mo pa kiri
0: ah ah ba won te nda ko yi otolo e kiri igala sena to le ni won ni
1: ah
0: sena abija ni won
1: baba abija ni igala o
0: Abija ni gala
1: sa.
0: Eh?
1: Abija ni igala.
0: Abi agba ni igala.
1: Ko ki nse pe agba. Kekere e gan o le nka.
0: Eh?
1: Ah ah, owo la won fi nja.
0: Iwo,
1: owo, owo na fi nja. Bi mo je so re ton ba ode to ba wa ladugbo.
0: Eh.
1: Won mo pe mi so ro.
0: Won ma gbogbo aye ti n gbo be se wu yi. Eh, baba mi. Eni eran abija ile gala eran ewo le ti wa jo pipe eran imora ti eyin na imora eran
1: baba number 1 ko ninu eran to ready lati ba mi ja igala mi
0: lona wo
1: nigba ti mo ri ina oju e lale to bo gbe ina fun mi ki bo se ro so ti come lara o ti come lara mo takiti segbe kan
0: kokan yin mole
1: ko le kon mi mole baba o le kon mole o wa se eje yen wa nda simi lara eje o nda simi lara mo simi ri gidi mbo wa ya o se ri fun ton se yen mo ba tun fi ota si bon
0: ben e bi te sun si o
1: be ni bi ti mo sun
0: te pele ngo si
1: ri mo go mole
0: eh
1: be lo se fun tin ba dide ko le ba mi ja
0: okay
1: on fese wa mi bayi ni bi ti
0: on fese pa yin
1: eh on fese ta mi bayi ni bi ti mo tun si yen on fese ta mi bayi bo wa ro la fota si ni ibotan foto je yen ninu oku yen ya mo te yo ba tono mo to ba ma to se meji repete loju e ma ma ri repete loju ma ri ran ninu gbo lale mo ba mu ibo yen mo ti bo lona fun ba abi ya kata
0: koku lodo yin
1: koku lodo mi o
0: ibi ti e ti fe te ti
1: ti mo di fe ile la yen
0: eh
1: ibe ni o di fota si
0: se ko ri na ri pa ti ban
1: baba
0: eh
1: eh e bo de ni
0: eh
1: bo ba ri ko le se kankan mo
0: eh
1: o ya ya ku ya ni
0: ere la fo ma yo se
1: owo e gbuto bayi
0: eh o ba so ye dere la fo ma yo se kan ta yen pa la si
1: nigba na bọọlu o di ya pata ekeji o le to be yen igara to tun se bere ba ti mo gbe na fun bayi bibi o jo mba iye se nbi e bayi o talubi ni igi to talu yen bi ani pe o bo gba ibe lo takiti to ku si
0: to ba ku gala nikan le ran abija to ba yen fari
1: bene
0: ẹran mi ọba yin fari
1: ka ma kuro nu ọjẹ
0: se awọn ọdẹ tẹ si jọ sọ dẹ ngba na ni e se wi ti won gbọ yi se won si le jẹri
1: baba baba
0: to ra awọn kan so ge
1: yo ni eyan mo ti o si ku o nso mo de mo je wa yi ojo ori ti wa lori emi ne ori ofe olohun ni mo si fi wa bayi ori ofe olohun ni baba
0: baba mi e wa ju agbara wo ule lo te ni ni pe iwe ran yo le lo se gba nte yan baba yin fun yin ni abi e nte yin gangan te ti se sara te to bo ku ode
1: e ma gbo ki baba to bi mi ko to gbe ibole mi lowo bayi o ni awon orisirisi ti won se fun mi won se ibante fun mi ibante ode
0: sugba elo yen mo
1: o lati fun
0: ta lo wa gba yan lo
1: eni kon kon gba
0: o si wa lo yin ti disin
1: baba ko si mo ndori pe mi ohun pe gan ba ni pe tin lo mu wa ko si mo
0: ko le sise mo
1: ikan ninu nkan ti mo so yi ni lo mo mi kon mu lo si Port Harcourt
0: ke lo lo fi se
1: o n lo bi defend ara e ni
0: ah sologun ni
1: ko n sologun mo solo wa lohun
0: eh
1: ti awon pe won be na yen to ba to ba to ba di to wa bo nu kini moto to ba yo jade
0: mo le ri
1: won tu ka ni won tu ka ni o dele to n wa ro ibu mi
0: e ri pe eyin egba ogun belegba
1: baba ibi ti kaluku ba mo de ni an gbiyanju
0: se oto iwon wa nu gbo
1: iwin
0: won leyin ode nikan na le le ri won
1: e ma gbo o paro bo ti ngba ta wa ndegbe ka njo de ti mo ru atupa ina ode ohun ka badi yen bi je kon gbo de mi an wa nu gbo lo ta o be ti won ko nfe ohun ka badi ina ode yen ta fi ka badi lo ngba ne an gbo de mi o le yo ni okan nibi kan ko ri ina awon oro yen to ma ma gbon we
0: eh ri na
1: ah ah
0: o ri yo mo dide jeyin
1: ah baba ayajo wa
0: ah kele a wi e te so ayajo kan ile ise wi e te so kan
1: baba
0: eh e te so ayajo kan
1: ile ode ta kete kete kete kete kete
0: eh
1: inu se deruba
0: eh
1: eni ba towo bona o towo bo wahala te da ko ba towo bona o towo bo wahala gbogbo ajo ninu gbo yi kon ma yago fun mi ni
0: ni
1: je be
0: o si ma ya sube to nkan la o
1: ke o ni du baba
0: e to nkan le to wi
1: eh bi eyan ba to nkan la ninu ode ti to la wa o be to ba ti po ju ko ni seyin lenu mo o ni seyin lenu to ba de
0: lo kan kan lo pa to la pelu eyin kan lo pa won po
1: en do sele ni wi pe inu aho to fi si yen to ba ti fa pada bayi idi eyin ni gbogbo ito aho yen lo a de ma je
0: ko di nkan alagbara ni
1: a ma je di eyin ni
0: yo ma se je
1: ise akogidi ini ko se gbogbo
0: egbere wa
1: egbere ari egbere wa dada
0: be riri o
1: mi riri katiye
0: katiye
1: amo sa baba to bi mi won so to egbere fun mi
0: bo won ti so
1: won ni to ba de ibe kan on to so to so egbere bi piri o won ni ba ye to ba fun gba fe fe fe fe fe mana wo egbere won to ba yo si eni ti o
0: tí
1: o lanki wọn lọ rí kankan tó báyìí wọn ní lè gbèdèrè gbèdè lójú ẹ
0: wọn mà ní wọn yé ga
1: bàbá wọn ní lè gbèdèrè gbèdè báyìí lórí ẹ rí wọn sọ pé wọn ga
0: wọn ni a máa ń pa ẹni má bí ya wọn ní ni o
1: bàbá tó bí èmi ó gba ẹni wọn wá lérí
0: bàbá tó bí yín gangan
1: bàbá tó bí mi
0: gangan àbí bàbá bàbá yín
1: bàbá bàbá mi kọ bàbá tó bí mi gangan ó gba ẹni ẹgbẹrẹ yẹn
0: ṣèṣì rí
1: bàbá mo rí àbúrò bàbá mi tó mọ pé ẹni ẹgbẹrẹ yẹn nígbà bàbá mi kú.
0: Àwọn palẹ̀ rẹ̀ mẹ́rù wọ́n palẹ̀ rẹ̀ mẹ́rù
1: àbúrò bàbá mi náà ó dẹ̀ ti kú.
0: Ṣùgbọ́n ní ìsìn o ẹ̀ sọ dẹ mọ́ o.
1: Bàbá kì í ṣe pé mo fọdẹ́lẹ̀.
0: Àwa padà sórí ata kan o.
1: Lórí ẹ̀ta kan.
0: Abẹ padà abẹ.
1: Ó dá bàbá.
0: Ẹ náà bàbá yín lọ tẹ ìbẹ̀dó.
1: Àwọn bàbá mi ló tẹ ìbẹ̀dó.
0: Ẹ lábẹ́kúta wọ́n sì ti wá. Gbogbo wọn ti wá láti Abẹ́kúta.
1: Láti Ìtòkò.
0: Ìtòkò ni wọ́n ti wá.
1: Ìtòkò.
0: Nígbà tí wọ́n débẹ̀ tí wọ́n tẹ̀bẹ̀ tán. Nígbà tí àwọn ṣe ìgbésí ayé wọn, àwọn bàbá yín bọ́ bẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹlẹ́yìn àwọn bàbá yín o ta ló tún wá tún á jẹ́ bí ẹni tó jẹ́ wípé a lè sọ pé àbí baálé ní
1: àbí
0: baálé.
1: Ṣẹ́mi ayé ìgbà yẹn ọ̀gbìn baálé dé ọ̀dọ̀ ìjọba wọn máa pera wọn jọ báyìí lábílé.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹni tó bá jẹ́ àgbà. Inú wọn fi ń ṣe baálẹ̀.
0: Kára olè bàbá. Baálé abúlé ìré o.
1: Bàbá tí wọ́n kọ́kọ́ fi ṣe baálẹ̀. Èmi gbọ́dú bá lórí oyè ni. Sádíkù Àjàlá. Ẹ̀yin ẹni Sàláhù Ṣòdẹ́kẹ́. Bẹ́ẹ̀ni. Sàláhù Ṣòdẹ́kẹ́ yẹn. Àwọn bàbá tó bí èmi. Tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n bàbá tèmi. Àwọn ni wọ́n fi ṣe baálẹ̀.
2: Ladilu FM 96.7.
3: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
5: Labbaik Allahumma labbaik.
6: Aha! Atete sunla tete ji. Loro Haji 2027 bayi ni le ise You Fit Fly. Tori pe September 26 ni gbogbo pepe ki o wa sopin. Iforukosile ati owo sisan la fi ni gbogbo ere to fe ba se Haji 2027. E tete gbe apa bayi ma bo wa so office You Fit Fly. Kale tun jo se Haji irorun. Eku ti mo You Fit Fly be. Wi pe pele kutu ni se Haji ni le ise ti wa pelu ile gbe irorun ti o jina se Haram ni Makkah ati Madina. Awon je to doso ni gbàkúgbà ziyara sí gbogbo ayé ìkẹ́ àti gbogbo ibi tó lápẹrẹ ní Makkah àti Madina tó fi mọ́ wá sí lóòrèkóòrè pẹ̀lú àwọn àfáà wa tí ó máa tọ́ni sọ́nà lórí iṣẹ́ hajj ẹwù mi láì dé ìtọ́pẹ́nu àṣepéniṣẹ́ hajj pẹ̀lú iléeṣẹ́ You Fit Fly ẹ tètè kàn sí You Fit Fly ní Ìbàdàn head office block 8 plot 15 7 up road Olúyọlé main estate ring road Ìbàdàn tàbí kẹ́pẹ́ 090 1111 1190 hajj 2027 pẹ̀lú iléeṣẹ́.

0: ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́.
1: Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
0: Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apostle ti Christi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì, Richard Adébẹ́yẹ̀ Kọ́láwọlé JP, CAC General Evangelist, Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá bá wa yọ̀.
2: Ọbẹ̀ Real People Concept ti gbé RPC Protein wọ̀lú o. Àwọn màálù àti ewúrẹ́ tá a máa mọ̀ sìn fún ìlera aráàlú ní RPC Cattle Hub. Àgọ́ ẹran tiwa tá a pa tá a ṣàyàn tá a ṣe lọ́jọ̀ pẹ̀lú ìmọ́tótó tó gàga àràkà sí ara. Ẹ wá gbọ́ o, nínú ẹran tá ń jẹ ó ní ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń kó ọ̀pọ̀lọpọ̀ àrùn. Ìdí rèé o tí Real People Concept ṣe gbé RPC Protein kalẹ̀. Wọlé béèrè iye ìwọ̀n kílò ẹran ògúfe tàbí màálù tó bá fẹ́ pé nǹkan rẹ̀ relé. O lè ọ́dà ká gbébọn lé home delivery. Bó sì ṣe ààyè màálù tàbí ààyè ewúrẹ́ lẹ bá fẹ́, ẹ kàn sí RPC Protein. Real People Concept wà ní 126 Adekunle Fajuyi Road, lẹ́gbẹ̀ẹ́ Lẹ́kọ̀ọ́ NNPC Mọ́kànlá Ìbàdàn. Ẹ pé 091-273-94422. RPC Protein, ọmọ bíbí Real People Concept ni.
3: Ó balẹ̀ gbàgẹ̀rẹ̀ ó wọlé pẹ̀lú Steve's Peters Jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀yá àjà 50 Peters tí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 Peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Kuga 50 Bitters is produced by the 50 Waves Limited. Esilerira kaakiri gbogbo bi ti won tin taja to joju lowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, NAFDAC Jolote.
4: Lagilu FM 96.7.
5: Àwọn ni wọ́n fi ṣàlàáhù ṣodẹ̀kẹ́ ṣe báálẹ̀.
6: Àjàlá alájá nígbà ńkọ.
5: Ngbà tí Sádíkù àjàlá tó kú, ni wọ́n yan ṣàlàáhù ṣodẹ̀kẹ́ yẹn.
6: Àwọn náà tán lo sáà.
5: Àwọn náà tó lọ sá, wọ́n tó kú.
6: Wọn ò bá yan ẹnì kankan mọ́.
5: Wọ́n yan yan bàbá.
6: Àwọn wa yan.
5: Wọ́n yan Amos. Wọ́n yan Amos ní báálẹ̀. Amos tí wọ́n yàn yẹn ọ̀rẹ́ kòríkòsò lòun àti bàbá mi.
6: Ọ̀rẹ́ ni wọ́n.
5: Bẹ́ẹ̀ni sà.
6: Ohun èso máa lù.
5: Ìjẹ̀sà ni.
6: Wọ́n wá yàn báálẹ̀.
5: Bẹ́ẹ̀ni sà.
6: Kí la dé?
5: Nítorí pé ó tún jẹ́ àgbàlagbà.
6: Òun ló tó dàgbà jù ú.
5: Bẹ́ẹ̀ni. Lẹ́yìn tó kú, wọ́n tún yan Àjàní.
6: Yàn yín Àjàní
5: ńkọ. Ngbà wọ́n yan Àjàní. Ngbà Àjàní tó kú, wọ́n tún yan Àkànní. Àkànní tí wọ́n yàn yẹn. Èmi wà náà tó pàṣẹ pé kí wọ́n yàn. Bẹ́ẹ̀ ni bàbá.
6: Sọmọ bàbá yẹn ni.
5: Kì í sọmọ bàbá mi.
6: Bó ló ń àìsàn sí.
5: A tún wò pé òun ló dàgbà.
6: Òun ló tó dàgbà jù.
5: Àwọn tó dàgbà jù lọ́wọ́ o. Wọ́n jẹ́ ọmọ Ìbàdàn. Àwọn bàbá bàbá wa. Táwọn bàbá wa tún sọ fún àwa. Wọ́n ní kí wọ́n náà ti sọ pé kí wọ́n má fi Ìbàdàn jẹ baálẹ̀ látàkan.
6: Ṣéèṣe pé torí pé a ní àwọn wọn lé ẹ̀gbàsárí.
5: Àwọn yẹn ni wọ́n tún dàgbà. Tá a lè yàn yàtọ̀ sí Àkànní
6: yẹn. Màá gbà ti sọ pé ẹ má yan Ìbàdàn o.
5: Bẹ́ẹ̀ ni.
6: Bẹ́ẹ̀ o.
5: Tá a bá fi Ìbàdàn ṣe báálẹ̀ lábílẹ̀ àtàkàn, abílẹ̀ ò ní tò.
6: Ní a ti sọ fún yẹn ńgbà náà nù.
5: Wọ́n ṣe sọ ńgbà náà nìyẹn. Èyí tó wá fa rúdurùdu yìí sà. Ńgbà tí wọ́n máa fi Rashidi tó máa fi jẹ báálẹ̀, mo wà ní inú àìsàn àwọn Fulani yẹn. Wọ́n sọ ẹnì tí fún mi. gbọ rárá wọn wá ní wọn yàn ní baálẹ mo ní àwọn bàbá ọmọ yìí o wọn jẹ baálẹ látàkàn ẹ bèrè tọkẹ tó ní ẹyàn tàṣídì ta ló wá pìtàn fún yín kẹ bèrè ó yẹ kẹ bèrè lọwọ ọrú èmi wípé àìmọye ìgbà ni mo ti jókòó nílé baálẹ tó jẹ èmi ni mo tún yan baálẹ
6: àtàkùn
5: alẹ yan ìlú tó lọní nígbà wá ní wọn ràn ní ọ rashidi bàbá ìlú òtò rárá
6: tó ló dé
5: ìbàdàn ni kẹmọ pé tí èèyàn bá jẹ èèwọ. kẹmọ pé tí èèyàn bá jẹ èèwọ wàhálà ni fún.
6: ẹ ti jẹ èèwọ báyìí.
5: ọmọ ayé àwọn ni wọn jẹ èèwọ.
6: bàbá mi o.
5: bàbá àwọn ni wọn jẹ èèwọ. torí èèwọ tó jẹ wọn pìtàn fún mi pé baálẹ kan jẹ látàkàn ó jalè rí bẹẹ ni eléyìí jalè.
6: torí ìkànnì nbọ.
5: màálù ló gbé e kíkì sọ̀rọ̀ wọn ní wọn pé inú tó jẹ́ kí n mú lọ́rùn ọwọ́ báyìí káàbà mójútó ìlú ń bàjẹ́ lọ́nìyàn àfikà mójútó torí onílùú òní fẹ́ kó bàjẹ́.
6: so adúpẹ́ pọ̀ ní ọwọ́ yín bàbá mi ajínigbé ara yóò kún mọ́ ẹ jẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run yorùbá bọ̀ wọ́n ní ìrírí òun náà ni wọ́n ń pè ní àgbà ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ìrírí àgbà yín ó sì dalẹ̀
5: àmì
6: ẹ̀lú àtàkàn òsì ní bàjẹ́
5: àmì àwùjọ
6: inú òun mẹ́dùn gbà tí ẹ sọ pé ẹ bímọ ẹ tọ́ ọmọ ẹ sì tọ́ ọmọ ẹ sọ wípé torí pé bàbá yín ọ̀ràn yín lè rí.
5: ẹ ìran mẹ́ta òun tó sì bàbá.
6: ìran mẹ́ta òun tó sì.
5: ìran mẹ́ta òun tó sì.
6: ṣé àwọn kan wọ́n gbà yín mọ̀ràn pé kẹ́ ẹ tọ́mọ.
5: mo rí i pé báyé ṣe ń lọ ọlọ́mọ̀wé ló dẹ̀ ní ayé ni ọmọ̀wé ló láyé bàbá àìmọ̀wé ló ń jẹ oúnjẹ èmi níyà gan.
6: ìyá tó ń jẹ yín báyìí.
5: ayé oúnjẹ mi o èmi bú ara mi ni mo mọ.
6: ẹ mọ ní ìyá tí à ń jẹ yín.
5: ẹ ṣe ṣe rí nídìí ká kọ̀ọ̀kan lẹ̀ ìyá ń jẹ mí bẹ̀.
6: kẹ ẹ débì kan wọn máa fi ìbò.
5: kí ìgbọ̀n wọn wí. àbí.
6: ẹ ń tẹ̀ ń sọ yìí ẹ̀kọ́ mọ̀ ní fáwọn yìí.
5: bàbá
6: ṣé ẹ mọ̀ pé ẹ̀kọ́ lẹ́nu káwọn èèyàn báyìí.
5: kí n débi tí wọ́n máa ní kí n sáyìn ìwé yìí.
6: ẹ wá máa pẹ́ tẹ̀ka ni o. ẹ jẹ́ tẹ̀ka ni o. ẹ kọ́ ọkọ yín bàbá.
5: bàbá.
6: ẹ lè dàpọ̀.
5: tètè má tẹ̀ka. tí ẹlòmíì bá gbé tiẹ̀ lé. èmi ìdí wọn bá gbé lékè yẹn inú máa hàn.
6: tó adúpẹ́ pọ̀ ní ọwọ́ yín pé àwa abàyẹ ní ẹjẹ́ pé ìpínlẹ̀ ogun ìlú ẹ̀gbá
5: orílẹ̀ ìlúgun lẹ́wà
6: bá orílẹ̀ ìlúgun ẹ̀gbá náà lónìí orílẹ̀ ìlúgun
5: ẹ̀gbá lónìí
6: ìlú ẹ̀gbá ò ní bàjẹ́
5: àṣẹ bẹ́ẹ̀ àwùjẹ́ àwùṣẹ́
6: àtàkàn ò ní bàjẹ́
5: àwùṣẹ́.
7: tó a lọ sí àtàkàn o níjọba àbílẹ̀ ọ̀dẹ́dá akúkú lọ rí àsì tó bọ̀ rí adúpẹ́ fọlọ́run ọba ẹni tí ò rìnrìn àjò tó tòyún ọmọ léwu ká tó wá sọ ibi tá a lọ pípọ̀ nàṣẹ díẹ̀ àfi ká máa dúpẹ́ fọlọ́run àyè ò sí láti jẹ́ pé ká pè wọlé àbí afẹ́ nìkan láàyè ni ẹjẹ́ àfọ̀n ẹnìkan láàyè 091-2370-8675 alàgbà olóyè nká àìná.
8: ẹ mà ká lẹ.
7: a ní àgbà wà lálejò.
8: àwọn wà mẹ́wàá. àmọ̀ yìí ayélagógó láti lànà.
7: ẹ mà ká lẹ.
8: àbẹ́ ògùn ló gbà. ẹ sàn ṣe ìràkí òun ní kíní àmà ìtàgé àfi rẹ gbogbo ètò nígbà yìí a sì máa tù wá la a máa gbá ara lára ni.
7: ẹ tẹ mo dúpẹ́.
8: ẹgbẹ́ ọ̀rọ̀ làákàrí ní òní dínkù.
7: àmì àdúrà yàn ni àdúrà yàn náà
8: ní gbogbo ẹ̀. ẹ ti jẹ́ wá bàrà pa dúpẹ́ o.
7: ọ yẹ ká wá bàrà pa.
9: ẹ̀sìnṣẹ́ lórí ẹ̀ o.
8: ẹgbàlejò
9: àwà o.
8: ọjọ́ mi fi ọmọ ìyá yìí lágbègbè látàn látàn.
9: ẹ ṣe àdúpẹ́ tó ìpè kankan ò lè wọlé mọ́ ìpè kankan ò lè wọlé mọ́ torí àárín ọjọ́ mo solókun ọjọ́ ń lọ. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wa ketekete. adúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn tí ẹ fẹ́ pè wọlé tí ọ̀ sáàyè ẹ mọ́ bínú sí a àwa náà kọ́ ọjà àwa lọ́yà o. adúpẹ́ lọ́wọ́ barista daniel aramede bàbá aláàánú ní uk ọmọ ẹ̀gbá. bákan náà ẹ̀dà kúnlé dágundúró bàbá mi bàbá òjẹ̀ṣà ẹ ṣeun. ọba kamaludeen adeyemi adebowale ó ní ládùntàn àti ládùntàn ẹkú àdúró tí ò gúdúgba alhaji ramani eléyìn gold ààrẹ tí mùsùlùmí akíngbélé ẹ ṣeun àfáà tírímì sèyó ọmọ ọlọ́lá rẹ̀ǹta ẹ ṣeun o ní ọmí àdíó olóyè jẹ́lílẹ̀ adépọ̀jù jẹ̀rú gàdàfẹ́ mọ́gàjẹ̀lẹ̀ akótó ẹ ṣeun ṣeun alhaji abdulhakeem endurance ààrẹ mùsùlùmí bódìjà tó fi dórí alhaji kabiru jalaroro alhaji nurudeen owó èké adébólú wọn kì yín o ní amúlùkọ lọ́hùn gbogbo yín ni aki ojú òní tì yín à ń lọ lálẹ́ yìí a tún máa pàdé eyín tọ́ba di ní ọ̀tọ́la ọjọ́ alámísì lórí oríkì ilẹ̀ tiwa láago mẹ́fà rọ̀lẹ́ ẹ pè mí sórí 08038215909 08038215909 oorun ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan láàjì àní dìmọ̀ ayébírí ó dàárọ̀ o.
10: Adilu FM 96.7.
11: Lagelu FM 96.7 Lagelu Bàbá Ìbàdàn Ìbàdàn tó gbónílé tó gbàlejò ìlú Akínkanjú ìlú àwọn jagunjagun ará Ìbàdàn ló lomi agbada gbòdù oògùn palomi àwa Ìbàdàn tógun bá fẹ́ pàbàdàn kúdẹ̀tì àgbè wọ́n ikú àdẹ̀tì nílé ọmọ láyípo ikú ọ̀dẹ̀tì nílé àwa àrọ̀ ọ̀dẹ̀tì nílé ẹ̀yìn ti kúta àrọ̀ ọ̀dẹ̀tì lórí kó wa gbogbo wa o.
12: Sina ni adekoroye igi adubi nkayo anuma bi eye okun o. Olorun fe nikan se je nikan lo o. Otun Oluwa wo le Ibadan oloye ewe nje adekoroye igi adubi agbe fagori te omo dido wa mo gun mo te onisu loniyan ke yo ma se se ni ko ma je nbi eyin ri oja tegbe re nta ni wo gbe kale loota o so wo gbe yawo orere nbe igbiyeju re ni eto wa mo ru ori to gbe waye ma ba lode ewe nje adubi otun Oluwa wo le Ibadan ni baba sele loju ona oje Ibadan lati oje eleni egun okada baba sele oju source ni e ti so kale e ti ri eko mo na wa gbagada gbagada ewe nje adubi nbe tabi ka pe won sori 08033260141 oloye ewe nje adubi otun Oluwa wo le Ibadan loni irorun la ba nigba ta daye

0: Iba mi, iba koda. Iba mi, iba seda. Iba olu wo, iba oju bana wo. Eni to duro o, eku duro. Eni to joko, eku afidi bale ni be un. Koro ma sa igba o, koro ma sa igba. Koro ma sa igba o, koro ma sa igba. Afi bi mo da se o, da se o, da se o, koro ma sa igba. Akoda aye mojuba o, aseda aye mojuba o, mojuba gbogbo ori ade. Ade o pe lori o, ki ba to pe lese, ki esin oba ko joko ba pe, kan ni kesi. Aboyin ole o mo bi were o, eni to ti bi oniyan ku. Agbon to wa labosun mo ki gbogbo awon ni sense lapapo isense oni baje o ilu Ibadan oni baje Oyo state oni baje lapapo ati gbogbo Nigeria kolukolu bu oni kolu wa o Adegoroye Ige Adubi Agbefagori ite loruko temi Oloye Otun Oluwawo General fun gbogbo ti butoro ile Ibadan lapapo mo gaji ile Oluoje of Oje Ibadan land gbogbo bi te ba bawo ilu Ibadan e wo ko ti nbo wa si gate Oje ese oloje idi ayun re erin saarin oja oji bi won tin te ni gangan egbe okado ki ofa baba asale ese oluju soji to wa ni baba asale lowo otun yin e ri akomona kan be eni le baba ewe nje adubi le nlo ero ba ni soro tele pe ni si ni 08033260141 08033260141 tabi 08053459223 Omo ni meji lodu fati a mo yanana re lasale to e wa to wa nkan fidile ke mo ba mi ka lo ifane igba orogun ni momo mi ori ogba iye kan lodi fa fun akitipa ti o diro mo oro lorun akitipa mo wo oro mo gbele be ni akitipa ta nperi itakun ni oro ta nperi igi kan la npe ni igi oro se je nfidi he ngba mi a ma gba so lowo oniso akitipa yi lowa diro mo oro lorun ti ki oro ba tin dagba akitipa yi o mo ba dagba ti ki oro ba nawo sowo otun itakun akitipa yo lo mo igi oro lowo otun ti ki oro ba nawo sowo osi itakun akitipa yo lo mo igi oro birikiti lowo osi titi ti akitipa to fi to igi oro de ori orule to fi fun mo igi oro lorun wala iwa su igi oro koda gbogbo ewe igi oro to ye ki won ma ri nta won ori ewe igi oro mo ewe akitipa nikan ni won ri nbo je pe itakun lohun oru akitipa wa mu igi oro lo ba sagba odo babalawo lo oni ki babalawo ye lowo kan ibowo waja ti babalawo da fa fun igi oro to pon sun to ye la ohun ri meji lodu to hu loju opon won ba ni ki igi oro rubo okete ada babalawo oro o fi okete rubo fun igi oro babalawo mu ada o fi gole ni diesu o sure fun igi oro ngba tesu gba ebotan isu yo ada isu gba idi igi oro lo hawo le su gbe ada le itakun akitipa lewe akitipa ba bere si ni ebole yoko kan osu kene osu keji ngba to di osu keta asewa latodo olodumare ojo nla kan se belu le ri bi afefe si fe gbogbo itakun akitipa ku lara igi oro nu lewe oro ba bere si ni yo sita ni igi oro ba bere si ni pa soda igi oro ba nyo ododo igi oro wa njo igi oro wa nyo igi oro wa nye babalawo babalawo na wa nye fa ifa nye olodumare oba lorun ngba ti seda re ba segun akitipa tan ni ba nse be gege ni babalawo mi senu re kifa igba orogun ni mo mo mi ori ogba iye kan lodi fa fun akitipa ti o diro mo oro lorun akitipa mo ku oro mo gbele 256 ni page fa gbogbo osoro tin sele seda laaye ko kan lori ile alaaye ni nbe nu oju odu fa ko kan ta le ni toko da odu fa ni gba wase kini nkan ti eni to da odu fa kini nkan to se ngba wase toro re fi tuba toro re fi tuse gege be lo si wa lori osun in tin sele se da alaye kokan lowo lowo bayi ninu oju odufa kokan ikanu re ni odufa ọ̀wọ̀n rí méjì tó bá wa sọ̀rọ̀ npa àṣẹ́gun ọ̀tá lásàálẹ̀ yìí tá a bá dọ̀wọ̀n rí méjì fún yàn ó ní nǹkan tí gioro sè tó fi ṣẹ́gun akítípá nínú odù fọ̀wọ̀n rí méjì ogún ọgbọ́n ẹgbẹ̀rún làákàrè ẹ̀yìn ni gbogbo wọn ń tọ́ kádàrà àwọn bàbá wa mọ́nímọ́ní wọn anímọ̀tọ̀sẹ̀ ló lọ́yọ̀ o ilẹ̀ tí ò bá sì tójú ẹni sú ẹ̀dá kan kì í mọ́rin bẹ̀rìn lókun tó bá rú àwọn bàbá wa lójú àtàwọn mọ̀mọ́ wa nígbà wàṣẹ̀ wọn ó mú ó kan kún éjì wọn ó tọ ifá lọ ni ìwọ tí jẹ́ nfìdí ẹ ti gbàsọ̀ lọ́wọ́ oníṣọ̀ rẹ ìwọ lọ kọ́kọ́ débì kan àwo àwọn tí wọ́n wá bọ́ ńbẹ̀ wọ́n tún ti gbà àyè mọ́ ọ lọ ìwọ kí ọkọ̀ ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹlẹ̀ sí igi oro nígbà tí akítipá tó dìrọ̀ mọ́ oro lọ́rùn ìwọ náà ṣẹ́gun ọ̀tá ìwọ náà rẹ̀ yín òdì orúkọ mi lẹ́ẹ̀kan sí ni adégoróyè ìgàdùbí agbéfágorí ìtẹ́lẹ̀ olóyè ọ̀tún olúwawo jẹ́nára fún gbogbo tìbútòrò ilẹ̀ ìbàdàn lápapọ̀ mọ́gàjì ilé olúòjé ọ̀fọ̀jé ìbàdàn land gbogbo ibi tẹ́ ẹ bá bá wọ̀ lùú ìbàdàn ẹ wọ̀kọ̀ tí ń bọ̀ wá sí géètì òjé ẹ sọ olóje ìdí ayùn rẹ ẹrin sáàrin ọjà òjé bí wọ́n ti ń tẹ ní gangan ẹgbẹ́ ọ̀kadà òkè ọ̀fà bàbá àṣálẹ̀ ẹ sọ lójú ṣọ́ọ̀ṣì tó wà ní bàbá àṣálẹ̀ lọ́wọ́ ọ̀tún yín ẹ rí àkọmọ̀nà kan ńbẹ̀ ẹni lè bàbá ewé ń jẹ́ àdùbílẹ̀ ńlọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pè mí sí ni 08032601 tàbí 08053459223 08053459223 odù fáwọn rí méjì ló bá wa sọ̀rọ̀ lásàálẹ̀ tòní nípa ìṣẹ́gun ọ̀tá ẹ̀làbọ̀rú o ẹ̀làbọ̀ yìí ẹ̀làbọ̀ ṣiṣẹ́ ògbó àtọ àsúre ìwòrìwò fún.
1: bàbá pẹ̀lú àpọ̀ ni àbòkó wọlé gẹ́ olúwawo ọ̀tún olúwawo olùbàdàn ọmọ ìlú àkàràn ọkùn o ibi ewé gbẹ́ńjẹ́ dégbò fìdí tì sí náà ni adégoro yẹ ìgè àdùbí ńkẹyọ anuma bí ẹyẹ ọkùn o. ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ o ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn olóyè ewé ń jẹ́ adégoróyè igi àdùbí agbéfágorí ìtẹ́ ọmọ dídá wa màá gún màá tẹ̀ oníṣúló nìyàn kéèyàn ọmọ ṣẹṣẹ ẹni kọ́ máa jẹun bí ẹ̀lírí ọjà tẹ́gbẹ́ rẹ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀ta ó ṣòwò gbéyàwó òré rẹ̀ ń bẹ̀ ìgbìyànjú rẹ ni ètò wọn máa rú orí tó gbé wáyé máa bà lọ́dọ̀ ewé ń jẹ́ àdùbí ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgbun ọ̀kadà bàbá àṣàlẹ̀ ojú ṣọ́ọ̀ṣì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí àkọmọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé ń jẹ́ àdùbí ń bẹ̀ tàbí ká ẹ pè wọ́n sórí 08033260141 olóyè ewé ń jẹ́ àdùbí ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn ló ní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.
2: La la la la gelu FM jagaba gogo retio ma

0: jẹ́ àjọ kó jẹ́ bí nodus 100 naira pẹ̀lú àtàrodo 1000.
1: Èmi pẹ̀lú ilẹ̀ ní dáná ń pa ọ̀rẹ́ ṣe kọ́ ni. Èmi ló máa ń
0: wò. Ẹ tún káàbọ̀ sórí ètò yẹn. Lóyìn Ládùn lórúkọ ètò yìí lápá bí.
1: Ọ̀rẹ́ máa dá yẹ. Alẹ́ pẹ́ ló máa ń kó lè kẹ́ ni.
0: Ó máa dùn, ó máa lóyìn. Ó máa dùn ní mìíràn gidi.
1: Èmi pa ọ̀rẹ́ ṣe kọ́ ni. Èmi ló máa ń kó lè kẹ́ ni. Kẹ́ni pẹ̀lú
0: pẹ̀rọ sọ́kọ̀ yẹn pé láńgbẹ̀ yẹn ti jiná o láńgbẹ̀ yẹn ti jiná àti gbédé o láńgbẹ̀ yẹn ti jiná àti gbédé o ẹ̀jẹ̀ àjọ máa kó jẹ́ o. Gbàǹjo gbàǹjo gbàǹjo ẹ wára ntí mi ń ta ẹ wára nǹkan tí mi ń ta àwọn tèmi ń gbòòrò ayé àwọn ọmọ mi lórí wáyà wọn pé Kọ́ládé's International wọn pé ǹ. Wọ́n pé kí ni mi ń ta mo ní ká ṣètò àdídùn kó dùn mọ̀ràn ìmọ̀ràn ni mi ń ta. A fún yín lórin tó dọ́ṣọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀gan.
1: Mo agbára lókè ẹ̀mẹ̀ ṣiṣẹ́ rojú ayé. Bàbá mú.
0: Fàájì ti bẹ̀rẹ̀ lápá bí
1: o. Ó jí lóru oko ọmọ.
0: Lórí ètò yín ètò wà lóyìn Ládùn.
1: Ẹ kú.
0: Ṣé ẹ rí i pé lóyìn Ládùn.

0: bọ̀ sórí ètò yìí. Ó kọ́ lọ́run ọba mi òkè náà là á fi ṣíwájú ohun gbogbo. Olóhùn lọba Adẹ́dà Amẹ̀dà. Ọba tó sọ fún òrò lọ́jọ́ sí. Ó pé mo gbojú ṣe ọ̀sán.
1: Ó ta bá sọ̀kẹ́ mo yí ló borí.
0: Ó wí fún òṣùpá ó pé ọmọ gbojú ṣe òrùṣe. Kò nílé bàbá kò ní titi ìyá ẹ̀ mọ́. Orí ẹ̀ ló kọ́ lọ́run ọba mi fi ṣòro kì fáwọn tí ò mọ̀ ọ́ lọ́lọ́run. Ṣé wárẹ́wà tá a mọ̀ yẹn.
1: Ó ta bá sọ̀kẹ́.
0: A máa dúpẹ́ ká máa gàzọ́ lọ́nṣo. Ká máa gbádùn lọ́nṣo. Tọ́rọ wà ń pa tiwa lóòrèkóòrè. Bẹ́ẹ̀ ṣe rọra mújó yẹn. Lọ́wọ́ déré. A ti ṣiṣẹ́ lọ látòrò. Ẹja gbé stress kúrò lára.

káàbọ̀ padà látojú ọjà. Bá ṣe ń darapọ̀ mọ́ wa, ó túmọ̀ sí pé ẹ̀ ṣíyàwó. Ibi tó ẹ kẹ́ wà náà lẹ́wà ẹ̀. Lag

ṣe ni lójú kọ́màndù àwọn èèyàn tún dé àwọn kì í rí ọmọ tó bá ṣe dáadáa sójú báyìí dandan ni wọ́n gbọ́dọ̀ tanná wọnú igbó yẹn ọ̀rẹ́ wa yìí fẹ́ràn obìnrin tó bẹ́ẹ̀ gẹ́ tó bá sì kúkú ti gbé wá sórí tábìlì mi pé ṣìkẹ́ o mo fẹ́ràn rẹ ṣìkẹ́ ọwọ́ rẹ̀ rọ̀ èmi ò bá yanjú ẹ̀ mọ́kàn fi ṣìkẹ́ ṣe àpẹẹrẹ ní o ẹ mọ́ calm down o tí ó bá wá bẹ́tà nǹkan ó yá ó lóun fẹ́ràn rẹ̀ dandan.

0: ojú òpó tẹ́ pè sí rè 0912370875 0912370875 láti lè òkèrè plus 2348144910906.
1: Ani tọrin magun yi
0: plus 2348144910906.

Ìṣọ̀lá Accurate Ajibọlá wọn ni ẹ kú ètò kò ní bàjẹ́ àmì láti Ọ̀yọ́ Aláàfin. Aziz Yusuf. Àwọn náà ń kí wa lójú òpó Facebook lọ́n Ṣọ́lì Olúgbilé láti ìlú Ìṣẹ́yìn. Wọ́n ni ẹ kú ètò. Bó ṣe ń dọwọ́ lé ní lọ́lá tó ń lọ́lá rẹpẹtẹ. Oṣù pákọ́ wọlé. Bẹ́yìí bá wá ṣe ń darapọ̀ mọ́ wa yìí ń béèrè pé kí ni nǹkan tá à ń gbé yẹ̀wò. Ọlágójú Ọláìtàn Sufficient láti Ẹdẹmọ̀pọ̀ Arógún. Wọ́n ni Mr. Kọ́lá Dez with Àlùjò na 5 & 6. Lóyin Ládùn Lètò Àjọ máa gbọ́ tán ni. Sori tó bá ṣe mú yẹn tí n bá tún gbọ́dọ̀ sọ pé kúrò ń bà jẹ́gẹ́ lómi bọ́bà. Tá a bá tún wá fún yín lálùjù kílẹ̀ tún wá fẹ́ wá fún yín. Ẹ ti ṣiṣẹ́ lọ látàrọ̀ ẹ gbé stress kúrò lára.

0: 0803708675. Hello.
1: Hello.
0: Ẹ kalẹ̀ o.
1: Ẹ kalẹ̀ o.
0: O kọ́ ibi la ṣe ń pè.
1: Ẹ kú ètò. Orúkọ mi ni Adéníyé Ọmọdé látàti pẹ́.
0: Ẹ kàrọ̀ sórí ètò.
1: Ẹ kú ètò. Ṣẹ̀rí tó bá jẹ́ pé mi bá mi. N bò tìrí bá yẹn. Sòrò tó kọ́kọ́ dé yẹn. Òun ti mú yẹ sí ṣe pé ẹ̀yà ẹgbẹ̀lẹ́ kú jọ mẹ́ta o. Bó gbogbo ẹ̀yà kú ìnáwó.
0: Rárá o, ẹ jọ ẹ ṣe kò ń gẹ́ ẹ. Wọ́n pọ̀ lẹ́ẹ̀kan so ni o.
1: Lẹ́ẹ̀kan náà. Ẹ̀yìn tó ṣẹ̀ ní pé tí n bá rí gbogbo wọn tí wọ́n dúró ṣẹ̀ pé wọ́n fẹ́ wá kí mi gẹ́gẹ́ bá a ti jọ wà.
0: Pé.
1: Tí o kàn bá yìí ti dé wájú mi, ẹ̀lẹ́ o,
0: ẹ̀pẹ̀lẹ́ o,
1: ẹ̀pẹ̀lẹ́ so wọn lọsọ bọyá mọkàn máa kí gbogbo ọlẹ́ẹ̀kan náà pọ̀ yìí jẹ kó bẹ́ẹ̀ yín kó wájú wọn ni mo bá tèmi lọ. Ẹ kú ètò.
0: Ó dáa ó dáa. Ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́.

0: Sunday gan si mo ma foju omo gboro wo ofo
1: asa loro yi je ki
0: lo de to ofo ki lo de to ofo
2: o mo pe ninu gbogbo nkan laye o be ni yan gboro mo bere ju sori je ki mo analysis kan wa ti run kan ba sele si okunrin boya okunrin bi meji meta won ni girlfriend kan tan wa pade me o le bi okunrin le bora won lo ti won si dimo ran ton si ku nbe kan lo ma se won wa be ko si wa la jo se na ni a jo wa lo so bo obirin papa won don ru ewu ah bo bi se le ni face na lo se le se ka fun yan si ko le mo ti won se so tori ani mo kokon fe surrender ara mi so that iya yen o le mo ni won tori ibi ta le wa o le ma saye ati sa lo so on gbadun mi oro tutu si le awon yoba ni e mo yobi la po tolo mba ji o yo ti o ba ti yo
0: okay kan heart bi o se fe soro tutu fun wa
2: ka ni pe mo ti ri gbogbo yin te ti do bayi ah mo ti se ti pe ma mo so nu ni o mo ti bi ajo kini wa buruku yin se pe mo so fun mi yin se do agidi lori buruku yin se ba mi dibi to ba mi di lale e kaabo bi ga ba egbon to pe so pe e pele mi e pele o ti sele ko si ta fe si o de bolu gbon mo mara ni to je ngbe ipe na
0: hello
3: e
0: kale yes sir
3: ẹni tó bá jẹ́ pé mi ni
0: báyìí
3: o tí màá ṣe wà ọ́
0: ó yá ẹja gbọ́n tẹ́ fẹ́ ṣe tó wà yẹn
3: ọ̀lànìyàn kàbírú oyè wọlé orúkọ títì mi
0: láti bó sà
3: láti agbègbè òkè adúmọ̀kàlà
0: ok
3: ṣe ẹni tó bá jẹ́ pé mi le kò sí ṣíṣe kò sáìsí wọ́n ní tọ́jọ́ wọ́n ní èyí ó lo àgbọ̀gbójú ni o àgbògbójú ni pé ẹ̀kọ́ tí bá ti wà rin wọn báyìí bí ìgbà tó jẹ́ pé mo ti ń bá àwọn kan jà láti ta débi pé gbogbo ẹ̀ ní ń dàrú débi pé àti a àti b àti c nínú gbogbo àwọn ìyàwó tó wà nílẹ̀ ohun gbogbo wọgẹ wọn ó tó máa tù mí pé bàbá ọkọ wa àbí ọkọ wa tá máa pè mí nígbà tó bá di pé gidigidi lèmi náà bá wọlé dédé pé mo da gbogbo kan rú pé so tẹ́lẹ̀ bá ti fi agidi wọlé kò tẹ̀lé níyànjú débi pé yóò tẹ̀lé pé ẹnìkankan yàwó wa àwọn tó tún kùtùkùtù tó máa rọ̀ yàn so etí tẹ́bi rò fáyẹ̀ fún
0: mi. pentagon lẹ́yìn o òpó náà ni yín ẹ ti pẹ́ ń gbòòrò o.
4: olóògbé ló ń tó ṣàlìbọn ṣe wá náwó lówó ń bọ́ owó mọ́.
0: ó dé mò ń gbọ́ ọ lọ mò ń gbọ́.
2: gẹ́gẹ́ bí mo ṣe wá ń sọ lọ nígbà má ti dá sọ̀rọ̀ tí mo ti búra mi tán báà níwọ̀n àbí wọ́n lè rìn mọ̀ níṣẹ́ rí àbí àwọn níyẹn o ẹ sì rántí ọ̀la ẹ̀yin náà bímọ ọkùnrin o ẹsẹ̀ mi jẹ́jẹ́ mo mọ̀ pé àkàrà ti tún epo náà ti tún epo.
0: ìwọ ò tí ẹ gbà
2: ó gbà lọ́wọ́ kan pé ó lè ṣẹlẹ̀ inú sitting room tó yẹ kó mo kàn wà tàbí kán bá mi lójú oorun tí ò sí escape route kankan màá bẹ̀bẹ̀ ni màá ní n tẹ́ bá fẹ́ ṣe fún mi ẹ ṣáà má jẹ́ ọ pọ̀ mọ̀ pé mo ti jẹ́
0: mọ̀ pé wọ́n ṣe
2: wọ́n ṣe kà obìnrin ó ṣe kà so irú ibi tá a wà ìnáwó ti kọ́kọ́ mọ dì mọ́ra wọn wọ́n mọ̀ ràn mú gidi so kí wà lọ́wọ́ fẹ́ ṣe ìwọ́n tó wá jẹ́ pé ọkùnrin tó bá lo fẹ́ làwọn lásìkò yẹn trouble ló wà wọ́n lè mú tiẹ̀ gan kan kíkan máa pa rẹ kíkan bẹ́ẹ̀ tiẹ̀ kíkan mẹ́sẹ̀ rẹ kan já pútùpútù wọ́n ní mọ̀ ìbínú ò mọ̀ pé olówó olówó òun ò lẹ́sẹ̀ lẹ̀ so ẹ̀bẹ̀ náà ni o ẹ̀bẹ̀ lèmi ọbẹ̀ o.
0: ẹ jẹ́ ń borin kí n bú la.

0: pẹ̀lú 500 naira 500 naira pẹ̀lú náà ni.
1: Ọ̀rẹ́ sàdọ̀ mọ́ wọlé, kò dé ọdẹ lajímọ̀lá.
0: Ẹ má gbàgbé agbọ́n ti Job Connect. Àwọn ẹ̀dẹ́ èèyàn kan wà tó yẹ pé wọn ò kí ń ṣe ọ̀lẹ́ o, tó bá rí iṣẹ́ wọn á ṣe.
1: Èmi kan fẹ́ gbà fún yí, mo bá wọn wọ mi lílọ, ó lè sì tún wà níbẹ̀ o, ọ̀pọ̀ ní fọ́ lọ́wọ́.
0: Àwọn ẹ̀dẹ́ èèyàn kan wà lásìkò yìí tó yẹ pé wọ́n nílò iṣẹ́ tó lè máa fi oúnjẹ sórí tábìlì wọn.

nílé oúnjẹ ìgbàlódé kan lẹ̀ ìbàdàn wa ń bí. Eléyìí tó ń jẹ́ wọ́n wá ọkùnrin tó sì ń wá obìnrin. Àwọn ọ̀tán bá lè bá wọn ṣiṣẹ́ as cleaner ni o. Owó oṣù wọn 40,000 sí 50,000 ni àwọn dẹ̀ jẹ̀ ń wá qualification tó gbọ́dọ̀ jẹ́ bóyá SSC. Látọjọ́ Monday títí wọ Saturday ni wọ́n fi ń ṣiṣẹ́, ó dà pé wọ́n ń ṣiṣẹ́ Sunday. Ológun ẹrú wọn wà ń Ìbàdàn bí. Ìyáwó ṣe jáde secondary school ní irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn, òṣìlè sáré fi pọwọ́dà, sáré fi gba 1 or 2. Àwọn tó ti jẹ́ ti bá so máa jọ. Torí pàṣẹ ní ìlú ìbọn rẹ̀ tó bẹ́bọ̀, àwọn tó jẹ́ lèmi wá sọ páwọn kò. Àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí mi lójú òpó WhatsApp tó bá ní interest. 0806878492 lẹ́yìn náà bá wá wò pé ẹni iṣẹ́ kan tó yẹ pé àwọn èèyàn lè ṣe, ẹ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí mi náà lójú òpó WhatsApp.

0: ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé Ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹgbẹ́ wa jó ẹgbẹ́ wa yọ̀.
1: Labbaik Allahumma
2: a tete sun la tete ji fun gbogbo alalaji to mura le de haji 2027 eto ti bere ni perewu ile ise alalaji to se fokanton alidaya hajj and umrah services be ni o bi ajo alalaji orile de nigeria se fi lele wipe september 15 odun yi ni gbogbo pepe pe o wa sopin lori owo siso fun igbaradi haji 2027 ni alidaya se nkesi gbogbo awon alalaji to fe ba wa se haji odun tin bo lati ya wa gbe igbese common care ki won fo ko le ki won si pari gbogbo owo siso won ko to di ojo 15 osu keso odun yi ti gbogbo eto kase le eku ti mo ti alidaya wipe idekun alalaji a o mu ni kekere lọ́dọ̀ tiwa ètò ilégbé ìrọ̀rùn tí ó jìnà sí haram oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè tìyára sí gbogbo àwọn àyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà ìjọta àbádá láti lo àti bọ̀ kì í yẹ ẹ̀yà agbéra báyìí kẹ́ẹ̀kan sí alidaya hajj and umrah services ní number 2 adedibu shopping complex opposite bufas filling station iwo road ibadan tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí alidaya hajj and umrah services sórí 0806244 0572 àǹfààní sọ díẹ díẹ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìnàjò umrah olóṣooṣù alidaya hajj and umrah services àjì ìrọ̀rùn ní tiwa bíní láì tààlà.
1: Labbaik Allahumma
2: a tètè sun la tètè jí fún gbogbo alálàájì.
3: Lagilu FM 96.7.

0: loyin ladun o pe ta ba seto bayi a tun gboro tun jo tun dun larin kekin bo ba nbe lo bo ba nbe lapo ba e yo tun dun larin kekin e seun te n gbo wa te n teti si wa lore kore atawa ti yan ni sura wa o e lu pada lo sodo osike o fe dana fun ajare ka tete jeun to se sa ti yan late kan ki fikun re sire han ki lo de to ifikun re sire na
1: o te pa lo le jale bo wa ni
2: asiso na ofikun wa sire
0: asiso mo ri po sare lo get unje le kan ti ki o dana fun bi
2: o ye ke ti mo pe ala leve ya ku e ni da ti lo ma so so unje
0: ko si wa lasa
2: tori yin la se wa nbi
0: abi
2: tu eyan ara le mo fin ki yin ka bo sabala ta pe ni soko yokoto olobe nlo loko ba ba ti dabala bi oni si ke nlo ni kola bolon ba wa se ti kola jaja fowo be le wa laita lai sise ohun siso oni se ti eledumare oba to fi ran awa lapa bi o ko mi oyi pada sike mi oke tola nle mi je emi alemi lomo baba loki ogun yeru okini mi omo lofa amojo omo abi sujoko ija katakiti bayi inloro tofa mo ki yin ka bo sabala ilale oni ṣùgbọ́n tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tẹ̀yìn láǹfààní àti máa gbọ́ ètò lóyin ládùn abala kejì lórí ètò yìí ńlá ti mọ́ ń kọ́ra wa ní àwọn oúnjẹ aládìídùn àwọn oúnjẹ tó jẹ́ pé a lè máa gbé fún àwọn ọkọ wa jẹ tí ẹ̀mí wọn fi lè máa ṣe kíni tí ó fi máa dùn kìí ṣe bíi ti mọ́ jèlè o ẹ má gbé jẹkújẹ fún dádì jẹ ìwọ̀n kọ yín nìyí o so lálẹ́ òní oríṣiríṣiì nǹkan láti mú wá lórí ètò yìí fún ẹyin tí ẹ ń gbọ wá fúngbà àkọ́kọ́ tá a ṣe ń mú ṣíṣe wà là ń mú yíyan wà là ń mú díndín wà là ń mú like ẹni mú ẹ kò sí irú oúnjẹ tẹ ń pè lórí ètò ìta àti ìfún yín rí yàtọ̀ síyẹn bóyá olóúnjẹ kan tó jẹ́ pé bóyá láti ìgbà kékeré lẹ́yìn tí máa ń jẹ́ last especially àwọn oúnjẹ bí àwọn oúnjẹ grandma grandpa yẹn tó jẹ́ pé ìgbà tẹ́ ti kó lọ́dọ̀ grandma báyìí àbí tí grandma ti ṣaláìsí báyìí lẹ́ẹ̀ ti rí oúnjẹ yẹn jẹ mọ́ ó dẹ̀ sì máa ń wù yín jẹ ṣùgbọ́n mo bẹ́ẹ̀ ṣe lè pèlú ẹ̀ tí ó fi ṣe kíni tí ó fi dúró re tẹ́ fi lè rí jẹ gbogbo ẹ̀ pátá làwo bá yín mú wá lábala bí tá sì bá yín yànnà náà ẹ̀ ṣé wá rí ní tí mo mú wá lálẹ̀ yìí mo ti mú wá rí ṣùgbọ́n ó ti pẹ́ fún ìdí èyí mọ́mì kan lọ request fún láti ìlú ìbàdàn wọn ni oúnjẹ tí àwọn nífẹ̀ẹ́ sí púpọ̀ púpọ̀ ni ṣùgbọ́n àwọn ò kì í gẹ̀ tiẹ̀ wọn ní táwọn bá ń ṣètò ẹ̀ ń gbà mí ìwọ wọn fẹ́ yíwọ́ ìgbà mí kò tiẹ̀ ní fáwọn ní result táwọn fẹ́ èmi wá sọ fún mọ́mì pé mọ́mì worry no more torí pé kí ni abala kejì lórí ètò olóyin ládùn tá a pè ní ṣọkọ yọkọtọ we got you for there torí tí yín làwa ṣe wà ń bí ìgbádùn ti yín àti ìrọ̀rùn igi yín òní ìrọ̀rùn ẹyẹ títí àwa náà lónìí garden egg sauce òní mo mú wá fún yín ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò tiẹ̀ mọ̀ pé garden egg ìgbá tí àwọn èèyàn máa ń jẹ lẹ́nu yẹn wọ́n tún lè fi ṣètò bóyá bíi stew bóyá bíi ẹyin díndín bóyá kò sí ti mo sọ fún yín pé oúnjẹ ẹyọ kan ó lè pinra ẹ̀ sí ọ̀nà ìgbà téèyàn bá farabalẹ̀ láti bèrè wádìí ṣe béèrè pé báwo la ṣe lè ṣètò ẹ̀ tí kìnìyà tún fi di nǹkan mi o lórí ètò yẹn dẹ̀ ti ṣàkíyèsí pé mo ti mú oríṣiríṣi oúnjẹ wá látara oúnjẹ ẹyọ kan ṣoṣo fún díẹ̀ yìí àǹfààní míì tún rèé láti jẹ́ kẹ́yìn náà mọ̀ pé ìgbà ó ṣe é ṣe lọ́bẹ̀ garden egg tẹ́ ń jẹ lẹ́nu yẹn ní gbogbo ìgbà fún àǹfààní ẹ̀yìn tẹ́ nífẹ̀ẹ́ sí garden egg ó ṣe é ṣe ní ọbẹ̀ lónìí ẹyin la sì fẹ́ fi dín ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan bẹ́ẹ̀ bá wá rí nǹkan fìdílé ẹ má ṣe àfẹ̀gbẹ́ lélẹ̀ torí ẹ bá ti fẹ̀gbẹ́ lélẹ̀ báyìí ẹ lè fẹ́ mọ tò gbé kó mọ̀ wá jẹ́ pé gbà tí n bá wá dákọ̀ nǹkan kan ẹ ní rántí láti kọ́ sílẹ̀ kó má di pé yẹn ni ó affect ṣíṣe tọ̀dọ̀ tí yín nígbà tẹ́ ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ kí làwọn nǹkan tẹ́ nílò ṣe rí garden egg gangan fún rẹ̀ olórí oko ni lálẹ́ òní nílò ìgbà ẹ bá mi wá sẹ́gbẹ́ kan ìgbà tó fresh ni o kì í ṣe ìgbà tẹ́ ẹ ti rà sílé tó ti ń pọ́n o ìyẹn ò ní fún yín ní result tẹ́ ẹ fẹ́ ẹ máa nílò garden egg ẹ máa nílò ẹyin yẹn pápátẹ̀ bíi mẹ́rin márùn bẹ́yìn bá ṣe máa ń jẹyin sí torí àwọn kan wọ́n lè jẹyin crate kan lẹ́ẹ̀kan ẹ̀wọ̀ ẹ mọ̀jà yà lọ síbẹ̀ yẹn yàtọ̀ sí yẹn àwọn tó ń jẹyin crate kan ti ń signal actually ṣùgbọ́n mi fẹ́ yà lọ sọ́dọ̀ ọ̀hún actually ẹ máa nílò rodo ẹ máa nílò àlùbọ́sà lọ́pọ̀ yanturu ẹyin tẹ́ bá máa ń jẹ tàtà ṣe tí ẹ bá ṣe wọnú létí yín ẹ nílò rẹ̀ ẹ nílò ginger and garlic yín ẹ nílò àwọn nǹkan ṣebẹ̀ tẹ́yìn torí nǹkan ṣebẹ̀ tí wọ́n ń lò nílé lágbájá ó yàtọ̀ tuntun sí ti lè ta mẹ́dọ̀ ẹ lòmíì nílé tí wọ́n kojú yọ àti ìṣebẹ̀ oníkóró lọ méjì nìkan ni wọ́n máa ń lò àwọn kan sì wà tó jẹ́ pé

0: lórí ọwọ́ yẹn jẹ́ ń sáré lọ sọ́dọ̀ Túndé. Ṣùgbọ́n máa yí koto fún káàṣì ẹ̀ náà, àmọ́ ṣe lálà fi bọ̀ ni. Abala kẹta lórí ètò iṣẹ́ ẹgbọ́ Yorùbá kí n Túndé ní fún wa. Túndé bò ní gbogbo nǹkan.
1: Amọ̀dúpẹ́ o.
0: Túndé ọmọ tó fọ́ àmì ọmọ pé bó ṣe ní street o ti tó.
1: Tó bá ti débi ká fọ́.
0: Ọ̀fọ́
1: ọ̀já. Mo máa fọ́ kutukutu ni.
0: Óyá.
1: Ẹ kalẹ̀ o, ẹ̀yin tí a ẹ̀sìn kú ọjọ́ méje ọjọ́ mẹ́ta. Sálàáfíà lẹ wà gẹ́gẹ́ bí náà ṣe wà lálàáfíà lásàlẹ̀ yìí. Ẹ káàbọ̀ sí abala tá a pè ní iṣẹ́ gbòwe, iṣẹ́ gbọ́ Yorùbá. Lórí ètò yẹ tí mo bá ṣe máa ṣe, a máa dà béèrè ta ni. A béèrè ìbéèrè tó lọ tó tọ́ nípa Yorùbá. A sì mọ̀ pé ẹ bá wa dáhùn, a pè nọ́mbà ta, ẹ sì bá wa dáhùn. Lórí ètò àìbú yan, bọ́ ọmọ bò mọ́ gbìyànjú ni. Ẹ̀kọ́ la fi ń kọ́ra wa. Ẹ jẹ́ fi béèrè mi ta, kí ni mo wá mú wá ní àṣálẹ̀ yìí? Ìbéèrè àkọ́kọ́ mi lọ báyìí. Ìyá wa Dásọ́lá ti mọ òkú sí mo tún múra wá ni. Mo múra wá ni o, ẹ rí pé ń wá jẹjọ. Kí ni mo fẹ́ béèrè? Ó yẹ tẹ́tí ẹ gbọ́. Ìjàpá bu òkèlè, ọmọ rẹ̀ tẹ́wọ́, àfi kò sà. Kí ni ìjàpá wí? Orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ pè sí, òun náà lélẹ́yìí 09123708675.
2: Hello.
1: Hello, Bami. Yes, sir.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
2: Orúkọ tèmi ni Ìjọ̀dádé Ìṣìyẹ́ta Sọ́dọ̀ Ekè Ayọ̀mí Lágbàwà.
1: Ẹ káàbọ̀. Ẹ sà. Ìyẹ́ bá ń dáhùn béèrè.
2: Ìjàpá ń bu òkèlè ẹmọ rẹ̀ tẹ́wọ́
1: àfikúsà bẹ́ẹ̀ ni.
2: Oníṣẹ́ ọgbọ́ bẹ́ẹ̀ ni èmi rí. Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀sùn ẹ wá parí ẹ̀ tán o.
2: Bẹ́ẹ̀ni
1: ó sún mọ́ tí mò ń fẹ́ bọ̀ ẹ̀ parí ẹ̀ tán. Ó ní kankan tó jẹ́ pàtó ń bẹ̀ tó fi fèsì fún. Ṣùgbọ́n ẹ gbìyànjú dáadáa o.

0: Hello.
1: Ekale.
0: Ekale o.
1: Ekale, yes sir. Enkwa taro.
0: Ataro ni kilo ruko yin mele ti nga wa soro.
1: Wale ni ruko ti mi lati ibe yanuka.
0: Lati ibe yanuka. Eka abo sori eto.
1: Ijapa bukele omi nwo. Oni so gbobe ohun ri ni.
0: Oni so gbobe ohun ri ni. Ese ohun te ti o koko pe lala koko na sonu. Oni so gbobe ohun ri ni. Ni won se kini. O pari e pelu nkankan. Ah. Hello.
2: Ekale
0: baba mi, ki lo ko yin bele tin ba wa soro.
2: Ekale bi lati lora.
0: Lati lora. Ijapa bo kile o mo e towo o. Afi ko sa.
2: Oni so gbo be ni mi ri won pe mi lahun.
0: Be ni, oni so gbo be mi riri na pe mi lahun. Se mo se be ri na pe mi ni alabahun ogba egbawo, egba baba mi. Se ka te waju.
2: E te waju.
0: Ese o bi egun ba joko kini o ba mo fi pari e
2: bi egun ba gbe
0: to ba joko te ba gba bere meteta nkan wa nle o bi egun ba joko ah
2: bi egun ba joko
0: to ba joko bi egun ba fi idilele
2: ta ba joko
0: o digbale ah ba lo digbale ese o gan ni o e gba o as you go now. Hello,
3: Equeto,
0: a cabo, sorry to.
3: I didn't hear you for the latter.
0: A cabo.
3: Could I be good by Toko?
0: I saw a wall lane. A summer that's a bad button. I saw a wall lane. A cook be a Jew. Hello. Ekale o. Lati bo le pe?
2: Lati asolo.
0: Eka bo sori eto.
2: Egun ba loso, asore sekule yin.
0: E pa te o fun ra yin egba dada. Se kin gbe yin si waju si. Te ba gba keji e gbebun.
2: Eja lo.
0: Eya akoko ni bi iya ohun ba ku. Inu apata lo won si iya ohun si. E pari e.
2: Ọlọ́pàá
0: lọ́wọ́ sí ìyá àwọn sí. Ẹ onínú àpáta ó ṣèlérí ni ó ní ẹ bí òun bá kú inú àpáta lòun sì yá òun sí tòun.
2: Ìyá ẹ̀gbẹ́ kọjá gbé.
0: Ah mo fẹ́ kẹ ẹni sùúrù ẹ mọ́ lọ fà mo fẹ́ kẹ gbà. Ó wá ní nǹkan kan tó sọ fúnra rẹ̀ ló sọ ó ní bí òun bá kú inú àpáta lòun sì yá òun sí ó ti wá gbà pé kí ni.
2: Pé igi lè yá àwọn sọ pé kó kú.
0: Ah, ude wo mi mo pe yin le gba meji le ra gan ni. Ah, e gba sa.
2: Igi lo ye la so ya gbaye.
0: Eja fi keko.
2: Ki ya to ko to ji so.
0: Ki le pe?
2: Ki ya to ko to ji so.
0: Ale gba se. Ah, mo gbo n te wi e gba ni. Te ba gba ma le gba. E se o, e ku gbe oju. Hello.
4: Hello.
0: Hello, Ekale o.
4: Ẹnu Ọ̀pẹ́tò.
0: Ah, ìyá mi, mo ti ń retí yín látàárọ̀. Ẹ rí bí mo ṣe ń jùlẹ̀. Ẹ pè mí.
4: Oòrùn ti gbé mi lọ.
0: Ah! Ẹ ti míìsì, mo ti fi àwọn èdè Yorùbá kan lẹ̀ láìpẹ́ yìí.
4: Ó ṣàgbà mi lálẹ́ yìí.
0: Ṣùgbọ́n tẹ́ ẹ wá bá lálẹ́ yìí náà, ẹja mu. Ẹja jọ fà á mọ́ra.
4: Lọ́yá.
0: Ẹyà àkókò ló sọ̀rọ̀, ó mọ̀ sí ìlérí ni. Ó ní bí ìyá òun bá kú, inú àpáta báyìí lòun ó ti ya òun sí. Ó ti gbàgbé pé.
4: Ó ti gbàgbé pé ìyá àwọn ọ̀gbẹ́ àpátárí igi nìran ìyá rẹ̀ gbẹ́.
0: Ìyá ẹgbọ́ Yorùbá gan o, ṣùgbọ́n ẹgbọ́ Yorùbá gan o, tó ló súnmọ́ ó fẹ́ fara pẹ́ tí ìdáhùn rẹ̀ jẹ́. Ṣùgbọ́n kì í
4: ṣe. Ìyá àkókò gan kò gbé àpátárí. Débi ọmọ rẹ̀ ó wà gbé àpáta kí ó sún sí.
0: Ẹ gbìyànjú ni ìyá mi, ẹ jẹ́ àfikẹ́kọ̀ọ́.
4: Ọyá jẹ́ àfikẹ́kọ̀ọ́.
0: Kò ní bàjẹ́ fún yín.

0: Hello. Epa. O dàbí ẹni pé àfẹ́rẹ́ tó fẹ́ gba ìbéèrè mi lásàálẹ̀ inú tábà ti rẹ́nì kankan tí ó pè mọ̀ ẹja kúkú fi kẹ́kọ̀ọ́ nù ẹjẹ́ ń ṣàlàyé kí n fọ́ àbá ti rẹ́nì kan ó yá yàgbé. Hello.
1: Hello, ẹ
0: kàlẹ́ o, kí lorúkọ yín gbọ́lẹ̀ tí ń pè?
1: Orúkọ mi ni Sódípẹ̀ Jamiu.
0: Mr. Sódípẹ̀ Jamiu.
1: Mo pè láti Ọ̀dẹ́dá.
0: Ọ̀dẹ́dá, ẹ káàbọ̀ sórí ètò.
1: Ọ̀dẹ́dá local government tó yọ
0: Abẹ́òkúta. Ẹ ṣeun gan ni. Ṣé ẹ ti gbọ́ ìbéèrè mi?
1: Mo gbọ́ ìbéèrè.
0: Ẹyà àkókò ló sọ pé bí àwọn bá kú.
1: Àkókò ní tí àwọn bá kú.
0: Inú àpáta àwọn náà ó sì àwọn sí. Ó ṣèlérí.
1: Àkókò ti gbàgbé pé ìran ìyá àkókò kan kò sọ àpáta rí. Igi ni ìyá àkókò sọ.
0: Igi náà máa ń kọ́ two bedroom flat sí. Ó yé mi. Ẹ ṣeun gan ni. Ẹ kú ìgbìyànjú. Ẹ kú ìgbìyànjú. Ẹ já fi kẹ́kọ̀ọ́. A jẹ́ pé a ní ìrìn jù báyìí lọ nìyẹn, jẹ́ kí n kúkú tú aṣọ lójú eegun. Tá a máa ń sọ̀rọ̀ wípé ẹyà àkókò sọ wípé bí ìyá òun bá kú, inú àpáta ni òun ó sin ìyá òun sí. Ìdáhùn rẹ̀ a máa wá jẹ́ wípé àkókò kò mọ̀ pé kókó kò lóko yàtọ̀ sí kàkàkà pata. Ìdáhùn rẹ̀ ni kókó kò lóko. Ẹ mọ̀ pé kókó ìrókò ẹnu rẹ̀ lé ó lè ròyìn. Ṣùgbọ́n pata kàkàkà rẹ̀ yóò kàn mọ́ ọdún kàkàkà ó ń ṣiṣẹ́ lásán ni àní ṣiṣẹ́ fún ṣẹ́ o a sì ní ṣe wà ládàánú. Àní ìrìn jù báyìí lọ ní abala ṣe é gbòwe ṣe é gbọ́ Yorùbá. Ìyókù tún di ijọ́ mẹ́jọ lágbára Elédùnmá yìí kò ní ṣe yín kò ní ṣe ní o. Ó dàárọ̀ Túnde Adégbòye olókọ tèmi tó ṣì ń tẹ̀ iwájú.

lórí ọwọ́ yẹn pápápá ká yí koto fún káàṣẹ ká wò bóyá wọn ò gbé. Hello. Ẹ ṣe àti ìjò dúndélẹ̀. Hello.

0: pàápàá jẹ́ ayé kò tó fún káàṣẹ́ ẹ̀ hello.
1: Hello, hello, mo ń gbọ́ ọ network rẹ yá o.
0: Ẹ kalẹ̀ o.
1: Ẹ kalẹ̀ sà.
0: Àdúgbò bo ni ẹ ti ń bá wa sọ̀rọ̀. Ọlọ́run ṣògo mọ̀lété. Àtìgbà wo lẹ ti ń ta káàṣẹ́ àtìgbà wo lẹ ti ń gbọ́ nípa káàṣẹ́ ẹ̀.
1: 2024
0: ni o, ní July, ní June. 2024. Ẹ ní June, ní Mẹ́tọ̀lá wọlé àfàbùkù mẹ́kàdì. Lẹ ti ń gbọ́
1: nípa
0: káàṣẹ́ ẹ̀, lẹ ti sì ti ń rẹ si, àbẹ́ rẹ si, ń gbogbo
1: gbà
0: yẹn. Ṣé ẹ sì mọ́ jẹ dáadáa? Mo ti jẹ lẹ́ẹ̀mejì.
1: Èlò rẹ
0: jẹ lẹ́ẹ̀mejì yẹn? 25 àti 50.
1: Ẹ tún ti jẹ 25 báyìí.
0: Ẹ ti jẹ. Ẹ ti jẹ 25. Ọbẹ̀ ọbẹ̀ àná ẹ lọ dànù báwọn ẹ ṣe tuntun lóyún. Alẹ́
1: ìgbọ́n máa dànù, alẹ́ ìgbọ́n
0: máa dànù. Ìyá àwọn customer care wàá pè yín láàrọ̀lá láti bèrè fákàndìtì sí.
1: Ṣé gan-an, God bless you.

0: Ọlọ́run ọba mi òkè ọba tí fún ni ní ọgbọ́n ọba tí fún ni ní ìmọ̀ tó wá bá wa sọ̀rọ̀ lásìkò yìí
1: ìyàlejò tó dórí ta mẹ́ta tí ọmọ bí tó máa sí ọgbọ́n ìmọ̀
0: kí wọ́n ní wí fún ọ lásìkò yìí wọ́n ní wí fún ọ pé ní gbogbo ìgbà tó bá ti ṣe àṣìṣe yálà bóyá o ṣe èèyàn kan ni mọ ọkọ bí wọ́n ṣe ń tọrọ àforíjì àforíjì. Ẹlòmíì tó bá ti ṣàṣìṣe báyìí òun ló ṣàṣìṣe o ó tilẹ̀ ti torí ẹ̀ kó mọ́ ta sẹ́ni yẹn mọ́ pé èmi màá lọ bẹ̀ rárá mi ò ní bẹ̀ o.
1: Bẹ́yẹ̀ bá ń ké ó ń bá.
0: Sọ́rì lásán yẹn ẹlòmíì ò ní lè ṣe.
1: Ìmọ̀ bó ṣe jẹ́ bàbá mi
0: mọ́. Àní ò tọrọ àforíjì.
1: Àkúgbọ̀ ọkọ wa fún wa lọ́pọ̀ ìmọ̀ àtọyé.
0: Tó bá ti mọ̀ wípé o ṣe àṣìṣe. Ọ̀pọ̀lọpọ̀ èrè ìdí tí mo fi tọrọ àforíjì ni wípé ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀mí ọkàn gíga. Kò sì sí ibi tí ọkàn gíga gíga tó ń gbé èèyàn lọ. Èèyàn gbọ́dọ̀ rẹ ọkàn rẹ̀ wálẹ̀ pé lágbájáre. Bó o bá wò ó pé ẹni yìí ó kéré sí ọ. Kó o sì ṣẹ́ tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀. Torí pé kí ni ẹ̀ṣẹ̀ tí wọ́n rò pé o ṣẹ́ yẹn tó wò pé o fi àgbàlagbà o fi rẹ ọmọdé jẹ. Ẹ mọ ibi tẹ́sì ti padà tó jọ pàdé létà. Ọmọdé yìí sì gbàgbé nǹkan ni wọ́n sẹ̀mí ń gbà kan báyìí wọ́n sojú fúrú ni. Olójú ọmọdé tí sì mọ́ tètè dáríjì èèyàn. Tó bá ti mọ̀ pé o ṣàṣìṣe o ṣe tí ò tọ́ má jẹ́ kí ọkàn gíga ó gba ayé rẹ kan. Pẹ̀lú ìbàlẹ̀ ọkàn ìrẹ̀lẹ̀ ọkàn ni kò fi tọrọ àforíjì. Àìlè tọrọ àforíjì ti tú ọ̀pọ̀lọpọ̀ ilé ká lónìí. Èmi ò lè tọrọ àforíjì lọ́wọ́ ọkọ mi o. Òótọ́ mo ṣẹ̀ ṣùgbọ́n wá lọ wá mọ dìrẹ̀ bẹ̀ yẹn. Túndé Kínídì tí ò sì fi lè lọ tọrọ àforíjì ni wípé ó ti játa àwọn ọ̀rẹ́ rẹ tí introduce ẹ̀ sí tí ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ó ti wá rí pé òun ti big jù pé kó ń lọ mọ bẹ̀bẹ̀ lọ. Èmi ò lè bẹ̀bẹ̀ o. Ẹlò tí mo fi ń bẹ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ òwe tán mọ́ panù kí wọ́n lọ mọ́ fi bẹ̀ yàn rárá ọkọ̀jọ́. Olúwa tòsìn Edward ó ní wí fún ọ pé Ọlọ́run ò ní jẹ́ o ṣàṣìṣe gbogbo ìgbà tó bá wò pé o ṣe èèyàn kan mọ́ bínú pé o kéèké kò kú yàn lẹ́nu mọ́ bínú lásán ó sì ti bẹ̀ mí o. Ṣùgbọ́n kò sí nǹkan tí èmi ò lè ṣe èmi ò lè bẹ̀bẹ̀ o. Wọ́n ní wí fún ọ pé kó o mọ̀ jẹ́ kí ìgbéraga ni mo tó yìí kọ́ gbọ̀kàn rẹ kan. Àìlétọ́rọ̀ àforíjì lọ́wọ́ ẹlòmíì ó ti ṣe ó ti ti àwọn ilẹ̀kùn kan tó yẹ kó ṣí fún tó yẹ kó ti wà lókè téńté kó ti mọ̀ jẹun pẹ̀lú àwọn ọba aládé. Ẹlòmíì ní àfojúdi wípé ta ni kí lọ já mọ́ bó ṣe rí jáńjá lábí ẹran orí ìrẹsì ṣìkẹ́.

àtijọ́ ti àwọn bàbá yìí wọ́n ti ń ṣerú àwọn orin báyìí eléyìí tí ó yẹ pé ó sì tún gbayì gbẹ̀yẹ dùnì kò tí létí tọ́pọ̀lọpọ̀ bá sì tún gbọ́ báyìí inú wọn á sì tún máa dùnì. Báyìí má ṣe ń darapọ̀ mọ́ wa lágelu wọn ń pè bí lágelu fm 96.7.

0912370865 láti ilẹ̀ òkèrè +234 814249106 +234 814249106 +234 814249106. Ojú òkú tẹ̀ pèsè. Àwọn orin àyìnlá Adégétò lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ó ń bẹ ń bí fún ìgbádùn wa. Tá a fi jọ jẹ mù kẹ́. Ẹlẹ́mẹ̀ o, ẹ kú kalẹ̀ Kọ́láwọlé Adẹniyí Kọ́ládé International ló ń ké.

0: ti
1: o ma ni to ni kaluku feran ton ba ngbo orin
0: gbogbo egbe ja mi ngbo
1: ya gbe kale ni se bi ilu se ndun ni
0: o ro po ere
1: nkan se le igbagbe te ba tin gbo orin ayin la de geto hello aku ajin o ko yin bele tin pe yi o hello
2: eku ohun la taro
1: yes ma
2: kaku se sike mbembe
1: sike
2: mm
1: o sare jade ni isin
2: ko yo jade
1: mm
2: won gbo en lorin baba loke ogun omo baba loke ogun asare jade mo mo ko yo ti meti aso ngenge yo ti ma joba
1: ah ko meti eke
2: ah ha ko meti mo be mo nanu ko se te lonu awo baba yi
1: mm
2: to gba sadan
1: mm
2: mm eni o ma kwale re ṣugbọn mi a ma gbo isi ma dun mo ni ebe mi fini si o
1: oda ko si wa
2: ni baraka sida
1: ke fi baraka sida ke fi seri afẹ
2: ah bo wa ni bo ku ti tajimo lo
1: oda ko si wa la e tajimo tun de lo hello hello akwajin yes sir
3: Koladef International.
1: E ka bo suru eto.
3: Alaafia fun eto.
1: Alaafia fe n to wole yi o.
3: Omo ba gbin gbagbajumo. Oje labi lati Ibadan Ibadan. E ku se opo Olorun mo se.
1: Oje labi
3: lati Ibadan Ibadan.
1: E ka
3: bo. Ni asiko egungun.
1: Mm, okay. Tori odun egungun. Tori odun egungun le fi ran ti pe omo oje ni yin.
3: Bẹni.
1: Oda. Abegun dere o.
3: Ati e dupe. Ìrọ̀wọ́ lọ sí ìlú Gbadé yóò tu ẹ̀ Lámbàdàn. Ẹ mú kí Adáfẹ́lá o. Ìyá inú wa nù, ìyá wa boys. Ìyá inú máa ń gbádùn púpọ̀. Olórin nípa àlàkáyé wọn. Tẹ bá ń sọ̀rọ̀ nípa olórin tó gbọ́ aláṣàlẹ̀. Ilé ni olórin ni o. Ó dá ń tọ́ dáadáa, ó sì mètè pé. Torí orin ẹ̀ bá wò dáadáa rẹ̀ pé ó fún mi rí ìbílẹ̀ ibi tó ti wá. Ó dẹ̀ sùn mọ́ dẹ̀ mọ́ ó pọ̀ sí ìlú ọmọkọ dáadáa. Ẹ wá wo orin kan tó mú mi fẹ́ràn nù orin rẹ̀. Ó dà pé kádàrà lówó làkọlé ẹ̀. Tẹ bá rí ẹbá ń pè rẹ̀.
1: Ó dà
3: ṣe ti gbọ́.
1: Àbáyín wa kádàrà lówó.
3: Bẹ́ẹ̀ni.
1: Ó dà
3: àbáyín. Àlàáfíà fún yóò tó.
1: Àlàáfíà fẹ́yìn náà ẹ ṣeun ṣeun o.

0: Hello?
1: Ekweto.
0: Yes, sir.
1: Orúkọ mi ni Olamileko láti bẹ̀rẹ̀.
0: Láti bẹ̀rẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Oya.
1: Adàfún yìí, ẹrù bẹ́ ń fún wa ní orin bàbá ẹ̀ jẹ, ó ń dùn mọ́ wa o.
0: Adàfẹ́yìn náà o, ẹ ṣeun, ẹ kú tẹ́tí sí wa.
1: Ẹrù fẹ́rí bàbá àwọn bàbá yìí, reality song làwọn máa ń kọ, nǹkan tó bá rí náà fi ń kọrin. Àwọn òkè mú àmúlùmọ́lá.
0: Wọ́n yìí kó mi ẹṣin dà á lé ẹran.
1: Reality làwọn fi máa ń kọrin. Kíyàwó ọgọ́ sẹ́wọ̀n lé wọ́n fi kọrin. Kọjá màlà ń lé wọ́n fi kọrin. Kẹ́nìkan kó bú wọn ta wọ́n fi kọrin.
0: Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láyé ká làwọn fi ń kọrin.
1: Làwọn fi ń kọrin. Adáfọ́ yìí, ẹ máa bí tó.
0: Ẹ ṣeun. Lójú òpó Facebook mo rí Festus Edward wọn ní good evening sir, God will be with you. Edward Alaba by name, well done sir. Eddie carry on. Ó dàbí ẹ pé Olúwa tó sin Edward wọ́n kí ọ, àwọn tí ẹ ń kí ọ, àwọn tí ẹ ń kí ọ, àwọn tí ẹ ń kàn sí ọ.
2: Ẹ ṣe o.
0: Hello.
3: Hello.
0: Ẹ káàbọ̀ sórí ètò sà.
3: Ẹ jọ láti mọ̀ lé pé ni mo ti ń sọ̀rọ̀.
0: À ń gbọ́ yín sà.
3: Ẹ fún mi ní àfàìlà ọlọ́jọ́ Adégbétọ̀.
0: Ok.
3: Ọjọ́ wa náà máa lówó àfàìlà ọlọ́jọ́.
0: Dà, ẹ ṣeun.

0: Hello.
1: Hello, Ekweto.
0: Yes, ma'am.
1: Forúkọ tèmi ni ẹ̀dà SDO Oyèmí Látàkúngbadé.
0: Ẹ káàbọ̀ sórí ètò sá.
1: Bàbá Dípítẹ̀ tẹ́gbẹ́ wá yìí, ó dùn mọ́ wá bọ̀. Àwọn àti ayé jọ́ ń tẹ̀ fún ayé. Lágbára ọlọ́ ọpọlọ yóò ní dárú. Òyí jẹjọ náà lẹ fún aláru lẹ́ṣọ̀lá. Ẹ ṣe gan ni. Ṣé wá rí rí ti ọlọ́jà tí wọ́n ń sọ̀rọ̀ bá? Alhaji Azeez, àwọn náà wọ́n try, wọ́n sọ̀rọ̀ láti Amẹ́ríkà. Wọ́n try. Abilékọ Adásọ́lá, àwọn náà gbìyànjú. Ṣùgbọ́n ọjà tí wọ́n sọ ilé ayé lọjà ọ̀run ilé. Ẹni tó bá wálé ayé tó yára yé ṣe ọ̀run ni òun ló jẹjà. Ṣé ti yín nìsín? Ẹni tó wálé ayé tó ráyé ṣe òun ló jẹjà. Jákèjì rẹ̀ ni tàwọn tí yóò kàn wá bí ẹni bí ìgbà tí yóò bá lo lórí àpàdà. Ọlọ́run ní ṣe jábọ̀.
0: Ẹ̀mí.
1: Ẹ pé tán.
0: Ẹ ṣeun. Tẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa, orí ìkànnì lágé lọ́nà 86.7 FM òkè Gájọkè ńlẹ̀ Ìbàdàn. Òun náà ni ẹwà yìí tẹ ti ní àǹfààní láti máa gbọ́ orin lọ́lọ́kan òjọ̀ kan tó jẹ́ ti Àyìnlá Adégétọ̀, eléyìí tí mo ti ń tẹ̀sí létí láti bí ọwọ́ aago 12. Hello.
2: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ kú àjìn, ó kọ́ ilẹ̀ sí ń pè yìí.
2: Ẹ kú ètò ẹ̀mí dáládùá kan lágbára ọlọ́run.
0: Àmì o.
2: Ẹkú ètò.
0: Prayer point yẹn dìpù gan o.
2: Ẹ kú ètò, ẹ máa máa ṣe.
0: Àmì.
2: Mo láìkí pé n tẹ̀ ń fún wa yẹn o. Bàbá yẹn wọ́n kọrin dàálẹ̀ kan tó jáde láyé, ọlọ́run sì máa fọ̀rọ̀ kẹ́hùn.
0: Àmì o. Ẹ ṣeun. Ẹ jẹ́ tó wo orin Àyìnlá Adégétọ̀ mi léèrè tá a tún lè tẹ̀ sí yín létí lápá àbí. Ẹ jẹ́ tó lò lápá àbí láti apá àbí. Ẹ lè bẹ̀rẹ̀.